Oh, yeah.

fẹyọ abate ede oku fọfọ agbede amọ wi ohun to ba jọra wọn la wa bi ni wọn ara wọn ile iṣẹ rédíò bó ti wá àwọn èèyàn tó dáńtọ dálẹnu dáló òní pèlè ìbáṣọwọpọ ọmọdéjì 92.9 àwọn alábẹ̀dẹ̀ kí ni elédè okùn tó bá gbọ́ bó ṣàwùsá la bá sọ kò ní sí pàṣípàyọ àwọn àgbà níbi ká sọ ní ìdílé ìgbò.

Oh,

ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn ló gbàdúrà o fún gbogbo ẹni tó tún jí ní ojúmọ́ lónìí lórúkọ jésù fún àmì fi sára rẹ dì ọ mọ́lẹ̀ láàárọ̀ yìí ayé òní fi ẹ̀jẹ̀ rẹ dì ọ mọ́lẹ̀ ayé a máa dáni dúró lórúkọ jésù nínú ìrìn àjò àyànmọ́ ayé òní dá ọ dúró ló gbàdúrà lórúkọ ẹni tó wá sáyé tó kú nítorí mi àti nítorí rẹ lórúkọ ẹni tí ó jíǹde ní ọjọ́ kẹta lẹ́yìn tá a kà má gbélé fúntán mo gbàdúrà ní orúkọ rẹ̀ tá a kọ́ nínú ìwé Fílípì lórí kejì wípé olúwa pàápàá gbéga gidigidi ó dẹ̀ fún lórúkọ kan tó borí gbogbo orúkọ pé lórúkọ jésù kí gbogbo ó máa wólẹ̀ tó ń bẹ láyé tó ń bẹ lọ́run àti nísàlẹ̀ rẹ̀ pé kí gbogbo àwọn máa jẹ́wọ́ pé orúkọ jésù olólùwà tí ògùn ọlọ́run bàbá orúkọ rẹ mo fi gbàdúrà ayé òní fi omi ara rẹ dè ọ ẹ̀jẹ̀ ara rẹ ayé òní fi.

se fun o mama yi daddy o ne pa je mo yin lowo mama adua yin yo gba adua yin yo gba adua yin yo gba Matthew babe ogbo nteni yen so oladua ti pe bi moro ni mo le pe ni ibapo Matthew kan le bi aro iya mi bi omo 14 aje pa TF abi meji o wa ladua po ka to ba ti mi je emi na gboro se kini o mo gboro run won mole mo gboro mura sadua boda bo ba ti le gbadua aye ohun omo le mo gbadua aye o ni run omo le mama aye o ni run omo le seri gbogbo eni to nsami mo gbadua ninu ibile eleyi bo ogun ti awon omo re nja ti o je kona ola ogun ne wole la o so pe ogun ta awon omo mi nja la bo yi o pin de ba so pe ogun ti oko mi nja ti aya mi nja la bo yi o pin de ba Eso pe lato mi agbara to di de simi lati gba mi ja e ma lanu e mi okunkun don me pa mi e faye mi sile agbara olorun di de be mi ni ja e mi olorun di de ma mi lowo lato mi lo aye mi bo si gbangba lato mi lo aye awon omo mi bo si gbangba olorun abraham olorun isaki olorun jacob ela ona fun mi lato mi lo ona mi la e pariwo pe ona bi dimo ojo ki ojo ko ma yo ona bi dimo Oh, my God. I saw my petty old woman on my left. Oh, my God. Oh, my God. Oh, my God. Oh, my God. Oh, my God. Oh, my God. Oh, my ati fa won ma mi e so pe lato mi lo adun to wa ninu jesu aye mi yo je anu to wa ninu jesu emi o ri gba e ma lowo to wa ninu jesu yo wa sodo mi e pariwo pe lato mi lo angeli ojurere angeli anu ma tele mi e pariwo pe lato mi lo olorun abraham olorun isaac olorun jacob olorun alaye ti ki so olorun obi lato mi lo ma ti mi leyin ona nla fun mi ona nla fun mo mi ire tele mi anu tele mi oju rere tele mi orun anu si fun mi loruko baba omo atemi mo bẹẹni mari asẹgun ọna nla ojú rẹ onire ojú lórí ìyanu ìwọ ni ọwọ rẹ máa tẹ bẹẹni mari jésù olúwawa matthew torí ọrọ ọjàjò ọrọ wájẹ máa dẹyẹ gbogbo èèyàn mo kí a kú oríire number one láàárọ thursday ẹjọ everybody ẹmú èso kan lọwọ èso wo nìyẹn ọsàn thursday mẹta àti sunday mẹta ó là ń ṣe lọwọ ọsàn ni o gbogbo ìwọ tó jẹ pé òun gbìyànjú láti gòkè ṣùgbọn kò tún try láti gbá àwọn náà padà ìwọ tó ń gbìyànjú láti sáré ṣùgbọn tí a ń pọ padà sílẹ ìwọ ni mò ń bá wí thursday mẹta àti sunday mẹta pẹ̀lú ìrìn àjò yìí ó dábò lójú pé ayé ìwé òní mímì ṣé wá ń gbogbo èyí tẹ́ ń bèrè pé nígbà ńlá bẹ̀rẹ̀ àwẹ̀ àwẹ̀ ti dé o àwẹ̀ 150 days tó ní wá ní kí n máa gbà lẹ́ẹ̀kan lọ́dún 2020 tó láti bẹ̀rẹ̀ eléyìí lẹ́ẹ̀kẹfà irú rẹ̀ àgbà náà ọlọ́run òjò rẹ̀ wá ṣùgbọ́n ti tẹ́lẹ̀ yìí matthew àbújá àkọ́kọ́ nǹkan mẹ́ta olúwa ní ká mọ̀ jẹ ó ní àmọ̀ jàdá ó ní àmọ̀ jẹpẹ kájẹ mọ̀ jẹyẹ ẹnìkan ń lọ pé ṣúgà ń kọ olúwa ọ̀dà kọ ṣúgà fún mi ṣùgbọ́n tí wọn náà bá fẹ́ kẹ́ ní ìrógùn lọ bí ṣúgà rẹ
Matthew, lọ́sẹ̀ kí nìbò ọdún sígbà rẹ̀ kù tó ọba ń jẹ ṣúgà ó lè mọ pàtàkì ẹ̀sìn ọgbọ̀jọ alẹ́ kálábù rẹ̀ dà ó tó mọ̀ pé ẹ̀rù ńlá ló gbàdúrà lórúkọ jésù yóò dára fún wa mo ní yóò dára fún àwọn 150 days yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ saturday ṣùgbọ́n ìṣó òwú lọ́jọ́ friday láti bẹ̀rẹ̀ ní challenge.

ano maso kale ogbo maso kale maje mo de maso kale gbogbo eye yan I invite you on to ma koja mo ma bagbara ri oka on to la koja mo ma kan ti gbowo lowo re on to la koja mo ma kan ti ni on di biti ṣugbọn ma bo sori to ba nbo amọ eyan ti mo wa mi en lo ma mowo bo iwo sam bibeli re ati ororo kan iwo ma mu bo ya pelu igbagbo re ya jo pade inu adua so lati orun Friday titi ba fi pari awe 150 days iso oru o ma wa ni branch yo gbogbo branch wa papa jilo ni challenge never don bibai iso orun Friday re lo ma be ni agbo kan ori awon ni ori okoko ni lohun awon ni lo lulu adua bere ni ra panji gan en to ba bu adi le mo iwo na ti ma ro wo olohun lori ko jesus aye ri ora anu gba iwo ni mo wi aye ri ora anu gba oh my god aye ri ora anu gba mo wi pe aye ri ora anu gba sari gbogbo eyin fe wa leko ejo first Friday Friday akoko enu osu ti nbo ejo le pade mi enu first Friday first osu ti nbo ni church wa to wa ni gbagba ni Ikorodu iye ma ko le die mo fe ke pade mi nbe mo fe se iso ewu ojo kan every first Friday Ikorodu lo ma gba mi ori ni o eh lo ni agbara se ra mo ti Ikorodu yen lo ma fo awon omo won ni bairo meji meji idi ni pe fun ise won fun ile ewo won mati wo awon eyan se njeri ni bairo tolo ni lo fun won ma se n ko iwe ti anu de n soro anu o soro fun mo re yo soro foko re awa ti sure si on to de da wa loju ni pe o pa owo Elisha igba ti an mo de bi omo excuse eh igbagbo o si ninu en to mu lo ṣugbọn igba ti Elisha to de de fun are ara omo se kini o omo de ji pada igba ti Mose to mu opa lowo to de bi okun opa peya bairo yen lasan ti n ba fun yin nikan emi na try ẹgbà ńbẹ ní orúkọ jésù àánú sọrọ lórí rẹ ní ẹni olówó wa sáàmù gbàgbó lọwọ tó o bá ti mú gbàgbó rẹ dé àánú sọrọ bẹẹ ló máa rí gbogbo ẹni tó ń ṣàmì ìrànlọwọ dìde fún yẹn lórúkọ ẹni tó kú lórí àgbélébù tó jíǹde lọjọ kẹta ló pè yín nadi gbogbo orin àjò yẹn yọ ọrọ yẹn lọrùn ọfà ò ní bàyẹ ọfà ò ní bàyẹ bẹẹ ló máa rí matthew ìjáwó mọ pé èrè ń bẹ fún ẹni tó bá ń sin olúwa matthew èrè fún oúnjẹ èrè márùn àtàdé márùn kí ni mo pé èrè márùn àti àdé márùn ọ̀pọ̀lọpọ̀ rò olúwa kàní kásìn lásán matthew sórí gbogbo ẹni gbàgbà kristi gbọ jẹnsì ó tọrọ fún inú sísìn kristi ìbùkún wà nínú ẹ téèyàn bá ń sin jésù ìdí nìyí matthew ó gbọdọ̀ jẹ́ nọmba wán ó gbọdọ̀ jẹ́ aládùúrà ó gbọdọ̀ jẹ́ kílùbọ̀ sórí láti sin kristi ọ̀tá rẹ̀ máa pọ̀ kẹ́ni rí sí àwọn òkùnkùn inú owó ò ní dùn ipe o ò tẹ̀lé àwọn sọ̀gbọ́rọ̀ mi àwọn ọ̀tá tí àwọn òṣìṣẹ́ náà inú owó ò ní dùn ipe o tẹ̀lé àwọn ọgbọ́dọ̀ jẹ́ kí n mọ̀ pé aládùúà àdúà rẹ̀ gbọ́dọ̀ gbóná láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ sọ̀rí jésù tí mo ń sọ nípa rẹ̀ matthew sọ̀rí tó o bá ti gbàdúà tó o di alágbára àwọn èèyàn oríṣiríṣi ló pàdé láyé number one fọ́nrán mi ní tó o dé ń pàdé yìí o gbọ́dọ̀ gbólódodo pẹ̀lú wọn number one o máa pàdé àwọn tí wọ́n ń lo ẹ̀mí òkùnkùn kan ń gbélé fọ́ọ̀mù pàwọn apostle wọ́n pàdé nímọ̀ ọ̀ṣọ́ lójú ọ̀nà wọ́n pàdé bá jésù lójú ọ̀nà àbúrò ẹ̀kọ́ bí o bá sí agbára ọlọ́run wọ́n pàdé ọmọ kan ọmọbìnrin ẹlẹ́yìn jésù tí o bá sí agbára ọlọ́run ohun tó máa ṣe ni pé wọ́n máa gba ìpè jọmọ wọn lọ́wọ́ matthew number two o máa pàdé àwọn èèyàn bí ọ̀dàlẹ̀ matthew ọ̀dàlẹ̀ omi júdásì inú òrìn àjọ ayé pẹ̀lú bó ṣe gbọ́dọ̀ àjẹ̀dó jésù sì tún gbé lóòótọ́ sí so o gbọ́dọ̀ gbé lóòótọ́ pẹ̀lú gbogbo ẹni tó máa bá pàdé láyé o máa pàdé àwọn kan àwọn wicked people àwọn èèyàn bí

0: se beru omo ma se beru toro da mi loju pe o ma ni eri ayo
1: ami wole yi fun
0: baba to n gbo mi momo to n gbo mi mo gba aladura fun e loruko jesu ki osu keji la odun yi o to de ki osu keji la odun yi o to pari odun 2026 yo ni lo lasomo e lo wa leri ayo loruko jesu e ka bo tori eto bona o seri pelu omo yade oluwa ade folani okun ade mr failo o ma tun jo meta ore mi to pe mi la ro iya mi lenu oluwa ki ore mi padi mi oluwa ki ku ojo meta gbogbo mo le bi nko o se je nlo o ara won awako akiru ni ipinle ko ti mo le fo so ya fun pe omo oluwa bi ni wonu oluwa ki la la pere eyo ti sa ki ala ba ka de ola ba njo ajara agba ye king popola gomina gbogbo pata awon ti alajo labodi ni yen o alajo labodi se wa leku abe wa leyin odi o leyin omi lohun nibi won tin gbon epo awon ti extra vote alajo labodi se from yawo alajo labodi e pe mun ki alajo labodi o e po ba gbon mi e so mo pe mr pilot ki o olowo ake je gbon mo yin ki mejo mewa
2: Bẹ́ẹ̀ni
0: ja, bẹ́ẹ̀ni ja.
2: Family
0: nkan
2: sọ. Láti complete oṣù ẹlẹ́gbà yẹn.
0: Yes sir.
2: Wọ́n ṣe àwọn kòtò tó wà bẹ́ẹ̀.
0: Lọ́wọ́lọ́wọ́
2: báyìí. Wọ́n ti ṣe bẹ́ẹ̀ bọ́. Ṣé làkan tó wá tó gbàjẹ́ bẹ́ẹ̀? Láyà kan yọ lẹ́sẹ̀. Káwọn èèyàn gba Sábìsì lè jẹba ti ń bọ̀.
0: Láti complete oṣù ẹlẹ́gbà yẹn. Sábìsì lè ní kí wọ́n gbà tọ́ba ti ń bọ̀.
2: Láti
0: complete oṣù ẹlẹ́gbà ẹgẹ sọ àwọn kankan tí alàgbà awúkọ alágbèrègbè ti sọ fún mi darí láàárọ yìí kí n tó wá lọ sọdọ ọgá àgbà fún àjọ lasma kí n tó lọ sí ọdọ alàgbà awúkọ yà àti general manager lasma alàgbà dr ọlálékan bákàrẹ òbí ẹgẹ sọ ilé tí alàgbà ṣẹgun mí lọkànbalẹ lórí pé gbogbo ọ̀nà kòròdú ló dá o àmọ́ ohun táwọn ṣàkíyèsí níbi ọwọ́ aago márùn-ún òjò ti rọ̀ darí ní orí afárẹ́lẹ̀ kẹta terminal bridge àwọn ọlẹ ilẹ̀ wà tutù àmọ́ sì ń fún ilé tí mo sọ ìlà aago márùn-ún kọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún ni alàgbà ṣẹ́gun pè mí o pé òjò yẹn ti rọ̀ darí tẹ́ẹ̀rí pé ọwọ́ ẹ̀ lé omi pọ̀ dáadé kì í ṣe pé ẹ̀kún omi wà lórí terminal bridge ẹ má ṣe mí gbọ́ o ẹ mọ̀ kójò ti rọ̀ darí gidi tó pọ̀ gidi ní terminal bridge àwọn olówó sì ń fún láago márùn-ún kọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún ó lè ti yàtọ̀ báyìí o mo padà bọ̀ lọ́dọ̀ alàgbà ọkọ̀ alágbèrè kí wọ́n lọ sọ́dọ̀ ọ̀gá àgbà tó jẹ́ olórí gbogbo ojú pópó ní gbogbo ìpínlẹ̀ èkó yìí dr lálékan bákàrẹ òkè general manager lasma àwọn iṣẹ́ tí wọ́n ti rán wa pàápàá jùlọ jàǹbá kan antoni àmọ́ sá kéré lórí afẹ́fẹ́ alàgbà káàdé lábàjọ o.
2: ẹ̀rọ ìgbà ẹ̀ka rẹ̀ kò sí mọ́sá o.
0: ṣé wàá pa o.
2: bẹ́ẹ̀ni sá.
0: john àtàwọn àbúrò ẹ̀ńkọ́ o. mọ́mí john ńkọ́ o.
2: ìyá john náà wá o.
0: ẹ ra sá ó yá àbíkọ yìí sá.
2: ẹ wọ́n wá sáà bọ̀ láti ìwò ojú ìrẹ̀wá sí ó wà òkè láti máa bọ̀ fẹ́ kábí jẹ́jẹ́ àwọn nǹkan wà tí ò dáa máa jídún ojú támínà yẹn kò dáa.
0: Wọ́n ti tún ṣe tó tún bàjẹ́ padà ní àbí kí ló dé.
2: Báwa tá à ń bọ̀ láti kó oṣù
0: máa
2: ti yẹn wọ̀n sí ìjẹ́ ara o àwọn tó ń padà sí kóòtù ni wọ́n ti ṣe o àwọn tá à ń padà sí kóòtù ní ọ̀lẹ́ ni wọ́n ti ṣe o àwọn tá à ń bọ̀ láti kóòtù ojú ni ìbàjídọ́ támínà yẹn ò dáa o tábà ti kọjá abẹ́ bí ìjì
0: tábà ìjì tábà ìjì mo rò pé méjèèjì wọ́n ti ṣe ni.
2: àwọn olùdíje májídó náà ò dáa àti sáfíìsì o àti ẹsẹẹsì o ọ̀nà yẹn ò dáa rárá àwọn aní láti tẹ̀sí ò dáa ga ká tó lè fò kọjá ńbẹ
0: tó
2: gbogbo abéjẹ ti lanu tó láti máa bọ̀ tába ti kọjú owó dé fáwọn tó ń padà sí kóòtù á ń fi bọ́ sọ̀bù yẹn ní adékúnlé kọ̀tínà ti á sáàrin méjì ńbẹ kọ̀tínà ti wà
0: bẹ́ẹ̀ mo máa dékúnlé dáadáa ó wá sáàrin àárín méjì bá wà àárín kan kéré
2: àárín
0: kan kéré bí àárín bí
2: gbogbo
0: tí mo dé ń bọ̀ ní ìlú náà ni mo
2: àwọn lásán àti wà ń bẹ̀ láti àtẹ̀yẹ gbogbo náà ń ti dá wá sí ìgbádùn ìbáyìí.
0: murukwesa saki murukwesa
2: ti
0: jibo
2: lati
0: jibo wa boju elegba
2: lati go bridge ba lo
0: goma long bridge eh so da ese saki ese

0: sábó ìkòròdú ọkọ̀ tó ń po cement pọ̀ ọkọ̀ alágolo lẹ́yìn tí máa ń po cement pọ̀ ìyẹn cement tanker cement mixer wọ́n ní ó ti kó sínú kòtò dáminù ní sábó ìkòròdú wọ́n ní ọkọ̀ àbàbà míì tún wà ń bẹ̀ ní sábó ìkòròdú yẹn bákan náà èmi kọ́ mo sọ eléyìí alàgbà ọkọ̀ alágbà ẹgbẹ́ wọn sọ o àmọ́ nínú ìròyìn tí alàgbà ọkọ̀ alágbà ẹgbẹ́ fún mi nípa anthony báwọn náà ṣe kígbe pé báwọn náà ṣe ṣàlàyé tó pé àwọn lásìmọ̀ àwọn bẹ̀ àwọn ní ọkọ̀ tó kó ṣàkùsákù tó kó àṣàkù irin làwọn pé àmọ́ fẹ́ padà sọ́dọ̀ ọ̀gá àgbà lásìmọ̀ general manager lásìmọ̀ àwọn rí kódà àwọn ní àwòrán ẹ̀ ọkọ̀ tó débẹ̀ tó ń kó àwọn kiní tó máa àtàwọn tó máa kó gbogbo ẹ̀ ló máa padà sọ fún wa alàgbà yẹmi ẹnikẹ́ni yẹn pa rédíò yẹn tàbí kó yí lọlẹ̀ ẹni tó wa ọkọ̀ yín yẹn dákun.
1: Okay,
0: Mr. Adewale, can
1: you
0: read the gbogbo ń lọ déédé láàárọ̀ yìí ìkẹjà abẹ́ afárá lọ sí kódẹ́sọ ọba akran lọ sí adéní jones gbogbo ẹni wọ́n ní ìrìn àjò yẹn dùn rìn láàárọ̀ yìí wọ́n ní airport road sí mẹ́rin ẹ̀yìn airport road ìyẹn lọ sí simbi atabiola lọ sí muritala muhammed airport mm1 roundabout padà wọ́n gbogbo ẹ̀ ló dára láàárọ̀ ọba akínjọbí gra láti wá sí àìsí john adékunlé fàdúyì ṣòbó arúbí odùn ṣe ṣòbó arúbí odùn ni àbí ṣòbó arúbí odùn ṣòbó lemọ láti ní ìṣeré o láti bí ogójì ọdún sẹ́yìn ṣòbó arúbí odùn la máa ń pè bẹ́ẹ̀ ní àwọn ṣòbó arúbí odùn ní ọ̀nà tó wà ní gra o àmọ́ ṣòbó ní tó wà lọ́nà ìgbẹ́dá ìyẹn mo mọ̀ sórí àbí alájú wa bògún jí olóró ẹ̀dẹ́gbẹ́dá ṣèbí ṣòbó ní tọ̀nà ìgbẹ́dá àwọn gra ṣòbó arúbí odùn ni wọ́n pè ṣe ṣòbó arúbí odùn ni ẹ̀yin tẹ̀ mọ́ ẹ̀dákùnrin tọ́ wa sọ́nà alàgbà nígbà wa máa kí ìdọ̀bà lọ́mọ wà gánu.
1: ojúmọ́
0: ẹ̀
1: mo
0: ti
1: ń
0: gbọ́ orúkọ
1: ẹ̀
0: rí ṣòbó ni wọ́n pè ní gra ní ìpínlẹ̀ kẹjà náà. ó dáa ń lójú pé ṣòbó bẹ́ẹ̀ ni sà ó pẹ́ ṣe orí bíi ṣòbó bíi orúkọ yorùbá
1: ni.
0: arúbí ọdún kọ o spẹ́lì yẹn ò ní ẹni parí ẹ o ẹ ó dá ṣòbó ẹjẹ àjà pé ṣòbó ẹyin sọ pé ṣòbó arúbí ẹyin sọ pé ṣòbó arúbí ọdún ni àbí ẹjẹ tó bá túmọ̀ sí àwọn náà tó wà áwà pa
1: ọgbẹ́ ọgbẹ́
0: ẹ ẹ ṣe sà ẹ ṣe.
1: inú lẹ́kì mo wà inú jákàndé mo wà
0: láti ṣe é rojo bẹ́ẹ̀.
1: ó ń fún wíní wíní báyìí
0: ní àbárìnà ẹ̀ṣẹ́
1: kò ń ṣe púpọ̀ rẹpẹtẹ

market lẹ́sọ yẹn.

0: ẹkú ojúmọ́ ẹkú ojúmọ́ ẹkú ojúmọ́ rẹ tó mọ wa láàárọ̀ ti tòní ojúmọ́ ìdùnnú ojúmọ́ ayọ̀ lóní máa jẹ fún wa òní ọjọ́ àánú àárọ̀ gbà o rémọ́ ní ẹni tó tọ́ ọlọ́run wá kò ṣàì nígbàgbọ́ pé ọlọ́run ń bẹ ọlọ́run àti máa ṣẹ̀sọ́ fún àwọn tó farabalẹ̀ wa jẹ́wọ́ náà látọ̀ wá láàárọ̀ tòní kó wá ṣáájú wa kó kẹ́yìn wá lórí ètò kókó inú ìwé ìròyìn abiodun kọ ọlọ́run sọ lórúkọ tèmi.
1: Báa bá ti fi tẹ́lẹ̀ dùn àṣẹ ohun gbogbo a máa bọ́ sí aṣòro ó ṣe bí ohun tọ́lọ́run ò lọ́wọ́ sí a sì máa rọrùn bí ohun tẹ́lẹ̀ dùn á ní ìmọ̀ nípa rẹ̀ báa bá ti fi tọ́lọ́run ṣe ká sì máa fìwọ́ ọmọlúàbí pẹ̀lú rẹ̀ ìwà láfi mọ ọmọlúàbí ènìyàn ìwà láfi mọ pàpà ńlági ọmọ ìwà láìsẹ́sìn kò pé ẹ̀sìn láì níwà ṣe dánú ni láfi gbọ́dọ̀ fi ẹ̀sìn kún ìwà fi ìwà kún ẹ̀sìn fáìn nákàlá àlẹ́ àkólúkún ní àbíyìn ìwà láfi júwe ànábì muhammad ẹ káàárọ̀ ẹ kó ojúmọ́ gbogbo àìtẹ́ ẹ ti ń gbọ́ iṣẹ́ wa bond fm 92.9 kókó inú ìwé ìròyìn rèé tó ń lalẹ̀ wù bí ẹ̀fọ́ gbòòrè abdulfatah abdulgafar ló kọ mi ẹ kú kalẹ̀.
0: Wọ́n ní àìfinipé ní àìfèèyàn péyàn ní mú ara ọkọ sọ́bà tẹ́wọ̀ lò ó mọ ní ọ̀rọ̀ tí ilé ẹjọ́ kò tẹ̀mí lọ́rùn tó fi kalẹ̀ sílùú Àbújá tí wọ́n sọ fún onídàájọ́ Peter Lifu lórí ìdájọ́ tó ti dáṣẹ́yìn pé àwọn fagilé àwọn ẹgbẹ́ òṣèlú kan pé wọn ò gbọdọ̀ ṣẹ mọ́ lórílẹ̀ wa Nàìjíríà lánàá ilé ẹjọ́ kò tẹ̀mí lọ́rùn wọn ní àwọn ẹgbẹ́ òṣèlú bíi ADC àwọn ẹgbẹ́ òṣèlú bíi NDC àtàwọn tó kù wọn ló láǹfààní láti kópa nínú ètò ìbò gbogbogbò tó ń bọ̀ lọ́dún 2027.
1: Ẹni bá pagbe kò lè rójú rere aró ẹni bá pàlùkò kò lè rójú rere sùn ìjọba àpapọ̀ sọ pé ìjọba orílẹ̀-èdè South Africa àwọn gbọ́dọ̀ gba ètò ìdájọ́ ojúlówó rẹ̀ òdodo ìdájọ́ lórí ipa ìfọnáfọṣu tí wọ́n pọnmọ orílẹ̀-èdè Nàìjíríà kan ní South Africa ìjọba àpapọ̀ láwọn ò ní gbà àwọn gbọ́dọ̀ ní ìdájọ́ òdodo lórí ọmọ Nàìjíríà náà.
0: Mi ò fẹ́ ó ṣàgbà mo bu ọ́ ó máa ní ọ̀rọ̀ tí àwọn àgbààgbà ní gúúsù orílẹ̀-èdè àti àárín gbùngbùn tí a mọ̀ sí Middle Belt tó máa ń sọ fún àwọn Haúsá Fúlàní wọn níṣẹ́ rí àwọn gúúsù wọn tún ṣe ẹlẹ́ẹ̀kejì sáà ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu a gbọ́dọ̀ máa gbé kiri lọ́dún mẹ́jọ mẹ́jọ ni kò gbọdọ̀ jù kàn ní orílẹ̀-èdè wa Nàìjíríà o.
1: Ọ̀tọ̀ ń tọ́lú ọ̀tọ̀ ń tọ̀lú ọ̀tọ̀ níṣẹ́ àjọ elétò ìdìbò INEC wọn ò lágbára láti dúnkokò mọ́ ẹgbẹ́ òṣèlú kankan. Ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni wọ́n sọ bẹ́ẹ̀ fún àjọ INEC wípé fi kálukú lẹ̀ kókó tó gbangba sùn lọ́yẹ́ kó bọ́ sórí pápá tí ó bá fi dọjọ́ kìíní oṣù kìíní àti oṣù kejì ọdún tó ń bọ̀ ẹ má ní ẹnikẹ́ni lára o.
0: Àyá gbọ́ ògún pé gbọ́ o àyá ń tiro ògún pé ń bẹ̀rẹ̀ bí àwọn ìran Haúsá Fúlàní bí wọ́n ṣe ń sọ pé ọlọ́pàá ìpínlẹ̀ ìjọba àwọn wọ́n ṣì máa ṣe àkóso ẹ̀ àwọn àgbààgbà tọwọ́ láti àárín gbogbo orílẹ̀-èdè yìí ilẹ̀ Yorùbá ilẹ̀ Ibo àti àwọn tó wá láti North Central wọ́n máa sọ nígbà pé ẹ jẹ́ kọ́lọ́mú dánwò ìyá ẹgbẹ́ o ẹ jẹ́ kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ṣàkóso ọlọ́pàá àti ààfin ọlọ́pàá ìpínlẹ̀ tó bá tún jẹ́ pé ìjọba àpapọ̀ ló máa ṣàkóso ẹ̀ o.
1: Àìfàgbàfẹ́ nìkan ni ò jẹ́ ká yóò rójúmọ́ a kì í fojú olóore gúgì bàbá fojú olóore gúgò ṣeéṣe kójú ẹni ó rírì kúrì yìí fùbárà ti padà wálé o ó da pọ̀ mọ́ rainbow coalition inú Yesan Wike dùn pé ó káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere.
0: Wọ́n ní ikú ogun báyìí náà ní ipa kíkọjú ikú odò ní pòmùwẹ̀ ó máa ní tí ọ̀rọ̀ jagunjagun kan ní orílẹ̀-èdè wa Nàìjíríà kọ́lẹ̀ ni wọ́n pe o wọ́n nígbà tí àwọn ajínigbé gbé fẹ́ jí gbé ní olúlẹ̀ wa Àbújá ó ní ẹ mú ẹ kì í ẹran bẹ́ẹ̀ kọ́ lóore o látàrí bẹ́ẹ̀ tí ó gbà fáwọn ajínigbé wọn ni wọ́n pa nípa ìfọnáfọṣù.
1: Nínú ìwé ìròyìn lówùrọ̀ tòní níròyìn wà tó ń sọ mọ́ pé aṣọ ìgbà ńlá dá fúngbà o bàálù ìgbàlódé elétò ààbò ó balẹ̀ gùdẹ̀ aircraft ni ó sípínlẹ̀ ọ̀yọ́ ní ìgbà àkọ́kọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ Ṣèyí Mákindé ó ní eléyìí yóò tún jẹ́ kí ètò ààbò kó dé dáradára.
0: Wọ́n ní àṣẹ lọ bá ń pa ọba kì í dábàá ó má ní tí ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ìkọlù tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kaduna ààrẹ ti pàṣẹ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò pé àwọn tó wà ìbàjẹ́ yìí ẹ gbọ́dọ̀ fọwọ́ ṣìkò fi mú wọn.
1: Wọ́n ti sọ di mímọ̀ wípé ẹni pogun kó máa rógun ẹni pọ̀tẹ̀ kó máa rọ́tẹ̀ ọ̀gá ọlọ́pàá ńlẹ̀ yìí IGP Ọlátúnjì Dìísù ti pa láṣẹ wà fún àwọn ọlọ́pàá kí wọ́n ṣẹ́gun àwọn tó ń kówó orílẹ̀-èdè jẹ àwọn tí wọ́n kó epo lẹ̀ yìí bìtìbìtì àwọn ọ̀daràn tí wọ́n dó lẹ́nu lóró tí wọ́n jẹ́ képo lẹ̀ yóò wúlò fọmọ orílẹ̀-èdè Nàìjíríà.
0: Wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́n bórí ọmọ tuntun bá ti wá àgbà ti dàgbà oṣù kanyọ̀ ọ̀ní ti lè fẹ̀ wọ́n níṣẹ́ rí ìpínlẹ̀ Ọ̀ṣun àníjúlẹ̀ fáwọn olóṣèlú kan ṣe é bó ṣe wù wọ́n tori pe ta ba ni ki didi ni ko da soku ye o le suje a ni gba o laye ka jule fun obe agbodo ba omo ju to ni
1: won ti se ifilole city boy movement won si se ileri pe ibo million mejo la won yo fun asiwaju bola me tinubu o ssa to governor lori eto osilu ati ogbon onuda kehinde ibrahim oladega omo agboyi o lo se adehun na lana ni pinle iko
0: won ni aya nla a e mo la afe le ni ka decide awon lati fe ma di o o ma ti oro dj ko fun ipo iyan to je ti are awon agbejo ni olide wa nigeria alagba akogbe ipo ti won ti di ti won ti fawo eyan to wole soke baba na ni awo gba o ipe ebo na o ni awurujunu awon be are ki won pase ki eto dibo mi ko waye o
1: won ti so di mimo pe oye ba mi ji yo fi di adeleke lule be le ijoba ipinle osun o pada sinu progressive party yotu wada alaga egbe oselu apc yanyan le yi ni won so di mimo lanu alana
0: oni agemo kusaro alagemo kusaro boju o ba ta alagemo ye koju ti alaro o ma de ro ti ijoba apapo so papa to je minister fun oro ile igbe ati idagbasoke agbegbe mustafa dama latari kini ile to tun da woni ipinle ogun to ni eyan meta ba lo won ni laarin odun meji le ni adota awon emi to ti sofo lori ile to wo o lo bi egbejo emi ti awon ile to si ti padanu latari ile to nwo kakiri o lo bi adota le di egbeta
1: baba ta ato ni baba to o ma jero nidi ni o nilu oni jo tu o oba tilu sasa oba baba tunde la wala kan bi ogun ogunrobi oni sasa tilu sasa se ipade pelu awon arewa to je ti seriki seriki ni joba ibile alimoso wipe eto abo emi ati dukiya o se koko be na ni ipale mo fun eto gbogbogbo o se pataki loju ese gan lalaga limojo ogbeni aki pelu johnson na so di bimo pe itoju alaboyun omo opolo o se pataki ninu isejoba o
0: won ni ba ba ro ti pela ijo ni dun ba o si ro ti pela ijo ni dun o ma ri ti oro ti alagba baka ti ku ma so o ni be ba so pe torohun je latako lohun se nsoro ohun gbodo soro tori ta ba soro o le fa ko ba fo lede wa nigeria o ni bi are bola me tinubu ko se lo aba eto osuna eti awon legumo asofin buwalu ti won o se kankan lori e o ni o buru jojo o lo si nfa isoro to n koju eto abo
1: olaga ijoba ibile somolu alagba latif ashimi o se kini kan baba loge to ya laro oto laarin odun kan akankan to ni ise ma le gbagbe ti ashimi siso loju egun re fun idagbasoke isika adehun to se fawo eniyan nijoba ibile somolu olu o somolu local government lo ti sele
0: won ni agbe tori omo ti e daro aluko tori awon omo ti e fosu lekeleke tori awon omo ti e tefun nene o ijoba apapo nitori awon odo langbo orilede yi to nbe ni ile eko fasiti ile eko ekose oluko ni ati ile eko ise gbogbo nse ipe awon na owo to lo bi trillion kan naira laarin odun meji pere o
1: ogun ta ba mo nla mo yi ta ba mo o mo ni o iro nla gba ni wipe mo di miun olongbo nigba ti awon dss wa tu ile mi wo sunday igbowo lo so di mimo ologun ta ba ni la ni ta ba mo o mo mi o do longbo mi o di miun miun nigba ti awon dss ton wa ye ile ewu wo
0: won ni oloju oni laju ele ki talubo ko wo o ma ni oro ti joba ipile ko nso lori awon to nkole awo sifila eti amo ti high rise building won ti pe awon alenu loro lori bi abo to pe se ma wa leka na ki le oni ma da won gbogbo gba o
1: ninu weroyin lo wuro toni obirin akoko lo lede yi senator olurami tinubu ti so di mimo pe omo nigeria eja soro ado susu owo tin gbalẹ mo fefefe eja jagun fun daba soke olede nigeria ejo omo nigeria rere ona ta le fi ife han so lede nigeria re ta ba ran ti awon baba nla wa to ti koja lo inu weroyin lo wuro toni ni senator olurami tinubu ti so pe e ma ja jaje esin ko le so lẹ́sọ̀ kankan lórílẹ̀-èdè nàìjíríà
0: ọ̀kan kan ké ẹnu ẹ̀ ń ṣẹ̀jẹ̀ ó lòun ní ṣàìsọ tòun ó máa ní tí àwọn ọba alayé nípínlẹ̀ ti ọ̀ṣun lórí ìbò tó fẹ́ wáyé fún ipò gómìnà nípínlẹ̀ ọ̀ṣun bí ọ̀ọ́ni tilẹ̀fẹ̀ ṣe ń wí náà ni ẹni tí ó jẹ́ tìmí tìlú ẹ̀dẹ wọ́n máa rọ ààrẹ bọ́lá ahmed tinubu wọ́n ní ẹ láre ẹ buure ẹ má jẹ́ kíkọ́ jù kan ẹ jẹ́ kí ìdìbò to be wa ina ko lo ni irowo irose ma ye ko dogun dode o
1: won ti gbo subarabande fun are bola me tinubu o wi pe lati ko ete sojoba re ebi o pomo nigeria ilana ti won fin se eto

0: healthcare provider. Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó láì sọ méjì lọ́rọ̀ àjò tó ń rọ̀ lásìkò yìí ti ba àwọn òpópónà kan jẹ́ ní tìbútòrò ìpínlẹ̀ yìí bí òde nípínlẹ̀ Èkó LSPWC ṣe ń tọpasẹ̀ àwọn òpópónà wọ̀nyí láìsùn láìwo ni wọ́n ní ìmọ̀lára ìnira tó mú wa fún gbogbo aráàlú ṣe àtúnṣe tó múnádóko kò sì ṣeé ṣe lásìkò yìí láti yàgò fún fífi òfò síbẹ̀ a ò ní dáwọ́ iṣẹ́ díẹ̀ díẹ̀ ká lè ṣe lásìkò yìí dúró àwọn ọ̀rọ̀ pé kẹ́ fi yèdénú kẹ́ dẹ́kun dídá ìdọ̀tí sínú àwọn kòtò ìdáminù kẹ́ sì yí pátápátá fún ṣíṣe ohunkóhun tó lè ba àwọn òpópónà wa jẹ́ gbogbo àtúnṣe sàn yẹ ní ṣíṣe la ó bẹ̀rẹ̀ ní kété tí àsìkò òjò bá ti kásẹ̀ ńlẹ̀ ẹ fi àtẹ̀jíṣẹ́ sí 0906-704-4444 tàbí 0906-904-4444 wádìí èyíkéyìí àjọ tó ń ṣiṣẹ́ òde nípínlẹ̀ Èkó àdúró.
1: That sound of life, the rhythm of people on the move, and you every step, the side-stepping setbacks, and the glides through the group. And then there's ICO Insurance. Make the moves you make. Through life's rhythm, enjoy protection that moves with you. Connect with us today. Visit icoplc.com. ICO Insurance. Made for the moves you make.
2: Adeleye ni Chokyo ile ise kan ara oto nibi ti won ti mo ti fun tedo nipa ka se itoju arun ailera ise tabi aika yan kusakusa arun tabi aisa ise to sese bere tabi eyi to ti joju sagu ara orin suke suke laarin iseju marun ti joko o fe dide duro o fe joko wahala o fe rin ogun o fe lo di ariya irunba o tori e re tabi ebi re sajoyo o le lo tori ese tosan toru lese fi ro le so koda ese to tekun lugba bi opa kanango ti won ba so fun opa abayo so fun won pe rara o ori ti o gbe ni gbe ni kalawo Magadi to dancho ni Adeleye nipa egun tito won mo nipa re bi gongo ni ise Adeleye ni Chokyo wa ni 27B Prince Tunde Balogun Street ohun ni Abeokuta Street Alaja Bus Stop nilu Idimo e pe won tabi ke ba won so sa 0814933540 0814933540 0814933540 Adeleye ni Chokyo Olorun ba ni fun won se gba be
3: Gbogbo èyí tí ìdìbò, ìdímù àti gbogbo àgbègbè rẹ̀ ẹ káàbọ̀ sínú ìpàdé ara nì. Èyí tó máa wáyé ní gbogbo ọdọọdún. Ọdún ìtúre o. Enough is enough. 2026. Ìwọ náà máa bọ̀ wá rí Jésù nínú ìpàdé ara níbi mọ́nà wà. Àkọ́rí tọdún yìí náà pè ní See the face of God for 72 hours. Bákọ́ láti máa wà níwájú Olúwa. Léyìí tó máa bẹ̀rẹ̀ 30th July títí 1st December.

0: àníwọlé ń lọ lọ́wọ́ fún mẹ́sìn sọ́jírì lọ nọ́ọ̀sì mass communication agriculture software engineering accounting àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin náà ti lọ forúkọ sílẹ̀ lónìí lórí ẹ̀rọ ayélujára www.ikmauniversity.edu.ng and Ikma University Ilorin Nigeria learning for wisdom and morality olùkéde Dr. K. A. Oldimeji registrar and secretary to the governing council.
1: Bẹ́ẹ̀ni, ẹ́sìnkẹ́ tó sún tòun, wá sí ní dájú pé olúkúlù kò ní ìbára gbádùn ẹ̀tọ́ rẹ̀. O ní ẹ̀tọ́ láti rí iye owó nǹkan kedere. O ní ẹ̀tọ́ láti gba àlàyé tó tọ́ nípa ọjà. O ní ẹ̀tọ́ láti gba owó rẹ̀ padà. Tí iṣẹ́ tí wọ́n ṣe fún ọ kò bá dára tó láti gba rẹ̀ pé 0805-600-2020 kọjá sí www.sccpc.gov.ng Federal Competition and Consumer Protection Commission SCCPC fífi ìsàyè fún yíyan wàrà àti ìmúṣẹ ẹ̀tọ́ tó tọ́.
2: Ìrántí fẹ́lẹ́ léde wọ́rẹ́ o. Ayẹyẹ ìrántí fẹ́lẹ́ ọlọ́jọ́ mẹ́ta gbáko máa wáyé Lágbolé Afrit New African Shrine Ìkẹjà ìpínlẹ̀ Èkó ní July 31st, August 1st, August 2nd. Arararara òróróró. Àwọn òkèjànkà ló ń bọ̀ ńbẹ̀. Ọba baba fúnra ẹ̀ ṣeun kúti. Ìràwọ̀ kọrin fújì. Ilé àlàó màláìka fújì máa ń di ibà. Kẹ́rí àpàlà Destiny King Jagger. Ìràn tó ń ṣáná. Pọ́ọ́tẹ́bù. Ògo Ìbàdàn. Alájì tí lẹ́dà.

0: tó bá wa máa bọ̀ kájọ mọ̀rírì ọjọ́ ọ̀la akọni tó ṣọ̀wọ́ ní ilẹ̀ adúláwọ̀ ọmọ wa ní new african shine ìkẹjà láti wá ṣèrántí ìfẹ́ lá àwọn tó ṣagbátẹrù ẹ̀ ope pẹ̀lú àtìlẹyìn first exposure ọkọlọ́mídíà concept egypt 80 band city boy clothing brand kalakuta the bank new african shine ló máa gbàlejò street media tó ṣe onígbọ̀nwọ́
1: ẹ̀.
2: Màá mi, tẹ́ ẹ bá rí pé ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wò ó mọ́ gidi gan ni.
3: Bí ìwọ lójú lóòótọ́, ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
4: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn àìfojúrí dáàbòbò ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet
5: Cleaner.
6: Root FM 92.9.

0: àwọn ẹgbẹ́ òṣèlú kan wà jẹ́ pé wọn ò ní kánsẹ́lọ̀ wọn ò ní ọmọ ilé-ìgbìmọ̀ àbílẹ̀ wọn ò ní ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ní ìjọba àpapọ̀ ní orílẹ̀ wa Abuja wọ́n sì máa sọ pé àwọn náà ń ṣe kópa nínú ètò ìdìbò àwọn wa tẹ̀wé ìdìbò àwọn wa gùn rẹ́rẹ́rẹ́ ìjọba tún máa ṣètò fáwọn gbogbo àwọn báyìí ìròfin ọdún 2022 tó jẹ́ ti ètò ìdìbò ní kí wọ́n yọ lọ kúrò wọn ni nígbà tí ẹjọ́ náà máa bẹ̀rẹ̀ wọn ni ilé ẹjọ́ kò tẹ̀mílọ́rùn sọ fún ilé ẹjọ́ ga tó jẹ́ ti olúlẹ́wà àbújá ìyẹn lábẹ́ onídàájọ́ Peter Lukú pé àfàrò ipe ṣùgbọ́n bí kò gbọ́ràn ó wá tẹ̀síwájú pé seniority náà wà nínú ètò ìdájọ́ báwo la ṣe máa pàṣẹ fún ẹ pé àfàrò ò lẹ́tọ̀ọ́ láti gbọ́ ìyẹn tó sì wá tẹ̀síwájú ipe àìfinipéni ni wájú ipe àìfinipéni ni o àìfihànfihàn nígbà tí onídàájọ́ abámu abẹ̀tọ́ máa dájọ́ ní àná òde yìí wọ́n ní àwọn tí yẹ òfin ètò ìdìbò ọdún 2022 náà wò fínífíní ipe àwọn rí i pé ọ̀rọ̀ tó sọ bẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú tó tètè kàn yìí ipe wọ́n wẹ̀ wọ́n yọ kọ̀ọ̀kan wọ́n láǹfààní láti kópa nínú ètò ìdìbò ọdún 2027 wọ́n ní gbogbo àwọn mòye tí wọ́n yàn sí ipò kọ̀ọ̀kan ní àjọ elétò ìdìbò gbọ́dọ̀ fún láǹfààní láti kópa nínú ètò ìdìbò àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí í jó tí wọ́n bẹ̀rẹ̀ sí í yọ̀ báyìí o níbẹ̀ láti rí ẹni tí ó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú ADC senator David Matt tó ń sọ̀ láti ẹni tó jẹ́ agbẹnusọ ẹ̀ ìyẹn alàgbà kọ́lá ọlọ́gbọ́n dìyàn ó ń sọ dímọ̀ pé ṣe ẹ rí o wípé kì í ṣe ìdájọ́ ẹ̀ wà fún ADC nìkan ó wà fún ìjọba àwarawa ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti àlàálẹ̀ ètò òfin constitution bákan náà ni ẹni tó jẹ́ adíje fún ẹgbẹ́ òṣèlú ADC fún ipò ààrẹ Atiku Abubakar àwọn náà sọ pé inú àwọn dùn o wípé ètò ìdájọ́ òun náà ni àgbọ́kànlé ẹni tó pé kò là kò ṣàgbé ní orílẹ̀-èdè wa Nàìjíríà bákan náà ni àwọn èèyàn lẹ́ka ti ètò nípa ìmọ̀ òfin láwọn ilé ẹ̀kọ́ gbogbo tó ń bẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà níbi tí a ti rí Kano State College of Art Science and Remedial Study Dr. Kabiru Saidu Sufi àwọn náà sọ pé ìdájọ́ yìí ó fi hàn yìí pé àwọn adájọ́ òun náà ni àgbọ́kànlé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti jẹ́ kí a ní ìgbàgbọ́ nínú ìjọba àwarawa nígbà táwọn náà ń sọ̀rọ̀ ẹni tó jẹ́ amòfin àgbà ní orílẹ̀-èdè wa Nàìjíríà Senior Advocate of Nigeria Salma Jawando ó ní lóòótọ́ o ogun ò tí mi ogun ò tí sinmi o torí pé ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀-èdè wa Nàìjíríà ṣì wà ó ní ṣùgbọ́n ó fi ọkàn àwọn ẹgbẹ́ alátakò balẹ̀ náà pé síbo ìbò tó ń ṣe wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ṣá kópa báà ní kópa ó kọ́ tiẹ̀ kọ́kọ́ jẹ́ kí ọkàn wọn wálẹ̀ pẹ̀sẹ̀ bákan náà ni ọ̀jọ̀gbọ́n gbadé òjò táwọn náà tún jẹ́ onímọ̀ nípa ètò òṣèlú political scientist àwọn náà sọ pé ìdájọ́ tó dáa gan ni ìdájọ́ yìí.
1: Kókó onúwé ìròyìn tẹ̀síwájú onúwé ìròyìn the nation ni ròyìn ọ̀hún wà tó sọ di mímọ̀ wípé ọ̀tọ̀ ń tọ́lú ọ̀tọ̀ ń tọ́lú o inec yà lọ́tọ̀ọ̀tọ̀ ẹgbẹ́ òṣèlú dúró gedegbe àwọn ẹgbẹ́ alátakò wọ́n dúró gedegbe àti wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kéde lánàá gbangba gbangba wípé ṣé ẹ rí àjọ elétò ìdìbò inec ẹ ṣiṣẹ́ yín bó ti tó àti bó ti yẹ ẹ má dúnkokò mọ́ ẹgbẹ́ òṣèlú kankan ẹ fún kálukú láàyè kó yan fanda gẹ́gẹ́ bí òfin ẹgbẹ́ rẹ̀ kó sì kópa nínú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lóṣù kínní oṣù kejì ọdún 2027 èyí tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ẹ̀dẹ̀ ààrẹ tẹ̀síwájú wípé gbogbo adíje lùpù kọ̀ọ̀kan ni kíkálukú láǹfààní láti tẹ̀lé electoral process ìlànà tá à ń gbà fi ń ṣètò ìdìbò kíkálukú ṣojúṣe rẹ̀ kẹsì má dúnkokò mú ẹnikẹ́ni o bẹ́ẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń tẹnumọ wípé àǹfààní wà fún kálukú láti ṣojúṣe rẹ̀ kí àjọ INEC sì dúró gedegbe láì ṣègbè lẹ́yìn ẹnikẹ́ni ó wá sọ di mímọ̀ wípé ṣe rí àwọn ẹgbẹ́ alátakò tó ń ké ẹkún egbére àbáwọn tí wọ́n ń dún bí ìkòkò káàkiri wọ́n sunkún fún àpò ara wọn ni o torí pé òun ò ṣetán láti dún INEC dúnkokò mọ ẹgbẹ́ òṣèlú kankan ọ̀rọ̀ yìí jẹ́ lánàá lánàá o nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n gbà àlejò àwọn tí wọ́n jẹ́ olórí ti ìjọ Catholic Bishop Conference of Nigeria tí wọ́n gbà wọ́n lálejò níbi tí ààrẹ ẹgbẹ́ ọ̀hún Archbishop Matthew Ndagusu tí wọ́n ti gbà wọ́n lálejò nínú Abuja ni ààrẹ ti sọ di mímọ̀ wípé lẹ́yìn ìpàdé tí àwọn bíṣọ̀bù náà tí wọ́n ṣe àbẹ̀wò sí òun lòun ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí wọn pé kí wọ́n fọkàn balẹ̀ gbogbo ohun tí wọ́n sọ lẹ́ka ètò ààbò àwọn ti ṣetán àti gbọ́ gbogbo ohun tí wọ́n sọ lẹ́ka ètò ẹ̀kọ́ àwọn ṣetán lẹ́ka ètò ọrọ̀ ajé àwọn ṣetán láti dájú wípé ìṣàkóso tó ń bọ̀ lọ́nà ó tún pàkítí mọ́lẹ̀ ìyàn orílẹ̀-èdè Nàìjíríà kúrò lógo gbèsè nígbà tí wọ́n bá àwọn bíṣọ̀bù náà tí wọ́n jẹ́ ogun sọ̀rọ̀ ààrẹ Tinubu sọ mọ́ pé àwọn fọwọ sọya ipe atuto to nlo lọwọ lọwọ leka eto abu o ti so esore ijinigbe o ti ndohun afisẹyin gbogbo alarin fiso be na ni ogun banditi ati tajele yo dohun agun afisẹyin gbogbo alarin fiso ton yanyan o are wa nso di mimo wi pe eto abo wa o ti mese tile daada tori pe awon ogun atinuda awon ise toto ati to ye lawon ti ra si eka eto abo be lawon bareke wa o ti ku fun ohun ilu ogun orisirisi lati koju awon ti nda orilede yi laamu are tinubu wa ro awon adari esin wi pe be ba ti dori pepe iwasu alaafia iwasu ife iwasu isokan ni ke ma se forilede nigeria o are ni titi oro aje e lo fokan bale igi to tola akisina ti eto oro aje orilede yi o fi duro re ogun gbese dere orilede nigeria ti nbo die die be na ni tetu eko are mu da oloju wi pe ijo o le ti gbo ni ose lodi tawon asu o lo ti lo niyan e so pe o ti lo kutu pada wa tori atakeko atoluko ni won gbadun ijoba to nbe lode yi labe isakoso ireti otun are bola metunubu are so pupo loro o aworan gan nbe nu weroyin be ni royin ohun idaji lo mu nu weroyin nation to jade laaro yi
0: oko nu weroyin na lo nte si wajo ninu weroyin ni telegraph to jade laaro toni ni royin to morin dani o igbe odun mejo lo ma lo gbogbo aye lo ti gbo
1: to
0: si gba te ba ya dayo be awon agbagba na lo ma nkorin yi o awon agbagba wo won ni aba awon afenifere nbe o bakan na ni aba awon agbagba kan ti won pe ra won ni ohaleze indigo ati awon agba mi to je ti middle belt forum ati awon agba kan ti won pe ra ni niger delta forum won ni pandefo won ni awon agbagba to lo bi gumara ro ototo yi na ni won ko rajo o ti olulewa abuja ni bi ipade gbogbogbo kan to lawon gbo firifiri kan ipe awon ara oke oya won fe ki ijoba ko pada sojo won won ki gbe ijoba to nbe lode ko bara re fa awon loke oya o eto selu lawon je o ki lawon fe ma je bayi ijoba yi o fa awon gbe o won ni awon o le gba o ipe gbogbo awon agbagba to nbe ni gusu orilede yi afenifere ni o ohaleze indigo ni o niger delta forum ni o ati awon to nbe ni aarin gbogbo orilede to je middle belt forum ipe awon panupo awon soro o ipe oniko irora o ki irin jigbin ki iwo ka kemi ka ki irin jigbin temi o gbodo dija o ipe ngba ti awon oke oya n se ijoba odun mejo gbapo ni won lo ko le wa ko wo sale bi bayi kendi ka wa lo odun merin ipe ki a tun ma gbejoba bo lodo yi o won ni ko da be gege bi eni ti o je adari fun awon afenifere to soju won oladipo olaito bo se so di mo ni bi eto won o wa tesi waju won ni se ri bi o lede wa nigeria awon setan o lati se atileyin feni to ba ti jade lati gusu orilede to ba ti so pe ijoba to won fe se ijoba awa ara wa to ma fun awon ipinle ni agbara e to je pe kolomu domu ye egbe ti awon si true federalism owo ta ba n pa lagbegbe wa ka ma na si agbegbe wa ka ma taari esun si oke pe a le gbe ekule nikan ka gbe kanga ka ri epo ka ni ijoba papo loni ka wa di ekule nikan ka so giga ka wa ri goolu ka wa so pe a goolu individual ni iyan pe eni to ba ti laya o ko so fun ijoba pe iru be o da o e je ka ku se ni pe kolomu domu ye egbe pe gbogbo awon nkan to nfa isoro eto abore o won tun tesi waju lori oro won won ni awon gborin fun ijoba to nbe lode yo lori awon igbese ti won ti gbe lori eto abo ati awon aseyori won papa ni ipinle oyo ati samfara ati ipinle bonu o wa ni ko karamasiki ipinle kwara ati ipinle kaduna to fi mo kogi o pe ise si ku sibe pe lori ti ipinle oyo samfara ti bonu pe awon gbosuba sadankata fun won tun tesi waju won ni ti awon tun wa nfe lowo lowo ti awa bayi ni pe awon tun gbo oro kan o ti pe awon ara oke oya won da awon aba kan lori igbese ijoba apapo je pe gbogbo eyan lo nsape ijoba apapo lori olopa ipinle ipe awon ara oke oya won wa so pe o da olopa ipinle te so e awon na kuku faramo se wa ri ijoba apapo ni eje ko ma sakoso olopa ipinle ko ma tun yo commissioner olopa iro baba pagbo fegun ajokun ele ni o awon o fe be e je ki ipinle ko ma sakoso olopa e kiki wa olopa olede wa nigeria ko ma ni nkan se mo pelu commissioner olopa ipinle ko je awon gomina na ni o ma sakoso pe eleyi na ni ijoba ti a mo si true federalism kolomu domu ye egbe ki awon ipinle kan le lagbara ge bi awon agbakan to je ti gusu olede wa nigeria mi ta ti ri afenifere ta ti ri ohaleze indigo ta ti ri awon pandef yen niger delta forum ati awon aribugbo olede middle belt forum bo se sojumo lanode yi
1: Koko nte siwaju Bond FM mu la wa 92.9 ye ma ba wa je odun je o ninu wero yi nation lo wuro toni ni royin wa to so mo pa aso gbala da fun igba lo mu gomina ipinle Oyo gbe igbese akin lati chika de ohun to se fa won eniyan nipinle Oyo pe balu panumo eyi to ma je ti otelebu ye ti o ma aso igba ti o ma aso awo gbogbo nu ugu agiju to nbe nipinle Oyo lati je ki eto abu ko de daradara won yo ra balu na ti de o ti de si lu ibadan nipinle Oyo lanu alana ni ta gbo so di mimo ni pe commissioner eto royin omo ba do tun oyi lade lo kede re fa wo niroyin lana o ni pe balu na de si lu ibadan leyin ti won ti reti re fa imoye igba tori pe ojo kejo osu keje ta wa yi ni gomina se ade ohun wi pe aircraft ohun ti o je ti eto abu ti o ma so le sode yo de si orilede nigeria be lori o lanu alana ti gomina se makinde si wonu re to nju wo so mo oyo bi pe opo rowo mi ni o ti de o opo rowo mi ni balu ti o ma moju to eto abu to si ma ise pelu awon eso agbofinro ti amotekun atawon olopa to ku lati daju pe gbogbo igbo ajiju to nbe nipinle oyo wo ma tele mu ye gbogbo re daada lati segun awon onise abi o onise laabi o bakanu ewewe ajo tori si eto odibo nipinle oyo ta mo si oyo independent electoral commission ti fi ojo mesan kun ojo ti eto odibo abele yo waye ni to je ti ijoba ibile ni ipinle oyo won ni ojo karun o si kejo ni eto odibo abele na yo waye oni gbogbo ti ijoba ibile ni ipinle oyo o won fi ojo mesan na kun telu asoyepo awon interparty advisory council ti won jo so ni ipinle oyo gege bi alaga ajo ohun dr vis adeni ati akowi dairo olayinka ti buwolu fun awon oniroyin ni wero the nation let's rika laaro
0: ninu wero new telegraph to jade laaro toni oni aki gbaru durudu ka terin aki kete fe ka tepo olukoluko ko le tu oni o ma ni oro ti oni ti le fe oba adeyeye enito oguwusi ojajadi second to ma sadimo ni anodeyo won ni se ri ta ba ni kididi ni ko daso ku ye o le sun je o won ni ipinle osun olojo oni laju ele ki talubo ko wo agba osiri wa loja ko ri omo tutu wo won ni ba won se rin gboro ipe awon afefe to nfe o da o gbona jojo won ni latari kini eto oselu ni o oye lagba ti nwo ipe bidi ba baje toni di na ni o da o won soro nigba ti won gba lejo en to je alaga ajo leto dibo lede wa nigeria ojogbon joash amupito senior advocate of nigeria ni afiwon won ni se ri ipe eto oselu to nbe lode yi ipe ba won se nfe ti lede hey o ma ni agbara o adake ma soro adake ma fohun omi dake ro bi eni o le gbe ni lo ejo wo giri bi eni o le buyan je ajanoku hey o sori ko ohun ose eye o won ni awon ko to sele di pilo su bayi pe o gbona jojo won ni ni bayi awon o gbodo dake o awon o gbodo fi pilo su le fun awon oloselu ko se bi o ba se wu won won ni bo ba se bo ba se wu won o le da omi alaafia ipinle osuru won ni tori na awon ma ke si ojogbon joash amupito senior advocate of nigeria ki won je ki eto edibo ohun ko lo ni irowo orose o won ni ipinle osun o to biju oloselu ko gbogbo oloselu lo ipe oloselu ko ju ipinle osun lo ilo gbodo gaju onire lo won ni gbogbo awon balaye to nbe ni ipinle osun all traditional rulers won je fe bo ni o ipinle osun won ni gbogbo won ti so pe awon oni ka wa gbera o ka wa je ki awon oloselu ko ba ipinle osun je fun won oni ti ile fe won ni agbodo gbiyanju ka mo pe omo ya kan na ni wa won ni eni to da the good and then boku die ka to the bad and then pe o buru ko ni the ugly won ni gbogbo won osun lo ni won tori na agbodo gbiyanju ka ma fi si bi koju ibi kan la o won wa ro alaga je leto odibo won ni be just yen ni pe dede bi awon afaje ma so fun wa dogba ni dogba fie just ye ba ye npo asu fun ni anode ni won ni ni gbogbo nkan to ba se ko ri pe dede dogba ndogba ati eto o na ni won se ni eto odibo ohun pe eh npo won se nsu ta won lala ala ta won la oda oni ti le fe ni o nitori na owo alaga ti ajeleto edibo ojogbon joash amupito lo wa o ebo ye
2: tọmọ arú tó ma fi fín ọwọ́ ẹ̀ ló wà gẹ́gẹ́ bí ọ̀ọ́ni fi ilé ìfẹ́ ọba adéyẹ ẹnìtọ̀ ògúnwùsì ọjọ́ jáde sẹ́kàn bọ́ ṣe ń sọ dímọ̀ fún george amukuta lánàá
1: di. nínú wẹ́rọ yìí the nation ìròyìn wà tó ń sọ di mímọ̀ wípé bóńjẹ bá ti kúrò nínú iṣẹ́ àbùṣebùṣe o seneto adéọlá yayi ìtúgbédé látàrí àwọn irinṣẹ́ ìgbàlódé ètò ọ̀gbìn katakata ìgbàlódé fún àwọn àgbẹ̀ aroko bọ́dúndé tí wọ́n ń lé ní ẹgbẹ̀rún méjì ní ìpínlẹ̀ ogun ló tún pin fún wọn o ẹgẹ́ bí ròyìn ti ṣe gbé wípé adíje dupò sípò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú apc ìnú ètò ìdìbò 2027 seneto tó ń ṣojú ogun west ilé ìgbìmọ̀ asòfin àgbà ọlámilekan adéọlá yayi ó ti ṣe ètò ìrónílágbára fún ẹgbẹ̀rún méjì àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àwọn àgbẹ̀ aroko bọ́dúndé tó sì mú wọn káàkiri ẹpin ẹkùn ìpínlẹ̀ ogun ló mú kálukú wọn ẹni gba owó gbowó ẹni gba katakata ẹni gba ajílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni seneto adéọlá ló pin fún wọn ó ní ìrónílágbára lẹ́ka ètò ọ̀gbìn yìí sáà kejìlé tóun tún máa ṣe ẹ̀kejìlé láti mú ìpèníjà tó kojú àwọn àgbẹ̀ láti bá a mú kú o torí pé bójú òun bá ti dá báyìí èrè oko dé fún gbogbo ènìyàn nípínlẹ̀ ogun àti nàìjíríà ni o seneto yayi sọ pé léyìn bẹ lábẹ́ ìrètí ọ̀tún ìyẹn àrínú opa gender and food security tí ààrẹ bọ́lá ahmed tinubu tí wọ́n gbé dání wọ́n ní gbogbo àwọn tó gba ètò ọ̀hún àwọn tó gba katakata ń bẹ nú wọn ẹni gba báàgì àpò tó jẹ́ ti ajílẹ̀ ó ń bẹ nínú wọn ẹni tó gba sólà tí ó tanná yóò sínú àwọn oko rẹ̀ ó ń bẹ nínú wọn ẹni ò ní ìlànà omi wọ́n pèsè omi fún wọn ẹni tó gbowó tí ó fi ra àwọn ohun èlò oríṣiríṣi gbogbo ẹ̀ ni wọ́n gbé fún àwọn ènìyàn náà gẹ́gẹ́ bí oníròyìn ti ṣe gbé nínú ìwé ìròyìn the nation tó jáde láàárọ̀ tòní gómìnà sí seneto sì ń ṣe àdéhùn pé bóní bá ṣe òun lóore ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà bóun bá jẹjà wọn ó gbádùn òun dáradára lẹ́ka ètò ọ̀gbìn nínú the nation.
3: Fẹ́lá ni kẹ́ pé.
4: Ó ti pàṣẹ la fẹ́.
3: Ibo ọ̀bùn ni kẹ́ pé yọ.
5: Ṣé yìí lè jo ni? Ẹ̀ ń tiro, ẹ̀ ń tẹ̀pa, ẹ̀ wá ń bá sọ̀rọ̀ ìjó.
4: Dèrò nkẹ́ lẹ́nu ẹ̀. Èmi ti sọ kánú ìjọ alẹ́ òní. Ẹ dáyàn mọ́.
3: Ẹ bẹ̀lẹ́ o, kí ló fa tó tó nù?
5: Bàbá ẹ̀yin náà ti sọ pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọ̀fọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
3: Bàbá ìgbà tó ń dẹ́gbẹ́ ṣe é o, lórí ògbógi

0: san fini pamọ awa finish sin ide mi ja oju to ba fakoko eni sofo aje igun wa lodo baba agba baba agba wa ni number 20 amoka street dele ara bus stop off abarojeru ikotun lagos state ero bani soro won 08068216859 le kan si 08068216859 doro nke o si regbon re lowo ko mu dodo baba agba ko na le so panu
1: Nipa, awon eyan ki mo bi data won se matete jutan. Emi gege bere ibanisoro alagbeka wa. Je ki je si bi ti se ma sele gan. Kiti ti ni wo mo ba ti se. Mi ma ti ma se ti ko ni mo to ba fi mi. Apere ki fa ni se auto update ni o. Ti oyin ba ti bo lara. Ti se bere niyan, ma se cloud backup to ba ti wa fi oyin re ti je atri. Gbogbo àwọn apps tó ti ṣípúlẹ̀ ló ní àmà refresh ń tèmi o tó fi dérí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa fi tọ̀
1: ṣé mi ò sọ fún ẹ
2: dára ẹ má jẹ́ kí fún yẹn máa fi data rẹ ṣe ogún ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà
1: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mí o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ
2: jẹ ìgbádùn data rẹ ní wẹlẹmù limit 100 MTN
3: Kò nígbà tí a bá kú ká tó mọrírì ara wa o. A mọrírì yìí sà. Àwọn ikọ̀ Lagos State Professors and Special Advisors Forum Àlímọ̀sọ Fẹ́dákan Sísọ́ọ̀sì ni wọ́n ń fi àròjinlẹ̀ pẹ̀lú ìtẹríbadúpẹ́ fún Ọlọ́run lórí àṣeyọrí àti iṣẹ́ takuntakun tòun ìfọmọ ènìyàn ṣe. Ọdún kan lórí àléébù àwọn alága wa mẹ́fẹ̀ẹ̀fà látòrí ọ̀rọ̀gbọ̀ Akínpẹ̀lú Johnson, alága Àlímọ̀sọ Local Government aláṣepé, Executive Chairman Àgbàdo Òkè-Odò SDA, ọ̀rọ̀gbọ̀ Abiodun Ìṣọ̀lá Jimoh Ọjọ́lá Èjìgbàdìrò, Black Messiah, alága Amọ̀sọ Okun Ọlá SDA, ọ̀rẹ́bù Mrs. Akindele Adùnì Ọpẹyẹmí, Divisionary Chairman Ayọ̀gbọ́ Ìpájà SDA, Dr. Agbájẹ́ Lukman Abiodun, pẹ̀lú Executive Chairman Egbe Ìdímọ̀ SDA, Mr. Tokando, ọ̀rẹ́bù Prince Idris Balogun, Olúọmọ Káfọ̀tà, Ẹ̀bìtì Alàpà wọ́n bá tì wọ́n bá rẹ̀, láì gbàgbé Mr. Project, Senior Promela Sisi Adi Akisoya, Executive Chairman Ìgọ́dọ̀ Ìkọ̀tún SDA, ẹkú iṣẹ́ o, kẹ́ ẹ máa tẹ̀síwájú nípa ìṣèlérí, ẹ ò ní fọmọ ṣèlú, àwọn Lagos State Professors and Special Advisors Forum, Àlímọ̀sọ Federal Constituency ni wọ́n sọ yí pé ìgbà yín yóò túbọ̀ tu ìlú lára.
4: Ó nídìí tá a fi ń ṣètò tó yẹ, tá a sì tún gbàdúrà lójú.

0: bá ti dáńtọ́ nìkan ni kò lè bá wọn pé ìlọ́rí ara ìlọ́ra àmọ́ ọ̀rọ̀ tó bá ti dá rin lójú dandan ni kìí kọsẹ̀ létè ola trado medical healing home wọ́n dáńtọ́ tẹ̀gàn ni ẹ̀ oríṣiríṣi onímọ̀ nípa káfíńwé àtẹ̀gbẹ̀ tọ́jú ara ló wà nílùú àmọ́ ọ̀tọ̀ ni ti tọ́lú ola trado medical healing home kìí bá wọn mú òmù lómù àwọn ni wọ́n ń ṣe ọṣẹ ìyá ìjẹ̀bù fún ìtọ́jú ara ọṣẹ ìyá ìjẹ̀bù tún lè gbógun ti ọkàn ara fẹ́yọnú àti ìṣẹ́gun àbùwẹ̀ ìyá ìjẹ̀bù fẹ́ntì lójúlúwa ìṣe ló ń ṣiṣẹ́ bíi gbogbo nìṣe nígbà tó jẹ́ pé ibi tá a bá rìn dé náà kúkú mọ̀nà dé ọṣẹ ìyá ìjẹ̀bù kọjá àfẹnuròyìn kò sí wa ní nọmba 8 Alhaji Ali Mota Idera Street off Isalẹ̀ Àríyá Dalemo bus stop Sango Ogun State tàbí kó o pè wá sórí 08036203932 lẹ́ẹ̀kansi 08036203932 ọṣẹ ìyá ìjẹ̀bù láti ilé iṣẹ́ ola trado medical healing home wo kò confirm ni.
1: Ti bèrè fún mi tẹ́tí mọ́ rajà lówó tó rọjú. Wọ́n ti sí o ìròyìn àgbọ́sọ̀dí wùkẹ̀wùkẹ́ dé láti àfíbàtúmọ̀ Gàdílà Gúnvíú Plaza Èbúté Rògbòrodò. Fún gbogbo obìnrin ìyàwó ilé ẹ̀yìn aláṣẹ ẹ̀yìn tẹ́ fẹ́ dẹrù ilé ọkọ̀ sọfẹ́ ní àpò ìnáwó yín gbogbo ohun èlò ilé ìdáná àtọ̀sọ ilé pátápátá apẹ̀rín ńláńlá síbi lóríṣiríṣi àwo jẹun fáwọn gbajúmọ̀ tààràtà látòkè òkun ló ti balẹ̀ sí àfíbàtúmọ̀ Gàdílà Gúnvíú Plaza Èbúté Rògbòrodò lówó dákọmù ceramic tí wọ́n fi sẹlẹ̀ lọ́sọ̀ọ́ kúlà lọ́lọ́kan òjọ̀kan parking space fáwọn tó gbọ́kọ̀ wá ọkọ̀ ìkẹ́rù fáwọn tó nílò rẹ̀ church àti mọ́sálásí wà fáwọn tó fẹ́ sin ọlọ́run Friday July 34th láó sàdúrà látòrí Third Mainland Bridge Eko Bridge Carter Bridge àbíbàtúmọ̀ Gàdílà Gúnvíú Plaza Èbúté Rògbòrodò lẹ ó máa wò kò lásìmù ẹ wá bá wa dòwòpọ̀ kẹjẹrì rẹpẹtẹ olùkéde Alhaji Ki Mutairu Adio Sikiru CEO Mutaku Nigeria Limited àbíbàtúmọ̀ Gàdílà Gúnvíú Plaza Èbúté Rògbòrodò òkè òkun tuntun lórílẹ̀-èdè Nàìjíríà.

0: ìdẹ́fẹ̀yọ. Apàtẹ èdè ó kún fọ́fọ́ agbẹ́dẹ àmọ́ wí ohun tó bá jọra wọn làwọn á yí níwọ̀n ara wọn. Nílé iṣẹ́ rédíò ó ti wá àwọn èèyàn tó dáńtọ́ dálẹ́nu dá lóhùn ní pèrè. Ìbáṣepọ̀ ọmọ èdèdè 92.9 àwọn alákòókò kínú elédè ó kún tó bá
1: gbọ́. Oko onú ìwé ìròyìn náà ló ń tẹ̀ síwájú láti iléeṣẹ́ Bond FM 92.9 Àjèyí Ẹlẹ́wu Ara. Nínú ìwé ìròyìn Daily Trust tó jáde láàárọ̀ tòní, wọ́n ní ọ̀pá tá a bá fi léṣe sígbẹ́ a kì í sọ sínú gbòò. Òwò àdá kì í sí padà sọkọlo yọ̀kọ̀lẹ̀nà. Ó máa ní ti ọ̀rọ̀ alága ìjọba ìbílẹ̀ kan níjọba ìbílẹ̀ Kàbóso Local Government ní ìpínlẹ̀ ti Kano lọ́hùn-ún. Ìyẹn Honorable Abdullahi Gali Shitu tí gbogbo ayé mọ̀ sí Comrade Abdullahi Gali Basaf. Wọ́n ní bàbá náà wọ́n jẹ́ alága ìjọba ìbílẹ̀ Kàbóso Local Government nípínlẹ̀ Kano. Wọ́n ní wọ́n máa ṣe alága dáadáa. Wọ́n ní wọ́n ti dí ọ̀pọ̀lọpọ̀ ipò òṣèlú mú ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní ìgbà kan àwọn ni alága gbogbogbò fún ẹgbẹ́ kan tí wọ́n pè ní Alliance National Party AMP. Bákan náà wọ́n ní ọdún 2019 wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú NNPP tó jẹ́ pé wọ́n yàn wọ́n gẹ́gẹ́ bí alámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ ìròyìn. Special Assistant on Information wọ́n ní ní ọdún 2024 náà ni wọ́n di alága ìjọba ìbílẹ̀ Kàbóso Local Government. Wọ́n ní ṣùgbọ́n látàrí pé abala kwakwasiya ni wọ́n wà tó jẹ́ pé ẹni tó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ Abba Yusuf nígbà tí wọ́n ṣe àtúndì ìbò sí ìdìbò ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Kano kádàrá ò bá ṣe wọ́n lóore. Bàbá bá wò pé kí n tó di olóṣèlú tabẹ́rẹ́ dowó nílé o. Wọ́n ní wọ́n bá bàbá ń ṣọ́ọ̀bù wọn níbi tí wọ́n ti ń ránṣọ. Ó dà gan ọ́fíìsì kúrò kọ ọrùn pẹ̀lú fìlà kò àkọ́síà ní orí wọn tó jẹ́ pé máṣíìnì wọn Suzuki ni wọ́n kọ sí lára tí wọ́n ń tẹ pẹ́kẹ́pẹ́kẹ́. Ìjọba bí bàbá náà ṣe ń sọ ní mímọ́ o ìyẹn Abdullahi Gali Shitu. Wọ́n ní ṣé ẹ rí iṣẹ́ télọ̀ iṣẹ́ àpilẹ̀ṣẹ́ àwọn látàárọ̀ ọjọ́ àwọn ni àwọn padà sí iṣẹ́ àárọ̀ ọjọ́ ni. Wọ́n ní ṣe rí olóṣèlú gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́. Olóṣèlú tí ò bá níṣẹ́ lọ pé wàhálà ni ló máa ń di pé dandan gbọ̀n èsì gbọ́dọ̀ kù sínú ọtí o. Nígbà ìjọba náà ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ wọn. Wọ́n ní ṣe rí oṣù ẹtẹ́lọ̀ tí mò ń ṣe ibẹ̀ náà ni mo ti rí owó ṣe ìpolongo ètò ìdìbò nígbà tí mo fẹ́ di alága ìjọba ìbílẹ̀. Wọ́n ní tiwa ṣe tẹ́lọ̀ nìkan làwọn ṣe ṣùgbọ́n tẹ́lọ̀ yìí làwọn yàn láàyò wọn làwọn ní òkú àgbẹ̀ àrokò bọ́dúndé làwọn. Kódà gan àwọn tún ní àwọn iṣẹ́ míì kéékèèké táwọn ṣe. Wọ́n ní ní báyìí níṣe làwọn máa ń wọ́n yùn nínú ṣọ́ọ̀bù bàbá o tó sì jẹ́ pé wọ́n ní àwọn ẹmọ ìkọ́ṣẹ́ tí wọ́n ní wọ́n ná lórí bíi ogun. Bàbá náà wá sọ pé ṣé rí iṣẹ́ tẹ́lọ̀ yìí tí gbọ́dọ̀ tán ní ó ní owó lórí dáadáa. Wọ́n ní àwọn làwọn máa ń bá àwọn kọ́sítọ́mà ráṣọ àwọn ò fi bá wọn rán. Iṣẹ́ tó ní àjẹbọ̀ ni dáadáa wọn wá gba gbogbo olóṣèlú lámọ̀ràn. Wọ́n ní tán bá yàn èsì ipò ipé wọ́n ní kẹ́ ẹ wá sì mú ni fún ọ̀ ní kí ẹ wá ba ìlú jẹ́ tàbí kẹ́ ẹ kówó jẹ o. Wọ́n ní torí náà iṣẹ́ tẹ́lọ̀ yìí ipé iṣẹ́ tó pé àwọn ni o ipé àwọn máa tẹ̀síwájú lórí iṣẹ́ tẹ́lọ̀ kó báwọn ròkú báwọn rọ̀ṣà àwọn ò lè fi iṣẹ́ tẹ́lọ̀ lẹ pé báwọn ṣe wà àwọn kàwé o kẹ má rò pé tẹ́lọ̀ lásán làwọn. Àwọn ní BSC àti Master nínú Political Science ipé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdánilẹ́kọ̀ọ́ làwọn ti ṣe ipé báwọn bá fẹ́ ṣiṣẹ́ lọ́fíìsì àwọn ò ṣe ṣùgbọ́n iṣẹ́ tẹ́lọ̀ yìí kíyàn tó rán àwọn kaptan fún àwọn èèyàn kíyàn tó rán sẹ́nétọ̀ fún àwọn èèyàn pé owó gidi ń bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bí ọ̀nàrẹ́bù Abdullahi Gali Shitu tí gbogbo èèyàn mọ̀ sí Comrade Abdullahi Gali Basaf ní ìpínlẹ̀ Kano bọ́ ṣe padà síbi sábẹ́rẹ́ ẹ̀dùn.
2: Bá padà fẹ́ sí àárọ̀ yìí a ń múni dára ni.
3: Nínú ẹgbẹ́ ẹfẹsẹ̀ kan dẹ́nu ṣàṣà kiri wàṣàwàṣà nínú wẹ́rọ ìdìdẹ́ṣàn lówùrọ̀ tòní ní ọba àlú ṣàṣà ọba nọ́ọ̀sì babafẹ́lẹ́ ògúnròmbí irú àwọn sẹ́ríkì haúsá wa gbogbo olórí wọn káàkiri ìjọba ìbílẹ̀ nílùú àlímọ̀ṣọ́ nípínlẹ̀ èkó pé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n mójútó ètò ìlera wọn abẹ́rẹ́ àjẹsára tí wọ́n fún àwọn ọmọ kéékèèké kí wọ́n gbà á fún àwọn ọmọ láti òpóòlò bẹ́ẹ̀ ètò ààbò ẹ̀mí àti dúkìá kí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ agbófinró kí wọ́n sì tún gbáradì fún ètò ìbò gbogbogbò. Ọba oníṣàṣà sọ̀rọ̀ yìí láàfin wọn nílùú ṣàṣà níbi tí wọ́n ti ṣe ìpàdé pẹ̀lú gbogbo àwọn sẹ́ríkí ní gbogbo ìjọba ìbílẹ̀ àlímọ̀ṣọ́ lápapọ̀ wípé ọba bá lórí ohun gbogbo ni o. Ọba Ògúnròmbí sọ mọ̀ pé èmi ò ní gba abẹ́rẹ́ àjẹsára èmi kò ní anìkan má sọ ọmọ o abẹ́rẹ́ àjẹsára ó dáa fún àwọn ògo wẹrẹ wọn ó sì dá láti fi òfin sí wọpá rọsẹ̀ tó ń da àwọn ọmọ kéékèèké láàmú ọ̀rọ̀ wọn sẹ́ríkí náà láti padà lọ sọ sí àwọn ájìyá kí wọ́n fi àwọn yárò yárò kí wọ́n fi wọ́n lẹ̀ kí wọ́n gba abẹ́rẹ́ àjẹsára. bẹẹni ni eleto abo are oba oguro biwa awon awon awusa na pe ki won dakun sise pelu awon olopa atawon olode atawon eso eleto abo lati je ki abo emi ati dukuya ko de gbagbagba oba oguro bi orisasa turo ajo national orientation agency NOA ki won dakun se pele mo ipolongo ko ma lara ilu loye lori anfani to nbe ninu abere ajesara ko si ma lara ilu loye lati daju wi pe awon to jomo ti awon bola bola ti o pe oniwo daran lo po ninu won o ki won daju pe won so aburu to nbe ninu ma dukowo dokowo pelu awon bola ti won ti ma dode won en to ba ti munu awon bola ti won yonda won fun awon iso to je ti agbofuro ninu eto odibo to nbo lona dededede oba oguro bi ro gbogbo awon arewa hausa wa seriki seriki hausa pe ki won ma so fun awon eyan won pe inakuana pvc ni nagodiya re ti won lo gba kaadi idibo pvc ele ni o je ki won kopa lati ko ibo repete fun are bola me tinubu ati gomina to nbo lona dededede ni ipinle eko dokita obafemi amzati atawon adije ruko toku labi ati egbe oselu apc lekun ilu animoso ni oro tire are seriki hausa wa nilu sasa aladi isau isakira omuda oba oguro bi loju wipe awon pada lo lilo so fun awon akegbe awon toku tori pe lodo tawon nakuana inagedi ari ko sun ti o ye omuda awon loju be na ni akowi are wa community ni animoso ibrahim abubakar jagaban ouna so dimo pe eku eto dibo mefefa ni ipinle animoso ni ijoba ibile animoso awon yo sise takuntakun lati je ki are tinubu ko tun se aseyori bo ninu eto dibo to n bo lona inu wero the nation
1: koko nu wero ina lo nte siwaju won ni ipo ogun bayi na ni pa ti kojo ipo odo ni pomuwe eyin agbare o so joju agbare lo o ma ni oro ti jagu jagu kan kone abraza abdusala kude won ma so ko to di pe olorun memi won lo won ni jagu jagu na ni awon ajinigbe ti won ya lu ile won to nbe ni olulewa abuja o je bi iroyin se ro won ni kode abraza abdusalam kude na lo ye pe bi won se dele won to wa ni agbe kurudu area ni olulewa abuja ni ojo irole ojo aje na ni awon agbebon ri ti won ya lu won to je pe dereba won ati megadi to nso won na lo ye pe won faragba igbon won ni bo je ki baba mole niyan o ton fe gbe baba lo baba emi kone laye laye won ni baba ba mu service ni su won gege bi kone gbe ta o se igbon o da bi

0: báyìí wọn ní ìwádìí ń lọ lọwọlọwọ lórí ìṣẹlẹ yìí nínú ìwé ìròyìn daily trust lẹkẹ lè ka láàrọ.
1: nínú ìwé ìròyìn the nation làwọn aráàlú sómolú ti sọ di mímọ wípé alága ìjọba ìbílẹ̀ sómolú alàgbà latif hashimi ìṣèjọba rẹ̀ ó jẹ àwọn lẹ́nu púpọ̀ torí pé láàrin ọdún kan àkàǹkà tán iṣẹ́ má lè gbàgbé ní alàgbà latif hashimi ló ti fojú hàn nínú ètò ìṣèjọba rẹ̀ tó sì jẹ ojúlówó ètò ìṣèjọba ìyẹn jẹ́ mọ̀ wípé láàrin oṣù méjìlá alàgbà hashimi ti ní àkọsílẹ̀ èyí tó yà lọ́rọ̀ọ̀tọ̀ ojú ọ̀nà mọ́kànlélógún ní alàgbà hashimi latif ló ti ṣe àṣeyọrí rẹ̀ tó sì dájú pé àwọn mẹ́tàlá míì ó tún bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀ tí ó ṣe fún àwọn ènìyàn ó ní ní ti ọrọ̀ ajé àkàìmọye ìrónilágbára ní alàgbà latif ló ti ṣe fún àwọn ènìyàn nílùú sómolú o kejì tambos láfẹ́sọ ni fọ́ọ̀mù ọ̀fẹ́ tó jẹ́ ti gc àti jamb fún àwọn akẹ́kọ̀ọ́ àbí àtúnṣe ẹ̀ka ètò ọrọ̀ ajé àti ìdàgbàsókè lẹ́ka ètò ìlera láwọn ilé ìwòsàn alábọ́dé tó ń bẹ níjọba ìbílẹ̀ náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé ti àwọn ojú ọ̀nà má lè gbàgbé tó ṣe fún àwọn ènìyàn ńbẹ níjọba ìbílẹ̀ rẹ̀ láfẹ́sọ ni àbí ti ìrètí ọ̀tún lẹ́ka ti ìpèsè ohun jíjẹ fún àwọn ènìyàn àbí back to school material distribution tí wọ́n pín káàkiri ẹkùn ètò ìdìbò níjọba ìbílẹ̀ sómolú ni gbogbo ẹ̀ lálága òun ló fi ojú hàn nínú ìwé ìròyìn tó jáde láàárọ̀ tòní tó ti sọ mọ́ pé ìjọba òun sì ń mẹ́yẹ ẹ̀ bọ̀ lápò ni ètò ìdìbò ètò tó máa yanrantí tún bọ̀ lọ́nà fún àwọn ènìyàn níjọba ìbílẹ̀ sómolú alàgbà latif hashimi wá sọ mọ́ fún àwọn ènìyàn wípé àríṣe láríkà o àríkà ń bàbá àrègùn kú iṣẹ́ ló sì mórí iṣẹ́ yá ọ̀nà tí wọ́n lè gbà rí dájú pé ìjọba òun tún tẹ̀síwájú ni kí wọ́n gbárùkù ti ìjọba nípa ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀ kí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú apc láti jẹ́ kí mùdùmùdù kún tó kárí ilé kó kárí èkó inú ìwé ìròyìn the nation ni wọ́n ti sọ mọ́ pé ṣó mólú o.
2: Diocese of Lagos African Communion St. Peter's Church Fayi Lagos ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà wọn tó máa wáyé lóṣooṣù tá a pè ní ọjọ́ kẹgbẹ̀lú ọlọ́run àdé with God sátidé ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún tá a wà yìí nítòsù yìí máa wáyé ohun pẹ̀lú àkòrí at the name of Jesus gbogbo eku ẹ̀ máa kó lẹ̀ lórúkọ Jésù àgìrìṣòrí ti ṣetán láti ṣiṣẹ́ ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ ìṣelógo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ayé onípojúbu ènìyàn oníwàásù ọjọ́ náà ni the right reverend professor Dapò Asájú diocesan bishop of Iléṣà olórí ẹ̀mí ọjọ́ náà ni evangelist Yinka Adáṣeyọrí Oya Daoya.
3: Onídúró mi ẹ ṣeun o.
2: Bákan náà ni St. Peter's Voices náà ni gbẹ́yìn o Campus Memorial Ministry of Ìpàdé àdúrà yóò ti wáyé pẹ̀lú látàgò méje sí mọ́kànlá òwúrọ̀ host and vicar the venerable Dr. Festus Ajayi chief host and diocesan ni bàbá wa the right reverend Dr. Ifedola Ògúnpẹ̀bí Jésù ń retí rẹ o máa bọ̀ wá ní ìrírí agbára tó bẹ nínú orúkọ rẹ̀ Jesus is Lord.

recover with Astinine, a blend of amino acids and multi.

0: Net2.9 ìfẹ́sùwápọ̀ kárí ayé.
1: A ti wà ní abala àtẹ̀jíṣẹ́ níbi tí a ti máa ní gbogbo àwọn àgbéyẹ̀wò wa ti ètí ìgbọ̀ yín. Ohun tí a sì ń gbéyẹ̀wò náà ni pé báwo ni ìkúlẹ̀ kódọ̀tí, báwo ló ṣe rí ní agbègbè yín nígbà tí àjọ akúlẹ̀ kódọ̀tí sọ pé ọ̀nà tí wọ́n ṣe yẹn road E ní olúṣoṣù ó ti mú kí ìwọlé ìjáde àwọn ọkọ̀ kí ó máa lọ gèrègè. Ìgbésẹ̀ ìjọba Èkó yìí dára torí ìjọba tí wọ́n ṣe ọ̀nà inú wa dùn sí o. Kí wọ́n gbìyànjú láti rí pé wọ́n wá ń kó ilẹ̀ ní àdúgbò wa. Alága àlímọ̀ṣọ́ náà gbìyànjú ṣé ẹ ti di rédíò àwọn
2: tẹlifíṣọ̀
1: kọlà ni pressure group ni amọ̀rú ẹ̀ṣọ́ra yẹn ẹ má polówó alága kan bí.
2: Gbára kí pẹ̀lú Jọ́sìn ṣiṣẹ́.
1: Bẹ́ẹ̀ni ó ṣiṣẹ́
2: ó
1: dọ́dọ̀ yín náà.
2: Bẹ́ẹ̀ni
1: ríra mọ́tò dalẹ́nu fún ìjọba ìbílẹ̀ àlímọ̀ṣọ́ tó ń kó ilẹ̀ káàkiri. Kí àwọn aráàlú náà má dalẹ̀ sí ojú ọ̀nà. God bless Ìlóbù Ọ̀ṣun Salaudin Ọ̀pẹ̀lẹ́à.
2: Àwọn ará ti Ìlóbù ló ń gbádùn Èkó ẹ̀. Báwọn ṣàgà ṣe ń gbádùn Èkó.
1: Àwọn ará ọ̀tọ̀ gbádùn Èkó.
2: Àwọn tó mórè jù lábẹ́síta.
1: Ṣẹ́yìn ará ọ̀tọ̀ gbádùn Èkó. Ṣẹ́yìn tí ṣàgà má gbádùn Èkó.
2: Kí ni? O má kọjá yàrá ẹ̀. Ayé mako aturije tudu musi ọpọ idọti ló wà lójú ọ̀nà èyí sì lè fa àtànkálẹ̀ àìsàn. Adúpẹ́ lọ́wọ́ ìjọba fún iṣẹ́ rere tí wọ́n bẹ̀rẹ̀ yóò. God bless Nigeria. Ayé mako aturije tudu musi.
1: Ìmáàmù Ọpẹ́lóyẹrú Oyèdòkú láti Ṣàṣẹ Ògùntàdé. Ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ń bẹ ní Ṣàṣẹ Ògùntàdé àti agbègbè rẹ̀. Ẹ̀yin mọ́tò akólẹ̀ kó dọ̀tí ẹ bẹ̀rù Ọlọ́run takula. God save Òkè Ogun. Àwọn òkè ogun lélẹ̀.
2: Ìyá àfin Florence Àkàndé kíkó ìdọ̀tí ní àdúgbò wa ní Máfolúkú Oṣòdì kò sí rárá o. A ò rí àwọn PSP kankan ìdọ̀tí pọ̀ kákàkiri ẹgbà wá.
1: Ẹ káàárọ̀ o, Alhaji Abdul Fatah àti Abiodun Fọlọ́nṣọ́ abilékọ Ìṣọ̀lá láti Lagos Island. Ilẹ̀ pọ̀ ní Èkó, ní Tom Jones, ní Ìdúmọ̀tà, ní gbogbo àdúgbò káàkiri. Ẹ jọ̀wọ́ kí wọ́n máa kó lójoojúmọ́ kílẹ̀ lè tán ní àdúgbò wa. Tó bá tún di ijó environmental kí mọ́tò onílẹ̀ tún jáde láti gbé ilẹ̀ káàkiri àdúgbò níbi tí wọ́n bá ti ṣe environmental. Oòrùn pọ̀ Lẹ́kọ̀ọ́. God bless Nigeria.
2: Ta ló ṣòórùn yẹn aráàlú Èkó ló ṣòórùn.
1: Mrs. Ìṣọ̀lá.
2: Ẹ kú iṣẹ́ Mr. Abiodun Fọlọ́nṣọ́ àti Alhaji Fatah lọ́mà ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọ̀dọ̀ tiwa ní ọdún Lamy Street Ṣomolú. Alhaji Abu láti Ṣomolú ló fi ránṣẹ́.
1: Marvelous láti Ìṣàdáre Mushi. Iṣẹ́ ilẹ̀ kíkó kò tí lọ gerege lágbègbè wa o. Kòtò ìdáminú wa ládùúgbò Ìṣàdáre kò dára rárá. À ń fẹ́ àtúnṣe ilẹ̀ láni ẹ̀sọ́.
2: Aroma láti Ayétòrò Òtòdè ilé epo ilójú títì. Ilẹ̀ pọ̀ ní ojú títì o. A ní Ayọ̀bọ́ Omo Àrán kò sì ní bàjẹ́ ṣùgbọ́n ilẹ̀ pọ̀ ní ojú títì ní sáàdì Ayétòrò. Ìtẹ̀lẹ̀
1: ṣé o ti bọ́ sógun
2: ogun state yẹn
1: lọ́mà lásán
2: ìhùn
1: ṣí Ṣakiru Ọlákù olórogun agègè. Ìgbésẹ̀ tíjọba ìpínlẹ̀ Èkó gbé àti àjọ lọ́mà ìdára eléyìí ó tún ran ìkólẹ̀ kódọ̀tí lọ́wọ́ yóò máa lọ gerege nígbàtí kò sí ìdíwọ́ fún lílọ bíbọ̀ àwọn ọkọ̀ akólẹ̀ báyìí. Ìgbésẹ̀ náà dáa. Ṣí Ṣakiru Ọlákù olórogun agègè.
2: Òṣùpá ànábì láti Ìgànná. Òṣùpá ànábì láti Ìlàsàmàjà. Ọ̀rọ̀ yìí kò yé mi mọ́ o. Tẹ bá dé Ìlàsàmàjà ń sìn. Ilẹ̀ tí ó yẹ kí ìjọba ti kó tipẹ́tipẹ́ ó wà ní Ìlàsàmàjà rẹpẹtẹ. Ó pọ̀ sí lójoojúmọ́ ni o. Ẹ ṣàánú wa o.
1: Alhaji Supo Àlàáfíà Táyọ̀ Ahmed Muibí Àbòtú Ọjà ẹ kú iṣẹ́. Ní àdúgbò tiwa ní Ògùdù Orí Òkè Kòṣọ̀fẹ́ local government. Kí ló dé? Kíkó ilẹ̀ kò lọ déédéé rárá o. Gbogbo àdúgbò ló ti kú fún ilẹ̀ káàkiri. Bẹ́ẹ̀ dẹ̀ ni a ń sọ owó ìkólẹ̀ wa déédéé o. Ó ti sú wa o. Ó ti sú wa. A ní ṣe àìsàn lágbára Ọlọ́run. Ẹ bá wa pè wọ́n o. Alhaji Supo Àlàáfíà Táyọ̀ Ahmed Muibí Àbòtú Ọjà láti Ògùdù Orí Òkè Kòṣọ̀fẹ́.
2: Alhaji ẹ máa jẹ́ kí sú yí o. Ó ti sú wa o.
1: Àjẹsí wa pọ̀ yé àmọ́bi tí Ògùdù wà ní.
2: Alhaji Haruna Ìyọ̀dá Ọládégà alága tiwa ní egbè ìdíhùn LCDA Idris Olúọmọ Káfàtà ń ṣiṣẹ́ o. A ti rí àwọn ọkọ̀ PSP tó ń kó ilẹ̀ kí wọ́n tẹ̀síwájú láti kó ilẹ̀ o. Kí wọ́n lọ sí ojú ọ̀nà ìdímú roundabout lọ sí Èjìgbò. Ilẹ̀ pọ̀ ń bẹ̀ kí wọ́n bá wa kó o. Sheikh Olawale Tribune si o se ojo prayer warrior be se so laaro yi awon na tu je ki gbogbo awon mo jo gbo o ipe ko bere si gbe ile won fa awon PSP kon ma lo dale si awon oju titi mo tori pe ijoba ti seto bi won se ma je ki lo kole ko doti ko lo gere
3: awon akole yi won ki ko ile yi ni asiko ti o ti ijoba ba ti se ona to dara ki won ma ko ile lo o orile agege ile po nbe o evangelist ajisafe ayomide lati agege
2: ayan ara ti lo ta ki lo de e kaaro sa alagba abi e kaaro sa alagba abi odun e jowo won lori ewe eni te nbere yen
3: yo mojuse yo majuse fun yin o pastor toyin alabi jp lati epa kuka ki ijoba ru awon psp lagbara dada ki awa ara ilu ni mo toto ki aye da idoti sibi ti o ye god bless bond fm
2: e ku ojumo ibrahim olabaji ota road orile agege e ku eto abiodun folosho pelu baba lawori agbeye o towuro yi nipa oro kole ko doti ki ijoba ipile ko se akotun ibi idale si ni adugbo tiwa ni orile si ile epo ki odo ko si yato kankan o e lo wo na ja ile epo ki ilu to ni bale e sora yun ile to wa nibe ko si ko se ko ko se ko ni o ki olorun gba wa lowo ajakale arun e bale ile epo na tin gbo
3: bale ile epo na
2: o ma pe alagba gbade je se laaro yin laaro
3: o le salu lati de da di tin gbo bye bye bye akila
2: di ogbonu ogbonu o ma da ogbonu yen ki awon olorun to ma fi ku
3: gbogbo le e ma wori
2: ya ti ra gbogbo nje ta ba di yo ma
3: ile epo ni
2: ile epo lo duku
3: ile epo ni
4: fm latitude 9
3: e jo we wa ko ile wa ni giwa o efo efu gbotu ni bensin kurudu rodo lati osu meji seyin
2: ni le ti mo ni moto o ma ji ki moto do de te ko be wa si gboro e je ma po ti gboro na
3: a ri be o lo so ba ta ro to di se o
5: ti
3: so pa de to bi se ta ko ta a fa ta bi ga fa lo go je de ti
2: ope pataki lowo olotuku ti aro ti to ni ade mi ade soya abi odun folon so lo ko ma dupe pe ni tete si wa

0: tori awon mo gan fe pon koro fugo o won pon won pon koro fugo a nilo lati moju to won gan e mo ko fe ke gbo egbole
1: hello e ka san sir e jo emi omo ni moto ni mo ko eru bo mo ti ja eru ni ni koroju ni ale saturday so bi se won bo ni kan bi after 12 oru ye moto mi pa lo si bi NPC amaru traffic NPC bi ogolo to ye bayi ibe ni moto mi pa lo si nje ki le bo le ki wo ki lo se moto ba mo o le se jade niyan ta to wi ka to wo o bere si lu mi ni o bere si lu mi ni e tori pe o be gbowo lowo mi o da elo le be gba awon o se je ki so ni 50,000 naira la won be gba abi ba to kokon ko gbogbo wa fun mi gbogbo wa fun mi bi 31,000 naira plus lo gbogbo ko na 100 naira le fun mi gba to di joke ji o sa make sure pe mo se transfer 25,000 naira si won
0: ijo keji
1: 50,000 yen atawon to de so mi ni pe awon en na ma se gba ma sawo pe awon ma gbowo yen won sa fi bere gba gbogbo owo yen lo mi on pa lo ti 25,000 naira si won tori pe po wa lara won jo yen ti o ko si bi je be se emi nikan o se to libi to lu mi tori ko gbogbo wa ko mi yato si owo gan ejo won fi eleyi gbede se koko se fun eyan wa kan na niyan iyan last month ni bi be yen gangan na ni then eni me won ti rebo won so bo se je ni yen ejo ko ba wa nkan se si sa
0: se gbo e ma gbo o
1: hello hello sir ibi to se ibi to le ibi to le de ibi to le de won tu se won se data fun mi won se data fun mi ki mi se transfer
0: se gbo
1: mo se transfer so pe kan nu won ni bi to le de to bi gba 25,000 naira to ku a kan ti gba cash 31,000 naira lowo mi 100 naira lo fi le fun mi emi ti mo sise gan mo ti mo mo le je 1,000 naira
0: o ma se o e ma se o
1: o ma mi de wa lo hospital ti mo se tu fi n be won
0: e je so nkan fun yin nkini ko yi opolopo wa looto a le pa ago 12 ko se ntile o le suba loju na arakunrin yoo de lo sere o gbese lo ni ati je ati mu lo ba lo o lo n be won pa mo n wa le iwosan won ogbo ẹmọ to n dun mi lọkan ka ni pe o lo je obinrin to n lo to n dibo lati sooru abo n lo sooru lo sere si si yoo tumọ pe ara mi a ma fipa ba sun meyen wa da sara e ẹ wo ikorodu ẹnu nigbakan eni suru a ni o n yabo abi nbo lawon o yabo wa korodu se won le yin se won je se awon lo wa ni pe ka ma ko yabo ma se mo korodu awon kan lo tun dide won po ni task force ibile ti ijọba ìpínlẹ̀ èkó chief of staff táyọ̀ ayíǹde búfalo wọn ṣe àtìlẹyìn tó péye fún wọn nbọ tún yá àtúntò òṣèlú bọ á jẹ kí wọn ṣiṣẹ mọ òun nìyẹn rógòrò tó ẹgbọn tó ń sọ gani àti fóònù fìdí ẹmọ oníwọn máa ń rọ bùgọ́ ń bẹ̀ yẹn tẹ́ǹbọ ogolo tó ẹ̀yìn ọ̀dọ́ kò sí ọkọ̀ tó bá ṣàfi májídú ilé olè gbogbo bẹ̀ mádùn bẹ̀ bọ́kọ̀ bá yọ ọ̀nù fọkọ̀ lẹ́kọ̀ọ́ sá kó o tó padà rèé bá ọba jí ọkọ̀ gbé wọn kó o gbóhùn ọkọ̀ ẹ̀yára ọkọ̀ lọ ní ọ̀nà òkòròdú ògòlò tó májídú ṣe ń gbọ́ ìbéèrè mi rèé ẹ dákun tó lé ọlọ ṣé bá ti máa wá ba lọ rèé ẹ wo ìyá tárákùn yín jẹ ẹ mọ tó kọ mí lóminú wọn ṣe dáta fún ayégbá kínní kan kọ́ léègùn ni o gbogbo ẹnu kọ́ mo fi sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ẹ wòran wọn ṣe dáta fún ayégbá kínní kan kọ́ léègùn ni o gbogbo ẹnu kọ́ mo fi sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ẹ wòran wọn ṣe dáta fún o lè ṣe dáta fún yàn ní ìgbọ́rú ẹ̀rí ṣẹ̀rí nínú àwọn tí wọ́n ṣe transfer fún 25,000 sultan orúkọ kan tí máa dá nìyẹn kí n tó wá tarí ẹ̀ ccsp akéré adétayọ akéré lè ṣàmà lagos state transport ẹ dákun ẹ ṣiṣẹ decoy lórí ẹ má tarí ẹ sí ọgá jẹjẹ lóye ccsp jẹjẹ lóye tí wọn jẹ ọgá àgbà fún ara rẹ ẹ ṣiṣẹ decoy lórí ẹ decoy yẹn ẹni tó bá jọlọpàá ó ti mọ bí tí mò ń lọ àmọ ohun tó ń ba èmi lọkàn jẹrè kò yẹ ká ara bí ìlọgbẹ torí pé a ti ní ọfẹ àkáǹtì wọn nọmbà dẹ ni pẹlú orúkọ tí mo dá yẹn orúkọ mẹta ni tẹyìn ọlọpàá ọba lè mú wọn á jẹ pé ẹ wà nínú àwọn tó ń ṣe àtìlẹyìn fún arábìnrin kí wọn máa mú jẹ lọ ni ẹjọ kí wọn máa mú jẹ lọ ni àwọn ọmọ ta kan ń bẹ lọnà àjà ọba lọwọ wọn ṣe gbogbo ẹni kọ mo lè fi sọrọ ẹ kó yẹ yín o torí mọ nǹkan lágbára ẹlẹyàn àwọn eléyìí wọn kò sí bó ṣe lè gbé ọkọ kọjá tó bá ṣàtiwájú ẹrù wá sọnà bẹ àwọn ọlọkọ máa ń sá fún bẹẹ ni

0: si ye to le fi be won egberun mewa sa ni won lo won oba la won gba owo ilu la won gba mo ti ni ma foro oro oba hun ma bi to baba wa oba riluan are mo so lale ake ile ti pe kabiyesi e ja fun awon oba kon wa to me ma ba awon oba loju je ti bi gba ara bi won ni ko to ba nbe won pelu egberun marun ka to fo won ti ku esegun e won lo ti se owo la ma ba e won ti jo bo se nba loju la ma ba ni won la ma ba le yin ah ah leko ino ko si eru to ba je ko gbe apo re si kan egberun mewa lowo e owo oba owo omo adugbo won la omo kiribisi bayi bamba bamba won ri a ki lo de na o ki le ta n se bayi leko yi na o ki le ta n wa bayi na o ti ijo la fe se le da ijo la se le da ah o ga o e da kun tori olohun mo gbo pe keke lese meta keke na pe o tun tin na ori third mainland bridge oba le nde si ya no woro ewu le leyo Lagos State Government. Ewu le leyo. A tori ko se lu nbo eleso nbo. A foju foju e ka foju po. Keke lese meta ti oni fere se. Noto Milan Bridge. Hello.
1: Hello, e ka ro Mr. Pilot.
0: Ajimomuya.
1: Mr. Pilot, nkan ti to yin ka yin lara yen. Don ka opolopo lara ṣugbọn mo le fi gbogbo enu so fun yin bi pe tan pe korodu sin je nkan ti korodu nje o gbogbo awon people yen won le get rid won laarin ose kan
0: kilu wa tele
1: akerele te n pariwo awa ara eko pele yin to adikap akerele o
0: ta je osise
1: won ni social media pelu o
0: awon ni
1: ti joba de ti one listing Someone is so cuso. Never let me see you later, Beco Jawo. Anything you had it.
0: Any Watomoya?
1: If I take it late,
0: Baba Domo or Moyani, let you or Baba Berweni.
1: If I take it a little bit, they share two packets in Mole, two Shikakiri, Tarani, and one criminals. I want social media, the long borrow my rights, daddy. Lots of people, yeah, the best in court, Fred, daddy. Nba to nsele bayi si jan pari wo won. Nba isa ton jo police station ka kiri ta olopa lawon ni jaja won ni jije. Se o pa a mo pe bibiri wulo le bi oku ye.
0: Yo ba no wa ta a ja pa won lerin.
1: Gbo awon guys te so pe won si yan mayama ni korodu yen gbo enu ni mo le fi so. Mo ke so mo korodu.
0: Hey. E ka won do korodu. Ka won do so korodu. Awon loba korodu. Awon balet lu korodu. Awọn alẹrin lọrọ ilu korodu ko ti awọn ọlọpa alaga
1: awọn kansu chairman mẹtẹ fa ikorodu mi ko ṣiṣẹ lori e gidigan
0: baba ẹni to kan lo mo o
1: any rubbish to ba ṣe ni korodu to ba ti le gba ogijo sa lo to ti ri mo tagba sa lo ko ti bi to fe gba
0: kula
1: won le gba my 12 salon bi bai
0: ajimomu ya ṣeun sir ṣeun ajimomu ya ṣe e men
1: to
0: wa
1: moto
0: Si won ji moto re. E gbo sin, ibi ti mo ti ri moto re.
2: Hello. Pilot. E gro le o. Omi Eko lo nsoro. Tunde omi Eko. Mr. Pilot sir, mo ri nkan kan lana to ya mi lenu. Je mo jibo street ta ba ti fi shi school e. Legbe GU. Jibo street ni street yen to lo jade si bi en pa nlo si wa e office. Moto kan wa nbe Camry. Big Daddy 2067 mo ro bo ji moto yen ni mo ri lanu mo drive gba be koja gray color bayi o doju ko na waec nkan to wa sele pe ta mere ri o ti lole kini grill iwaju e won yo bo bi se wo moto yen sa o ti pe nbe idi ti mo se npe sa ijo sa tori olohun omo nigeria kan lo ma ni moto yen mo so fa buru mi kan ta jo nbo pe moto yi bi se ri won bandiyan ni boyan fi jale ko to di pon vandalize e gbon a ti o ti pembe yen no bi se nwa ti lo bi 2-3 months if not more than that toro ti shamole nbe e jo sa mi mo lo tele se fun awon nigeria gray color ni jibo street te ba ti gba giwo wole te ba bi chicken republic le te pe kuro londa bi jibo e wa nbo towards e fade yi legbe giwo giwo yen jibo street lo npe si bi tawon nubengi ko Secretariat won sin sin wa ju secretariat yen gangan lo wa God bless you sir. Bravo.
0: tori pe mo se oju ago edakun ta lo ni awon malu tan ri lawon popolo mi mo boye n sha case lati gbo yin o wa ko pa awon malu baba baba wa ma lo wa ma bo wa ma funo kaakiri ejo ta ani ta lo lawon malu yi ti joba je
3: se atlataro ejo kini kan sele leni o de ti man sele be na ti pe ti pe leni ni abile adu losun yi olorun lo yo mi to je pe moto nla to wa legbe mi ko wa ni waju o yo ju mi lo die e ministerent yo ba sele si awon mo lu to won mo rin kakiri yen ni ipole to ma bole lati bi ori laarin meji ni abule ado mo emi pelu moto nla yi ajo nlo sona treat fair o se bo si aarin ona ni bibo to ma bo ba o bo serun big truck yen ni truck yẹn sáà àwọn ọmọlẹ ẹjọ kílíkọsí ti bá wà nǹkan sí ṣù a lot of things ló ń ṣẹlẹ pẹlú àwọn ọmọlẹ tó ń tó bá ti big moto yẹn ni tó bá ti big moto tọdọ nígbà ní sin moto car mi ma destroy it ẹjọ
0: ẹyin
3: ni lè gbà wá
0: ọlọ́run ló lè gbà wá àti rẹ́ni tó ni màálù alájà akínú ògúnmọ́lá ẹ ẹ̀dẹ̀ wọn lọ mú màálù yín alájì
3: ti tu lo. Mo di bi to pe n te la pakun. we don't call for our trailer. We don't want trailer. We can park it by city. Do you know?
0: Tendo.
3: We might want trailer parking. We don't park it by.
0: Tendo.
3: The possible go anyhow. We just control it by.
0: Tendo.
3: We don't want to park. We don't want to lash our attorney. We don't want to monitor no one. To my fee. Wow, in the battle, as the battle said, the TBC could take a good see. I'm arrested, I'm called prison. I'm called prison. You can consider what is by my team.
0: We can't know
3: what you will be there. You are Dini Luku.
0: Ah,
3: the man will go no garage. You are. What if it's about
0: Egoni?
3: What do the only other poker? Ah, so take a carriage from Aliku.
0: Eh, you're it.
3: Only goes by the restaurant route. The so good deal could they say the other one will be by.
0: Ah. You go and buy that. I want to buy a
3: Ah,
0: oda.
4: ẹ̀ṣẹ̀ ń sá
0: ẹ̀ṣẹ̀ ń sá
4: ẹ̀ṣẹ̀ ń sá ẹ̀ṣẹ̀ ń sá ẹ̀ṣẹ̀ ń sá ẹ̀ṣẹ̀ ń sá ẹ̀ṣẹ̀ ń sá
0: ẹ̀ṣẹ̀ ń sá ẹ̀ṣẹ̀ ń sá
4: ẹ̀ṣẹ̀ ń sá ẹ̀ṣẹ̀ ń
0: sá ẹ̀ṣẹ̀ ń sá ẹ̀ṣẹ̀ ń sá
4: ẹ̀ṣẹ̀
0: ń sá ẹ̀ṣẹ̀ ń sá ẹ̀ṣẹ̀ ń sá ẹ̀ṣẹ̀ ń sá ẹ̀ṣẹ̀ ń sá ẹ̀ṣẹ̀ ń sá ẹ̀ṣẹ̀ ń sá ẹ̀ṣẹ̀ ẹ bá ń gbọ́ sókè sá ẹ gbé fún ìyẹnsẹ́ ẹnu dada yẹsà
5: ó
0: yá yá ní kíákíá kò sásìkò bàbá
5: bàbá ẹ sọ nípa ìgbọ̀nfẹ̀ mo wà lóṣòdì níjọ kan escort mo máa wà ní àwọn aago mẹ́rin ìrọ̀lẹ́ bọ́bá ẹ dẹ̀ ń ṣe gbọ̀nfẹ̀ ní àárín demarcation àárín títì méjì yẹn mo lọ sí airport ìjọ yẹn pé life and direct ní hold àwọn òpó tá a jọ iṣẹ́ wọn fẹ́ bọ́lẹ̀ bẹ̀ tí
0: níbi tó ká wọn lára dé
5: lọ síwájú tó kò sí kan tá a ta lè ṣe owó pamọ́ rárá bàbá tó ń bo lọ́wọ́ onímọ́tò yẹn yìí pẹ̀lú máa ń ṣe òun adé ṣẹ̀yọ́ sí mẹ́kọ́ dẹ̀ sẹ́ni tó ń wọn.
0: Lára ẹ̀dùn bàbá ọjà ikọ̀ enforcement tí ẹ ṣe bó o ní ó dá ọ̀kan nínú àwọn màmá wa alhaji ayabo ahmed alhaji ayabo de ahmed tí wọ́n jẹ́ ìyálọ́jà mile 12 àti ìyálọ́jà general ikosi ìṣeré scda àwọn ni wọ́n rán mi níṣẹ́ láàárọ̀ yìí sí alága tó dáa princess samiat bada tí wọ́n jẹ́ alága shia man àbí kápé shia person ikosi ìṣeré scda pé ọmọ ni ẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀ tó jẹ́ ọmọlúàbí pẹ̀lú ẹ̀ yóò máa dáa fún yín o ẹ̀ máa gòkè àgbà ni o ẹ̀ ní ṣubú dànù o alága ikosi ìṣeré scda honourable princess samiat bada chairman ikosi ìṣeré scda tẹ bá gbọ́ tàǹkì mama wa alhaji ayabo de ahmed ìyálọ́jà mile 12 tó jẹ́ ìyálọ́jà general ikosi ìṣeré scda àwọn náà ní ọmọ níyìn o ọlọ́run ò ní fi sílẹ̀ alhaji ọmọ bọ́láńlé falilat adébọ̀wálé tí gbogbo ayé mọ̀ sí bọ́lá ẹlẹ́dìẹ tó jẹ́ ìyálọ́jà ìdẹ́ra market ní orílẹ̀ agége scda tọ́pẹ́ àgùrọ̀ ní òní lọ́jọ́ òbí ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé gbogbo ẹ̀ tẹ́ bá ń gbọ́ mi ní kòròdú ẹ bá mi kí ọ̀túnba wàlíù ọ̀làrẹ̀wájú dáì sí ọ̀kan nínú àwọn alága UTW ní kòròdú yẹn tó sì jẹ́ ọ̀gá ọ̀túnba wàlíù dáì sí la máa ń pè wọ́n lúwa wàlíù akínyìn ẹkú ìfọmọ́nìyàn ṣe mo kọ́ sáré gbogbo àwọn ọlọ́gà lọ́gà UTW ní àlẹ́mọ̀ṣọ́ ìyàrá pàjá lápapọ̀ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ alhaji comrade muftah mutiu musof olórí oko mokinyin musof ẹkùṣẹ takuntakù tẹ̀ ń ṣe comrade ọmọtọ́lá ní ìfẹ́ adédáyọ̀ obama tọ́lá ní serious olókìkí ọmọ ológun ọmọ serious kò ní bàjẹ́ comrade ọmọtọ́lá ní ìfẹ́ adédáyọ̀ tọ́lá ní serious mo kàn sára sí jerry's ẹ bá ń kí ọ̀gá o alhaji tajú ní àlàó akérèkù òrírí àkọmọdà bàbá kérékòrò bàbá náà ọ̀rì mọ́sàárì níjẹ́bẹ̀ mo kàn sára sẹ́yìn náà comrade adéwálé alhaji comrade adéwálé sàràfàdín bàbá sáré mo kìí dáadáa ẹkùṣẹ àlùbáríkà lágbà ọlọ́run ní fínlẹ̀ o ojú òní tí gbogbo ojú ayé bẹ́ẹ̀ sì dàgbà tó ojú òní tí bàbá sáré ẹ̀dá dayọ̀ akínsọ̀yà olórí ẹbí mo kí ẹ̀dá olúwa tó yàn sọ bàbá máa ṣàgbéra lò bàbá tó nífẹ̀ẹ́ gbogbo èèyàn náà ló dẹ̀ nífẹ̀ẹ́ bàbá yìí lágbà ọlọ́run ẹ̀ ní ríbinú ayé o ẹ̀ sì ní ríbinú ọlọ́run pẹ̀lú bàbá máa ṣàgbéra lò alhaji isiaka abbas ọ̀dọ́mọdé tó ń ṣeun tágbà ń ṣe ní gbogbo òlú ló fẹ́ isi abbas wàá máa gòkè ní o ní ṣubú dànù èyí ọ̀tá ò ní lẹ́yìn o alhaji isiaka abbas o ní ṣubú lágbára ọlọ́run kọ́mi sa fatai amusa safeti la mọ̀ sí safeti ọmọ olókìkí ní ànàpàjà ògùn yẹn ò ní wọmi lójijì ó ti bẹ̀rẹ̀ sí ní dépò ńlá o ní wálẹ̀ títí láéláé gbogbo ìkọ̀tún ẹ bá ń kí kọ́mi ọmọdọ́lá hàn ọ̀la jẹjẹ láìgbà jẹjẹ gbogbo ìkọ̀tún àti kọ́mi dàní sẹ́wùtò àwọn tèmi níkọ̀tún nìyẹn kọ́mi dàní sẹ́wùtò àti jẹjẹ níkọ̀tún mú kí yín o yóò mọ̀ dá fún yẹn kúṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe alhaji wasu abayomi lẹgbẹdá alhaji comrade saheed ọkẹkundayo scotty wordbest ní ẹgbẹdá bákan náà scotty mú kí ẹgbọn mi dáadáa kò ní bàjẹ fún yẹn alhaji tajudeen ọjì balógun ọjì amọlẹsẹ ọmọ balógun àkọkọ ńlọ ayẹyẹ president lórúkọ pàṣàpá resident association mú kí yín o adéolúwa adéfọláyọ òkú adélórúkọ tèmi latifa àbẹwò olúwa àgùnlá ìpínlẹ olóòtú ètò ẹdá kan ẹjá ṣe jẹjẹ o ẹjá jọ tún nàìjíríà ṣe torí pé a nílùú mi lẹyìn nàìjíríà o ẹ ṣe jẹjẹ o.

0: jẹ pe o ba na nigba ti ara na bere si to bere si ko ni kose kose ba kan na ni won so bi mo won ni gbogbo awon to je pe o padanu emi yi won ni won ba won kedun legun ma sofe ipinle kano o ba won kedun en to le waju awon iko na o ni adari legun mo legun ma sofe ipinle kano jubire nigba to so ni me pe awon bokan je o lori ijoba ibile bicho bi awon mejo bu won se padanu emi ti opolopo ile na to bere si pere pere nigba ti ara yi to bere si so alaga ijoba ibile na o ba won ko won ri nigba ti won lo kan si awon molebi ti won si so di won ti ya woro gburogun soto lati ri pe eto ju anu fun awon te won duki awon o ba na ati awon to padanu emi won won nigba to awon duki ati pe ara na baje o n lo si bi million naira nigba ti won si fun awon molebi kokan ni million meji na gomina ipinle ohun iye aba yusuf o wa so di me pe kan je o ara o so ni latodo olorun ni awon osi mo bo se wa bo je pe o tun pa awon to lo si bi mejo o wa gbadura pe awon to padanu emi ko olorun ba ki o fi aljono fidas ki o fi ke won bo se lo ni ipinle kano ni iwe royin leadership
1: bi a se like ten ba se lo laaro ji
0: to oni ka mu die
1: ka tun kokan si o lagbara e seun
0: e se ajala ni
1: koko nu were na lo nte siwaju won ni te di eni kiri ni ti o o ma ni oro ti omo obirin to je omo dangote to so o ni baba ohun ninu ola ti olorun se fun je pe baba ohun ko ya anikan jopon o lo ti ngbegbese la awon dukiye to lo bi trillion olorun sa trillion meri di ni ogun 16 trillion naira pe o fun ise anu o fi se oju anu fun awon e ton pe ni shiti o omo dangote to nso edimo pe se ri baba ohun pe bo se lowo yi o ro ti awon elomi mo titi e o oni dangote lo sala pe ninu gbogbo ola ti olorun se fo ohun bi pe ohun ti ya ida kan meta ti oto ida kan ninu meta na lo bi 60 naira alima dangote to sala yi nipa eto kan ti dangote je eto ifoju anu wo ni aliko dangote foundation to lo je awon dangote se pe alowo lodu bi yere to lo je pe owo yi fún àwọn nǹkan iṣẹ́ àánú tí àwọn èèyàn fi máa rántí ẹ̀ pé kì í ṣe ohun tí a ní òun náà ló ṣe kókó ṣùgbọ́n nǹkan tí a bá gbé láyé ṣe àtàwọn tí a bá fọwọ́ bà náà ló ṣe pàtàkì gẹ́gẹ́ bí ó ṣe ń sọ dímọ̀ pé báwo ohun ó ti ṣètò lẹ̀ pé nínú dúkìá àwọn ìdá kan nínú mẹ́ta kó lọ fún iṣẹ́ àánú.
0: Inú ìwé-ìròyìn leadership láàárọ̀ ní mákòókò mi dáná ọjọ́ kan la máa ń kọ̀ wá sí pé bá ti ṣe làwí ẹnìkan ń yànnú ẹ̀ lódì gómìnà ìpínlẹ̀ bẹ́ẹ̀ni Reverend Father Isaac Ali Aminu lórí bí àwọn ìkọlù àwọn bandits àwọn jàǹdùkú àwọn agbébọn rẹ̀ ń kọlu abúlé kan tó pè ní Efeyi Community ní Ugbodù ní ìbẹ̀rẹ̀ ìjọba ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bó ṣe ń sọ ó ní àwọn kan lọ̀rọ̀ sí ẹ̀dá ìlú máa ń ṣe ìkìlọ̀ pípẹ́ ẹnikẹ́ni tí wọ́n bá rí gbámú yóò máa fi mú kàtà òfin wọ́n ní ẹ̀lẹ́ wa máa ba ìpínlẹ̀ bẹ́ẹ̀ni jẹ́ o bákan náà ló gbóríyìn fún ilé pa ìpínlẹ̀ bẹ́ẹ̀ni lórí bó ṣe pa kìtìmọ́ra lórí gbà tí àwọn bẹ̀rẹ̀ àwọn ará sì ń ṣe ìfisò wípé ìkọlù kan tún ti ń wáyé o ní ìpínlẹ̀ bẹ́ẹ̀ni ó bẹ̀ púpọ̀ ẹ̀yìn kan lọ̀rọ̀ sí ẹ̀dá tẹ́fẹ́ fi ìpínlẹ̀ bẹ́ẹ̀ni tẹ́fẹ́ fi ṣe bùbá padà wọn láàmú wọn ní àtàwọn bá mú yín àwọn onítẹ̀kẹ̀ pẹ̀lú yín bí àṣẹ ilé ìbò nínú ìwé ìròyìn leadership ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún wà ní.
1: bá a ṣe lọ láàárọ̀ tòní wọ́n ní okájú ẹ̀ báwo okájú ló ya okájú ẹ̀ olóyè sálíù babátúndé dàda akilabi wà balẹ̀ lè fún òkè odò wọ́n ní ìgbésẹ̀ ti lọ lọ́wọ́lọ́wọ́ ilẹ̀ tí wọ́n sọ pé ó wà ní kí àwọn tó ti àtẹ̀jíṣẹ́ wọn ló wà ní ìlòdò wọn ní wọn ti gbégbèsè wọn ti fẹ́ máa kó báyìí adúpẹ́ wọ yorùbá sálí babátúndé dàda akilabi wà nǹkan tá à ń pè ní olórí náà dẹ ìgbésẹ̀ kíákíá tí wọn pro active baba ní olórí babátúndé dàda akilabi gbogbo àwọn oríkì ti gbé o wọn ní èrè wọn ní kí a máa kí ọmọọba sakiru mumini ní ọba ní ògùdù báyìí o wọn ti yàn wọn gẹgẹ bíi ọba ìlẹ̀fẹ̀ sakiru mumini àti múṣe o àti tìrẹ o àti onígbò ọkọṣọlá ọkọṣọlá ọkọṣọlá ni gbogbo gbogbo náà ni à ń kí prince sakiru mumini
0: pé
1: ẹkú oró ìgbà yẹn á tu gbogbo ògùdù lára o láti ẹ̀dùn àìkú wa níjà o àwọn kan ti wà lórí ọba ilẹ̀ kíta sí kọ́lọ̀ fún ṣàánú
0: ní
1: a ṣe ní kíákíá.
0: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba aláàpẹ́ lọ́wọ́ màmá bàbá ìyá ẹ̀gbọ́n àbúrò tẹ́ bá kó kókó onú ìwé ìròyìn tààrọ̀ tó ń jẹ adúpẹ́ lọ́wọ́ olóòtú wa ọmọ olóòpó abàjà lọ́rùn adéyẹmí adéjà ọlọ́run ó ṣe ń rọrùn
1: aláwọ̀ mi ó súnmọ́ bá tí ọ̀rọ̀ tó kàn ní káwọn mọ́là mú
0: màálù rẹ̀ ìbíjẹ́ bẹ́ẹ̀ lára pé ṣé màálù ti wà ní ẹ̀ ó ní àwọn ó sì wo lágbára ọlọ́run ọba ẹ̀yọ kwadi
1: aláwọ̀ mi
0: lágbára ọlọ́run akífà òsì àsọ̀làkọ́ sọ ní ajala
1: nígbà
0: tó máa dọ̀wọ́ bọ́tù lágbàgbádé olóòkú adé ẹlẹ́nu rẹ̀ sọ̀tún ti wà ń bẹ̀ látàlẹ́ àná.

0: ṣírù ló pè mí.
1: A bí ọdún fọlọ́run ṣe lórúkọ wárí pẹ́pẹ́ ń tẹ́tí sí wa. Péré o, àjọ àwọn baálẹ̀ ìlú Èkó ẹ̀pìn ìkẹjà Lagos State Baálẹ̀s Forum Ìkẹjà ń pe gbogbo èèyàn síbi ètò ìlanilọ́yẹ̀ àti ìtanijí fáwọn aráàlú. Àpérò pàtàkì yìí jẹ́ gbígbé kalẹ̀ lábẹ́ ètò ìpolongo ọ̀fẹ́ PVC èyí tó wà fún àti jẹ́ kí aráàlú mọ rírì káàdì ìdìbò àṣẹ gbọ́dọ̀ gbárùkù ti àtúnyọ̀sípò ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìdìtọ̀ Kábíyọ̀ Bábẹ́mi Hamzat gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó lọ́dún 2027 àwọn tó ń fẹ́ ìlọsíwájú ìlú ní gbogbo Èkó ni láti wá síbi àpérò yìí olóyè ìjẹ̀lílé àbó òdòdó baálẹ̀ ìlú ìjọ ni alága àwọn baálẹ̀ gbogbo Èkó olùkéde olóyè méjìlá ìdí àrò baálẹ̀ òjòdú alága àwọn baálẹ̀ ẹkùn ìkẹyà.

0: quali così si crea il 15, si crea il
1: 15.

Heritage Garden ti mo ra ni Mowe Ibafo omo ni ojo ise o wo baba se paraga temi kiri lo mo ma diba idogun lowo yin baba to n gbo mi eyin ni mo n ba wi o e da pon ibere lowo yin le nkan si se igo iye ego tera sodo iya labare bi pe ti je gbese oti so lo mo ojogun e ma se jo wo pe ke ma gbadun ara yin o wo pe ke ma saye wo pe ke ma fara ni o ma bi ni mo kon bere pe ni te n yora lojojumo yi ni le merenti se n to mo ma jogun banu emi o wa lati wa nu yin lowo mo wa lati wa ta yin jin ise elevation point o si fi se run mi pe baba mi o e je ko mo ba nkan gidi lowo yin ah baba ile ba wa loni nigba ti awon mo yo ba fi gboju e mo ti a e je arun ojo ola awon mo wa lowo elevation point won dey di afani e di pelu Eric Garden to n be ni mo wi o father Ogun State e ma gbe otoro lóòótọ́ estate tuntun gbogbo àmọ́ elevation point wípé ilé iṣẹ́ wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n gbogbo estate tí wọ́n sì ń tà àwọn èèyàn máa ń bò ó ní heritage garden mowe ọ̀fadà ogun state lélẹ̀ kò sí ọmọ nílẹ̀ kò sí lábẹ́ ẹsẹ̀ ìjọba kò sí àlẹ́ kankan bí nìkan lè ṣe fún yín ló jẹ́ kí wọ́n máa ṣe special promo yìí sórí tó ra ìlàjì 300 square meters lọ́wọ́lọ́wọ́ báyìí iye tí wọ́n 600,000 naira ni àmọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pọ̀ pé à ẹ̀tẹ̀ fún wa ń bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yìí wọ́n gé 200,000 naira ẹgbẹ̀gbà náírà kúrò lórí ẹ̀ wọ́n wá tà á ní 400,000 half a plot o 300 square meters promo price ni 400,000 naira àǹfààní yẹn lè tẹ̀lé ọ̀sẹ̀ méjì lọ tí wọ́n fi dá padà 600,000 wá gbọ́ o wọ́n bá fẹ́ gbé tán 500 square meters ìyẹn plot kan 800,000 naira àmọ́ wọ́n tún yọ ẹgbẹ̀rún lọ́nà ìgbà náírà 200,000 naira kúrò lórí ẹ̀ fún ẹni tó bá fẹ́ ra full plot yóò san 600,000 naira má gbàgbé ká tó dijú ká tó là ọ̀sẹ̀ méjì àǹfààní yẹn ti lọ o ọ̀sẹ̀ méjì wọ́n làwọn máa dá padà sí original price ó túmọ̀ sí pé 600,000 fún half plot 800,000 kó síwájú àǹfààní yẹn kó tó bọ́ ọmọ ẹ lọ́wọ́ 400,000 fún half plot dípò 600,000 600,000 naira fún full plot 800,000 naira inú ìwé wádùn gbà mo gbọ́ látẹnu aláṣẹ àtòlò elevation point wípé ẹ lè san 150,000 naira asanlẹ̀ deposit ni san 150,000 naira gẹ́gẹ́ bí asanlẹ̀ deposit ilẹ̀ ti di tiẹ̀ so wa lọ́wọ́ tó kù bẹ́ẹ̀ pé áàfù ni tí o mọ̀ kó tó bá san 150 kúrò ní 400,000 ó ti kú 200,000 naira ìwọ sọ pé báyìí ló ṣe san fún oṣù mẹ́rin o kò ní lèlè nínú no interest ni wàá dẹ̀ spread yẹ for 4 months dákú wàá dọ́ mi o tó o bá ra full plot 10 meters ìwọ san 150,000 o pè sí mẹ́rin nìyẹn o pè 600,000 sí mẹ́rin ìdá mẹ́ta tó kù bó o ló ṣe sọ fún jù mẹ́rin sọ̀rọ̀ kò sówó èlé lórí ẹ̀ kò sí wàhálà kankan òun sanwó òun gbà pé mo ra lẹ̀ ìyẹn sales agreement láàrin ìwọ àti elevation point ìjẹ́ títí láíláí nù o wàá gbọ́ mi wú o tiẹ̀ ṣe kó wá wò kó wá òbò yẹlẹ̀ tó da ni àbílẹ̀ tí ò da ni wá wò kó wá òbò yá gbogbo bí ó wà dáradára ya ṣe é bẹ̀ sátidé yìí wọ́n á lọ fún inspection tó bá rí ráyè sátidé yìí ìwọ pé elevation point pé èmi ò lè ráyè sátidé yìí o ọjọ́ báyìí báyìí báyìí ni mo ráyè o wọ́n á dẹ̀ ṣe ètò bá a ti lọ ó yá jẹ́ ju office elevation point fún ẹ o wá torí heritage garden tó wà ní mòwe ọ̀fà

0: pápá 92.9 Maku ojúmọ́ ní gbogbo ìjẹba ti lórí ọ̀fẹ́ àti àǹfààní máa gbọ́ wa ẹ káàbọ̀ sí lórí pápá òní ọjọ́rùú wẹ́nẹ̀sì ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù keje ọdún 2026 gbogbo ẹ̀yìn olólùfẹ́ bọ́ọ̀lù bó ṣe sí ikọ̀ super eagles tó yẹ pé àjẹkùrú wọn kó tán láwo láwọ̀ ẹ̀sìn ó mà ti ń ṣẹlẹ̀ sí ikọ̀ àwọn super falcons wa báyìí o àti yẹ pé kódà kì í ṣe ẹ̀ẹ̀mẹjọ kì í ṣe ẹ̀ẹ̀mẹsàn láti láǹfààní àti ìgbà ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ ó ti di ogún bí wa àmọ́ lẹ́nu ijọ́ mẹ́ta àwọn orílẹ̀-èdè tí ò tó nǹkan dìde sí wa ìyàlẹ́nu ló jẹ́ lánàá pé orílẹ̀-èdè malawi mala àwọn mala
1: ilé ìgbà àkọ́kọ́ wọn tó máa wáyé
0: tí a kùn nípò tí ń lójú tòde lọ́rẹ̀ wọ́n na orílẹ̀-èdè nàìjíríà ayò mẹ́ta sí méjì ibrahim
1: ó
0: bá jẹ́ ìgbọ́n àtàbúrò ló padà fún orílẹ̀-èdè nàìjíríà ibrahim
1: ẹ kojúmọ́ ẹ̀yin olólùfẹ́ lórí pápá tí lè ṣe wà bọ́ 99 ibrahim ọlálékan ib sport lèmi jẹ́ ẹ̀ka ẹ ó ṣe ní láàánú ṣùgbọ́n kò ṣe pé ó ṣe náà torí oríṣiríṣi àwọn ikọ̀ àwọn orílẹ̀-èdè tó ń wá sí afọ́n wá láti wá tẹ́pà àwọn náà wá gbìyànjú agbára wọn ò bẹ́ àwọn náà lé báwọn lè ṣùpà pọ̀ yọ ńbẹ so ìwúrí ló jẹ́ fún malawi bó ṣe yẹ kì í ló jẹ́ fún nàìjíríà ṣùgbọ́n ìwúrí ló jẹ́ fáwọn látàrí wọn lu reigning champion
0: defending champion
1: ìgbà àkọ́kọ́ wọn bẹ́ẹ̀ ni báyìí sì ìfẹsẹ̀wọnsẹ̀ máa tún wá lẹ́yìn eléyìí tí nàìjíríà máa bá zambia ṣùgbọ́n ibi tí ọ̀rọ̀ wa wà lélẹ̀ zambia ìgbà tó máa mú alátakò wọn lánàá yẹn mẹ́fà
0: tí odò
1: náà fi na àwọn yẹn nàìjíríà bẹ̀rẹ̀ kò sí ọ̀rọ̀ tó ti níbi o agbọ́dọ̀
0: kò sí bẹ́ẹ̀ sùsà
1: ọgbọ́dọ̀
0: ipò kíní àti kejì ló máa tẹ̀síwájú
1: ọgbọ́dọ̀ na ìfẹsẹ̀wọnsẹ̀ wọn kò tẹ́ sọ̀rọ̀ pé bóyá tó bá dúró o bóyá wọn wá padà rí kíní kò sí kan tó jọ bẹ́ẹ̀ fún wíìnì yìí.
0: kódà lórí pápá bọ́ 82.9 ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní mú àwọn àkòrí ìròyìn ẹ tẹ́ ẹ máa gbádùn lónìí ẹ má gbàgbé pé a kì í dáṣe a nígbàgbọ́ pé ẹ mọ̀ ju wa lọ orí ọ̀fẹ́ àti ẹ̀la ní láti wà ní gẹ́gẹ́ bí atọ́kùn ẹ̀yin gangan ní ṣètò ẹ̀yin lẹ mọ̀ dá nípa eré ìdárayá ibi tẹ́ ẹ gbà wo ó dára ju tá a gbà wo lọ torí kí la jẹ torí náà máa ṣe ojú aago bó bá tó àsìkò ẹ sọ sí àbí àgbékalẹ̀ sábánikẹ́ ẹ dáṣe lórí pápá bọ́ 92.9 ibrahim jẹ́ kí n mú ìròyìn wá fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ọmọbìnrin tá a pè ní shawinga sisters àwọn àmà ni wọ́n jẹ́ kí ojú àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà obìnrin wa nínú ikọ̀ super falcons kó dún wọn líle déédé ní ìlú lọ́wọ́ tí wọ́n pè ní total energy wacom 2026 ní ìlú morocco rat lánàá ìjọ jẹ́mọ̀ pé àwọn bọ́ọ̀lù mẹ́ta sí méjì tí wọ́n fi borí orílẹ̀-èdè nàìjíríà àwọn ọmọ ìyá kan ọmọ bàbá ta mọ̀ sí shawinga sisters àwọn ọmọ ìyá méjì tí wọ́n bá ní wọ́n rí wèrè lóòótọ́ wọ́n rí ayọ̀ àti ìrèmúbọ̀ ńbẹ ni tẹ́wọ́n

0: ẹ̀yìn tẹ́mú wà ló kọ́ gbá bọ́ọ̀lù sáwọn ní ìṣẹ́jú mẹ́ta lé ní àádọ́rin sáwọn ti tọ́ ìgbà tó yá ìjẹ́jẹ́ pé tàbítà ó máa tó dá bọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kejì sáwọn lọ bá fojú orílẹ̀-èdè nàìjíríà wọn máa bolú bá di ayò méjì sí odo kó ló pé nàìjíríà ṣáà dá bọ́ọ̀lù padà kẹrẹkẹrẹ nígbà tí aago mẹ́sàn ọgọ́rùn tí ọgọ́rùn lọlù ìṣẹ́jú ọgọ́rùn lọlù díẹ̀díẹ̀ kẹrẹkẹrẹ èyí tó kọ́ gbá bọ́ọ̀lù sáwọn ìyẹn tẹ́mùwà ló bá tutù bọ́ọ̀lù míì sínú àwọn mọ̀ṣẹ́ lẹ́yìn orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú ayò mẹ́ta sí méjì nìyẹn àwọn ìpojú ẹ̀mí mọ̀ bóyá àgàníyá ló ń sọ fún mi lánàá àbí ta ló sọ fún mi pé aṣọ tí àwọn ìjọlábalógun náà aṣọ táwọn obìnrin túbà ìgbùgbù ọ̀lọ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn gan ẹ̀ṣà kí èsì pé kò dá lára wọn aṣọ àdìyẹ tí wọ́n wọ̀ lọ ìṣe ló dàbí ìbàṣẹ́ kan wọn jù àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n jí owó wọn nílé ìtura lásán ṣé gbogbo yẹn ló lè kó ìrẹ̀wẹ̀sì bá wọn ni àbí kí ló fà á ibrahim kí ló ṣàkíyèsí èèyàn kọ́kọ́ jáde nínú àwọn tó ń kú kí ló sọ ó ní boring ó ní chamiga sister destroy boring super falcon tó túmọ̀ sí pé ìrẹ̀wẹ̀sì yẹn hàn lára àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn kò dùn àwọn super falcon gbá bọ́ọ̀lù bí àwọn ọmọbìnrin orílẹ̀-èdè nàìjíríà drake ma sọ fún mi pé à ń jẹ̀kuru kó tọ́ láwo àwẹ̀sì lélẹ́yìí o àwọn ọkùnrin wa wọn lọ sí má gbàgbé nínú ìdíje lọ́gbà ṣe dáadáa tó máa lọ sójú ilẹ̀ adúláwọ̀ nídìje fẹ́ yàgbá iwọ́ kọ̀ tí náà bá kùnà táwọn obìnrin wa náà fi lọ́wọ́ kọ̀ tọ̀tà wa bá wa nìyẹn o eré bọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà kí lè tó ń fìdí rẹmi kí lè tó ń lọlẹ̀ sí tó ń rinlẹ̀ dípò àdórókè ara kan tá à ń sojú nìyẹn ó dá ibrahim jẹ́ àtẹ̀síwájú lórí pápá bond 2.9 jẹ́ ká sọ nípa àwọn bọ́ọ̀lù àmọ́ ká sọ nípa àwọn agbá bọ́ọ̀lù a máa sọ nípa àwọn tí mo gbá kí wọ́n gba iṣẹ́ tuntun sinede zidane orílẹ̀-èdè faransé lórísìí.
1: Zinedine Zidane yẹn ó ti jẹ́ ìfẹ́ kó ti ń wá tipẹ́ torí kó tó di pé ó kúrò ní Madrid àtìgbà tó kúrò Madrid ó ti sọ pé kàkà kóun jẹ́ olórí fún akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ ntọ́kùn wípé ikọ̀ France yẹn orílẹ̀-èdè France yẹn lóhun fẹ́ tó ó dẹ̀ ti jẹ́ nǹkan tó yẹ kó ń wá náà ló ti rí báyìí ó lè máa láǹfààní láti máa kóòtù àwọn agbábọ́ọ̀lù bẹ́ẹ̀ bó ti mọ̀ ń pa wọn bí àwọn Mbappe àtàwọn olùdókòwò ti ní
0: bẹ́ẹ̀ fún òun lórí wọn dàgbà
1: bẹ́ẹ̀ òun náà dàbí idol wọn ni tó àwọn agbábọ́ọ̀lù yẹn wọ́n á lè ṣiṣẹ́ fún dáadáa bẹ́ẹ̀ báyìí mọ̀ pé France náà wọ́n ń ṣe ẹran rírọ̀ torí the champ yẹn náà tó ṣe dènà
0: ádẹ́màgbìyànjú
1: fún bí orílẹ̀-èdè
0: france mo ní gbèrè ìjọba agbára kan mú ẹ ṣe akọ́nimọ̀ọ́gbá tó dáńtọ́ tó ṣe fọwọ́ sọ̀yà lé lórí tó ṣe fi ọkàn balẹ̀ lé tó ṣe fọwọ́ sọ̀yà fún mi sínú ìdílé
1: a lè sọ pé ó dáńtọ́ tó torí ìdílé mi sọ bẹ́ẹ̀ ni pé tabaníká wà
0: sẹ́ǹtì àwọn
1: àṣeyọrí tó ti ṣe sẹ́yìn ó ti gbìyànjú torí kò rọrùn láti gba champions lẹ́mìíra wọn kò rọrùn kò tí ì sí ìpín láti gbà yẹn
0: ibrahim ìwọ náà mọ kí ni àti ẹdẹ mọ pé gbogbo àti ẹ nígbà yẹn ohun tó bá ní madrid ló ràn lọwọ kì í ṣe gbogbo
1: ìwọ ohun tó bá ní madrid ló ràn lọwọ náà
0: ṣùgbọ́n àsìkò tí ronaldo ta sọ́sọ́
1: gba ohun ìgbọ́ tó gbọ́ ni ṣùgbọ́n àti máa ń rí
0: tẹ́ pé àwọn akọ́nìyàn kó tó ní pé lọ sí ní madrid kó tó ní pé gba champions league kí àṣeyọrí tó lè sọ nípa sinede zidane yàtọ̀ sí ti ní madrid
1: yàtọ̀ sí madrid náà láti mọ̀
0: torí pé madrid asclot ohun tó kó bá asclot ni iṣẹ́ ti yan club ló ti ṣe sílẹ̀ ní liverpool nígbà tí ara tù lárí pé ọ̀gbẹ́ni omodo wọn lè dànù ni sinedi dídé ti ṣọ́ọ̀bù yìí wọn ní kò lórílẹ̀-èdè faransé kò lórílẹ̀-èdè spain ìyẹn kọ́là sí yọrí ó gba wọ́kọ̀ fún wọn ó gbé ikọ̀ jáde faransé ẹni eléyìí
1: mo tó máa
0: mo tó máa na france lọ́wọ́ yìí mo nílò ìṣe rò bá fún gbámọ́ ẹja kan sára sí o mo nílò ìṣe dídé yìí àmọ́ sinedi ṣe ṣe tòkòtò tó lọ àbí bàtà tó tẹ̀sẹ̀ bọ̀ ìṣe òtòrí jùlọ torí ní tèmi o
1: òtòrí jùlọ
0: mádàrí
1: òtòrí nǹkan tí mo fi sọ pé kò tóbi jùlọ orílẹ̀-èdè ó yàtọ̀ sí ìkókọ̀ torí every time o máa ní
0: láti máa ṣe
1: lórèkórè ni wọ́n àti máa sáré tú ṣùgbọ́n ní orílẹ̀-èdè wọ́n máa fi àsìkò wà lọ́ máa wo àwọn agbábọ́ọ̀lù tó dáa káàkiri yìí torí bá ewo tuchel tó mọ tuchel ti máa ń ṣe máa ń pé ó máa ń wà ní oríṣiríṣi àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn agbábọ́ọ̀lù yẹn ó máa láǹfààní láti ṣe àwọn jọ a lè fi ṣe dáadáa tó àti tó wọ́n dẹ̀ fún títí bíi ọdún bíi mẹ́rin.
0: ó dá lọ́rọ̀ fún ibrahim ọwọ́ tó ìka tó tọ́ ni wọ́n lọ́ọ́
1: bẹ́ẹ̀
0: ó tọ́ sí sẹ́yìn àbí ó ti ń wá sí pé inú àwọn orílẹ̀-èdè àwọn agbábọ́ọ̀lù kan inú wọn dùn sí a nílò láti lọ́mú kó ló ọjà àmọ́ ká tó lọ́mú kó ló ọjà kó má dàbí ìsinmi ẹgbẹ́ ti dé nígbà tí o gbọ́ pé màá sínú tún padà wá gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbà italy kò yá lẹ́nu má dàgbé

0: wọn fi ẹ̀sùn kan pé wọ́n bá owó ẹ̀ṣẹ́ tó ta tẹ́tẹ́ kan lórílẹ̀-èdè Russia. Torí náà àwọn ò lè yún ẹni tó ta tẹ́tẹ́ sí ipò gẹ́gẹ́ akọ́nà ọjọ́ orílẹ̀-èdè Italy pàápàá jùlọ nígbà tí iná wọn jó àdó yìí. Má bẹ̀rẹ̀ torí pé ìtorí ẹ̀ ni Maldini ló ṣe fi tẹ́lẹ̀ lẹ́yìn mẹ́ta àbí ọjọ́ mẹ́rìndínlógún péré tí wọ́n gbà ṣiṣẹ́. Ó ṣe wá jẹ́ ní Madi. Ní báyìí lára àwọn Maldini ta lẹ́sọ jẹ́ kẹ̀lé lára àwọn tó lórúkọ gidi gan.
1: Kódà àwọn ikọ̀ AC Milan padà tó fi jẹ́ pé gbàtọ́ gba líìgì wọn ní Serie A.
0: Yóò da fún ẹ. Ní báyìí wọ́n wá wò pé kó tún bàbá ti àwọn ohun agbé Maldini padà wá. Maldini tẹ̀ ti lọ ṣiṣẹ́. Ṣé ìpinnu tó dá ni àti ìpinnu tó dá? Jásáré mú kó lọ ọjà máa padà tó yafẹ́ láìpẹ́.
2: Àlàáfíà wa ṣe pàtàkì, ó ṣe kókó tó bá wá rí bẹ́ẹ̀. Ti gbé nípa àwọn egbògi tó ń jáde láti iléeṣẹ́ Tìmẹ́tayọ Tradomedical Nigeria lẹ̀ kí wọ́n ṣe lọ́nà ìgbàlódé tí àjọ NAFDAC sì fọwọ́ sí. Ọ̀kan lára egbògi BNC capsule tí òkìkí rẹ̀ ń kàgìlẹ̀ kárí ayé tó ń gbani lọ́ta ní bí ẹni fi omi àtàpàrà. Nǹkan tó ń rìn tàbí bomi jẹ káàkiri ara, àpàjá tó ń rìn lọ́wọ́ tàbí lẹ́sẹ̀. Bí àtirìn bá di wàhálà, BNC capsule náà ló ń dá ìfúnpá tó ga padà tàbí káyà máa lu pèpè. Àti àdéédé yóò tún jẹ́ kí ojú mọ́lẹ̀ kedere. BNC capsule ní kété èèyàn lè lò tí yóò tún ròyìn ẹ̀fẹ́ lómìí. Ó wà ní àwọn pharmacy chemist ládùúgbò yín.
3: Ọ̀rẹ́ mi, ó lè nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò bí aràn. Ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀. Ẹ̀gbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ìjára lè wò ó.
4: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Ọ̀gẹ̀dẹ̀ ó kú rírì ju tàìtàì. Gbogbo ogun tí ìyẹn lè lò tó.
3: Ẹ̀fẹ́ lómi ìbí ṣe dára tó. Bọ́ọ̀ bí ni wọ́n fi ṣe BNC capsule jáde. Àjọ NAFDAC sì fọwọ́ sí i. Iléeṣẹ́ Tìmẹ́tayọ Tradomedical Nigeria Limited ló ṣe BNC capsule jáde. Láti mú pharmacy mọ̀ yín, ètò 08103369434 padà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì. Kàn sí dókítà rẹ o.
2: Egbògi yìí ni NAFDAC capsule tí mọ̀ṣẹ̀mọ̀ṣẹ̀ ẹ̀dá mọ́ṣẹ́mọ́ṣẹ́ bí egungun bá ń fọnni tàbí ìbàdí tó ń fani so àìlèrìn dáadáa tàbí oríkèé ara tó ń lò ní NAFDAC capsule náà ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
4: Àgbẹ̀ ọgbọ̀n ìpàdé ajọ́. Ààrẹ ò lọ. Kí ti ẹni gbà. Ẹni ògbó wá ní ọ̀rọ̀ mi. Orí ara rẹ̀ ni ó
3: mi rú. Gbọ́n mi, ẹnìkan ò ṣe yín. Ààrẹ ara ló ń ba yín jà. Bó ṣe ń ṣe yín ká gbọ́.
4: Ìgbọ̀n ọmọ ọ̀sán mi, ìṣòro ń fà mí. Oríkèéríkèé ara ń dùn mí. Ìbàdí tó ń ìgbàrúgbó jẹ́ tèmi.
3: Ṣé dára tó ni Mosty capsule àti tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ nìyẹn o. Ẹlòra Mosty kẹ́ ẹ máa ta kébékébé padà. Iléeṣẹ́ Tìmẹ́tayọ Tradomedical Nigeria lè ṣe Mosty capsule jáde láti mú pharmacy tó súnmọ́ yín. Ẹ pé 08103369434.
2: Ẹ̀yin olùgbọ́n mi, ìgbà tí Aba capsule tó ń jẹ́ kára ọkùnrin tó pọ́n tó pọ́n tó dáadáa. Ṣíṣe ọ̀lẹ́ ọkùnrin di alágbára kódà. Àwọn ìyàwó ilé wọ́n máa fún ọkọ wọn. Pẹ̀rẹ̀tún Aba capsule ó wà káàkiri àwọn ọ̀sẹ̀ àti.

0813 69434.

6-9-4-3-4. Ibi kí ni wá ti rí bí àṣẹ kapsula? Ẹ lè rí Massive Capsule àti Bera Capsule à ń bẹ̀ẹ́. Iléeṣẹ́ Tèmítayọ Cardiomedical Nigeria Limited. Ìṣe bí àṣẹ Capsule, Massive Capsule àti Egbogbo Bera Capsule jáde. Ó wà káàkiri àwọn pharmacy àti Kẹ́ẹ̀sì lágbègbè yín. Àjọ ìlera yóò máa jẹ́ òwò.

0: Gem Vents 3-in-1 Chocolate. Enjoy inside.
1: Nàìjíríà èwo lè wo ẹ̀ka àbò padà sí lórí pápá 92.9 gẹ́gẹ́ bí a ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn pé ìtìmù ṣé yẹ kó gba iṣẹ́ yẹn àbí ṣé ó yẹ kí Italy kọ́ padà sí ibi ibi wọn torí màá tí nínú ẹ̀kọ́ nìkan gbà wọ́n gbà kan kó tó di pé gbogbo ẹ̀dójúrú fún orílẹ̀-èdè Italy. Ṣùgbọ́n nǹkan tí mo rí sí náà ni pé wọn ní ẹlòmíì kò sí ọkàn tí wọ́n lè gbà lọ́wọ́lọ́wọ́ báyìí tó yẹ kó máa ta sọ́sán ju ìlọ ìtọ́jú náà náà ṣe padà wípé mancini ni akọ́nimọ̀ọ́gbá táwọn náà lè gbà gẹ́gẹ́ padà yìí ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn pé ìdí tó fà á tí madini àti leonardo tó fi fiṣẹ́ lẹ̀ òun náà ni pé ẹni tó gbà òun ni andre pirlo gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ èdè italo ṣùgbọ́n

0: bẹ́ẹ̀sì wọn ó sọ pé òun ò fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú èèyàn tó yẹ pé ó ní affiliation pẹ̀lú tẹ́tẹ́ bó tún wá lọ jẹ́ russia gẹ́gẹ́ bí gbogbo wa dẹ̀ ṣe pé púpọ̀ nínú àwọn orílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́ báyìí ni wọ́n kórìíra anything tó mọ́ russia ara torí ẹ̀ ní nǹkan tó fà á nìyẹn ṣùgbọ́n báyìí sì manchin akọ́nìmọ́gbà wọn tuntun wọ́n fẹ́ wọ́n kọ̀ òun náà ni akọ́nìmọ́gbà wọn Claudio Ranieri náà dẹ̀ ni ó gba ipò tí Maldini fi lẹ̀ bá as technical director. Fún football yí pé tabania mo fẹ́ gbá bọ̀ fún wọn nígbà tabá ti mú Madrid láti mú Barcelona agbábọ̀dọ̀ ọkọ̀ ti ní àǹfààní láti play fún agbábọ̀dọ̀ ọkọ̀ ti ní àǹfààní láti play fún Madrid àti Barcelona fẹ́ kúrò ń bẹ̀ á jẹ́ pé a lọ sí ikọ̀ tó pé ó ní kíni kò ṣe àwọn ikọ̀ ní blue moon irú àwọn àti blue moon
1: nínú yóò bá ìgbà chelsea ó ti di dolphin site
0: ṣùgbọ́n ó kàn ní ìrírí ní tẹ́lẹ̀ torí àgbà tí Thiago Silva ti kúrò ń bẹ̀ torí ẹ̀ ló ṣe fẹ́ mú kí ló rúkọ ẹ̀ Welbeck ó dẹ̀ ti gbà láti wá sí Chelsea by ìtaní world champion match tí ò ní gbà àti Henderson náà òun náà ti gbà láti wá.
1: Ìsìnkú
0: ṣe pé bóyá ọ̀nà àwọn agbágbógbó ìdọ̀sẹ̀ yẹn wọ́n máa darí àwọn agbágbó ní
1: ọjọ́
0: ìgbàlódé kò kì í ṣe
1: sáyìí tó gé tó bóyá
0: ọ̀pọ̀lọpọ̀ káyé kìnnà máa wọ́pọ̀ lé nínú àwọn akọ́nìmọ̀gbà
1: wàkúlà
0: tàbí jẹ́ bẹ̀
1: ẹkú
0: tani máa yìí fẹ́ra
1: máa
0: tàìlá dáàmsì ni
1: òjò
0: kílẹ̀
1: ó kọ́ bí mi ni bruno fernandez klinsman láàrin yẹn kí ni chelsea fẹ́ bá wa pàdé fún ẹmọ jẹyà ni
0: ó ṣe jù
1: ọmọ tó dùn
0: ó ṣe jù
1: ẹ̀dẹ́gbọ́kàn ní gbogbo ẹ̀dẹ́gbọ́kàn ní bẹ́ẹ̀ wà yìí kò fama ni Young Stars FC ẹyọ kan sínú àwọn Future Stars ní aago mẹ́rin àbọ̀ ni wọ́n jọ wọ̀ ayò kan sí òdo ni Young Stars náà fi na Future Stars FC. Ọjọ́rú Wednesday tòní ǹjẹ́ jẹ́ pé super accurate ní ìlú ìkọ̀tún àwọn àti Rising Stars ilé àti Matogun àwọn jọ máa wọ̀ yájà ní aago mọ́kànlá àbọ̀ òwúrọ̀ yìí nígbà tí Fortune Oshodi àwọn máa kojú Smart Strikers FC àrò ní aago méjìlá ọ̀sán lónìí bákan náà yóò tẹ̀síwájú ní ìpele oníbẹ̀rin táwọn semi final táwọn àfikún yín létí lórí ìkànnì yìí bákan náà pápá lórí ètò lórí pápá iléeṣẹ́ bond 92.9 ìyẹn wá látọ̀dọ̀ abiodun alabi létí ọ̀fẹ́ ló jẹ́ ká gbọ́ nípa prince gas cup yẹn under 50 lálẹ́ ẹ̀ ẹ̀jẹ̀ ń lọ sọ́dọ̀ salaudeen lọ́mọ ní kíákíá òun ló jẹ́ ká gbọ́ nípa ìdíje tí mo fẹ́ mẹ́nuba ìdíje tí wọ́n pè ní ẹlẹ́ẹ̀kẹsàn

0: lọ́nà ẹgbẹ̀yìn ó lé àádọ́ta náírà 750,000 naira nígbà tí pọkẹ́ta máa da ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lọ́nà ẹgbẹ̀rún náírà 500,000 naira kò wá tán síbẹ̀ o ẹni bá gbá bọ́ọ̀lù sínú àwọ̀n nínú ìdíje yìí tí a mọ̀ sí golden boot yóò gba ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn 100,000 naira ẹni tó jẹ́ agbábọ́ọ̀lù tó yan ọtí jùlọ most valuable player yóò gba ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn naira 100,000 naira bákan náà ni ẹni tó bá jẹ́ ọ̀dọ́langba tó ta sánsán jùlọ young player of the tournament òun náà yóò gba ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn naira bákan náà ẹni tó bá tún wá gbá bọ́ọ̀lù tó dára jùlọ sínú àwọn yóò gba ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn naira yàtọ̀ sí àwọn owó pépèpé bí ẹni tó bá gbá bọ́ọ̀lù tó dára jùlọ ní jọ́sí ìfẹsọ̀nsẹ̀ bá wáyé a star player of the match ẹgbẹ̀rún mẹ́wàá ló máa fi ṣara níbi ẹ má gbàgbé pé ọjọ́ kejì oṣù kẹjọ ni ìdíje náà yóò bẹ̀rẹ̀ yóò sì parí ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún on the 15th of August 2026 ní olóyèdè street oṣòdì ni yóò ti máa wáyé láàrin aago mẹ́rin ìrọ̀lẹ́ sí mẹ́fà ìrọ̀lẹ́ bí káwọn ìdàbò láì fún ibi tó wáyé sí mo máa ṣe nǹkan ọjọ́ ti lọ ní kíákíá nù ní kíákíá rírà onírọ́jọ́ bíi alhaji taiwo ọ̀làjì púpọ̀ tó wáyé mọ̀ sí alhaji taiye àgbà olóṣèlú ni wọ́n nílùú òkè odò ẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láàyè ni o àwọn èèyàn sọ àwọn mọ̀ bóyá àyè sọ ọ̀rọ̀ ni pé nígbà tí wàhálà ti dé tó dàbí gbà pé julia alvarez kò dájú pé yóò lọ sí ikọ̀ báka gbé báka wọ́n wáwọ́ sí títò òsì ni àyè sọ ọ̀rọ̀ ni àbọ̀rọ̀ ń bẹ́ẹ̀
1: bẹ́ẹ̀ náà victor osimhen lè ṣe kìíní
0: ṣùgbọ́n ṣe
1: pàtàkì láwọn òtítún
0: tí àwọn agbábọ̀ kan wà wọ́n fún ojú ìkọ̀lọ́ o kílẹ̀ mbappe agbábọ̀ tó bá kórira ní
1: ìlú faransé ẹ̀ lami yamma òun ò tí de bẹ́ẹ̀ òun sì ń bọ̀ ní kò tí de stage
0: kórira ẹ̀ bẹ́ẹ̀ o
1: kò tí de stage àwọn
0: bá mi ẹ̀ ọgbẹ́ pàtàkì lọ sọ́dọ̀ olóòtú ètò yìí túnjí theophilus ìfakórede ọ̀làlẹ́kan àwọn ti báka ọmọ mi tí mo tò máa jẹ yóò sá ibrahim gbafóònù mi dání tí a bá parí sáà tàbí ẹmu ìdíbà zona bá gba la liga má kò fún ìfúnpadà
1: mọ. Wọn ò lè gba àwọn náà mọ̀ kọ́ wọn ò lè gba tẹ́lẹ̀ náà. Champions League náà láwọn lé.
0: Hello. O yà sọ lójú o yà o lè lè gba la liga.
2: Kíni ìṣòro ẹ pẹ̀lú la mi yàrá rẹ̀?
0: O yẹ kíni o ní ìdíbi tó sí mẹ́.
2: O lè gbé láwọn ní ìjẹ.
0: O sọ bẹ́ẹ̀ àwọn dàgbà yẹn. Ẹ Barcelona wọ́n lè lè gba la liga ní sáyìí tẹ́ gbà bẹ́ẹ̀.
1: Àwọn náà mọ̀ àwọn náà mọ̀ òsì. Adúgbò lọ́wọ́ lọ́wọ́ bá tó bá bèrè tó dẹ̀ bá parí ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀yìn olólùfẹ́ wa náà tẹ́sí gbà kọ́ fún wa sílẹ̀ ajá la liga àti ajá gani àtìgbélé aṣíwò ní ọlọ́wọ́ bọ́tì ni wa àtọ́jọ́ kó dùn. Ibrahim Ọlálékan IP Sports lè ní jẹ́ ẹ̀ṣẹ̀ wọn.

0: more. Anytime where you want to enjoy your sleep, Bravo Foam go give you what you want. You know they pay for body. You know they scratch sake of say, then use correct materials do one. Bravo Foam they last, you know they quick spoil. And the price no they tear pocket. Then get them for different types and sizes. Now Evergreen International Services, the market and distributor. Plus including Bravo Pillow, cushions, foot blocks, etc. etc. You feel get them for any of them depot way near you. Or call 080-3517-6882 or 080-347-1414. Bravo Foam.
1: Sade kò sí ọkọ mi. Ó bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n bí àbí títún.
2: Máa mi.
1: Ṣùgbọ́n dúró náà. Ó ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn bìtà tí ń dáná
2: yìí. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò ìfojú rí kí ìgbàlẹ̀ rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojú rí dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Àwọn èèyàn kí mọ bí dókítà àwọn ṣe máa ń tètè ojú tán. Ẹni gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ìbánisọ̀rọ̀ alágbèéká wa. Jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, mi máa ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá fi mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oyún bá ti gbọ́ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi ohun rẹ̀ ti di àtìrí. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ ló ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
5: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Dára ẹ. Má jẹ́ kí fóònù yẹn máa fi data rẹ ṣe ogún. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò kì í jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀lẹ̀. Limit 100 MTN.
6: Àmọ̀ pé kí ló fẹ́ràn yẹn? Olówó ìṣègùn ni mo fẹ́ràn jù lọ. Olówó àbúrò tí òun kọ̀kẹ́. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
7: Àmọ̀ pé
6: wọ́n ti pé ìfàmù apanilákòyà o. Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
7: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìṣẹ̀dẹ̀ tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
6: Òróró ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
7: Bẹ́ẹ̀ ni o parọ́.
6: Ó lè rẹ ìwọ̀nba tí owó rẹ̀ bá ká kó sì mọ̀ pé wàá gbádùn.
7: Ó jẹ́ aládùn tó bá fi òróró náà sí.
6: Òótọ́ ló sọ. Ó ṣe wọ̀n rẹ̀ ni. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìṣẹ̀dẹ̀ Devon Kings ni òróró ìṣẹ̀dẹ̀ tó dára.
7: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
4: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
8: Sire wa ba o dakun sanu mi o. Ah, baba. Ngba ta ba so
2: gbori di olori kori ni se le ma fariga to ba se pe n gbo bon 92.9 fm e ti mo pe amatem softel ohun lo le koju ba be ni amatem softel awon agbarijo dokita to n ri si eto ilera who won fun telu nitori pe o ni awon eroja jankan meji kan atemita ati lumifatrin awon eroja to ma gbe ba sole to ma so ifa to wi igbagbe

0: Pupo di Cucchi. Gallo Mix.
1: Mami, tó bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ̀ gidi gan ni. Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hyper Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
0: Bẹ́ẹ̀ ni o, máa pa fáwọn kòkòrò àìfojúrí ní ọ̀dọ̀ ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú.

0: 92.9 ìfẹ́sùwápọ̀ kárí ayé.
1: Iléeṣẹ́ Bond FM 92.9 ìfẹ́sùwápọ̀ kárí ayé à ń tẹ̀síwájú láàárọ̀ pẹ̀lú àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan lẹ́ni tí í ṣe ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù keje ọdún 2026 ọjọ́ àánú lè ní àánú ọlọ́run ìbùkún ọlọ́run a máa tọ̀ wá lẹ́yìn lẹ́nu iṣẹ́ wa lẹ́nu okòwò wa ní ìgbésí ayé wa lágbára ọlọ́run ọba. Aago mẹ́sàn-án àbọ̀ ti kọjá ìṣẹ́jú kan báyìí. Ẹ jẹ́ ká lọ pàdé Abisola Balogun lórí ètò gbẹ́dẹ́múkẹ́ extra ṣẹ́ẹ̀mì Èkó. Ẹ jẹ́ kí a lọ pàdé ẹ̀gá ní àgbélò Ashiru orúkọ tèmi gẹ́gẹ́ bí akéde ètò láti dájí bí aago méjìlá àbọ̀ pẹ̀lú ẹnì kejì mi.
2: Fauzia Salakọ sọ ní orúkọ tèmi o. Ẹ ṣẹ́ẹ̀mì Èkó gbẹ́dẹ́múkẹ́ tó tún ní extra lẹ́gbẹ̀ẹ́.
1: Ó kárí extra for back.
2: Bíbí màmá ẹ já lọ báwọn.

0: Ọlọ́run ọba lúwo ṣe o, ọba àwọn ọba Olúwa Olúwa. Arúgbó ọjọ́ ẹlẹ́bùrú kẹ́, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó jẹ́ ká rọ́jọ́ tèmi láyọ̀ àtàlàáfíà. Mo kí kàbọ̀ sórí ètò gbẹdẹmukẹ tó ní extra nínú láàárọ̀ tèmi. Adúpẹ́ lọ́wọ́ ọ̀gbọ́n olólùfẹ́ bá mo mọ̀ mọ́ gbé ìpè yín torí ẹ ti ń pè látẹ̀ kọ́kọ́ báyìí pé bóyá alàgbà simple ẹ má bínú bọ́dẹ̀ lórí ilé fóònù náà ti ń gbọ́ ẹ má wọrí ká tó rọ̀lá sí ọ̀tún làbá ìketekete ní gbogbo gbogbo bí tẹ̀ ti gbọ́ iṣẹ́ ti ń lọ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lágbára ọlọ́run. Kò ń ṣe ìkòròdú nìkan gbogbo bí tí wọ́n pè ẹ má wọrí ẹ máa gbọ́ lágbára ọlọ́run. Lórí ẹ̀ mo yìí ṣègbé kọ́ọ̀lù yín kó láì pé mo wé sí kẹ́dìtì yín. Ok. Nọmba 2 láti fẹ́ bẹ̀rẹ̀ láàárọ̀ tèmi. Ṣé ti yá? Àwọn dẹ̀ wàá rọ̀ dáadáa. Ilé ẹ̀kọ́ fásitì wo ni wọ́n dá sílẹ̀ ní ọdún 1999? Lẹ́kọ̀ọ́ yìí, Lagos State. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ẹ má fẹ́ tún bẹ́ẹ̀ ẹ̀ pẹ́yìn fọ́ torí mo mọ̀ kọ́kọ́ gbé kọ́ yìí kẹ́ má ní níbi òtún jẹ́ kí n wọlé lọ́sẹ̀ yìí. Ẹ kí ni? Èmi ò mọ pẹ̀lú ẹ̀yin lẹ́mọ̀ pé ibì kan wà ń jà nìkan èmi ò mọ àwọn aráàlú náà dẹ̀ mọ́ àwọn tó ń gba àgbẹ̀ dárúkọ ẹ̀ tó bá jẹ́ òní. Ìjànìkí ló wà. Ok, ó dára àgbà simple ká máa lo àsìkò Lagos State University College of Medicine ni o. University College of Medicine wọ́n dá sílẹ̀ 1999. Kò bẹ́ẹ̀ sí nígbà ní ìjànìkí. All right, sir. God bless you. 0098933388 ló bá dé láàárọ̀ tèmi. 0098933388 ló bá dé láàárọ̀ tèmi. Gbẹdẹmukẹ extra láàárọ̀ tèmi. Hello.
1: Ṣé
0: o ti bẹ̀rẹ̀? O ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ gbọ́ wá ń bẹ̀ gbọ́ o ti bẹ̀rẹ̀ mà. Ẹ má wọrí ẹ má gbọ́ wa. Ẹ má wọrí. Wọ́n ń ṣe é. Kódà ṣe ti bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ka tó rọ̀lá sọ́tún la ketekete báyìí ni lágbára ọlọ́run. Níbẹ̀ tó sí lé ní lágbára ọlọ́run. Wọ́n àwọn àgbà tí nọmba tí wọ́n tó wọ́n ti mú. Wọ́n tó. Ó dáa. Kí ere kó fà kó wá wa rí. Lágbára ọlọ́run. Ìjọba àpapọ̀ wọ́n gbé. Bẹ́ẹ̀ni ìjọba àpapọ̀ gbé ìgbésẹ̀ kan ní ọdún 1991. Kí ni ìgbésẹ̀ tí wọ́n gbé?
1: Ọdún 1991.
0: Ìjọba àpapọ̀ wọ́n gbé ìgbésẹ̀ kan tó nípọ̀ bí awo erin ní 1991. Wọ́n ìgbésẹ̀ wo náà gbé ńgbà yẹn?
1: Ọjọ́ ẹ lọ rí lókèkì lọ láti ìpínlẹ̀ Abuja.
0: God bless you, congratulations ma. Àwọn Áfíríkà ìdábọ̀dọ̀ ayé rẹ̀ wá kọ̀. Ẹ̀tìbàgbẹ̀tìbàgbà sì jẹ́ alàgbà simple náà lè tún pè padà kan náà lè gba ẹ̀wọ̀n. 0098933388. Màmá Malara ẹ mà tí ń pè látọ̀ ẹ̀kọ́ kó tóbi pé a tò wọlé ẹ̀yà gbìyànjú o. Hello. Ẹ káàárọ̀ sa o. Ẹ pẹ̀lẹ́ sà, a kọ́ afẹ́rẹ́. Ok. Ṣé bẹ́ẹ̀ ń gbọ́ dáadáa ń bẹ̀rẹ̀ náà bí? Ẹ kàn ń gbọ́ ok, ẹ má wọrí ẹ máa gbọ́ dáadáa kí lèmi tó sí lágbára ọlọ́run. Ìbéèrè karùn-ún. Ok, tó ti yá. Ilé ẹ̀kọ́ gíga wa kan wà tó ń dá sílẹ̀ ní 1983. Ilé ẹ̀kọ́ wo ni? Ifásitì ni o. Lẹ́kọ̀ọ́ yìí. Wọ́n dálẹ̀ ní 1983.
1: Wọ́n dálẹ̀ ní
0: 83. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Ilé ẹ̀kọ́ gíga.
0: Bẹ́ẹ̀ni. Ìgbà bẹ́ẹ̀ni yunifásitì ìgbà mo ti ní ilé ẹ̀kọ́ gíga ifásitì mo sọ lẹ́ẹ̀kan mo ní ifásitì.
1: Lagos State University
0: ni wa. Lagos State University ni.
1: Lásù
0: náà dá sílẹ̀. Ok, congratulations. Iná máa gba káyọ̀ látọ̀dọ̀ àárí ẹ má kọ̀.
1: Ó
0: dà all right sir. 0098933388 ló bá dé láàárọ̀ tèmi. 0098933388 lórí ètò gbẹdẹmukẹ tó ní extra nínú. Hello.
1: Hello
0: sir.
1: Orúkọ mi ni Simple.
0: Ok, ẹ pè padà lẹ́ẹ̀kan sí àbí? Ìbéèrè wa ni kí fún yín sìn. number 777 is the number. My money value, the man family number.
1: Every
0: time you bear me, because you are la. Uncle, you know. So, Tia? Oba meji wo lo je ni ilu Eko e fe fun omo won na tun je Oba meji wo lo je ni ilu Eko ni o meji ni fe fun omo won na tun je oba ti ma ni ki so ruko omo yen to je e ma ni mo tun sobo e ko je je kan te pe ti e koko mule kan te gba e je fun yin niyan ti ma so e ti ma ni omo we ko so oba meji yen e ma daruko omo won to je gbo oba meji e gogon baba ni won na wa bi mo to je oba o melo ni omo meji ni ki loruko won Okay. I did. God bless you, sir. You are welcome, sir. 0098933888. Motivo pe ke ma o ma de pe gba da tun pade to de ma tun wole so ti ajinu ke
1: ikaun
0: ti lo
1: ikefa
0: na ti lo
1: efa ni to ba le kejo
0: ikejo okay ikejo wa nle so ti ya
1: o ya
0: ijoba ipinle ko gbe eto kan kale to je iwuri gidi fun awon akeko
1: ijoba ipinle ko gbe
0: ìjọba ìpínlẹ̀ èkó gbé ètò kan kalẹ̀ tó jẹ́ ìwúrí fún àwọn akẹ́kọ̀ọ́ láti tẹ ẹ máa gbọ́ wọn ètò náà wá ń tẹ̀síwájú lọ́dọọdún kí ni ètò náà ọdún wo náà wá bẹ̀rẹ̀ ètò náà
1: ìjọba ìpínlẹ̀ èkó dá ìwúrí tó fún àwọn akẹ́kọ̀ọ́ àbí
0: bẹ́ẹ̀ni bẹẹni kí ni ètò náà ọdún wo náà wá bẹ̀rẹ̀ gangan ṣe tó sọ fún yẹn jẹ sọ ẹni kan gbò sókè dáadáa kan sọ fún yín dáadáa èmi ò fẹ́ kò ṣe o ní ìfẹ́ má jẹ ká kó má di pa àbíbi ó ṣèlú fún mi hàn ẹ lọ sàn án
1: báyìí
0: nysc ni ọdún ìwọ ni ká mú bẹ̀ báyìí nysc ni ó dà máa wa ọmọ náà lásìkò rẹ gbìyànjú one day governor ni mo ní fún àwọn akẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ dá sílẹ̀ ní 2001 nyc kan jọba ìgbé ìpínlẹ̀ èkó kan ló dá nyc sílẹ̀ ẹ pè padà 0098933388 ló bá dé láàárọ̀ tèmi ẹ bóyá ká tún kọjá lọ sí ẹ̀ka tó lówó ọjà.

0: láti lè ṣe wa bond fm 92.9 kàrídé nàìjíríà tó wà ní onígbòǹgbò nínú ìkẹjà gani àtìgbélò ashiru ló nílò yìí ìjọba ìpínlẹ̀ èkó ti tọwọ́ bọ ìwé àdéhùn ọlọ́dún márùn-ún pàápàá jùlọ lórí àyẹ̀wò ẹ̀jẹ̀ èyí tí wọ́n máa ń tari sí àwọn ilé ìwòsàn kó lè ní àwọn ẹ̀jẹ̀ tó péye fún àwọn aláàárẹ̀ ẹni tó jẹ́ alákòóso fún ètò ìlera ní ìpínlẹ̀ èkó ọ̀jọ̀gbọ́n akin àbáyọ̀mí àwọn ni wọ́n sọ nínú ẹ̀ pé ìgbésẹ̀ yìí ṣe pàtàkì pẹ̀lú ìtọwọ́bọ ìwé àdéhùn pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ojú náà ti máa ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ pàápàá jùlọ tó bá ń tari lọ sí ilé ìwòsàn tí wọ́n yẹ àwọn ẹ̀jẹ̀ náà wò bóyá wọn ní àwọn àìsàn kògbóògògbò bíi HIV hepatitis B hepatitis C àti àìsàn syphilis gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí ó jáde láti inú ìròyìn alákòóso fún ètò ìlera ọ̀hún wọ́n wá ra wẹ́bẹ̀ sí àwọn olùgbé ìlú èkó pé ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́nu kejì ẹ kó yẹ àtọ́jú ẹ̀ wọ́n ní ó ṣe pàtàkì ká lọ máa fi ẹ̀jẹ̀ sílẹ̀ lọ́fẹ̀ẹ́ ní àwọn ilé ìwòsàn kí àwọn aláàárẹ̀ tí wọ́n bá nílò ẹ̀ kí wọ́n lè máa jẹ àǹfààní sí pàápàá jùlọ àwọn ìyá ọlọ́mọ àti àwọn ọmọ òkókó bákan náà lẹni tó jẹ́ akọ̀wé àgbà tí iléeṣẹ́ tó rí sí ètò ìlera ní ìpínlẹ̀ èkó dókítà dayo olajide àwọn sọ nínú ẹ pé ìtọwọ́bọ ìwé àdéhùn náà ni yóò jẹ́ kí iṣẹ́ ilé ìwòsàn tó máa yá kóyákóyá bákan náà lẹni tó jẹ́ akọ̀wé àgbà fún lagos state blood transfusion service dókítà bọ́dúrin òṣìkòmáyà àwọn náà ní ìtọwọ́bọ ìwé àdéhùn ọ̀hún yóò tan gbogbo ìṣòro àìtó ẹ̀jẹ̀ ní àwọn ilé ìwòsàn àti àyẹ̀wò fínífíní lórí àwọn ẹ̀jẹ̀ tó wà ní àwọn ilé ìwòsàn kí wọ́n tó lò fún àwọn aláàárẹ̀ àwọn ikọ̀ ilé iṣẹ́ ìjọba ìbílẹ̀ àpapọ̀ àìgbọ̀nmi ti pẹpẹlẹ mọ́ ìpinnu wọn láti lọ máa kó àwọn kòtò ìdaminù pàápàá jùlọ àwọn èso lè bí àgbàrá lọ́wọ́ torí pé kàkàkà dínà mọ́ àgbàrá a máa ń lànà fún ni ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ náà ọ̀gbẹ́ni salu jimo àwọn ni wọ́n sọ̀rọ̀ ibi mímọ́ nígbà tí wọ́n lọ ṣe àyẹ̀wò lórí kòtò ìdaminù èyí tí wọ́n ń kó ní agbègbè marine beach ọ̀bálẹ̀ àti àlàáfíà tí wọ́n ti sọ nínú ẹ̀ pé àwọn gbé ìgbésẹ̀ yìí lójú náà ti lè fún omi láàyè láti lè máa lọ geere ní àwọn abúlé tó wà ní abẹ́ ìjọba ìbílẹ̀ náà wọ́n ní àwọn kòtò ìdaminù tó jẹ́ kéékèèké ní ìjọba ìbílẹ̀ ajérò ní ìfẹ́lódò àti àpọ́pálókú gọmọ ló jẹ́ pé àwọn jọ ṣiṣẹ́ pọ̀ lójú náà ti pé wọ́n ṣe gbogbo ètò yìí kí àyíká tó dùn rìn lè wà ní agbègbè ọ̀hún ọ̀gbẹ́ni jimo wá ra owó ẹ̀bẹ̀ sí àwọn olùgbé àpọ́pá ìgọ̀mọ́ àti ìfẹ́lódò ajérọ̀mí ìfẹ́lódò láti rí pé wọ́n dẹ́kun à ń da ìdọ̀tí sí àwọn kòtò kéékèèké àti àwọn kànáàrì ńláńlá kí wọ́n sì máa kó ilẹ̀ wọn fún àwọn àjọ akólẹ̀kódọ̀tí ìpínlẹ̀ èkó kí wọ́n yóò dalẹ̀ sí àwọn ibi ìkùtọ́ ìròyìn yálẹ̀ ta tààrọ̀ ẹ̀kọ́ ní ju báyìí lọ àgbo méjìlá ọ̀sán ni kí a fún àkójọpọ̀ ìròyìn gani àtìgbélò ashiru orúkọ tèmi tí mo kì í pé ẹ múra sí ṣòní ìwé o.
1: Èdèmàrè ló di rí ẹwà pákùkọ o.
2: Èdèmàrè ló di rí ẹwà pákùkọ.
1: Ọba òkè ló di rí ẹwà pákùkọ o.
2: Èdèmàrè ló di rí ẹwà pákùkọ. Níbi kápẹ́dẹ̀ àti pọ̀ lọ́wọ́ fún ọ̀ṣẹ̀rọ̀ yìí.

0: ilẹ̀ o ẹ kú kalẹ̀ ẹ sì kú déédéé àsìkò yìí bẹ́ẹ̀ ni a kì í kàbọ̀ sórí ètò yín ètò wa ètò tó mú ìlera ọmọ nàìjíríà ní ọ̀kúnkúndùn ẹyẹ méjì já ṣá ètò NAFTAC àti ìlera rẹ náà ni nítorí wípé lórí ètò yìí ìlera tí òun ló ṣáájú òun làwa yàn láàyò èyí ló sì fà á tó fi jẹ́ wípé ní gbogbo ìgbà tí ẹ bá ti bá wa darapọ̀ lórí ètò yìí lọ́sọ̀ọ̀sẹ̀ a máa mú àwọn kókó ìtọ́sọ́nà kókó akọ́nilọ́gbọ́n tí ẹ lè fi ṣe ìtọ́jú ìlera àti àjíǹde ara yín àti ti ẹ̀bí yín pàápàá nítorí náà nǹkan ẹ̀fẹ̀yìntì ẹ wá nǹkan fìdílé kí a jọjọ rin ìrìn àjò lọ sí ilẹ̀ lórí ìlera pípé fún gbogbo wa èyí náà ni ọmọ yín ọ̀rẹ́ yín nínú ìlera olúwa ṣeun odúkọyà ọmọ báńtàmọ alágẹmọ mẹrìndínlógún ọmọ bá rìn ilẹ̀ ń lù tìtì ọmọ ọba níyan rẹ àníṣe ẹ má gbé kúrò ńbẹ o ẹ máa bá wa kalọ lórí ètò tòní lórí ètò bíi méjì tí a ṣe kọjá sẹ́yìn a ti ń jíròrò lórí ètò ìpolongo àjọ NAFTAC èyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní read the food label ní èdè tiwantiwa ńkọ máa ka àkọsílẹ̀ àlẹ̀mọ́ ara oúnjẹ dídùn kò tó rà á láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ètò yìí ìyẹn ètò máa ka àkọsílẹ̀ ara oúnjẹ dídùn kò tó rà á a fi ń rọ gbogbo wa wípé kí a kàn rọra farabalẹ̀ kí a mú ìṣẹ́jú díẹ̀ kí a fi ṣe àyẹ̀wò àkọsílẹ̀ tó wà lára àlẹ̀mọ́ tó wà lára oúnjẹ tí a fẹ́ rà kó tó di wípé a ṣe kí ni kó tó di wípé a kó owó wa sílẹ̀ láti ra oúnjẹ tí a ó jẹ sínú àgọ́ ara wa ẹ má sọ pé alátẹnumọ̀ ṣé ẹ rí kíka àwọn àlẹ̀mọ́ tá à ń wí yìí kì í ṣe pé láti ṣe ojú mi tó lásán o rárá o fún ìtọ́jú àgọ́ ara wa ni ẹ ní kí n ṣàlàyé síwájú sí tí a bá farabalẹ̀ láti ka àwọn àkọsílẹ̀ tí ó wà lára oúnjẹ dídùn tí a fẹ́ rà yìí wọ́n ṣèrànlọ́wọ́ fún wa láti lè yàgò fún jíjẹ ọ̀pọ̀lọpọ̀ èròjà bíi ṣúgà bíi iyọ̀ tó pọ̀ jù bíi àwọn ọ̀rá tí ò dára fún àgọ́ ara wa èyí tí wọ́n ti fi pamọ́ sínú àwọn oúnjẹ dídùn yìí bẹ́ẹ̀ sì ni a ó tún lè yàgò fún àwọn èròjà mìíràn tí ara wa lè lòdì sí nígbà tí a bá ti ka àkọsílẹ̀ àlẹ̀mọ́ ara oúnjẹ dídùn wọ̀nyí ó dá mi lójú wípé ẹ ti kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì nínú àwọn ètò méjèèjì tí a ti ṣe kọjá lórí ètò yìí àmọ́ lónìí ni a ó wá kásẹ̀ ètò náà ńlẹ̀ gbogbo ara ni a ó fi máa bèrè kí ni ìdí tí àjọ NAFTAC ṣe wà ní iwájú tí wọ́n ṣe ìpolongo ètò yìí àti wípé àwọn àjọ jàǹkànjàǹkọ̀ tí wọ́n jìjọba wọn fọwọ́sowọ́pọ̀ ọ̀nà owó gan ni wọ́n fi ń ṣe àtìlẹ́yìn àjọ NAFTAC kí ètò yìí kó lè ṣiṣẹ́ fún gbogbo wa àwọn ọmọgbẹ́ kúrò níbẹ̀ ṣẹ́ nítorí wípé kí ni ó kí pọ́pọ́ lórí ètò tòní ẹja lọ sókè lọ́hùn-ún fúngbà díẹ̀ a padà wá
1: iṣẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ọmọ yìí máa ní àìsàn ibà inú ìṣúwọ́ lágbára tó yìí.
2: arábìnrin àìsàn tó ń ṣọmọ yín le ju bẹ́ẹ̀ ṣe lérò lọ o àwọn àyẹ̀wò tá a ṣe fi hàn wá pé ọmọ yín ti ń mu ọtí ṣe díẹ̀ ó sì ti ṣàkóbá tó pọ̀ lágọ̀ọ́ ara rẹ̀.
1: ìwọ ńlá nìyẹn ẹ kò lè jẹ bẹẹ.
3: ó tọ́ ni màá ní ọtí lọ́ra pélébé ló máa fi gba náírà àtẹnu àfúnlọ sílé ẹ̀kọ́ rà lójoojúmọ́.
2: ọtí mímu ń ba ọpọlọmọdé jẹ nìyẹn ó ń ṣàkóbá fún bí wọ́n ṣe ń ní àgbọ́yé nílé ẹ̀kọ́ bẹ́ẹ̀ ló ń ṣàkóbá fún ṣíṣe ìpinnu tó yẹ kóró fún wọn nínú àgọ́ ara ńkọ́ ó máa ń ba kíndìnrín àti ẹ̀dọ̀ jẹ ni ó ń fa ẹ̀jẹ̀ ríru bẹ́ẹ̀ ló sì ń ṣílọ fún àrùn jẹjẹrẹ láti yára bọ̀ nínú àgọ́ ara wọn lọ́jọ́ iwájú.
4: ó tún máa ń ṣokùnfà ìrẹ̀wẹ̀sì ọkàn àìnífarabalẹ̀ àìdára ẹni lójú tó sì máa ń sanwó di ọ̀mù tí paraku tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí mọ tí nígbà tí wọ́n wà léwe.
2: ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ láti dẹ́kun ọtí yìnyín fáwọn yìí wa ẹ jẹ́ ká gbójú wa gan sí ọtí inú ọ̀rá pélébé àti èyí tí wọ́n ṣe sínú ìgò kéékèèké tí ò di 200ml lọ láti yọ àwọn ọmọ wa kúrò nínú ìgbòkun ọtí yìnyín ká lè dáàbò bọ ọjọ́ iwájú wọn. àjọ NAFTAC pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àjọ National Orientation Agency ló ṣèkéde yìí.
0: ẹ káàbọ̀ padà lórí ètò yín ètò wa ètò tó mú ìlera ọmọ nàìjíríà ní ọ̀kúnkúndùn ètò NAFTAC àti ìlera rẹ náà ni ẹ ṣe wà ìlú náà sì ni ọmọ yín ọ̀rẹ́ yín nínú ìlera olúwa ṣeun odúkọyà wàyí àsìkò ti tó báyìí láti darapọ̀ mọ́ ubaida adeola ismail oníròyìn wa fún ìròyìn lórí iṣẹ́ àti ìṣe àjọ NAFTAC ti ọ̀sẹ̀ yìí ó yá o ẹ̀já tẹ́tí fún ìròyìn tẹ̀lé.
5: ẹ ṣeun adúpẹ́ ẹ dẹ̀ kú ètò ìròyìn náà ẹ kú déédéé wòyí o ìròyìn láti àjọ NAFTAC ni ẹ mú wá sétí gbọ́n lọ́sẹ̀.
6: Ibaja Ismail oruko mi, ima ba mi ka lo. Ajo Nafdac ti bere ise igbofinmo won kaakiri orilede wa lati ko gbogbo awon ti ni inu ora ati inu kekekeke ti o to iwon 200 mg kuro ninu awon oja wa. Igbese yi ni won gbe jakejado agbegbe mefefa orilede wa. Leyin ti ijoba apapo fofin de sise re, gbigbe wole, pipin, tita ati lilo awon ti be. Ajo Nafdac so pe awon egbe re to nse imulo ofin ti sabere si awon oja ile itaja nla awon parki ati awon ibi ti won tin ta oti won yi lati fofin de gbogbo awon ti won yi kaakiri ki won ma ba le wo orilede wa mu. Ajo na tun kilo fun awon ile ise to nse awon ti won yi, awon to ko won wa si orilede wa, awon onisowo nla, awon onisowo kekeke ati gbogbo awon to nse owo oti na pe ki won fi gbogbo oti ti ofin ti de to wa lowo won kale lese kese. Gẹ́gẹ́ bí àjọ Nafdac ti wí, ẹnikẹ́ni tó bá sì ń tẹ̀síwájú pẹ̀lú títa àwọn ọtí tí òfin ti dè yìí, àjọ Nafdac ó gbẹ́sẹ̀ lé àwọn ọtí náà, bẹ́ẹ̀ yóò sì ti fojú ba ilé ẹjọ́. Àjọ náà ní ìgbófinró yìí jẹ́ láti dín nínú ọtí, láti dín ìmọ̀lára ọtí àti oògùn olóró, pàápàá jùlọ láàárín àwọn ọmọdé àti àwọn ọ̀dọ́. Síwájú sí, àjọ Revenue Development Initiative RDI ti yan àjọ Nafdac fún bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìmúlò òfin yìí káàkiri orílẹ̀-èdè láti mú kí ìfòfinde lórí àwọn tí inú ọ̀rá náà ṣeé ṣe. Àjọ náà tún rọ ilé ìgbìmọ̀ aṣòfin pé kí wọ́n yára fọwọ́ sí òfin ìlànà ìṣàkóso ọtí ní orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn National Alcohol Control Policy Bill, kí ó lè di òfin ní kíákíá. Àjọ náà ní bí àjọ Nafdac bá tẹ̀síwájú pẹ̀lú ìmúlò òfin wọ̀nyìí, ó lè ran àwọn ìdílé lọ́wọ́ láti lo àwọn owó tí wọ́n bá ná lórí ọtí fún àwọn ohun pàtàkì bíi oúnjẹ àti ẹ̀kọ́ àwọn ọmọ wọn. Èyí ni ìròyìn tí mo wá sí ti gbọ̀yìn lọ́sẹ̀, wọ́n ti máa kàn sí lọ́sẹ̀ tí ń bọ̀. Ubaida Ismail orúkọ mi, ó dìgbà.
7: Tó a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ oníròyìn wa Ubaida tí gbogbo ìgbà a máa rí yín bá o. A ti gbọ́ tí ìròyìn àbí àmọ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ òṣèré wa tó máa fún wa ní eré aládùn lọ́sọ̀ọ̀sẹ̀, àwọn náà ní ẹ̀wọ́ lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn òwe tọ́rọ̀ bá sọnù òwe làfihàn. Àwọn ní àwọn ti ṣe àgbékalẹ̀ eré kan tó dùn yọ̀gbàyọ̀gbà tí a ó sì kọ́ ọgbọ́n nínú rẹ̀. Ẹni tó bá ti yá kò sókè ń pẹ́ mọ́, kíá ẹjẹ́ darapọ̀ mọ́ àwọn òṣèré wa fún eré aládùn ẹ̀rẹ́ akọ́nilọ́gbọ̀n tòní o.
8: Mi ti jiná o, ìrẹsì gbígbóná ti sọ̀ọ̀sọ̀ọ̀sọ̀, ọbẹ̀ tó dùn, ẹran tó rọ̀ lẹ́nu. Ṣé wo ẹ jẹ́ kí n sọ fún yín, tí oúnjẹ mi kò bá dùn mọ́ lónìí kí ebi mú mi sọ́lẹ̀ lónìí.
9: Ìyábọ̀
8: kí ni?
9: Ìyábọ̀ ń bọ̀ ẹnu dùn wúrò fọ́, àgàdà ó dùn gbẹ́gbó.
8: Wọ́n wo ti lọ́ dùn, ṣe ọjà mi sílẹ̀ o, kí n tó fi kún gbèsè rẹ tí ò jẹ sílẹ̀ tẹ́lẹ̀ o.
9: Bídìbò ìyàbò kókó fún mi lómi tútù òun yìí ó fẹ̀lẹ̀ ijó olúwa rẹ̀ gbẹ alamu ojú rẹ̀ yìí máa wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀rẹ́ mi ogun tí mo rà lánàá mi o olórí bákan o látàárọ̀ ó ní kùnmí tí yomi lẹ́nu o.
8: Alamu irú ògùn wo kí nìyẹn torí ọlọ́run?
9: Ogun bẹ̀rẹ̀ ó tọ́kù mi tí mo rà nílé ìtajà tó bẹ nílé ọ̀bá ọ̀nà nínú ọ̀nà gáràjì mi o. Ọ̀rẹ́ mi ó lọ ra ògùn lẹ́bọ̀ọ́ ọ̀nà ẹlẹ́nu ni wọ́n ti ṣe ìkìlọ̀ fún ọ. Olówó tọ́kù mi ògùn náà. Olówó tọ́kù mi olówó tọ́kù mi olówó tọ́kù mi olówó tọ́kù mi tó mú àwọn èèyàn fi ọwọ́ ara wọn ṣe ara wọn.
8: Òtítọ́ ni àwọn àwọn èèyàn máa ń ra ògùn tí kò ní àmì Nafdac lára nítorí wọ́n fẹ́ dín ẹ̀dínwó ọgọ́rùn-ún márùn-ún náírà. Kí ló dé?
9: Mo fi mí sílẹ̀ ojàre ògòrògò jẹ́ mo kí gbogbo iléèwé káàsán o.
8: Ẹ káàbọ̀ o, ọ̀gá Túnde ti wọlé dé o, ọ̀gá Nafdac ti dé o. Ẹ wo kí oníkálukú kó kó ayédèrú ohun tí wọ́n bá ní pamọ́ kó kó kúrò lẹ́ẹ̀bá yìí o.
9: Ìyàbọ̀ ẹ má máa fi àwàdà ṣe yẹyẹ o. Ayédèrú ogun nǹkan tó burú yìí kì í ṣe nǹkan tá a fi ń ṣẹ̀fẹ́. Ọ̀gá Túnde ẹ bá Àlàmú sọ̀rọ̀ níṣẹ́ ló lọ ra ogun olówó pọ́kú lẹ́bọ̀ọ́ ọ̀nà ó sì ti wá ṣe àárẹ̀ báyìí. Ẹṣẹ́ ti wá rí báyìí bí ọ̀pọ̀lọpọ̀ àjálù ṣe máa ń bẹ̀rẹ̀ nìyí. Ọ̀gá Túnde báwo ni ènìyàn ṣe fẹ́ da ayédèrú ogun yìí lóde òní kì í ṣe nǹkan tó le rárá. Ìdí nìyí tí Nafdac fi ṣe ìgbárò.

0: ọ̀gá tó dé. Mo tún gbọ́ wípé wọ́n máa ń ṣe ìtọpinpin ọjà láti ibi tí wọ́n ti ṣe dé ibi tí wọ́n ti ń tà.
1: Bẹ́ẹ̀ ni, òun ni à ń pè ní track and trace ní èdè òyìnbó. Ó jẹ́ ká mọ ojúlówó oògùn, ó sì tún jẹ́ ká tètè ṣe ìdámọ̀ ayédèrú.
0: Ìlú wípé tẹ́lẹ̀ àwọn ìtajà ayédèrú pọ̀ nínú ọjà wa.
1: Bẹ́ẹ̀ ni, àwọn ayédèrú oògùn míì, wọ́n ní èròjà búburú lára. Àwọn mi ò tiẹ̀ wá ní kẹ̀kẹ́ lára rárá. Bẹ́ẹ̀ sì ni, àwọn mìíràn ti kọjá ọdún ìwúlò wọn. Wọ́n kàn tún wọn tò sójú ìgbani.
2: Ọlọ́run o. Ó dàbí kí ìyá lọ ra ayédèrú oògùn fún ọmọ rẹ̀ láì mọ̀.
0: Ẹ̀rí bí ìlú ṣe lo kòkòkò yìí. Kí wọ́n tún máa fi ayédèrú oògùn tó fún wa? Ó ga o.
1: Ètò ìṣàkóso NAFDAC kìí ṣe iṣẹ́ ọ́fíìsì lásán. Ìjà fún ìlera àwọn ará ìlú ni.
2: Ìyẹn ni wípé títí ṣọ́ọ̀bù àti gbígbẹ́sẹ̀ lé àwọn ọjà tí à ń rí lórí amóhùnmáwòrán wa. Àti fún ìdáàbòbò ará ìlú ni.
1: Bẹ́ẹ̀ ni, àwọn ará ìlú náà gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa.
0: Olówó pọ́kú ayédèrú ọjà, ó lè fa àárẹ̀ olówó tabua lọ́la.
2: Tàbí ìsìnkú olówó jaburata.
1: Ìlera ṣe kókó ju ohun tí a ń fi tayò lọ o.
2: Ìlera lo ogun ọrọ̀
0: ká máa ṣe jẹ́jẹ́. Bẹ́ẹ̀ ni, gbogbo yín ẹ wá gbọ́ o. Kí ẹ tó rà, kí ẹ tó lò, kí ẹ tó fi para, ẹ kọ́kọ́ ṣe àyẹ̀wò rẹ̀. Ẹ wo, ọ̀rọ̀ ògo ló ń ju aláṣọta o. Ta ni ò tí ì sanwó oúnjẹ mi? Nítorí wọ́n gbà kí kò lè ṣe àkóso gbèsè o. Ẹ jọ o, ẹ jọ bá mi mówó oúnjẹ, ẹ bá mi mówó oúnjẹ mi o.
3: Akẹ́yìn pòṣó ní gbà làwọn òṣèré wa yìí. Mo wí fún yín àbí mi ò wí fún yín. Ẹ kú iṣẹ́ o, ẹ̀yin òṣèré wa àmàrin yín bá lákàyè tá kí n ṣeré náà kò ní kúrò níbẹ̀. Àti wípé ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi àti gbádùn eré náà bí mo ṣe máa ń rọ̀ wá ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ ṣe ń rẹ́rìn-ín tí ẹ̀ ń gbádùn eré aládùn yìí, ẹ má gbàgbé láti mú ẹ̀kọ́ akọ́nilọ́gbọ́n tó wà nínú rẹ̀ lò fún ìtọ́jú ìlera àtàjíǹde ara yín o. Olódùmarè yóò máa fún gbogbo wa ṣe o. Wáyé o, tí ẹ bá ní ìbéèrè, tí ẹ bá ní ìrírí, tàbí pàápàá tí ẹ ní àkíyèsí kan tí ẹ fẹ́ fi tó wa létí kó lé wẹ́rẹ́ ni, ẹ ṣáà ti kàn sí wa nípa àtẹ̀jíṣẹ́ tàbí WhatsApp lórí nọ́mbà 0901 07 8 1 tí ẹ bá mọ ibikíbi tàbí ẹnikẹ́ni tí wọ́n ń ṣe ìṣelọ́pọ̀ àwọn oògùn tàbí ohun èlò mìíràn tó jẹ́ ayédèrú tàbí ti ṣiṣẹ́ ní òkun ojú òṣùwọ̀n. Ẹ má dákẹ́ o, ẹ ò lábọ̀ wọn ní tá a bá dákẹ́ tara ẹni abánidákẹ́ àti wípé àìlèsọ̀rọ̀ ń kọ́ ohun ẹni bẹ̀rẹ̀ orí burúkú gbogbo wa àníṣorí burúkú lágbára elédùà. Kíákíá ni kẹ́ ẹ sọ̀rọ̀ sókè kẹ́ ẹ pe nọ́mbà 0901 07 8 1. Lẹ́ẹ̀kan sí láti lè fi tó wa létí nípa ibikíbi tí wọ́n ti ń ṣe ìṣelọ́pọ̀ tàbí ìpamọ́ ohun èlò ayédèrú kankan. Ẹ kàn sí nọ́mbà 0901 07 8 1. Àti wípé gan-an pàápàá fún ìròyìn tó bá jẹ́ òtítọ́, àjọ NAFDAC ti ṣe ìpèsè ẹ̀bùn ńlá. Nítorí náà nǹkan ẹ yára sọ̀rọ̀ sókè o. Ẹ má wá ṣe ìyanu, àṣírí níbò lọ́wọ́ àjọ NAFDAC. Láti lè ṣe àfihàn fún wa bí ohun tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, èyí ni pé ká máa ka àlẹ̀mọ́ ara oúnjẹ dídì tí a bá fẹ́ rà tó ti ṣeṣe pàtàkì tó. Oníbàárà kan ló máa fi ẹnu ara rẹ̀ ṣàlàyé ohun tójú òun rì. Ó ní ojú rí tó. Níṣe ni ara òun lòdì sí èròjà kan lára oúnjẹ tó rà. Gbogbo èyí dẹ̀ wáyé nítorí wípé kó ká èròjà tí wọ́n ti kọ sí ara àlẹ̀mọ́ tó wà lára oúnjẹ dídì tí ó rà. Ìròyìn tí àwọn ojúbà oníròyìn wa Ubaida Adeola Ismail ni yóò mú gbogbo ìròyìn wá sí etí ìgbọ̀n wa.
4: Àfẹ́sódì oúnjẹ lè fa ìrora díẹ̀ tàbí èyí tó lè la ẹ̀mí lọ. Mo fẹ́ jẹ́ kí àwọn èèyàn wá mọ̀ pé kíka àlẹ̀mọ́ ara àwọn nǹkan jíjẹ wa lè là wá kúrò nínú àwọn ohun wọ̀nyí. Mo pàdé arákùnrin kan ní ìlú Ìbàdàn tó ṣàlàyé nǹkan tí ojú rẹ̀ rí nípasẹ̀ pé òun ò ka àlẹ̀mọ́ tó wà lórí nǹkan jíjẹ rẹ̀ kó tó rà, tó sì fa àfẹ́sódì tó lágbára sí ara rẹ̀.
5: Mi ò ká kí a máa ka àwọn ẹlẹ́bẹ̀rù ara àwọn

0: apa dari angin panas ni. Siang do abu cewa lagi mesra, naya angin rasa siang bersih. Ejak ya lama sini pe, naya cumi je siang muda siang rumi hati awa. Atipe alati bẹrẹ sí gúnmi gbogbo ara mi sì bẹrẹ sí yí tí ó fi jẹ ìrora sinmi láti rìn nílẹ ìpínlẹ ọrùn èyí ni kí wọn tètè darí yìí sí ilé ìwòsàn kí dókítà tó ṣe àlàyé pé nǹkan tí mo jẹ ni kò bá mi lára mi tí ó bá jẹ pé mo fi ara balẹ láti ka lébẹẹlì nínú ìlàrí àrídájú pé kò jẹ kí n jẹ torí àwọn èròjà kan tí ó wà níbẹ tí kò bá mi lára mi èyí jẹ́ ìrẹ̀lú ńlá fún mi torí nǹkan tí ó lè ń wò ìlójú tí mo jẹ tí ó wá di ìpalára fún mi láti ìgbà yìí ìwọ́dọ̀ rí pé kí n yẹ àwọn èròjà tí wọ́n fi ṣe àwọn oúnjẹ náà nọ́mbà ti nordic ó wà lára àwọn lébẹ́ẹ̀lì wọ̀nyí kí n sì rí pàápàá èròjà àwọn nǹkan tí mo bá fẹ́ rà èyí ló mú mi kí n máa ṣe ìkìlọ̀ fún àwọn aráalé ọ̀rẹ́ ni kí àwọn náà máa ṣe àbẹ̀wò àwọn nǹkan wọ̀nyí ní ara oúnjẹ kí owó tó rà mọ́ torí ṣíṣe èyí yóò dáàbò bò wá níbi ìmọ́ra.
1: ìrírí báyọ̀ fi hàn pé kíka àkọsílẹ̀ àlẹ̀mọ́ tó wà lórí nǹkan jíjẹ tí a ti dì ṣe pàtàkì láti dáàbò bò ìlera wa. àwọn amòye nípa ìlera sì jẹ́ ká mọ̀ pé ó lè dènà ìṣòro tó lè wáyé látinú àwọn nǹkan tá à ń jẹ. nítorí náà mo fẹ́ rọ gbogbo wa tí a bá fẹ́ ra nǹkan jíjẹ kankan kí a rí pé a ka gbogbo àlẹ̀mọ́ tó wà lára nǹkan jíjẹ náà kí a tó rà tàbí kí a tó sanwó. ní ìlú ìbàdàn orúkọ mi ni ubaida ismail fún nafdac àti ìlera rẹ.
2: má ṣe o ó ṣe púpọ̀ ubaida fún ìròyìn yẹn àbẹ́ẹ̀rí ẹ̀yà wípé ọba jẹ́ ó gbọ́ àwọn náà tí a sì ń gbọ́ ẹjẹ́ jẹ́ àfọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n nítorí yorùbá bọ̀ wọ́n ní ọgbọ́n ọlọ́gbọ́n kọ́ òun ni kì í jẹ́ ká pe àgbàlérò rè ẹni tó ní ìrírí yẹn ọ̀nà líle ni ó fi kọ́ ọgbọ́n tiẹ̀ ṣùgbọ́n ìdùnnú mi ni wípé ó ṣàlàyé fún gbogbo wa àti fi ètí ìwà gbọ́ kí gbogbo wa náà ká ṣe kíni ká fèyè kọ́gbọ́n o lọ́pọ̀ ìgbà tá a máa ń sọ pé ohun tí yorùbá mọ̀ kò ní pani lára kì í ṣe bíi ti oúnjẹ tá à ń jẹ o kì í ṣe bíi torí tá à ń fi sẹ́nu tó ń wọ inú àgọ́ ara wa èyí ló sì fà á tí àjọ nafdac tí wọ́n fi bẹ̀rẹ̀ ètò ìpolongo yìí láti ṣe kíni láti ta gbogbo wa jí kí a lè bẹ̀rẹ̀ sí ní ní ìṣesí àti máa ka àlẹ̀mọ́ tó wà lára oúnjẹ dídì tí a fẹ́ rà kárí ìmọ̀ ohun tó wà nínú rẹ̀ gangan kí wọ́n kó sínú rẹ̀ gangan kó tó di wípé a kó owó wa kalẹ̀ láti ra oúnjẹ náà lọ sí ilé wa fún jíjẹ. síwájú sí a tún wáá darapọ̀ mọ́ ọ̀gá wa tí wọ́n jẹ́ olùdarí ẹ̀ka food safety and allied nutrition ní àjọ nafdac. ẹ ti mọ̀ wọ́n odúnmọ́ wọn kì í ṣe àìmọ̀ fún olóko wọn ti bá wa darapọ̀ níbi mélòó kan lórí ètò àwọn náà ni dr eva edwards wọ́n sì ṣàlàyé wípé ní àjọ nafdac àwọn mọ̀ wípé igi kọ̀ọ̀kọ́ kò lè da ìgbó ṣe wípé àwọn ò dá ṣe ètò ìpolongo yìí wọ́n ní àwọn ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ kan tí wọ́n ń ṣiṣẹ́ nínú ètò ìdàgbàsókè.
3: we have worked on this campaign in collaboration with.
4: a ti ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ wa lórí ìtanijí yìí pẹ̀lú àwọn àjọ bíi resolve to save lives network for health equity and development àjọ kapa àjọ global health advocacy incubator àjọ tó ń mójútó ìlera lágbàáyé ìyẹn who àti ilé ìwé yunifásitì àbújá gbogbo wa ni à ń ṣiṣẹ́ pọ̀ láti rí kí ètò yìí ṣe é ṣe.
2: àmọ́ kí wàá lérò tí àjọ nafdac ń lépa láti rí lákàtà ètò tí wọ́n ṣe àgbékalẹ̀ yìí. ẹgbẹ́ atúntẹ́tí gbọ́ àlàyé dr eva.
4: ìdí pàtàkì ìpolongo ka àlẹ̀mọ́ tó wà lórí nǹkan jíjẹ ni láti rí kí àṣà kíka àlàyé tó wà lórí nǹkan jíjẹ túbọ̀ lágbára sí láàrin àwọn èèyàn wa lórílẹ̀‐èdè nàìjíríà. a mọ̀ pé ọ̀pọ̀ àwọn èèyàn wa ò tí ì ní àṣà kíka àlàyé tó wà lórí nǹkan jíjẹ ṣùgbọ́n ó ṣe pàtàkì gan-an ni kí a ní ìmọ̀ nípa nǹkan jíjẹ tí a fẹ́ rà àti èyí tí a fẹ́ jẹ. a mọ̀ pé àìsàn tó ní ṣe pẹ̀lú oúnjẹ tí à ń jẹ ti ń pọ̀ sí nítorí náà a ń gba àwọn èèyàn wa níyànjú láti máa fọkàn sí àwọn nǹkan bíi ọ̀rá tí ó kún fún ìdọ̀tí ìyẹn saturated fat ọ̀rá trans fat ìwọ̀n ṣúgà àti iyọ̀ tó wà nínú oúnjẹ wọn. gbogbo àwọn nǹkan wọ̀nyí lè fa àìsàn tí kì í ranni tó ní ṣe pẹ̀lú nǹkan jíjẹ. nítorí náà bí a bá fún àwọn oníbàárà wa ní ìmọ̀ tó péye kí wọ́n tó ra nǹkan jíjẹ wọ́n á máa lè ṣe àṣàyàn tó dáa tí ó sì ṣe ara wọn lóore. ìpolongo yìí tún jẹ́ ìpìlẹ̀ fún iṣẹ́ tí a ń ṣe lórí àlẹ̀mọ́ tó wà ní iwájú nǹkan jíjẹ ìyẹn front of pack labels. èyí yóò jẹ́ ìpìlẹ̀ rere nítorí pé tí àwọn èèyàn wa ti awon eyan wa o ba ni asa kika alaye to wa lori nkan jije mo ni loye ohun ti alaye to wa ni iwaju tuna si gbogbo awon igbese won yin ni a gbe kale ki awon eyan wa le mo pataki nkan to wa ni nkan ti won fe je ki won si se ipinu to da ki won to ra afojusun wa ni lati je ki awon eyan wa ni ilera to da ki won si le sise dada fun idagbasoke orilede wa ati pese opolopo ifese mule pataki fun ipolongo yi ọkan lára èyí tó ṣe pàtàkì sí ni dúró díẹ̀ ka àlàyé tó wà lórí oúnjẹ lẹ́yìn náà ni kí o wá yan èyí tí ó ṣara rẹ lóore lákòótán ìpolongo yìí jẹ́ ìgbésẹ̀ pàtàkì èyí tá sì máa tẹ̀síwájú lórí ẹ̀ a sì máa rí dájú pé ìpolongo náà tàn jákèjádò orílẹ̀-èdè nàìjíríà bóyá ó jẹ́ ẹni tó lè kà ni tàbí ẹni tí ó lè kà pátápárí ẹ̀ kí wá ni kókó ẹ̀kọ́ tó wà nínú èyí àfojúsùn ìpolongo yìí ti wà nínú ìpìlẹ̀ rẹ̀ ìyẹn orúkọ rẹ̀ a fẹ́ kí àwọn èèyàn wá ní àṣà kíka àlàyé tó wà lórí nǹkan jíjẹ kí wọ́n tó rà tàbí kí wọ́n tó jẹ kí wọ́n sì máa rí dájú pé nǹkan jíjẹ náà tí wọ́n fẹ́ rà ní ìfọwọ́sí tó yẹ tó sì kú ojú òṣùwọ̀n tó ẹ máa ṣàyẹ̀wò bóyá nǹkan tí ẹ fẹ́ rà ní àmì ìforúkọsílẹ̀ NAFDAC èyí yóò sì ràn yín lọ́wọ́ láti mọ̀ bóyá ọjà náà jẹ́ ojúlówó ẹ tún gbọ́dọ̀ máa ka àlàyé tó wà lórí nǹkan jíjẹ kí ẹ sì lóye ohun tí ó túmọ̀ sí tí o bá mọ̀ pé ìlera rẹ ò gba jíjẹ ṣúgà púpọ̀ jù tàbí ọ̀rá rí dájú pé o kà o sì lóye àlàyé nǹkan jíjẹ tí o fẹ́ rà kí o tó jẹ́ ó ti yé mi báyìí mo lérò wípé o ti yé àwa náà àmọ́ ẹ lè máa wá wòye wípé àjọ NAFDAC ìyàwó ní àwọn òfin tí ó ń ṣe àtìlẹyìn ọ̀rọ̀ àlẹ̀mọ́ tá ń wí yìí kí ni dr riba ṣàlàyé fún wa nípa èyí. ní àjọ NAFDAC a ní òfin ìṣàkóso fífi àlàyé sára nǹkan jíjẹ tí a ti dì ti ọdún 2022 ìyẹn ni prepackaged food labeling regulations òfin yìí ṣàlàyé gbogbo ohun tí ó yẹ kí àlàyé tó wà lórí nǹkan jíjẹ ní. ó tún rí dájú pé gbogbo àlàyé tó wà lórí nǹkan jíjẹ gbọ́dọ̀ jẹ́ òótọ́ ó péye àlàyé náà sì gbọ́dọ̀ tan àwọn oníbàárà jẹ tàbí kó ṣì wọ́n lọ́nà láti ṣàṣàyàn oúnjẹ wọn. nípa ìpolongo ka àlàyé tó wà lórí nǹkan jíjẹ ó ṣe pàtàkì kí àwọn oníbàárà ní ìmọ̀ tó yẹ ìdí nìyẹn tí a fi ń kọ́ àwọn èèyàn wa kí wọ́n ní ìgboyà láti ka àlàyé tó wà lórí nǹkan jíjẹ kí wọ́n sì lóye ohun tí wọ́n ń kà nípa bẹ́ẹ̀ wọ́n lè ṣàṣàyàn tó dáa fún ara wọn àti ẹbí wọn ní pàápàá nítorí náà a ń pe gbogbo àwọn èèyàn wa kí wọ́n ràn wá lọ́wọ́ láti tan ìpolongo yìí káàkiri jákèjádò orílẹ̀-èdè wa. àwọn rí pé ètò ìpolongo yìí ó ní àtìlẹyìn iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń ṣe àmójútó ètò ìlera àti àlàáfíà àwùjọ wa. ọ̀gbẹ́ni felicity tí wọ́n jẹ́ olùdarí ẹ̀ka ìdáàbòbò oúnjẹ àti rírí sí ojúlówó àwọn náà wà níbi ètò yìí wọ́n sì ṣàlàyé ohun tó fi fà á táwọn fi lọ́wọ́ sí táwọn sì lẹ́sẹ̀ sí ètò yìí pàápàá.
5: the federal ministry of health is really glad that NAFDAC has come up with the campaign.
6: ìjọba àpapọ̀ nípasẹ̀ ẹ̀ka ìlera the federal ministry of health inú wa dùn gan pé àjọ NAFDAC ti bẹ̀rẹ̀ ìpolongo yìí ó jẹ́ apá kan nínú ètò ìjọba láti mú kí gbogbo àwọn ọmọ nàìjíríà ní ìwà jíjẹ oúnjẹ tó ní ìlera láìka ibi tó ti gbé ṣe èyí ni irú ìgbésẹ̀ tí a retí lọ́wọ́ NAFDAC a sì kí wọn kú oríire fún ìgbìmọ̀ pàtàkì yìí a ní ìgbàgbọ́ pé bí a bá ṣe ìmúlò ìpolongo yìí dáadáa yóò dá àwọn ìlú àti àdúgbò tó jìnnà sí ìlú ńlá yóò sì jẹ́ kí gbogbo àwọn ọmọ nàìjíríà mọ ohun tí wọ́n jẹ gẹ́gẹ́ bí òfin NAFDAC ṣe sọ gbogbo oúnjẹ tí a bá kó sínú àpò tàbí páálí ó gbọ́dọ̀ ní àlàyé lórí rẹ̀ ní èdè gẹ̀ẹ́sì ẹnikẹ́ni tó bá lè ka gẹ̀ẹ́sì yóò lè mọ ohun tí ó ń rà tó bá sì jẹ́ pé kò lè kà á lè béèrè lọ́wọ́ ẹni tí ó ṣàlàyé rẹ̀ fún nípa bẹ́ẹ̀ gbogbo wa lè gba ojúṣe lórí ohun tí à ń jẹ bí a kò bá mọ ohun tí à ń jẹ a ò ní lè ṣe àwọn ìpinnu tó dára fún ìlera wa.
4: bẹ́ẹ̀ ni a tún darapọ̀ mọ́ ìyáàfin bòkálá oníkẹ́mi òdelè tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ òṣìṣẹ́ ètò ìlera àwùjọ àwọn wá láti àjọ corporate accountability and public participation africa tí a tún mọ̀ sí kápà wọ́n ní pé ìṣẹ̀lẹ̀ àwọn àìsàn bíi ìtọ̀ ṣúgà àti ẹ̀jẹ̀ ríru tí ó dàbí ẹni tó ń pọ̀ sí ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní pẹ̀lú èyí ètò ìpolongo yìí ó wá sí àsìkò tó tọ́ tí ó sì yẹ.
7: presently nigeria non-communicable diseases.
4: lọ́wọ́lọ́wọ́ báyìí orílẹ̀-èdè nàìjíríà àìsàn tí kì í yan ni wọ́n fa ìdá mọ́kàndínlọ́gbọ̀n nínú ọgọ́rùn-ún ìyẹn 29% àwọn ikú tó máa ń ṣẹlẹ̀ lọ́dọọdún kì í ṣe ní orílẹ̀-èdè wa nìkan o ó tún jẹ́ ìṣòro ní ọ̀pọ̀ orílẹ̀-èdè káàkiri àgbáyé tẹ́lẹ̀ àwọn àìsàn tó ní ṣe pẹ̀lú nǹkan kan jẹ bíi ìfúnpá ìtọ̀ ṣúgà ìsanrajù àrùn ọpọlọ àti àrùn ọkàn ni wọ́n máa ń sọ pé ó pọ̀ láàrin àwọn olówó tàbí orílẹ̀-èdè tó ní ìdàgbàsókè ṣùgbọ́n báyìí nígbà tí ọ̀pọ̀ àwọn èèyàn ti ń kúrò ní abúlé wá sí inú ìlú irú oúnjẹ tí wọ́n ń jẹ ti yí padà dípò oúnjẹ ìbílẹ̀ tó ń ṣara lóore púpọ̀ nínú wọn ti bẹ̀rẹ̀ sí ní jẹ oúnjẹ tí a ti fi kẹ́míkáàlì pò tí irú àwọn nǹkan jíjẹ náà sì máa ń ní iyọ̀ púpọ̀ ṣúgà púpọ̀ àti ọ̀rá tí ò dáa fún ara gbogbo àwọn nǹkan wọ̀nyí sì ń mú kí àwọn àìsàn tó ní ṣe pẹ̀lú nǹkan jíjẹ pọ̀ sí ìdí nìyẹn tí ó fi ṣe pàtàkì ká máa ka àlàyé tó wà lára nǹkan jíjẹ ká tó rà tàbí kí a tó jẹ ó sì ń ṣe ní láàánú pé ọ̀pọ̀ àwọn èèyàn wa wọn kì í ka àlàyé tó wà lórí nǹkan jíjẹ kí wọ́n tó rà kàkà kí wọ́n ka àwọn àlàyé tó ṣe pàtàkì iye owó ni wọ́n máa ń wò síbẹ̀ àlàyé tó wà lára nǹkan jíjẹ máa ń fi hàn bóyá oúnjẹ náà dára àwọn ohun ìṣaralóore inú rẹ̀ ọjọ́ tí wọ́n ṣe ọjọ́ tí òun lò mọ́ àti bóyá ó ní àmì ìforúkọsílẹ̀ NAFDAC lára àìka àwọn àlàyé wọ̀nyí sì lè fa ewu sínú ìlera wa inú wa dùn gan-an nípa ìpolongo yìí a sì ń kí àjọ NAFDAC fún oríire ìgbésẹ̀ rere yìí.
7: fún yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ púpọ̀ kò mà kí ń kún agbọn ní báyìí ni àti wá sí ìparí ètò tòun gbogbo ìpolongo yìí a gbé kalẹ̀ láti yí oyún lágbára ni nítorí wípé nígbà tí ẹ bá mọ ohun tó wà nínú oúnjẹ tí ẹ ń jẹ ẹ lè ṣe àwọn àṣàyàn tó dára tó sì jẹ́ àṣàyàn pípé láti lè ṣe ìdáàbòbò ara yín àti ẹbí yín ẹ ó sì lè yàgò fún àwọn àìsàn tàbí àìlera ní ọjọ́ iwájú wàyí tí ẹ bá nílò láti kàn sí àjọ NAFDAC wẹ́rẹ́ ni ẹ kàn sí wọn lórí nọ́mbà 08080001 NAFDAC èyí tí ó jẹ́ 08080001 6322 tàbí 08080001 NAFDAC èyí tí ó jẹ́ 08080001 6322. bẹ́ẹ̀ sì ni ẹ lè kàn sí àjọ NAFDAC lórí ayélujára ní www.nafdac.gov.ng láti lè mọ̀ sí nípa iṣẹ́ àti ìṣe wọn tàbí kí ẹ kàn sára náà lórí ayélujára ní gado.gensimedia.com.ng láti tún ètò yìí gbọ́ tó kí àtúnbà wa tẹ̀síwájú láti kásẹ̀ ètò yìí lẹ̀ pátápátá ní ọjọ́ tòní ẹ̀kọ́ àmúyẹlẹ yìí òun náà ni wípé ní gbogbo ìgbà ni kẹ máa rántí ṣe àyẹ̀wò ní nọ́mbà ìforúkọsílẹ̀ àjọ NAFDAC kí ẹ tó ra ohun èlò kankan tí a ti dì kalẹ̀ àti wípé nígbàkúgbà tí ẹ bá ń ra oògùn yín ẹ máa rí dájú wípé ẹ ń rà á ní ilé ìtajà oògùn tó ní ìwé àṣẹ láti ta irú àwọn oògùn báyìí àti wípé kí ẹ máa lo àwọn ohun èlò àrídájú tí a ti pèsè sílẹ̀ fún yín lákòótọ́ ẹ gbogbo wa ni a ó jọ sọ eléyìí o ní àrídájú kí ohun tó rà ẹ jẹ́ àtúnṣe lẹ́ẹ̀kan sí o ní àrídájú kó tó rà ẹ ṣeun àti wípé tí kò bá ní òǹtẹ̀ àfọwọ́sí àjọ NAFDAC má rà á má lò ó ẹ ṣeun púpọ̀. àgbéjáde gado agency productions ni ètò yìí jẹ́ tí àjọ national agency for food and drug administration and control NAFDAC sì jẹ́ onígbọ̀wọ́ rẹ̀. a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọ̀gbẹ́ni malachy upong fún akitiyan wọn lórí ètò yìí. àwọn òṣèré wa akàn sára sí wọn ohun àwọn òṣèré tí ẹgbọ́n nínú eré ìdárayá wa àwọn náà ni elizabeth popola kọ́lá alèjà fẹ́mi òjòyè tàǹdélò àti victoria alàgbé kẹ́bì ìrọ̀lẹ́ ní jẹ̀ni ó ṣe olóòtú ètò ọlọ́nfẹ́mi kádìrì àti olúwa ṣẹ́gun ṣítàgbé ni wọ́n ti ṣe àtìlẹyìn wọn èmi náà ń kọ́ ẹ̀yẹ méjì jàṣà ọmọ ní ọ̀rọ̀ yìí nínú ìlera olúwa ṣe ìdúkọ̀yà ọmọ bá ń sàmọ́ alágẹ̀ ọmọ mẹ́rìndínlógún ọmọ bá ń rìn ilẹ̀ ń rìn tìtì ọmọ bá níyọ̀rọ̀ ẹ jẹ́ ká pàdé sí ọ̀tún ètò ní ọ̀sẹ̀ tó ń bọ̀ títí dìgbà náà ń kọ́ àdúrà mi fún wa ni wípé àlàáfíà olódùwà yóò má jẹ́ fún gbogbo wa o.

Ẹ jẹ́ kí a lọ bá wọn pàdé lórí àkọsílẹ̀ ìṣúná àgbẹ̀.

So, ejeki asari, asari di ni aji, bisa jambut kilo ni.

0: sa eto bo se npin ke na pe ke lo ni eh amun sala e mo so kun wa ba ti ma so oro ilepo o je mi lokun poko ati gboko jade gan ni sin yan o fe difficult won yan ko won ni da ka ripo na ko ma ton pe mo tin ju ilepo to wa ni mobe first gate ni first start town ala bo la mi de gate ilepo o pe pere pere bi o se mo na ni ke je ko ma lo eh first start long first gate bákan náà mo bi tó wà níwọ ni kókó ní ìjà ìlọrun ẹ bá bọ sínú àgbàdo ẹ yàsọnà àtọ lọkọlá kòkọ ẹ katapila ní pé agbègbè yẹn mo bi tó wà níbẹ náà kéèjì wọn pé ńlẹ pérépéré alàgbà ẹkú ẹnẹ ni wọn níjà wọn níbẹ ti ń lọ ní kọmọ lọ ẹ mo bi tó wà ní oníbùkù ní áfà ìjú ọta ẹ òun náà pé pérépéré oníbùkù ni mo sọ alàgbà lẹkan wọn níjà wọn níbẹ náà ẹ mo jẹ kó yí padà o géèjì tó ni mo sọ o mobi to wa ni mowo ni badagbe expressway mr bolaji geji ti won na pe pere pere nbe mobi to wa nbe pe pere pere mobi to wa ni oko afo ni ona badagbe na o na ko pe pere pere alagbale sile balogun na ni anja won na vuvat mo ma vuvat to do na to na to wa ni ona ikorodu owo to ma te ba lo ko o na pe pere pere alagba kim belo ni manja won ni ibe te tin se ni ke ma si ni ana obe yi o ni oyin kan lo tẹ wa lọwọ nipa alaji banka
1: alaji morudin oluyege jẹjẹ production to jẹ kan lara awọn presenter lori ipo won ni ka ma ki gbogbo ẹbi ọkan ninu awọn onibara awọn yen brother awọn
0: gbo awọn lana
1: sheik sirajuddin arisukuna ti won jẹ founder igbo lai ameru saki oyo state wọ́n papọ̀dà lálẹ́ àná kọ́lọ́hún kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀ wọ́n ní àyẹ̀yẹ́ náà lè fìtà kọ́lọ́hún fi ṣèkẹ́ wọn alájìmọ̀ rùdíìnì olùyege jẹ́jẹ́ production ló ń bá wọn kẹ́dùn.
0: wọ́n là bá ẹbí wọn kẹ́dùn níṣẹ́ wọn bí ibi láti rí ètò ọ̀rọ̀ tó ń lọ fún ti ọjọ́ tó ni aishu sáré wọn dáadáa baálé ìlú láò kéde wọn ni ká kí wàrà lùpẹ́ àtọ́kù palẹ̀ mọ́ ọdún ìṣẹ̀ṣe tó ń bọ̀ lọ́nà baálẹ̀ mọ̀ jíṣẹ́ yìí ní ká bá ń kí alága àgbàdo fẹ́sìdì náà ọ̀nà ìbò ibrahim ìjìgbádúró wọn kò ṣe ìlú nọ́mbà mi fún ìpolówó ọjà yín 003325214 003325214 ọlọ́bọ̀tì mi àjà gàníyà àti àlájà pàṣíà ẹ̀ alájọ olóluwa ogun náà ẹ̀kẹ́ ẹ̀sìn ẹ̀kọ́ àdúró tiwa ààrẹ ambassador yìí ló sàárẹ̀ mọ́ ẹni rọmọ ẹni mọ́ ọjọ́ ọlọ́gbọ́n ọmọ tí àfọ́kọ̀ lágbára ọlọ́jọ́ mẹ́jọ ní ẹgbàá ní wọn ti báyìí lọ.

agbára Ọlọ́run ọba Ọlọ́run àtẹ gan gbogbo wa dogo à ń tẹ̀síwájú láàrin iléeṣẹ́ wa Bond FM 92.9 pẹ̀lú àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan tí aago mọ́kànlá bá ti lọ àlọ́pàdé màmá wa ọ̀rẹ́ Olúwa Ògúnnáìkè lórí ètò àlàáfíà Táyọ̀ ṣùgbọ́n kó tó dìgbà yẹn gbogbo àwọn aláṣẹ àpàṣẹ iléeṣẹ́ Bond FM ní ká máa kí màmá wa dáadáa yìí Madam Ọlọ́run Tọ́lá Àṣánìkẹ́ tọ́jú ọ̀gá wa tẹ́lẹ̀ iléeṣẹ́ Bond FM ní èyí ọjọ́ 29 oṣù keje 26 ọjọ́ oríire tàbí màmá náà sáyé àwa gbàdúrà fún yín pé lágbára Ọlọ́run ọba ẹ ṣe gba ọdún oníwòó ẹ ṣe tẹlẹgbẹjẹ ìgbàkọ lágbára Ọlọ́run ọba tèmi tọ́pẹ́ àgòrògò ó tún gbé sí ilé tí ẹ kí màmá o èmi lọ́jọ́ ọ̀bí màmá lágbára Ọlọ́run ọba tẹ́ bá ń gbọ́ ọ gbogbo wa pátápátá níléeṣẹ́ Bond FM là ń kí yín pé ẹ kú oríire ọjọ́ ọ̀bí òní tó gbòde kan à ń tẹ̀síwájú láàrin ẹjẹ́ ká lọ sórí ètò àlàáfíà Táyọ̀ pẹ̀lú ọ̀rẹ́ Olúwa Ògúnnáìkè

0: tu ma fi kẹrin lọrọ mi o alabẹ alo sagba o
1: wẹẹtu ma fi kẹrin.

Pamu pamu gigi gigi gigi.

0: ẹkú ojúmọ́ o
1: ẹ káàárọ̀ o
0: ṣe dáadáa ní ẹwà ìyá wa
1: adúpẹ́ o bájáláwà o
0: ẹ bá mi sọ orúkọ yín fún àwọn aráalé
1: orúkọ mi ni Bọ́sẹ̀dé Johnson nọ́ọ̀sì ní kílíníìkì Pọ́ndẹ̀fẹ̀
0: ẹ ṣeun màmá wa Johnson ní bí a ṣe sọ̀rọ̀ kí a tó wọlé agbára ní a máa sọ̀rọ̀ lórí àrùn asthma ikọ́ òfe àrùn asthma ikọ́ òfe kí ni ikọ́ òfe jẹ́ gungun irú àrùn wo ló jẹ́
1: asthma ó jẹ́ àrùn tó ń affect mímí èèyàn bá ṣe ń mí àwọn ọ̀gá tá a fi ń mí olóhùn affect ó dẹ̀ jẹ́ àìsàn tó jẹ́ pé ó pọ̀ rẹpẹtẹ ní agbègbè wa ó ń ṣọmọdé ó ń ṣàgbàlagbà àwọn olóyìnbó wọ́n pè ní chronic disease that is àìsàn tó jẹ́ pé ó máa ń pẹ́ gan nínú ara èèyàn míì wọ́n máa ń bí wọn pẹ̀lú ẹ̀ ni èèyàn míì dẹ̀ máa ń jogún ẹ̀ bóyá ìyá wọn àbí tí bàbá wọn bá ní ó máa ń affect mímí.
0: ẹ sọ pé àìsàn tó máa ń pẹ́ gidi ni ṣé kò ní wọn lè wòsàn àbí wọn lè wòsàn ó kàn máa pẹ́.
1: Kì í ṣe àìsàn tó jẹ́ pé ó máa ń lọ bọ̀rọ̀ àmọ́ téèyàn bá kojú mọ́ wọ́n tètè gba treatment lásìkò kì í sábà múyàn téèyàn bá bẹ̀rẹ̀ ṣe àwọn áńjò kọ̀ọ̀kan tó jẹ́ pé mo sì máa fẹ́nu bà ó lè má máa ṣèyàn ń gbà gbogbo ẹ̀ kì í lọ.
0: ẹ ṣeun àwọn àmì ara wo ló máa ṣọ̀yàn wò nígbà tí èèyàn bá ti ní àìsàn asthma yìí bóyá orí fífọ́ ni àwọn àmì ara wo àwọn àmì wo lèèyàn máa rí.
1: Bẹ́ẹ̀ mo ṣe sọ pé ó máa ń ibi tí a fi ń mí sọ̀rọ̀ máa ń dà láàmú lungs wa bronchial tube wa àti kinní tó wà lọ́rùn wa tá a fi ń mí ibẹ̀ ló máa ń àtọ́ tó bá bẹ̀ sí ṣe yàn nínú ibi tí a ti ń nìyẹn ó máa ń wú tó bá ti wú ẹni náà ò ní lè mí dáadọ́ lọ àwọn òyìnbó máa ń pè pé ó wà inflame ó swell tó bá ti wá mí ìyá wá jẹ́ kí ẹ̀rín yẹn kó ti ń rí ẹni náà wá lè mí dáadáa tó bá mí sínú gan àti mí jáde á nira fún un ẹ̀wá bí a máa wá pariwo a máa dé tó bá yìí
0: ó máa ń pariwo a máa pariwo ẹ̀ ní ikọ́ òfe nìyẹn
1: àwọn olóyìnbó wọ́n pè ní wheezing ẹ máa gbọ́ ariwo ẹni náà tẹ bá wà ní yàrá kẹta bẹ máa gbọ́ níbi tẹ wà dẹ́kun nílé mi dáadáa ayé àwa dì yàrá ìpè nǹkan dì sí àyà ẹ torí tí kọ́ yẹn bá ti bẹ̀rẹ̀ bẹ́yẹn ó máa yẹ kí kẹlẹ̀bẹ̀ tó pọ̀ kó wá sí àyà èèyàn kí kẹlẹ̀bẹ̀ yẹn ló máa ń di ilé mímí wọn sọ àwa jẹ́ káyà wọn dì wọ́n ní àyà mí di ohun kódà pé nǹkan dì sí mi láyà ni wọ́n máa wá wú kọ́ ikọ́ yẹn especially alẹ́ àbí tó bá ṣẹ̀ jí láàárọ̀ wọ́n máa ń pọ̀ wọ́n máa wú lọ dẹ̀ wọ́n máa sín náà ẹni wọ́n ṣe ń sìn ni wọ́n ṣe ń wú kọ́ wọ́n dẹ̀ nílé mí dáadáa kí kinní yẹn bá ti ṣe wọ́n sọ àwọn àmì tán máa rí nìyẹn wọ́n máa kọ́ pariwo ariwo ohun tó dẹ̀ ń pariwo yẹn ni pé kẹlẹ̀bẹ́ ti dí ibi tó yẹ kí mímí gbà olóhùn pariwo yẹn sọ nínú àmọ́ wá ṣọ́ọ̀bù àṣẹ ní ìtọ́kìndínlógún àwọn
0: adúgbí báwo ni èèyàn ṣe ń ní àìsàn yìí ẹ ti sọ fún wa pé wọ́n ń bí ẹlòmíì mọ ẹni tí wọ́n wá bí mọ báwo ni wọ́n ṣe ń ṣe alábàápàdé àìsàn yìí.
1: Báwo mo ṣe parí pé èèyàn míì máa ń yẹ̀ rí ti àwọn olóyìnbó wá léèyàn jogún ẹ̀ tí ìyá wọn àbí tí bàbá wọn bá ní wọn lè ní èèyàn míì àfọwọ́fà náà lè fà á fún wọn
0: ẹjẹ àgbẹ̀
1: nípa tí wọ́n ń jẹ àbí nípa tí wọ́n ń fà bí àwọn tó ń fa sìgá ń fa cocaine ń fa tábà gbogbo kinní wọ̀nyẹn náà lè fà ó lè affect
0: mímí
1: ọ̀gá tá a fi ń mí ó lè affect ẹ̀ so tó bá affect ẹ̀ náà ó lè jẹ́ kó wà náírọ̀ àwọn olóyìnbó wa ló náírọ̀ á kínrín ibi tí atẹ́gùn gbà yẹn á wá tirín ó fẹ̀ ní tẹ́lẹ̀ àmọ́ tá a bá ti bẹ̀rẹ̀ sí ń jẹ àwọn nǹkan tí ò bá mu ó máa jẹ́ kó tínrín tó bá ti tínrín yẹn ẹni lìkìtù bá wọbẹ̀ ó máa fa ikọ́ asthma torí ó máa wú ni tó bá ti wú léèyàn bá fẹ́ asthma ibẹ̀ máa wú kẹlẹ̀bẹ̀ rẹpẹtẹ á máa wá jáde bíbẹ̀ àwa block mímí òun ló pariwo tí ẹni tó máa ń fa ọmọ mi tó ẹni tó máa ń fa sìgá ó ń fa gbó ó ń fa ta cocaine, o fita, o kikoke, o no kinoe, no lifa.
0: O ma n wu aisan asthma sile ni abi o le je keyan ni gangan bi pe ategun to peju to to sara ni
1: ni awon to ni awon to ti ni tele awon kokan lo ma n je ko ru jade se ki eyan ba ni tele bi eyan je le bi nkan to di eyan to tutu wa abi be eyan je nkan te ko je o le ma ni be awon to ti ni ninu ara tele ti won so pe eyan le jogun e
0: àìsàn yìí lè ṣe ṣọkùnrin nìkan ló ń ṣe ni ṣọbìnrin nìkan ló ń ṣe ni ṣàìsàn àgbàlagbà ni kò ń dọ́dọ̀ ọmọdé àbí ọmọdé náà ni.
1: Mo sẹ́ni tí ò lè ṣe mo ti sọ fún yín mo bẹ̀rẹ̀ mo ní gbogbo èèyàn ló lè ṣe ó lè ṣe ọmọdé ìfá mo lọ́mọ kan oṣù mẹ́ta ló ti ní oṣù mẹ́ta mo ló ti ní.
0: Kí ló lè fa tọmọ oṣù mẹ́ta yẹn?
1: Wọ́n ni ní fámílì wọn ó gbúdọ̀ máa take precaution nígbà tí mi ò ní máa ṣe ń gbà gbogbo ìgbẹ́gẹ́ bí àwa náà ta máa ń rí pé ìgbà míì wọ́n máa wá ń gbà gbogbo ikọ́ ẹ̀ kì í ṣe mí nìyẹn ìyẹn kọ́ tẹ̀ wá ń ṣọ́ọ̀ṣì ìgbà gbogbo ló ń mu wọ́n sọ pé ó ní nǹkan kan tó máa ń sún mọ́ tó ń jẹ́ kó máa mú ẹ̀ ń gbà gbogbo kì í múyàn ń gbà gbogbo tẹ bá tọ́jú ara yín ó lè má ṣe wọ́n lọ́dún kan tó bá ti tọ́jú ara wọn wọ́n sọ fún ọmọ náà mo ní ó ní nǹkan kan tó ń mu tó ń fà bóyá òun fa sìgá ni o àbí bóyá mọ́tò tó ń tú ṣe tí kinní dízù ẹ̀ bá fi ti ẹ̀ ń mú àbí smoke pé ó ní nǹkan tó ń fà kò yẹ kó máa mú ẹ lójoojúmọ́ tó tó bá ti sá fún gbogbo nǹkan tó lè yẹ kí ó tú síta ó lè má ṣe wọ́n lọ́dún kan.
0: Ẹ ṣeun làákà èèyàn níjọba ẹ̀yin èèyàn wa ètò àlàáfíà táyọ̀ ń lọ lọ́wọ́lọ́wọ́ ní iléeṣẹ́ bondefm 92.9 àlejò wa lónìí ni màmá wa abọ́sẹ̀dé johnson tí wọ́n jẹ́ metron ní ilé ìwòsàn ti wà ní bondefm bíbáyé òun kan tí à ń gbéyẹ̀wò náà ni àìsàn ikọ́ ọ̀fẹ́ asthma wọ́n ti sọ ohun tó jẹ́ fún wa wọ́n ti sọ àwọn nǹkan tí a máa rí tí èèyàn bá ti ṣe lùgbàdì àìsàn asthma yìí bákan náà ni wọ́n ti sọ pé báwo ni àwọn èèyàn ni wọ́n ṣe ní àìsàn yìí wọ́n ṣàlàyé ipa àwọn míì àjẹbí ni àwọn míì wọ́n jogún lára àwọn òbí wọn ni wọ́n sì sọ bí ó ṣe jẹ́ pé àwọn míì nípa àfọwọ́fà òun ni wọ́n fi ni. Wọ́n sọ di mímọ̀ lórí ètò láàárọ̀ yìí pé ọkùnrin lè ni obìnrin lè ni ọmọdé lè ni àgbàlagbà náà ó lè ní kì í ṣe àrùn tó jẹ́ pé bóyá obìnrin nìkan ni o àbọ́kùnrin nìkan ni o. Kí n tó máa bí wọ́n ní ìbéèrè ìtẹ̀síwájú ẹja àkọ́kọ́ délé agbára náà kí àtúnrọ̀gbọ̀n tí wọ́n ní fún wa ń bẹ̀.
2: Ojú ẹ̀wọ̀ làwọn mi gbọ́n bẹ́ẹ̀ pamúpamù.

0: bawo pe bawo ni a se le dina wi pe ki a ma ni aisan asthma yi iko fe do e ti so die ni be
1: ani ti o ba ni rara o je pe ko jogun ba ko de ni rara ba se le se pe ka ma ni ni pe ka toju ara wa ka ma mu mi gbona ka ma je awon kan to le fa ko tori ki ko ba pe lara go le fa e ba ni respiratory tract infection o le fa ta ba wu ko e ka lo le wo so ka gba toju ka de ma ma mu mi tutu àwọn tó máa ń fà sìgá kọ́ reduce sìgá fífà bí wọ́n fi ń lẹ̀ pátápátá ibi tí tó bá tẹ̀tì àbí tí tẹ bá rí pó wà stọ́ọ̀fì ipá àti nílé mi dáadáa ẹ má jẹ́ ká dúró síbẹ̀ pé gbogbo nǹkan tó bá fi àfẹ́ẹ̀tì ní níní wa ó lè jẹ́ kéèyàn ní ikọ́ asthma tó ká tọ́jú ara wa ìgbà òtútù yìí ẹ jẹ́ ká wọṣọ òtútù ká fi rọ́ọ̀bù wọ́ra ká womi gbígbóná ká dẹ̀ má mú nǹkan tútù ka ma ṣira wa sínú èsì so ta bá ti lè tọ́jú gbogbo bá ṣe ń nìyẹn a lè máa nù pé ta bá ti expose ara wa sí dọ́ọ̀sì sí sìgá sí òtútù kíkọ́ wúwa ka má tọ́jú ẹ̀ ó lè jẹ́ kéèyàn ni.
0: Bàbá wa wọ́n fẹ̀dé gàdí àti pa èsì ìbọn wa ló ní ilé agbára o lè ní ká má lo èsì yóò ti pa èsì ìbọn wa ló ní ilé agbára o. Àìsàn ikọ́ ọ̀fẹ́ yìí kí ni ìtọ́jú ẹ̀ ó máa ń kọ́ àsìkò owó kó tó gbọ́ ìtọ́jú irú ìtọ́jú wo náà lè fún.
1: Ìgbà tí a lè tọ́jú ẹ̀ téèyàn bá ti rí pé òun ti ń ní pé àmì mi máa ń sí omi òun lè mí o àbí ká lè tó bá sùn sílẹ̀ báyìí òun lè ní àbí tí bá ti dé gbogbo àyà mi máa di pẹ́pẹ́pẹ́ ni wọ́n lọ sí ilé ìwòsàn wọ́n bá ti lọ ilé ìwòsàn wọ́n máa kọ àwọn oògùn kan máa lò kan tóró lóògùn kan máa lò kan gbọ́dọ̀ máa lò nígbà gbogbo tó bá jẹ́ pé àwọn tó jẹ́ pé tiwọn allergy ni wọ́n kọ́ wà tí allergy ló ń fa sí wọn ó wà lára àwọn tó
0: fi
1: àwọn onídọ̀tí àbó tútù àti nǹkan dídín àti fúláwà wọ́n gbìn sí àyíká ilé àwọn kan ni allergy ló ń fa sí wọn ó wà lára àwọn máa gbé wọn lé oògùn àti allergy èèyàn mí gbójúmọ́ ni wọ́n lò
0: ẹ lè mú ìlọrin perfume kò lè dúró perfume.
1: Kò lè dúró perfume so gbogbo tó bá ti ń fà kéèyàn sá fún kéèyàn bá ti sá fún mo sọ fún yín pé ọdún kan ó lè má ṣèyàn bẹ̀wọ̀n tó bá ti níyẹn kì í ṣe tó yẹ kó pààyàn àmọ́ tí wọn bá ti tọ́jú ẹ̀ tó bá ti lè jẹ́jẹ́ mí sí mímí sí kéèyàn sí mímí kéèyàn má lè mí ó lè mẹ́mí lọ o téèyàn bá mí fún 10 minutes ẹ̀mí máa lọ fún o torí mímí káàkiri náà ló máa lọ sí brain wa ló máa yẹ kí brain wa ṣiṣẹ́ ló máa yẹ kí heart wa ṣiṣẹ́ pẹ̀tí kẹlẹ̀ rẹ̀ bá lọ sí ìgbà àyà wa láàrin bíní ó lè mú ẹ̀mí lọ so ẹni tó bá ní bẹ́yẹn kó tọ́jú ara ẹ̀ dáadáa kó lọ rí dókítà dókítà máa kọ oògùn fún wọn èèyàn mílẹ̀ ni wọ́n máa ń fún wọn ní ìlà ìlà yẹn ṣẹ́ tó ń ṣe ní kó máa yẹ kí kẹlẹ̀ bẹ́ẹ̀ kúrò nínú àyà wọn tó bá ti fi sí mú báyìí àtẹnu ajẹ́kú kúrò kẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn á lọ sí sàlẹ̀ wọ́n á lè ríbi ní iṣẹ́ tí ìlà yẹn ń ṣe ni so tó bá ti rí dọ́tọ̀ dọ́tọ̀ ló máa kọ gbogbo tí wọ́n nílì fún wọn kì í ṣe ta gbúdọ̀ máa sọ lórí afẹ́fẹ́ báyìí wọ́n máa ní èèyàn ń ṣe
0: àwọn
1: wọ́n lọ rí dókítà tó dókítà ọ̀hún ògùn tó gbúdọ̀ máa lò lẹ́sí every time fún wọn so èèyàn bí ìgbà wọn ní àgbo ilẹ̀ wọn máa mú àgbo ipá àyà ògùn ipá àyà ó tì o ìgbà mí àgbo yẹn ò ṣiṣẹ́ fún o kíkún ní ẹ̀bá dẹ̀ ti pọ̀ jù ó ní nǹkan tí à ń pè ní status epilepticus kí ni wọ́n pe asthmaticus status asthmaticus ẹ̀ pé ó máa máa mú nígbà gbogbo nígbà gbogbo tó bá yẹ kí nígbà gbogbo nígbà yẹn kí ikú dé nìyẹn bó ti wà ìrún náà ní complication tiẹ̀ tó yẹ pé kò yẹ kó máa ṣe nígbà gbogbo pẹ̀sẹ̀ bá ti jẹ́ pé o ti wá mú ẹni náà bóyá ọ̀sẹ̀ ọ̀sẹ̀ o ti bá
0: ikú ti ń bọ̀ nìyẹn
1: so kì í ṣe báyìí.

0: abẹ́lé ẹni tó bá ṣe ẹlẹ́rí dókítà jẹ́bárẹ̀ sí dókítà wọn máa ṣe examination fún wọn wá mọ tó fà wọn máa bèrè ohun abèrè kan question kankan lọ́wọ́ wọn pé bóyá òbí wọn ní wọn lè fi mọ̀ pé wọ́n ṣe máa treat wọn bóyá ó ní nǹkan kan tó yẹ pé iléeṣẹ́ bá wo ọṣẹ kan lé ló ń fa ni àbí tí wọ́n bá ṣe perfume kan àbí tí wọ́n bá gbá ata àbí epo ládùúgbò ni àbí tí wọ́n bá gbálẹ̀ ló máa ń ṣe yín só gbogbo àwọn kan yẹn ní dókítà máa bèrè wọ́n tó lè mọ bọ́n ṣe máa fún wọn lóògùn sí àti wọ́n ṣe lè advice wọn ìyàtọ̀ sí pé èèyàn ń lòògùn health education náà wà very very important because at times it might just be ordinary health talk
1: bẹ́ẹ̀ni lifestyle
0: because if you are reacting to kini wọn pe ordinary air freshener tẹ̀lé mú air freshener kúrò ó lè má ṣe yín lọ́dún mẹ́wàá gan bẹ́sẹ̀ bá mọ̀ tó wọ́n máa kọ́ wọn bọ́ ṣe máa wo àyíká wọn tó lè pa tí mo fi ní kíní ìgbà gbogbo ṣe para tí mo fi ń para ní àbí tútù tí mò ń lò pé tí tí yẹn dẹ̀ burú síbẹ̀ èèyàn mi ò lè máa react sí ordinary epo pupa tó wọ́n máa fún wọn ní èèyàn bí ìbẹ́yẹn wọ́n fún wọn ní ìwé pé gbogbo tẹ̀ bá jẹ́ oyè máa kọ́ ẹ̀kọ́ òtò ni wọ́n fẹ́ mọ tẹ̀ ń jẹ tó fà á tó èèyàn mi wá wá ronú ronú orí kí ló lè fà á kojú owó jẹ ẹ̀fà ohun orí kí ló lè fà á tó wọ́n máa ní kó kọ́ tó gbogbo tó ti lè máa fi tó fi máa mọ treatment wọn nìyẹn tó kì í ṣe tó yẹ kó pa ẹ̀rẹ̀jì sí it's very easy to
1: treat
0: ni wọ́n bá rí dókítà tó wá ní ìṣàlẹ̀ gbogbo àlàyé.
1: Ẹ ṣeun ìyàwó amojúpẹ́ ìyàwó Bọ́sẹ̀dé Johnson ẹ ṣeun. Nígbà tí a bẹ̀rẹ̀ ètò ẹ sọ wípé àsìkò òtútù náà ó máa ń jẹ́ kí kinní tó tún gbóòórì kí ni láàrin ìṣẹ́jú kan kí ni àmọ̀ràn tẹ ní fáwọn aráalé pápá jùlọ àwọn tó jẹ́ pé wọ́n ti ní kinní bí a ṣe wà lásìkò òtútù yìí.
0: Àsìkò òtútù yìí wọ́n wọ ọmọ tó gbóná wọ́n fi ní títí wọ̀ ẹ̀kọ́ kí ló gbá àyà wọn. Ẹ̀kọ́ máa mú omi tó gbóná omi gbígbóná yẹn máa jẹ́ kí kẹlẹ̀bẹ̀ wọn kó má dì í. Ọmọ àwọn ice water rárá.
1: Ẹ ṣeun.
0: Ọwọ́ sweater. Ọwọ́ omi ọtí náà kò para wọ́n dẹ̀ lògùn wọn.
1: Ẹ ṣeun.
0: Wọ́n bá ń wúkọ́ wọn lọ sí dókítà.
1: Ẹ ṣeun.
0: Àwọn àpọ̀rọ̀ tá a máa gbà wọ́n nìyẹn.
1: Ẹ ṣe màmá wa Bọ́sẹ̀dé Johnson. Mo gbàgbọ́ pé bí a bá tún pè mí nígbà míì ẹ ti jẹ wà ní ìlú Ọmọ.
0: Ẹ ṣeun.
1: Òun náà ni a ti gbọ́ lórí ètò ní àárọ̀ ìyẹn ètò àlàáfíà Táyọ̀ orí ọ̀rọ̀ ìkọ̀fẹ́ òun náà ni a fẹ̀rẹ̀ lórí gbogbo bí wọ́n ṣe ṣàlàyé òun láti gbọ́ yẹn jẹ́ kí a tẹ̀lé kí a lè fi àìsàn sílẹ̀ kó máa ṣì wá. Ìjẹ́ ẹjọ́ pé a máa fi orúkọ Alhaji Mustapha Gede Adams àti Ọ̀túnba Adéwálé Àwàlà Balógun kí a máa fi kí gbogbo ẹbí àìsúkúná. Wọ́n ṣe ìpàkiri àṣeyí Siraj Jin Àìsúkúná Sunday Thunder Easy Life International ètò ẹ̀kọ́ àìsàn ìlú látòrí àlájà Làkíkà títí dé gbogbo àwọn ìyàwó pátápátá àti àwọn ọmọ lágbára Ọlọ́run olùwàyò ọ̀bàyàn ní ilé lọ́wọ́ iwájú tí a bá kọjú tí kò ní nira fún ọyàn tó fi sílẹ̀ kò ní bàjẹ́ gbogbo nǹkan tí wọ́n wá fi sílẹ̀ ọwọ́ bàjẹ́ kò ní kàn àlájà Làkíkà ìlejò ọwọ́ ní. Happy birthday to you, Mr. Tashani Ke Olorun Tola, Eku Odun, Lagbara Olorun, Anika Aliku, Oun naa ni Iriri Nlaṣọ, A maa rira lọdọọdun ni, ọdọọdun ni ẹwà ń wà, A maa rira. A rí nílọ́dún àtúnrin yìí ni ọdún tó ń bọ̀ Lagbara Olorun. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ọlọ́wọ́ bọ́tìnì ní láàárọ̀ tòní, Alhaja Jamiat Bello Ayashiro, láìgbàgbé. Alhaja Laliga Fausia Aṣeṣe Modupe. Olótúbi oní bí ọdún Fọlọ́nṣọ́ ọmọ olókun ọ̀la. Àwọn olókun ẹṣin ni gbogbo ọlọ́ ti dé olókun ọ̀la báyìí. Ọmọ olú ọ̀gbọ́nà ìgbè lórúkọ tèmi ẹ ṣe ń ta ẹṣin mà tẹ̀ǹtẹ̀kì tiwa.
2: Aṣojú ilé iṣẹ́ Vital Royal Health tó ní àwọn egbòogi tó jẹ́ pé yóò ṣe àǹfààní fún ìlera wa. Kí lẹ ní fún wa?
3: Orúkọ mi ni Fọlá Olúwatọ́lá, aṣojú ilé iṣẹ́ Vital Royal Health. Àwọn egbòogi wa tí a fi èròjà Indian Ayurvedic ṣe. Àkọ́kọ́ nínú àwọn egbòogi wa tí a pe orúkọ rẹ̀ ní Royal Rest. Royal Rest tí a fi èròjà ashwagandha extract ṣe tó ń ṣiṣẹ́ fún ipò ríru ọkàn tí a mọ̀ sí stress àbí àìbalẹ̀ àyà ó ń ṣiṣẹ́ fún palpitation ó máa ń fún ènìyàn lágbára àti okun láti kojú iṣẹ́ ó ń pèsè oje fún ọmọ ọkùnrin kó lè ṣe iṣẹ́ akọrin nínú ilé ó ń jẹ́ kí ọlẹ̀ ayọ̀ sọ nínú ọmọ obìnrin ìkejì nínú egbò igi wa tá a tún ní là ń pè ní royal guard tí a fi èròjà neem extract ṣe ó máa ń fọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ tí a ń pè ní blood purifier ó máa ń fọ rere ìsáká àti ìtalára kúrò ó ń jẹ́ kí ara jọ̀lọ̀ tí a ń pè ní skin rejuvenator ó máa ń sọ àgbà dèwe tí a ń pè ní anti-aging ó máa ń jẹ́ kí èèyàn rẹwà sí i ó máa ń jẹ́ kí èèyàn dùn wò lójú tẹ́ ẹ bá fẹ́ pè wá lórí ilé iṣẹ́ wa ẹ lè pè wá sí orí 0806-655-5103 ẹ jẹ́ kí n tẹ̀síwájú ìkẹta nínú egbòogi tá a tún ní fún yín ni royal intact tí a fi èròjà maca root àti chilajet àti ashwagandha ṣe ó ń jẹ́ kí ọkùnrin fakọyọ nínú ilé ó ń jẹ́ kí ọkùnrin ṣe iṣẹ́ bí ọmọ ọkùnrin ó ń pèsè oje fún ọmọ ọkùnrin kó lè ṣe iṣẹ́ akọ nínú ilé ìkẹrin nínú egbòogi wa tá a ní là ń pè ní royal insucap tí a fi èròjà unimax investor ṣe ó máa ń fọ àtọ̀gbẹ kúrò lára ó sì máa ń jẹ́ kí ara bọ̀ sípò lọ́wọ́ àìlera má gbà títí fi òǹtẹ̀lú gbogbo àwọn egbòogi wa tá a ní àwọn egbòogi wa ẹ lè rí wọn rà nílé ìtajà oògùn káàkiri ẹ lè rí rà ní bísílọlá pharmacy wọn wà lọ́gbẹ́dá àti okùnọlá ẹ lè rí rà ní ojos pharmacy ẹgbẹ́dá bákan náà ẹ lè rí rà ní juta pharmacy wọn wà ní sherry wọn wà ní council wọn wà láyọ̀bọ ẹ lè rí rà ní ramsgate pharmacy mosango ní ìdí ìrókò road wọn wà ní abúlé ẹgbà wọn wà ní ìjàyè wọn wà ní kọlá àti ìyànà ìyẹsí ẹ lè rí rà ní bí emmanuel pharmacy ní alásàlátì road ní mushin ẹ lè rí rà ní zin pharmacy ní mushin ẹ lè rí rà ní vin paul pharmacy wà ní mushin ẹ lè rí rà ní ụzọ̀ b pharmacy ní mushin ẹ lè rí rà ní m&j and son pharmacy ní mushin ẹ lè rí rà ní wellness pharmacy ní jacombe gate ìfọlọ road ẹ lè rí rà ní yankee pharmacy ní badagry ẹ lè rí rà ní satchmore pharmacy wọn wà ní badagry ẹ lè rí rà ní stb pharmacy wọn wà ní badagry ẹ lè rí rà ní great lord pharmacy ajayi road ọgbà ẹ lè rí rà ní esteem pharmacy ọgbà bus stop ẹ lè rí rà ní neb pharmacy ní opposite nnpc filling station ní bank road agege ẹ lè rí rà ní bruno and matt pharmacy nepa bus stop ojigbo ẹ lè rí rà ní ben eze pharmacy number 1 domain street kẹtù ó wà ní mexico pharmacy ní kẹtù ẹ lè rí rà ní promino healthcare jumapha bus stop ìkòròdú ẹ lè rí rà ní lux pharmacy ní ìkòròdú opposite uba and ìkòròdú garage ẹ lè rí rà ní gabi's pharmacy ìdúngọ̀ràn ìdúnmọ̀ta ẹ lè rí rà ní pharmacare pharmacy wọ́n wà ní postac àti satellite town ẹ lè rí rà ní ox pharmacy wọ́n wà ní postac àti satellite ẹ lè rí rà ní omega pharmacy wọ́n wà ní church street akeogun nípajà lẹ́gbẹ̀ẹ́ post office nípajà wọ́n wà ní command náà àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806-655-5103 0703-039-8601 or 01-450872 address ọ́fíìsì wa vital area health 7 awolowo way ikeja lagos opposite ikeja local government ọlọ́run ò ní fàìsàn ṣe wa o.

ìtọ́jú àyíká wọn ṣe ṣe pàtàkì ni tí ìlera tó péye lè wà fọ́nrààlú a sì lè dẹ́kun ìṣọ̀kalẹ̀ àrùn tí ẹ wá bójú tó ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹgbẹ́ àti ìdọ̀tí àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè ti bẹ̀rù ara èèyàn kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdààmú wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńpẹ́ ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru àrùn ìwọ̀sí tí ní ìgbìnà wá iná ló ń wọṣọ níbà ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni iléeṣẹ́ bon 90.9 fm ló mú kedere wá sétí ìbọn mi

ṣe dúró mọ́ mo ó tó tó ń lo ògùn olóró nítorí àyè afáfún ọ ọ̀rá kọ ẹ sílẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ á jìnà sí ọ ṣọ́ra má jẹ́ àpẹẹrẹ búburú má jẹ́ káyé fi ẹ́ ṣàríkọ́gbọ́n nítorí náà kò ṣàwárí fún ògùn olóró iléeṣẹ́ bond fm 92.9 nínú ìkéde ìwá ṣe ti ìgbẹ̀yìn

Nice.

0: ṣe Bond FM 92.9 gbogbo aago méjìlá ọ̀sán ní ẹ̀ka sọ. Ìròyìn àpapọ̀ lẹ́wà lóde ṣe tí ìgbọ̀nyí láti lè ṣe Bond FM 92.9 kárí ní Nàìjíríà tó wà ní onígbòǹgbò nílùú Ìkẹjà. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó jẹ nínú ìròyìn náà. Ìjọba ìpínlẹ̀ Èkó ti tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ lórí àyẹ̀wò ẹ̀jẹ̀ lójúràn àti dáàbòbò ètò ìpín ẹ̀jẹ̀ fún àwọn aláàárẹ̀. Bíwá gbogbo àwọn ọlọ́pàá lórílẹ̀-èdè yìí ti pàṣẹ. A ti máa ṣe ìtúnṣe àwọn ẹ̀sùn ìkọ̀kú sí ẹ̀ka tí ìjọba dá sílẹ̀ láti rí sí àwọn ẹ̀sùn náà. Ààrẹ Bọ́lá Tinubu tẹpẹlẹ mọ́ ìpinnu wọn láti mú ètò ààbò fẹsẹ̀ múlẹ̀ dandan lórílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ ni wọ́n bomi àtẹnu ìkọlù ìjàm̀bá tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Kaduna. Ìṣẹ̀lẹ̀ ilẹ̀ yìí ti ṣekú pa èèyàn 13 lórílẹ̀-èdè Japan. Wáyé ènìyàn ń wèrè lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu Gani Adelo Ashiru. Ìjọba ìpínlẹ̀ Èkó ti tọwọ́ bọ ìwé àdéhùn ọlọ́dún márùn-ún pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ lójú náà àti máa ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ tí àwọn aláìsàn lò láwọn ilé ìwòsàn jákèjádò ìpínlẹ̀ Èkó. Alákòóso fún ètò ìlera ní ìpínlẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n Akin Àbáyọ̀mí. Àwọn ilé ìwòsàn ṣe pàtàkì láti lè dáàbòbò àwọn aláìsàn tí wọ́n gba ẹ̀jẹ̀ náà. Wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ náà ní abẹ́lé àti ti àgbáńlá ayé pẹ̀lú àwọn irinṣẹ́ tó jẹ́ irinṣẹ́ tó ní kìnní tí wọ́n máa fi ṣe àyẹ̀wò àwọn ẹ̀jẹ̀ èyí tí wọ́n lò láwọn ilé ìwòsàn láti má jẹ́ pé kò ní sí àìsàn bíi kòkòrò HIV ńbẹ̀ àìsàn jẹ̀dẹ̀jẹ̀dẹ̀ àti àìsàn syphilis tí wọ́n á lè yẹ̀wò dáadáa kí wọ́n tó máa fún àwọn aláàárẹ̀. Alákòóso ọ̀hún ó wá ra àwọn ẹ̀bẹ̀ sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti lọ máa fi ẹ̀jẹ̀ sílẹ̀ láwọn ilé ìwòsàn torí pé bí wọ́n ṣe ń fi ẹ̀jẹ̀ náà sílẹ̀ ni wọ́n ń dáàbòbò àwọn ìyá àti àwọn ọmọ kókó tòun àwọn tó bá ní ìjàm̀bá tí wọ́n sì nílò ìtọ́jú pàjáwìrì lójú ẹsẹ̀. Bákan náà ń tọ́jú akọ̀wé àjọ tó ń ṣe ètò ìlera ní ìpínlẹ̀ Èkó dókítà Dayo Lajide. Àwọn jẹ́ kó di mímọ̀ pé àjọṣepọ̀ ọ̀hún àti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ yóò lè jẹ́ kí àwọn irinṣẹ́ tí wọ́n fẹ́ máa lò láti iṣẹ́ náà kí wọ́n rí pé ó dágbájá. Bákan náà ni akọ̀wé àgbà fún Lagos State Blood Transfusion Service Dókítà Bọ́dúnrín Ọ̀ṣúnkòmáyà. Àwọn jẹ́ kó di mímọ̀ pé gbogbo ìṣòro tí wọ́n kojú lẹ́ka ètò ìfúnni ní ẹ̀jẹ̀ ní gbogbo ìtọwọ́bọ̀wé àdéhùn náà ló máa tán ìṣòro ọ̀hún tí àwọn aláìsàn wọ́n á sì máa lò ní ẹ̀jẹ̀ tó péye ní àwọn ilé ìwòsàn tí wọ́n bá nílò rẹ̀. Ọ́fíìsì tó rí sí àwọn tí ẹ̀yà ara pè níjà yẹn làṣódà ni wọ́n ti bẹ̀rẹ̀ ìjíròrò pẹ̀lú àjọ tó rí sí ètò ọkọ̀ tí ó kù wọ́n ní Lagos State Motor Vehicle Association Agency. Lójú náà àti pé àwọn nọ́mbà ọkọ̀ pàtàkì kan yóò wà fún àwọn tí ẹ̀yà ara pè níjà. Wọ́n ní wọ́n ṣe léyìí láti pé wọn máa déyẹ sí àwọn tí ẹ̀yà ara pè níjà ní ìpínlẹ̀ Èkó níbi ìpàdé ọ̀hún nígbà tí àjọ làṣódà tó lọ sí àwọn ọ́fíìsì àwọn àjọ NDAA náà. Wọ́n ní àwọn wá ṣe ìbáraẹniṣepọ̀ láàrin àwọn méjèèjì lójú náà àti pé àwọn tí ẹ̀yà ara pè níjà àwọn náà jẹ àǹfààní lórí ètò ọkọ̀ wọn. Bákan náà lẹni tó jẹ́ akọ̀wé àgbà fún àjọ tó ń rí sí ètò ọkọ̀ ọ̀gbẹ́ni Abdulrasheed Lorepọ̀lá. Wọ́n ṣàpèjúwe ètò náà gẹ́gẹ́ bí èyí tí gómìnà Babájídé Sanwó-Olu ti ní àfojúsùn rẹ̀ tó di pé wọ́n kúrò lórí àlééfà. Wọ́n ní nọ́mbà ara ọkọ̀ pàtàkì náà yóò fún àwọn ẹ̀sí ẹ̀yà arákùnrinjà ní ìjọkẹ̀lẹ̀ nínú ìṣèjọba tó lọ lọ́wọ́ yìí. Bákan náà ni bí wa làṣódà arábìnrin Adélùfẹ̀yìn sílé là wà. Wọ́n jẹ́ kó lè mọ̀ pé gbogbo àwọn tí ẹ̀yà arákùnrinjà pátápátá tòun òbí àti àwọn ọmọ kéékèèké ni wọ́n nílò ìdáàbòbò tó péye látọ̀dọ̀ àwọn aráàlú àti ìjọba ìpínlẹ̀ Èkó. Àwọn ikọ̀ òṣìṣẹ́ àpápá ìgbọ̀nwọ́ ni wọ́n ti tẹpẹlẹ mọ́ ìpinnu wọn láti lọ máa kó gbogbo àwọn kòtò ìdaminọ̀ tó lè dí àgbàrá lọ́wọ́ torí pé kẹ̀kẹ́ tàbí náà má gbàrá a máa lànà fún un. Alága ìjọba ìbílẹ̀ àpápá ìgbọ̀nwọ́ ọ̀gbẹ́ni Sálì Jímọ̀ ni ó sọ̀rọ̀ ibi mímọ̀ nígbà tí wọ́n lọ ń kó àwọn kòtò ìdaminọ̀ kan tó wà ní àdúgbò Marindi. Ọbálẹ̀ àti àlàáfíà lójú náà àti jẹ́ kí omi lè máa lọ geere sínú àwọn kànáàrì ńláńlá tó wà ní agbègbè ọ̀hún. Wọ́n ní àwọn ọdún ìgbésẹ̀ yìí láti fún ìṣòro oníyalé àgbàrá yàgbọ̀rọ̀ kò fojú àwọn tó ń gbé ní agbègbè náà kò fojú wọn rí màbò tí wọ́n sì kó àwọn kòtò ìdaminọ̀ ọ̀hún jẹ́ jágbọ̀n.
1: Rábíbà ìlàtí wa tó ojú kẹta kànáà tó gbé mi wá láti Barracks Marindi àti
0: Bákan náà ni alága náà ṣàlàyé pé gbogbo ẹnu àlá ìjọba ìbílẹ̀ Ajérọ̀mí Ìfẹ́lódì àti àpápá lókun gọ́ọ̀mọ̀ ló jẹ́ pé àwọn olùgbé ibẹ̀ àwọn ti sọ di nínà pé gbogbo ìṣòro àyíká tó ń ṣojú wọn ní màbò ló jẹ́ pé àwọn yóò mọ̀ yọ̀nà náà. Ọ̀gbẹ́ni Jimoh wàrà wẹ́bẹ̀ sí àwọn olùgbé àpápá ìgbọ̀mọ̀ Ajérọ̀mí Ìfẹ́lódì àti àwọn àgbègbè tó ní lèṣi láti dẹ́kun àga ìdọ̀tí sí àwọn kòtò ìdánimọ̀ àti àwọn kànáàrí ńláńlá. Bákan náà ló rọ̀ wọ́n láti máa gbé àwọn ilẹ̀ wọn kí wọ́n dé sínú ọ̀rá kí wọ́n ṣètò fún àwọn àjọ àkọọ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí ìjọba ìpínlẹ̀ èkó kí wọ́n gbé ìtọ́lẹ̀. Bákan náà ló rọ̀ wọ́n láti dẹ́kun à ń gbé àwọn ìdọ̀tí wọn fún àwọn ọlọ́mọlaki tàbí lọ́gbé lọ sí àwọn ibùdókọ̀ èyí tó lè fa àjàkálẹ̀ àìsàn. Àwọn alẹ́nulọ́rọ̀ àti àwọn aládàáni ni wọ́n ti rọ ìjọba àpapọ̀ pàápàá jùlọ lórí ètò ìṣòro oníyalé àgbàráyàgbé tó ń ṣàkóbá fún àwọn ètò okòwò tí kò sì dáàbòbò ètò okòwò ní orílẹ̀-èdè yìí. Wọ́n jẹ́ kó dìbò rẹ̀ pé àwọn ìṣòro àwọn omi tó ń lọ káàkiri látàrí àrùn ọ̀dá òjò báyìí ló ti ń ṣàkóbá fún àwọn tó ń pèsè àwọn ohun èlò orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ọjà ló jẹ́ pé ó ti bàjẹ́ ó sì ń dúnkokò mọ́ àwọn tó yẹ pé wọ́n ń ṣiṣẹ́ ọ̀hún. Olùdarí àgbà àjọ Manufacturer Association of Nigeria Ọ̀gbẹ́ni Ṣẹ́gun Ajayi Kadri ni wọ́n sọ di mímọ̀ nínú ìpàdé oníròyìn tí wọ́n ṣe. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àkóbá ní ìṣòro oníyalé àgbàráyàgbòrò ni ó ń ṣàkóbá fún àwọn olókoòwò lọ́wọ́lọ́wọ́ báyìí. Bákan náà ni ẹni tó jẹ́ igbákejì adarí NASNE dókítà Brasil Yẹ̀rímà àwọn jẹ́ kó di mímọ̀ pé àìsí ètò mádàndókò fún àwọn tí kò rí kàmọ̀ kan náà ó tún jẹ́ ìṣòro tí ó ń ṣàkóbá fún àwọn olókoòwò. Bákan náà ni ọ̀gá àgbà CPPE dókítà Muda Yusuf àwọn sọ di mímọ̀ pé ètò ìpín ọjà ká àti àwọn pípín ọjà sí àwọn ìṣẹ̀kùkù ló jẹ́ pé àwọn ọjà tó láǹfààní àti gbẹ́gbẹ̀ látàrí bí àyípadà ojú ọjọ́ ṣe rí lásìkò yìí. Àjọ tó rí ṣètò ìdìbò lórílẹ̀-èdè wa Nàìjíríà àjọ INEC ti jẹ́ kó di mímọ̀ pé bí àwọn kan ṣe lọ kọlu ìdìbò tí wọ́n ti ń gba káàdì alálòpọ̀ ìyẹn PVC ní ìpínlẹ̀ Ọ̀ṣun kò ní bí àwọn lọ́wọ́ ní ìgbáradìbò ètò ìdìbò gómìnà tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ náà. Akọ̀wé àgbà àjọ INEC Ọ̀gbẹ́ni Dayo Ọ̀sẹ́sọ́lá ló fẹ̀rẹ̀ di mímọ̀ nílùú Àbújá. Wọ́n ní àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá kan tí wọ́n lọ kọlu ìdìbò tó fi ń gba PVC kàlì yẹn káàdì alálòpẹ́ ní agbègbè sùúrù òyìnlọ́lá ní òkúkù tí wọ́n sì gbé gbogbo àwọn ẹ̀rọ tí wọ́n fẹ́lẹ̀ fún káàdì fún ètò ìdìbò ọ̀hún tí wọ́n gbé lọ ní ìdìbò náà. Ọ̀gbẹ́ni Òkèsọlá wàá jẹ́ kó dìbò náà pé ìfisù náà làwọn ti lọ ṣe sí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwádìí fínífíní lórí àwọn kọ̀rọ̀rọ̀ sí ẹ̀dá náà. Wọ́n wá tẹ̀tẹ̀lẹ̀ mọ̀ pé gbogbo ibi tí wọ́n bá sá sí ní àwọn ẹ̀ṣọ́ aláàbò yóò rí wọn ní bí wọ́n sì fi ní wọn pátá ọ̀fẹ́. Agbẹnusọ àjọ INEC wọ́n ní bí wọ́n ti kọ ní ibùdó yìí àwọn èmi bẹ̀rù ìbẹ̀ lórí àtijọ́ tí ètò ìdìbò tí yóò wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó lọ ní ìrọwọ́ ìrọsẹ̀ láì sí dá sí ní ìròyìn àpapọ̀ lọ́wọ́ láti lè ṣọ̀bọ́n dẹ̀tẹ̀ 9.

iṣẹ́ púpọ̀ tẹ́ ń tẹ́ sí wa. Ìròyìn àpapọ̀ lẹ̀ wá ń tẹ̀síwájú láti lè ṣẹ̀wà Bond FM 92.9 ẹ̀ka Radio Nigeria tó wà ní onígbòǹgbò nílùú Ìkẹjà. Wọ́n ní kò síran akọ̀kan tí kò ní le lórí. Ìjọba àpapọ̀ ti kéde àti ṣí ibùdó tí wọ́n pè ní National Housing Finance Authority lójú náà àtijọ́ kí àwọn tí kò rí ká mọ̀ láti nílé lórí ní orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ ìṣèrànwọ́ owó láti nílé lórí. Ẹjọ́ bí alákòóso fún ọ̀rọ̀ ilé àti ìdàgbàsókè àwùjọ dókítà Mustakau Dámọ̀ ni wọ́n sọ̀rọ̀ ìdímọ̀ níbi ìpàdé alẹ́ lọ́rọ̀ tó wáyé nílùú Àbújá. Wọ́n ní ìjọba àpapọ̀ wọ́n ti fẹ́ gbé ètò kalẹ̀ pàápàá jùlọ àbá kan látọ̀dọ̀ National Mortgage Industry Policy tó jẹ́ àbá láti rí pé ètò ìrànwọ́ owó yóò wà láti àwọn ilé ìfowópamọ́ tí wọ́n pè ní Federal Mortgage Bank of Nigeria. Lójú náà àti máa ṣèrànwọ́ fún àwọn èèyàn láti lè nílé lórí wọn ní pàápàá jùlọ àwọn tí wọ́n máa dá owó sí ètò National Housing Fund ọ̀hún tí wọ́n ti ń dá owó ọ̀hún láti ₦5,000. Wọ́n ní àwọn òṣìṣẹ́ ìjọba àti àwọn tí kò rí ìkà mọ̀kàn ni wọ́n jẹ àǹfààní ọ̀hún lójú náà àti lè jẹ́ kí àwọn náà kí wọ́n nílé lórí. Ìjọba àpapọ̀ ti ṣíde àwọn oògùn ìbílẹ̀ tó jẹ́ méje ọ̀tọ̀ọ̀tọ̀ ní kí wọ́n pé àjọ kan tí wọ́n pọ̀ ní Nigeria National Medicine Development Agency ni wọ́n gbé kalẹ̀ láti rí pé wọ́n fi ń ṣe ìtọ́jú àwọn àìsàn jẹjẹrẹ ilé ọmọkùnrin, nǹkan ọmọkùnrin, àìsàn jẹjẹrẹ ọ̀rá àti ọgbẹ́ inú àti ìfúnpá gíga tó ń àìsàn jẹjẹrẹ. Wọ́n ní wọ́n ṣíde ètò náà ní ìpínlẹ̀ Èkó níbi tí alákòóso fún ètò ìmọ̀ ẹ̀rọ sáyẹ́ǹsì àti tẹkinọ́lọ́jì dókítà ti ṣe ìdè ìtọ́jú nígbà pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn oníṣègùn ìbílẹ̀ láti rí pé wọ́n fi rọ́pò pẹ̀lú ìjọba lójú náà àti jẹ́ kí èdè tí wọ́n ṣe náà láti máa fi tọ́jú àwọn aláàárẹ̀. Bákan náà ni dókítà Ojo Ìjẹ́ kò ní yàn pé ìtọ́jú ìbílẹ̀ lórí àìsàn ibà, àìsàn sickle cell àti ìsàn ṣúgà àti àwọn àìsàn míì ló jẹ́ pé ètò ìlọ lábẹ́nu. Olùdarí àgbà àjọ náà jọ̀gbọ́n Matthew Oyinlóye wọ́n ní ó lé ní àwọn oògùn ìbílẹ̀ tó ti lé ní 22 tó jẹ́ pé àwọn tí ń pòpọ̀ láti ọdún 2023 lóyìn tí yóò tọ́ ìṣòro àwọn àìsàn kọ̀ọ̀kan tí àwọn ti ṣe sínú capsule àti olómi fún àwọn èèyàn láti lè rí ní rọrùn. Níwá gbogbo àwọn ọlọ́pàá lórílẹ̀-èdè wa Nàìjíríà làgbà lásìkò yìí tó ti pàṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà wípé gbogbo àwọn ìṣẹ̀ṣẹ̀ lórí àwọn iṣẹ́ kan fún àwọn bandits. Wọ́n jẹ́ kò ní mọ̀ pé àwọn àjọ kan tí ìjọba gbé kalẹ̀ tí wọ́n pè wọ́n ní Nigerian Financial Intelligence Unit àwọn ni ó máa rí sí ẹ̀sùn náà. Ọ̀rọ̀ yìí àṣẹ ilé wáyé nílùú Àbújá níbi ìpàdé àwọn alẹ́nulọ́rọ̀. Wọ́n ní gbogbo ẹ̀sùn tó máa fi kan àwọn ẹ̀sùn ìkọ́kọ́ àti àwọn àfẹ̀míṣòfò tó bí wọ́n ṣe ń taari owó láti ẹnu alábòde ilẹ̀ yìí. Ó jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá àti àjọ Nigerian Financial Intelligence Unit ni wọ́n jọ máa ṣiṣẹ́ papọ̀ lójú náà àti káwọ àwọn ẹ̀sùn ọ̀hún. Wọ́n ní àwọn ẹ̀sùn bíi ẹ̀sùn ìkọ̀kún, àwọn bandits, jíjí epo orílẹ̀-èdè Nàìjíríà wà àti àwọn ìwà ọ̀daràn ní ètò ìlòkòkò. Wọ́n jẹ́ kò ní mọ̀ pé gbogbo ẹ̀sùn ọ̀hún bí àwọn ṣe bọ́wọ́ yìí ni kí ó máa lọ sí àjọ náà kí ìbáṣepọ̀ lè wà láàrin àwọn méjèèjì láti káwọ àwọn ìṣòro tó ń dín kò kò mọ́ ètò ààbò ní orílẹ̀-èdè yìí. Ààrẹ Bọ́lá Tinubu ti tọpẹlẹ mọ́ ìpinnu rẹ̀ láti rí pé àwọn yóò fi gbogbo ìṣòro tó ń kojú ètò ààbò ní orílẹ̀-èdè lóde àtìsẹ́yìn tó jẹ́ alárò òṣìṣẹ́ pàápàá jùlọ àwọn ọ̀tá orílẹ̀-èdè yìí. Ìyẹn pé wọ́n gbìyànjú tí wọ́n fi fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò torí pé ìjọba àwọn á tẹpẹlẹ mọ́ láti máa rí pé gbogbo àwọn kan tí àwọn ológun nílò làwọn pèsè rẹ̀ lójú náà àti káwọn wọn. Ọ̀rọ̀ yìí jẹ jáde níbi ìpàdé kan nígbà tí ó ń gba àlejò bíṣọ̀bù àwọn ìgbìmọ̀ bíṣọ̀bù orílẹ̀-èdè wa Nàìjíríà lábẹ́ adarí Rev. Matthew Ndagoso nílùú Àbújá. Wọ́n rọ àwọn olórí ẹlẹ́sìn láti máa tẹ̀lé ìjọba tó wà lórílẹ̀-èdè tí wọ́n fọwọ́ sọ púpọ̀ ní ìjọba tó wà lórílẹ̀-èdè tí wọ́n sì máa ṣe wàásù àlàáfíà ní gbogbo ìgbà tí wọ́n bá wà ní ilé ìjọsìn rẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu sọ ìdí mímọ̀ pé ètò ti ń lọ lórí àtúnú ìgbé ayé bẹ̀rùn fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà lórí ètò ẹ̀kọ́ tó lè kóró àti iṣẹ́ ọwọ́ kóró ìdánilókòwò. Ẹni tó jẹ ìdámọ̀ràn sí ààrẹ lórí ìkéde fún ààrẹ Bọ́lá Tinubu. Wọ́n sọ nínú ẹ̀ pé ààrẹ bẹ ẹni àtẹnu bí wọ́n ṣe kọlu àwọn èèyàn tó lọ síbi ọgbọ̀n àti àwọn ọmọ kéékèèké mẹ́jọ níbi ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kaduna.
ọjọ́ ẹ̀kọ́ ni wọ́n pé ní ìjọba ìbílẹ̀ káwú ni ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tí ààrẹ sì ti pàṣẹ fún àwọn iléeṣẹ́ ológun àwọn ọlọ́pàá àti àwọn tọ́rọ̀ kàn láti kó gbogbo àwọn tí wọ́n hùwà náà tí wọ́n fi wọn jáde dìgbà tí wọ́n bá fi èkó kúrò nínú ìta. Ìjọba àpapọ̀ ti sọ níwọ̀n pé gbogbo ìpínlẹ̀ ti lọ láti fún àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n lépò lórílẹ̀-èdè South Africa ní nǹkan àjẹmọ́ni tí yóò tù wọ́n lára látàrí wàhálà tí wọ́n kojú ní orílẹ̀-èdè South Africa. Ẹni tó jẹ́ igbákejì alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Ọ̀gbẹ́ni Ṣọlá Ẹnìkan Ọláyé. Àwọn ni wọ́n sọ̀rọ̀ ìdí mímọ̀ ní ibi ìpàdé mẹ́rin tó wáyé nílùú Àbújá. Wọ́n ní bá ìjọba àpapọ̀ ṣe ń kó gbogbo orúkọ àwọn tó yẹ kí wọ́n lọ kó ní orílẹ̀-èdè South Africa wọ́n tún fún wọn jọ kí wọ́n lọ sínú 1,500,490 èyí tí wọ́n kó kúrò ní orílẹ̀-èdè South Africa láti pé wọ́n fún wọn ní nǹkan èyí tí yóò tù wọ́n lára. Ìròyìn ilẹ̀ òkèèrè. Gbogbo ètò ló ti lọ lórílẹ̀-èdè Japan báyìí nígbà tí ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírì gbogbo ṣẹlẹ̀ ní agbègbè náà tí ó sì ṣe

0: dẹ́kun àǹdà ẹ̀jẹ̀ jù sí àwọn ọbí ìpèsè torí pé òkúta bá sọ mọ́pẹ́ lọ̀pẹ́ ń sọ mọ́ ní àní dídà omíyalé àgbáyé àgbòrò lórílẹ̀‐èdè nàìjíríà tó kún lè kú lápapọ̀ yóò ṣeéṣe fún wa o lórí apákọ̀tọ̀ sọ́ọ̀nù kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí tó mú wá sókè yẹn túbọ̀ àwọn kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i ìjọba ìpínlẹ̀ èkó ti tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ lórí àyẹ̀wò ẹ̀jẹ̀ lójúmọ̀ àti dáàbòbò ìpín ẹ̀jẹ̀ fún àwọn aláàárẹ̀ bí wa gbogbo àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí alàgbà ọlásíjú gbèsè ti pàṣẹ láti máa ṣe ìfisùn àwọn ẹṣọ ìkọkú sí ẹ̀ka tìjọba dá sílẹ̀ lórí ọ̀rọ̀ náà ààrẹ bọ́lá tinubu tẹpẹlẹ mọ ìpinnu wọn láti ní ètò ààbò fẹsẹ̀ múlẹ̀ gbẹngbẹ bẹ́ẹ̀ ni wọ́n bẹnu àtẹ́lu ìkọlù ìjàmbá tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ kaduna bákan náà ni àfikún ilé tí pé ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírì ṣekú pa èèyàn mẹ́tàlá ní orílẹ̀‐èdè japan èyí lè pe èèyàn ohun tó ti ń gbéṣẹ́ sì gbẹ̀rú láti lè ṣọra bọ́ndẹ fẹ́ẹ́mẹ́sì ti bẹ̀ sí àìka rédíò nàìjíríà tó wà ní onígbòjì nílùú ìkẹjà ọpọlọwọ wàyí dàtúgbàgbọ àti lókèbàdì tí wọn kórè ìjọ lókèjẹ sí láti yàrá ìròyìn wa yàrá àtìgbélò aṣọ ìwé ìkọsìn tí mo fi ń pé ẹnura ṣíṣẹ òní ìwé
1: ìdìmọ̀ràn lọ́dí rí ẹwà àbákùkọ ọba òkè lọ́dí rí ẹwà àbákùkọ ẹdìmọ̀ rẹ lọ́dí rí ẹwà àbákùkọ níbi ká pẹ̀jẹ̀ àtìpọ̀ lọ́wọ́ wọ́n ṣẹlẹ̀ yìí.

0: ọ̀pọ̀ tuntun bá wa ń ṣe ní iṣẹ́ bond fm 92.9 àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn ara ẹ̀ lójú ẹ̀ tí ilé iṣẹ́ bond fm sílẹ̀ tẹ̀sẹ̀ àdúró tí wà nípa ní bond fm fẹ́ àjọ wà ní àdúpẹ́ lọ́wọ́ àwọn tẹ̀ ń gbé ìpolówó ọjà yín wá sí ilé iṣẹ́ wa náà lágbára lọ́wọ́ bá àtàwa àtẹ̀yìn àtàgé ń gbogbo ọmọ àwọn àti ìṣiṣẹ́ lórí àwọn ìṣẹ́ lágbára ọlọ́run ọba láti ẹ̀ látọ́run máa fi jọlá pọ̀tù lọ́wọ́ kéékèèkéé lágbà ìfẹ́sọ́wọ́pọ̀ tó kárí ayé bẹ́ẹ̀ máa gbọ́ wa kéékèèkéé báyìí ẹ má dínú orí àwọn ìṣẹ́ wa díẹ̀ ní àtúnṣe lórí ẹ̀ orúkọ màmá wa ní ìpínlẹ̀ èkó tó jẹ́ màmá àbẹ́ta màmá rege wọn màmá bọ́dẹ ẹsẹ̀ màmá mẹ́tì ọmọ babìnrin wúrà ọlá adénìkẹ adégòkè àti wípé ẹṣẹ́ tẹ̀jẹ̀ fífi à lórúkọ bàbá wa lè ṣe wa bọ́dẹ ẹsẹ̀ mọ̀lájú wà á bá kọ́sílẹ̀ ọmọ aláṣọlá àti yìí lórúkọ gbogbo àwọn ọ̀gá wa lè ṣe bọ́dẹ ẹsẹ̀ látòrí ẹ̀rọ olúwa ògúnnáìkè kárí gbogbo àwọn ọ̀gá pátápátá àti wípé ẹṣẹ́ tẹ̀lé ìṣúra ẹ mọ́ àgbàgbé aago mẹ́rin àbọ̀ ní ìrọ̀lẹ́ lẹ́ka ìdẹ̀mọ́lú àbí àgbèrè àfẹ́fẹ́ ṣùgbọ́n ní báyìí ń gọ́jú níta ń gọ́jú ìdíje
1: ó ti wà ní ìbá máa ti tí lè rí
0: àti báwo ní dáadáa ní
1: èrú
0: ó ti wà ní kí lè rí náà ti wà ní táwọn náà máa fèrè fọ lójú ìgbò àwa ti rí yorùbá àwa tọmọ ìlàbí àwọn máa yọgbà sẹgbẹẹ báyìí náà káàkiri àti kí màmá wa ọlọ́run tọ́lá àṣà ní ìkẹ̀lẹ́ ẹ̀kan
1: tó o fa òkìyà ọlọ́run tọ́lá
0: àṣà ní ìkẹ̀ ọ̀kìyà ní ọlọ́gbẹ̀rẹ̀
1: ọ̀dídà
0: ẹ̀kọ́ orílẹ̀ ọjọ́ ọ̀dún yìí máa lágbára ọlọ́run ọba ẹ pẹ̀ láyé ẹ ní dàgbà lágbára ọlọ́run ẹ sì dènà àwọn ọmọ orí iṣẹ́ alágbè tó já sí la in jesus name yẹn ṣe é ṣe é ṣe é ṣe é
1: ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣ

Bond FM 92.9. I see you.

I'm gonna make you mine.

Ah,

the men.

Bond FM 92.9.

내가 좀 맞춰라고. 저 화장이 문고지 그래도 돼. 맞춰라고 좀 했는데 내가 완전

kasan ya rabbi dani da masoyan bani.

رب الحمد.

Yok her şey, bunu da sarı sarı.

gwamnan jihar Osun Mr. Ajemola Adeleke ya ba da hutu da

0: ṣe bìrì ní fẹ́ràn jàre.
1: Owó ọ̀bù ó tí ò lórúkọ kẹ̀.
0: Owó rẹ̀ kò wọ́n rárá.
1: Ó sì máa ń gbádùn rẹ̀.
2: A mọ̀ pé.
1: Wọ́n ti pé ìfàmù afanilákọ̀ọ́yà o. Ọ̀rọ̀ wo ló wá fẹ́ kí n rà báyìí?
2: Owó ló dé Ivon Kings ló yẹ kó ra.
1: Ó jẹ́ ọ̀rọ̀ ìsebẹ̀ tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
2: Ọ̀rọ̀ ìjẹun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
1: Bẹ́ẹ̀ni, ò parọ́.
2: Ó lè rà ìwọ̀nba tí owó rẹ̀ bá ká kó o sì mọ̀ pé wàá gbádùn
1: oúnjẹ aládùn tó bá fi ró náà sí.
2: Òótọ́ ló sọ.
1: Ó ṣeun ọ̀rẹ́ mi, mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé ọ̀rọ̀ ìsebẹ̀ tí Ivon Kings ní ọ̀rọ̀ ìsebẹ̀ tó dára.
2: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
3: Ivon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ará mọ́ra.
4: Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

0: pé nàìjíríà ò ní da ọ̀rọ̀ ọjọ́ míì nìyẹn torí pé orílẹ̀-èdè tá a wà yìí ó di dandan yóò padà da lọ́jọ́ kan náà ni ojú ẹ̀mí wa àwa tá a jẹ ọ̀wọ́n náà láwọn padà bá wọn jẹ ọ̀pọ̀ orílẹ̀-èdè nàìjíríà yóò de ilẹ̀ ìlérí àwọn ohun gbogbo tó dàbí ẹni pé ó ti fẹ́ nù wá yóò padà sùn wá bọ̀ àwa náà yóò di ẹni tí ó máa ní ànító àti àníṣẹ́kù a ó máa jẹ àjẹtó àti àjẹṣẹ́kù ní orílẹ̀-èdè wa nàìjíríà gbogbo wa ẹ̀mí tó ń pòǹgbẹ ọkàn wa yóò padà balẹ̀ gbogbo ẹni tí ó ń pebi tó ń pebi sùn yóò padà jẹ àjẹyó àti àjẹṣẹ́kù.
1: torí ẹ ni mo ṣe ń sọ pé sẹ nàìjíríà ṣì máa dùn sí nàìjíríà ṣì máa dùn sí torí pé òkè òkè ni nàìjíríà ń lọ.
0: bẹẹni bẹẹni ẹ kúrò lẹ́sà lọkùnrin lóbìnrin lọmọdé pẹ̀lú àgbàlagbà gbogbo onílé tó ń bẹ lóde rẹ̀ yìí ṣàlàáfíà lába yín akíra kábọ̀ sórí ètò ojúṣe ta ni ní ìkànnì bond fm 96.9 ètò ojúṣe ta ni jẹ́ ètò tó máa ń wáyé ní yàrá ìròyìn àti ọ̀rọ̀ tó ń lọ tó lè ṣe bond fm olóòtú àgbààgbà olóòtú wọ́n ń bẹ lórí ewé báyìí ìyẹn alàgbà solomon abiodun olùgbàjú olóòtú ètò yìí náà ni ọmọ olóòkú abàjà lọ́rùn adéyẹmí adésanya màálù tó ń sùn báyìí lágége fún àwọn tí wọ́n fẹ́ mú ògùn fi wá a máa jẹ àsun ẹ bá fẹ́ fẹ́ mú àgbò náà wá ayé ẹ sì sílẹ̀ wọ́n wá ní màálù tí ó wà nílẹ̀ pé kì í tí ì tó abáde tó bá fẹ́ mú màálù náà wá àyè náà tó
1: àǹfààní
0: wà fún gbogbo àwọn tó fẹ́ràn jẹ́. ẹ ẹ ẹ mutí abdallah adúgbò bá ń kí babatunde hussein lágbègbè tèmi tó pé àgọ̀rọ̀ aya kílólé lórúkọ sadiku ọmọ tayo abdulwasa israhudi ọmọ tó mọ́kọ́ lórúkọ tó ń jẹ́ pẹ̀lú ẹni kejì mi.
1: lékè badru lórúkọ tí gbogbo ènìyàn mọ̀ mí sí.
0: lẹ́ni ohun tí a máa gbé yẹ̀wò lórí ètò ojúṣe ta ni náà ni àwọn fẹnuja sọkinu àti àwọn nǹkan mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a bá ní kí a wò ó àwọn èèyàn sọ pé aburú tó wà nínú fẹnuja ó pọ̀ ju àǹfààní tó wà níbẹ̀ lọ torí pé kinní yìí ó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn awakọ̀ tó jẹ pé bí ọwọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn lọ máa ń ṣègò méjì ṣe mẹ́ta tẹ́lẹ̀ láti máa jù ú sápò fi sínú ṣẹ́ẹ̀fù tó wà nínú ọkọ̀ tí wọ́n ń gbé jáde wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ tó bá ti wà nínú mọ́tò páàkì wọn bá ti lè tẹ́wọ́ báyìí wọ́n ti fi ẹyọ kan wọ́n ti fi lé wọn lọ́wọ́ wọ́n wá ní owó rẹ̀ náà kò tó ẹ̀ tó wá fi bẹ́ẹ̀ gani lára wọ́n kú lówó ẹ̀ ni tó bá ti mú jáde 200 150 300.
1: ojú ìwòye wa kí ni ìjàmbá tí kinní gangan ń ṣe fún ọkùnrin àti obìnrin
0: náà. ó ti ghost nìyẹn bó tilẹ̀ jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ibi tọ́rọ̀ ń lọ yìí àkóbá tó fẹ́ wà ńbẹ̀ ó ti fẹ́ pọ̀ bóyá ni a ní padà tilẹ̀kùn mọ́ àwọn oníléeṣẹ́ yìí kódà lọ́jọ́ ti tàná àwọn àjọ nafdac wọ́n bẹ àwọn iléeṣẹ́ bíi méjì kan wò ní ìpínlẹ̀ ogun tí wọ́n dẹ̀ pa kọ́kọ́rọ́ pa torí wọ́n ní wọ́n ti lu òfin torí ìjọba orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní àgbéléwọ̀n tó lọ bí 100 ìyẹn bí 100 mil kọ́
1: nìyẹn
0: ẹni tó bá ti lè ṣe tó kéré sí yẹn wọ́n ní ó ti lu gbòòrò òfin ìwọ́n àgọ́ iṣẹ́ yìí náà wọ́n mọ̀ àwọn náà mọ̀ protest bí ọdún mélòó kan lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní à ntẹ́ ẹ fẹ́ dánwò yìí ohun tó lè gba iṣẹ́ lọ́wọ́ ẹgbẹgbẹ̀rún àwọn ènìyàn ni ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé sọ́ọ̀lẹ̀ kò dowó òun làwọn iṣẹ́ yìí ń pè ní fẹnuja pẹlẹbẹ sọ́kẹ́lù yìí ó ń jẹ́ kí ọjà àwọn okòwò àwọn kó tètè yá bẹ́ẹ̀ nìjọba sì ń pariwo pé a ní àkóbá tí kinní yìí ṣe pátápátá gidi lọ ní àwọn ibùdókọ̀ wa jákèjádò orílẹ̀-èdè nàìjíríà àti lójúnà wa yorùbá dẹ̀bọ̀ wọn ní ológun iṣẹ́ olóhùn ìṣòro ọ̀sán ìyàwó rẹ̀ lóhùn òkè ń sun tòru òṣàlẹ̀ wọn dẹ̀ ló kọ̀ tí ò gbà lè yíyàn yìí wọn ò ti ṣe wá ṣe tí ò fi dọmọ ìyẹn ni ò ní èèyàn ẹ jẹ́ ká jọ wò ó ọ̀nà wo la lè gbé gbà tí a ó fi jẹ́ kí àwọn ibùdókọ̀ wa gbogbo kó bọ́ lọ́wọ́ à ń ta àwọn ogbégbé tajútajú yìí torí ìjàmbá tó ní lórí à ń wakọ̀ lójú òpópónà àwọn tí wọ́n tiẹ̀ jẹ́ bí àwọn adarí ibùdókọ̀ kọ̀ọ̀kan kí lójúṣe wọn lékè.
1: ìgbésẹ̀ wo ló ń tán fún wọn
0: ló tán fún wọn láti gbé
1: àwọn ìlànà wo ló yẹ fún wọn láti fún àwọn awakọ̀ wọn lórí pé kinní tí à ń sọ yìí ṣé ó jẹ́ nǹkan tó yẹ kí wọ́n máa tà láwọn ibùdókọ̀ tàbí ó jẹ́ nǹkan tó yẹ ká máa bá lọ́wọ́ àwọn awakọ̀ wa gangan.
0: ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá alágbo ike àgbo lókè àti láàwí nísàlẹ̀ ni alagbo ma be pe ejo si olomi ni abi the other way round
1: ibi teru tu wa ba emi de ni pe to ba tu koja la rin ikaka sokan ikini si keji wa ti ri kini ti wa di foran kale
0: o ti toro fa kale
1: di ohun te pe ko ba ti ni wa ma ba lowo awon omo ti ko to se bo se yo ko ma lo
0: na lara disadvantage niyan won to ba je pe onigogungun ni yo soro fomo kekere lati gberu e dani laarin titi laarin ona dori ohun o mo pe wahala wa ndi kini yo o ya ko n ba won se kini
1: o da oye to ma ra gan apa ile ma
0: apa ile ma eh
1: o sise daju to je pe o sise olowo lowo ah wa gbianju ko to le ka part ko to le ri owo ati ra ruko bayi
0: bo lati se se awon ti won pe se won lo ran oro ajo orilede Nigeria lowo ijoba de ba wu le ran lowo mo ani kini han awon mo orilede ni o han won le mo ki le lero wi pe a le se gege bi ara ilu bi ojuse wa lati ri daju pe kini yi amoju to pe yi o diba papa julo ni awon ibuduko ati awon oju opopona wa gbogbo
1: eni keji mi tori pe awon ologbon ni awon ti won gbo eto lori fondfm e je ka fun won ni anfani lati le ba wa ja awon eyan wa logbon abi gba ijoba ni moran lori awon igbese ti won le gbe lori bi ati se le dekun e ma ta won kini ni awon ibuduko ati awujo wa
0: 0706316196 0706316196 na loju ko se ma lafa lati ko wa se fun terrorist ni 0706316196 0706316196 ni elafa lati ko wa se e je ka mo bo se nlo lagbugbe todo ti ojuse wo le lero pe eni kaluku wa la ni lati se tori opolopo dereba won ti ba won so sibe won o gbo hello
1: e kuro le
0: oruko abi jaje npo wa nkan ni bond fm la wa oruko yin
1: Mr. Wasiu Aziz lati
0: bo lati pe lati ota
1: e ba da se to
0: ka ma ki awon injira ba yo le o da pe se wo yi tin yoju die die o bẹ́ẹ̀ni sá ẹ ṣe tó dáwọn kan tó tó ń blé mu àjọ nafdac pẹ̀lú àwọn iléeṣẹ́ méjì gẹ́gẹ́ lọ sọ kọ́kọ́rọ́ sí báyọ̀ àti ló dẹ̀ ń ṣe báyìí náà má gbà jẹ́ lẹ́nu àwọn ènìyàn 0706316196
1: ẹkúrọ̀
0: lẹ orúkọ ẹbí tẹ ti ń pè wá
1: ẹkúrọ̀ lẹ bá orúkọ yín àti ibi tẹ ti ń pè
0: orúkọ yín mà láti jẹgun ókè mà
1: ẹ bá dá sétò
0: ẹ sàásùgbẹ láwọn tó ń ta lẹgbẹ. Ok. Eba binu mami, eba binu mami lati jegu. Eleta, lawon to nta, e de mo ko nse lowo fa awon elomi bo le se mo. Boy, mo wa na bawo le.
1: Mo fẹ́ kẹ bá gba ìjọba ní mọ̀rọ̀ ìlànà owó ní ẹ̀yìn lérò pé ìjọba lè gbégbà láti lè dẹ́kun ìmá gbé kiri fún àwọn ọmọ tí kò tó ìmọ̀ràn ó yẹ bá gbàjọba ní mọ̀ràn.
0: Ẹ ṣe mọ́mi 0706316196 ní ṣe agbóla àwọn sọ fún kí wọ́n máa ka ṣiṣẹ́ wọn nílẹ̀ torí pé ó níràn lọ́wọ́ tán ṣe alàgbà aziz láti sọ́rọ̀ àwọn ní rárá bẹ́ẹ̀ kọ́ o pé kí jọ gbogbo ojú tó ní o tó ṣe kókó lọ́dọ̀ táwọn ènìyàn 07063161916 ẹ jẹ́ ká jọ fojú ṣùnùkùn wo nírọ̀lẹ́ tẹ̀lé kí ni ojúṣe aráàlú kí ni ojúṣe ìjọba lórí tí a ń gbéyàwó fún ti ìrọ̀lẹ́ tẹ̀lé gbogbo àwọn sọ́kélò fẹ́ràn jẹ́ àwọn wọ̀nyí eléyìí tí bá sọ pé rárá o àmọ́ àdínkù bá nígboro ni a ti ẹ̀fẹ́ gbọ́ àwọn oníkékèké yẹn mọ́ ẹja padà sẹ́sẹ̀ àárọ̀ láyé ìgbà táwọn èèyàn ń ṣe lọ́ máa bóyá kinní kan sí ẹlẹ̀ ni o ìgbà ni o má jẹ kó jẹ oní pọ́kúpọ́kú lọ́wọ́ ẹ̀
1: ni. Ohun tó yà mí lẹ́nu ni pé kinní ti wá di kinní ká pè káàdì ìdánimọ̀ fún àwọn ọlọ́kọ̀ débi pé ẹgbẹ́ ibi kan níbi ọkọ̀ wọn báyìí
0: ibi sẹ́fíìsì mọ́tò
1: ni akọ tó bá ti tọwọ́ bọ̀ báyìí ó yá wọn lára láti
0: ìwọ́n aláwọ̀ lórí àmọ́ fi sínú àpò àyà.
1: Mo wá wò pé ṣé torí pé owó rẹ̀ ó jẹ́ ohun tí o kò lè gbójú fún ni àbí kí ló fà á tí wọ́n fi ń ni lọ́wọ́
0: tó fi wá di pure water
1: tó fi ohun tó yẹ pé kò fẹ́ mu omi gan-an wá ti rí kó tó romi lẹ́gbẹ̀ẹ́.
0: 07063161916 07063161916
1: ni ẹ̀rọ tí ẹ fi lò.
0: Ẹyin ẹ̀dá sí ẹ̀dá sí ẹ̀dá sí àwọn tó ń ṣe okoòwò yìí àwọn ń kín pípé rárá o ẹ̀rọ ẹ̀mọ́gbàjẹ́ lẹ́nu àwọn kan o oṣù ṣàwọn náà contribute to economy nàìjíríà o bẹ́ẹ̀ ni wọ́n sọ pé a ní ẹ mọ́tajà yín ṣùgbọ́n òdiwọ̀n tá a fẹ́ kí ẹ máa gbé síta òun lélẹ̀ yìí tẹ bá dẹ̀ wò ó gbogbo àwọn ibùdókọ̀ jákèjádò ẹlẹ́tì máa rí àwọn kinní yìí eléyìí tí ó ń fa ìpalára fún ìgbòkègbodò ọkọ̀ o lè májì. Hello, orúkọ ibi tí a ti ń pè wá. Hello sir, orúkọ ibi tí a ti ń pè wá.
1: Hello, rédíò yín tàbí kí ẹ sún kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. Orúkọ yín àti ibi tí a ti ń pè wá.
0: Láti bọ̀rọ̀ lájà àdìgún kàrímù ti ń pè. Kòtò alájà àdìgún kàrímù láti oṣù ìdúyẹ ẹ̀dá sí.
1: Ọ ló pọ̀ lọ́dọ̀ yín bẹ̀ẹ̀ náà. Ọ ní kinní tá à ń sọ yìí pọ̀ lọ́dọ̀ yín bẹ̀ẹ̀ náà.
0: Ẹ fún jàre.
1: Ẹ ṣe àwò.
0: Gbogbo akọ́mọṣe kí ni?
1: Kí lẹni kọ́ ṣe fún gbogbo wọn yìí? Ìyẹn túmọ̀ sí pé àtẹni tó rà àtẹni tó ń ta gbogbo wọn lọ́wọ́ bẹ́ẹ̀ kọ́ palẹ̀ mọ́ wọn lẹ̀. Ṣé ọgbà ẹ̀wọ̀n wá ní kọ́ọ̀kún fàyà pẹ̀lú báwọn èèyàn ti ń mu kinní?
0: Ìjọba ò kan tuntun sí mi. Ìjọba ò kan tuntun. Ẹjọ́ dádì ẹ má bínú dádì ẹ sọ pé dráìvà níyà bí. Ẹgbọ́n ṣé kò rọrùn kíyìn owó amọ́tò pẹ̀lú ojú lásán? Ẹgbọ́n ṣé lóòótọ́ ni pé kò rọrùn kíyìn owó amọ́tò pẹ̀lú ojú lásán láì mú nkankan? Òkè. Bẹ́ẹ̀ni. Àjọ Federal Road Safety kọ̀ wọ́n á ní tó bá mutí má wakọ̀ tó bá wakọ̀ má mọtí. Bẹ́ẹ̀ náà ló ń bẹ nísẹ̀yìn bẹ́ẹ̀ ni ó sì wà títí ayérayé ayé àìnípẹ̀kun àmì. ṣe sa
1: ati gbo amoran yin

0: Garage ti boni e losogbo
1: esho se
0: ko ayo
1: se ka mu polowo je bi lo kan
0: nbe ninu oro baba iyi ti mi ti e redeem o ni ki gbogbo wa ka gbianju ki joba na si gbianju eni ba ma mu kini ko ni ibi ti won ti ma mu ko ma je ohun ti o ko pe
1: pe ko si nigba kan nigba kan
0: ko si ti ju leyin
1: ipile koso ofin kan pe awon ti baba ru ofin bi siga bi kankan to gbogbo lo ma je awon public place bi motor parks, recreation centers,
0: ati bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀, èèyàn mélòó ló tẹ̀lé òfin yẹn. Tọ́lá sọ pé kíjọba ó ṣòfin o pé èèyàn lè máa mú. Normally náà, láti pẹ́ tipẹ́ tí máa sọ pé kò gbọ́dọ̀ sí à ń ta n tá a pè ní tajútajú ní àwọn ibùdókọ̀ wa gbogbo. Kì í ṣe pé àwọn òfin wọ̀nyí yóò sí, ṣùgbọ́n sáwọn èèyàn ń tẹ̀lé. Wọ́n lẹ́ni tí ó ń fa èéfín sìgá ńláńlá àti sìgá kéékèèké símú gan ewu tó ń gan wọn ló le ju tẹni tó mú lọ síbẹ̀síbẹ̀ àárín ráwọn èèyàn tó jẹ pé wọn mú kinní wọn sì fi ní ọmọ làkejì lára èèyàn mélòó ni wọn ti gbé lọ ilé ẹjọ bí wọn kẹ bá lọ pé níbo ẹlẹjọ pé ó ń fa sìgá lẹgbẹ mi èsì ni ó máa gbé òwe àìdílé àìtílé ẹjọ dé sọrẹ ẹ má má ṣe bẹ́ẹ̀ yẹn ẹyẹ ojú ẹ ń tù bíi nù bíi alábàgbé rẹ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni.
0: ṣé yọ kó sì máa lọ bẹ́ẹ̀.
1: ọmọ nàìjíríà pẹ̀lú káwọn fi wàásù bọ́ra wàásì tipátipá. 0706316196 0706316196 ẹnu ojú kò tí a yọ̀ fi ń dá sí bí a kà lọ sọ́dọ̀ ọlọ́wọ́ bọ́tì.

0: báyìí o ikọ̀ ní bond fm 92.9 náà la wà lórí ètò ojúṣetà ni a máa kásẹ̀ rẹ̀ ńlẹ̀ díẹ̀díẹ̀ ọmọtayọ àwọn kan sọ pé àti ẹ̀sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí ni kò fààyè gba kí a máa bu nǹkan mọ̀ wọ́n mọ̀ ní gbọ́dọ̀ pé àwọn kan sọ nínú àsùnwọ̀n pé nǹkan bíbù mo ò bá ẹ̀sìn jẹ́ pé àmúfara ni ọlọ́run kò fẹ́ oníwàásù ni wọ́n nà èwo ló lọ́nu doctorate ti àbí school of thought ti tiẹ̀ ṣé ká máa mú ni àbí ká máa mú a lè máa mú àmúpara ni ọlọ́run kò fààyè gbà.
1: kẹ̀bá rántí nínú àwọn tó pè lẹ́ẹ̀kọ́.
2: ẹ ká máa mú rárá ni torí lọ́bọ̀ wo bíi tí mo ti sọ ọ̀rọ̀ tó sọ ìyẹn kò ṣe lè ní ní òfin nínú
0: new testament bẹ́ẹ̀ni
2: nínú new testament mo ti rí èèyàn kan tó sọ bẹ́ẹ̀ fún and it's because ẹnìyẹn timothy là ń forúkọ torí nǹkan tó ṣẹlẹ̀ lọ ṣe ní pé kó máa mú díẹ̀ ibi tọ́jú sọ pé kí èèyàn mọ̀ sí kí èèyàn má máa mú para òun nìkan làwọn èèyàn máa rí even come down to modesty kò pé kí èèyàn máa mú sí rárá
0: torí
2: ó máa ṣe a lot of jàǹbá fún health
0: care. bó tilẹ̀ jẹ́ pé àwọn kìnìún kan sọ pé àwọn bíi wine ó tún dáa fún ọkàn torí gbogbo ẹni àbẹ̀wò síra wọn ni o wọn ni wine tó ti yẹ pé ó máa ń ran ọkàn ó máa ń ràn lọ́wọ́ pé bí ẹwà lè mú bí àwọn ti ní àwọn bíi glass cup tí wọn lè gbé gbura tí ó ṣe ìrànlọ́wọ́ fún ọkàn ẹni àwọn gbogbo ẹ̀ jùlọ náà kí a máa mọ̀ wípé ohun gbogbo tí ọlọ́run dá dáradára ni o ọmọ ènìyàn náà ni aláṣejù èèyàn lè jẹ́ onífàájì ṣùgbọ́n sí òun ṣe àkíyèsí sí fàájì ṣiṣẹ́ rẹ̀.
1: ló tiẹ̀ mú mi rántí ìgbà tí ìkan lára àwọn tí wọ́n pè bá dá sétò tí wọ́n pè sí ní orí ètò wọ́n sọ pé bó ti ṣe wà láti tì kọ́ ṣe nìyẹn pé bá a bá bímọ nílẹ̀ káàárọ̀ òjíire wọ́n máa gbé omi wọ́n máa gbọ́ sí oyin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n á fi ṣàdúrà fọmọ ṣùgbọ́n láyé ìsìn ìṣọwọ́ táwọn ọ̀dọ́ àwọn èèyàn fi ń mu kinní ó ti wá fẹ́ di àmupara òun la ṣe ń sọ pé kinní yìí kò ṣohun tó gbọ́dọ̀ di tọrọ fọ́kálé ó jẹ́ kan tó máa wá bíi pé bó o fẹ́ ra gan o máa wa gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ti ń pè kó tó rí àṣẹ̀sì sí wàá ṣe wàhálà gbogbo wàá mọ̀ pé wọ́n ló ń wa kò ṣe nǹkan tó máa kọ̀ náwó sí lẹ́bàá ń bẹ̀ yẹn tán máa mú fún ẹ òun là ń sọ.
0: ẹ gbìyànjú láti máa kí ìsàrẹ́ rántí àwọn ẹ̀yà ara tí ọlọ́run fún wa yìí ó ẹ̀ ń trust ẹ pẹ̀lú wa ni a gbọ́dọ̀ tọ́jú wọn dáadáa kíndìnrín wa ni ohun tí a ń pè ní liver ni àti àwọn ẹ̀yà ara mìíràn ó ní àwọn ohun olóró kan tó jẹ pé ó máa ń ṣe ìjàmbá fún wọn ló fi yẹ kí wọn náà kò kí ìsàrà nípa ohun tí wàá máa jẹ àti àwọn ohun tí wàá máa mu tó bá jẹ onífàájì ènìyàn ìgbìyànjú má ṣe àṣepara má dẹ ṣe àṣejù jẹ oní ìwọ̀ntún ìwọ̀nsì adára fún yín adára fún mi adára fún gbogbo wa lórúkọ olóòtú ètò yìí adéyẹmí adésanya ọmọ olóòkú yẹn mo tí abdallah báwa tọjú tèmítọpẹ àgọrà akíndóré lágbègbè babatunde hosseini abdulwan sin salahuji ọmọ tó mọ kọrọ lórúkọ tí èmi jẹ pẹlú ẹnìkejì mi.
1: lékè fàdùn lórúkọ tí mi jẹ.
0: lọ́jọ́ mẹ́jọ aláǹfààní láti pàdé lórí ètò àwọn báyìí kú ní nǹkan ní bond fm 92.9 ètò ṣùpọ̀ lẹ́yìn ẹ̀ máa gbàdúrà ọmọ táyọ̀ sádìkù bó ṣe ń pàdùn pẹ́ lọ́wọ́ rẹ̀.

I'm a yummy, my baby.

Yo mami, yo no me tuve, ya puedo así, ya,

I'm talking about you, my body, that's all you.

know you're unique. You're my

Vote FM. Let's do it.

ẹrù ọ̀la yẹn ti wá báwo ló ṣe rí akú wínwín ní òjò yìí lárọ̀dá rẹ̀ yóò tù wá lára láṣọ náà bá mi òkè ẹja máa gbá bọ́ọ̀lù sáwọn ìrúra bájì gan lọ́kọ̀ọ̀kan ìjẹ́jì ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá ṣótì ẹ̀dùnmọ́ anúṣá kò wá bẹ́ẹ̀ ṣùgbọ́n a ń láti gbẹ̀kámú náà ni ó wáyé kí n máa sọ wípé àwọn ọmọ yìí sán gbá bọ́ọ̀lù yìí wọn inú wọn ò tí ẹ̀ dùn torí pé lẹ́yìn tí bọ́ọ̀lù náà parí wọ́n fi ẹ̀hónú wọn hàn ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ ṣé ká bú àwọn ọmọ yẹn ni àbí kákọ́ bú ìjọba lóòótọ́ wọ́n ń sọ̀rọ̀ pé àmójútó tó péye kò sí fún ìfẹsẹ̀wọnsẹ̀ náà bẹ́ẹ̀ sì ni yorùbá sọ pé inú dúndùn náà ló mórí yá kí ló dé tá a kùnà sọ́wọ́ alátakò wa màláwì àwa jẹ́ ìyá divine champion wa ń jẹ̀yà bí ẹni jẹ́wọ́ ẹ̀yà súnyà kó rí bẹ́ẹ̀ àti ẹ̀wà mú kékeré ó wá ń jẹ́ mẹ́ta sí méjì alùbámẹ́ni eléyìí kọjá bẹ́ẹ̀ ṣùgbọ́n kọ́ ló ń ṣàánú ni atokere báyìí náà lójú yìí tí mọ ẹkùn rẹ̀ sùn a ṣe àtúnṣe níbi tó ti da torí pé mo nígbàgbọ́ náà mọ̀ yìí dáadáa kì í ṣe pé àwọn náà ni wọ́n dá débẹ̀ kódà asizad oṣuàlà ó sọ̀rọ̀ tó pọ̀ dáadáa mo sì mọ̀ pé tó lè mú kó sọ̀rọ̀ ọ̀bẹ jáde pé àwọn fẹ́ àtìlẹyìn tó péye àwọn sì fẹ́ kẹ́ gbárùkù ti àwọn lọ́pọ̀lọpọ̀ dáadáa ó ní nítorí ó sì yẹ ìjọba náà ẹ̀yin àjọṣe ní sọ̀rọ̀ rẹ̀ bọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ó yẹ yín jù bẹ́ẹ̀ lọ o ká má ba tuntun ìdésàlẹ̀ kòkò lóyẹ kí n dánu dó lábalábẹ̀ yẹn ṣùgbọ́n ìyẹn ti lọ náà nìyẹn ká máa retí ìfẹsọ̀sẹ̀ míì tó tún kùn tá a máa gbá níwájú lẹ́ni gangan champions league qualification ó máa ń tẹ̀ síwájú kairat almeti pẹ̀lú omonia nicosia náà ni wọ́n wà kó báyọ̀ ìṣẹ́jú kejì táwọn second half náà ń gbá lọ́wọ́ 1-0 ni kairat ti na omonia nicosia lọ́wọ́lọ́wọ́ ayé sọ̀rọ̀ yìí bákan náà kanu zaglaris àti klawishik náà ni wọ́n gba 0-0 ní abala àkọ́kọ́ tá a mọ̀ sí half time ọ̀mì odò ni iná ṣì wà ìfẹsọ̀rọ̀sẹ̀ ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ káàkiri ṣùgbọ́n a máa mu díẹ̀díẹ̀ lórí ni o ní lọ́sọ̀rọ̀ yìí náà pé láago méje fenerbahce náà máa kojú gonik zabrek bákan náà slovia bravista àti fc iberia 1999 yẹn máa wáyé láago méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún aṣáájú ètò ni iléeṣẹ́ bọ́ọ̀lù fẹ̀mí náà láwà 92.9 àwọn òrìn kan wà tó tún máa mú wá sẹ́tì ìgbọ́yìn tẹ́ máa gbọ́lẹ̀ nìyí pàápàá jùlọ lẹ́sẹ̀ kúkú bó ṣe ń lọ ládùúgbò wa gangan bàrígà wọ́n ti ń gbàlejò àwọn agbábọ́ọ̀lù lọ́kọ̀ọ̀kan ìjèjì wọ́n sì ń gbáradì lọ́pọ̀lọpọ̀ dáadáa ṣùgbọ́n ojúgbò ẹ lọ ẹjẹ́ ń dẹ́ka àpérò ìjàlẹ́ṣẹ́ tó ṣe nígbàwọ́ ètò yìí bí s media broadcast ti ń bá padà dé ká máa mú gbágbáwọ̀ sáwọn lọ lọ́kọ̀ọ̀kan ìjèjì live and direct fún padà bọ́ ẹ má yìí kò ń bẹ́ẹ̀.

tẹ̀síwájú ilé iṣẹ́ Bond FM láwa 92.9 Adéyẹmí Adísan lulú tú mi ẹjẹ́ ń tẹ̀síwájú kí mo lọ́kọ̀ọ̀kan èjèèjì gẹ́gẹ́ bí ìṣe wa ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ torí pé iṣẹ́ tá a fi rán gúnugúnu kó jẹbọ ìta fi rán kàlà ní kójò kó ènìyàn babádé iṣẹ́ ẹni ṣíṣe là á ṣe iṣẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó òun náà làwa jẹ́ gẹ́gẹ́ bí ìṣe wa ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ti sọ di mímọ̀ wípé lójúnà a ti jẹ́ kí àwọn iṣẹ́ ìlú tó wà nípìnlẹ̀ Èkó lójúnà ti jẹ́ kí gbogbo wọn parí ní àsìkò ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ti gbé ìgbésẹ̀ akin kan tó jẹ́ pé ìlàkàkà wọn lórí ẹ̀ bí ètò àwọn iṣẹ́ àkànṣe tó ń lọ lọ́wọ́ bí wọn ó ti ṣe parí tí gbogbo ẹ̀ yóò di yíyanjú láì jẹ́ pé wọ́n fi iṣẹ́ kan lẹ̀ láì ṣe ìjọba ìpínlẹ̀ Èkó ti gbé ìgbésẹ̀ láti ní àjọṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó láti dájú wípé wọ́n ṣe àfikún àwọn owó ètò ìsúná tí wọ́n ti kọ tẹ́lẹ̀ rí lójúnà ti jẹ́ kí àwọn iṣẹ́ àkànṣe tó wà ńlẹ̀ kí gbogbo ẹ̀ kó parí ní wàrà ṣẹṣà bákan náà ni aya gómìnà ìpínlẹ̀ Èkó dókítà Abiodun Sanwo-Olu ti kan sára sí àwọn olùgbé Èpútù London ní ìbẹ̀jú Lẹ́kí bí wọ́n ti ṣe wà active in participating in the July environmental sanitation exercise wọ́n jáde lọ́pọ̀ yanturu wọ́n dẹ̀ ṣètò gbálẹ̀ngbàtà olóṣooṣù dr Sanwo-Olu Abiodun Sanwo-Olu gangan obìnrin àkọ́kọ́ nípínlẹ̀ Èkó sọ pé inú àwọn dùn o ni pé ìpolongo yẹn àwọn olùgbé ìbẹ̀jú Lẹ́kí pàápàá ní Èpútù London wọ́n ní wọ́n troop out wọ́n jáde lọ́pọ̀ yanturu wọ́n bẹ̀rẹ̀ sí ń tún àyíká wọn ṣe kó tẹ̀dórí pé environmental bẹ̀rẹ̀ ní kálukú wọn ti bọ́ta both adult and children turn out in large numbers ó dẹ̀ ṣàpèjúwe gẹ́gẹ́ bí evidence of growing environmental awareness láàrin aráàlú Èkó wọ́n ní ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ní kí àwọn ọ̀dọ́ tún wọ́n máa kópa níbi ìtòmọ́tótó àyíkáàlú àti àyídàlú torí pé àwọn ọ̀dọ́ ní ó padà dàgbà lẹ́yìn wá ọ̀la commissioner for environment and water resources ọ̀gbẹ́ni Tokunbo Wahab sọ pé ìjọba ìpínlẹ̀ Èkó yóò máa tẹ̀síwájú láti dájú wípé agbègbè olúṣoṣùn tí wọ́n ń dalẹ̀ nù sí wọ́n dájú wípé àtúnṣe tó ń lọ lọ́wọ́ lórí ẹ̀ kí ilẹ̀ lè máa di kíkó wá bẹ̀rù gbogbo ìgbà ọ̀gbẹ́ni Wahab wọ́n rọ àwọn olùgbé ìpínlẹ̀ Èkó to take ownership of the environment and avoid indiscriminate dumping of refuse nínú kòtò ọ̀gbàrá kọ́ ìdalẹ̀ sínú kòtò ọ̀gbàrá mọ́ wípé àwọn òṣìṣẹ́ lọ́ọ̀mà ni kí wọ́n máa kó ilẹ̀ fún rather than dumping waste illegally kan máa kó ilẹ̀ wọn fún àwọn lọ́ọ̀mà bí ìyẹn bó ti ṣe wà nìyẹn commissioner náà ní ètò gbálẹ̀ngbàtà olóṣooṣù yìí yóò máa lo with the support of Lagos State Government to improve environmental hygiene to reduce flooding and promote their community bí àyíká ìlú yóò ti ṣe wà tónítóní tí àdínkù yóò débọ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù nílùú Èkó kò tán síbẹ̀ ìjọba ìpínlẹ̀ Èkó ti tún ìpinnu wọn sọ láti rọ àwọn olùgbé ìlú Èkó kán máa jáde fún ìtúgbálẹ̀ngbàtà wọn ní àsìkò ní ìtúgbálẹ̀ngbàtà ẹ̀jẹ̀ rèé kò ní kí aráàlú má rìn kò ní kí aráàlú má jáde ẹnikẹ́ni kí wọn gbọ́dọ̀ fọlọ́pàá mú ẹnikẹ́ni ní àkókò yẹn ṣùgbọ́n kíkálukú máa ṣètò gbálẹ̀ngbàtà rẹ̀ gẹ́gẹ́ bí òfin ọ̀gbẹ́ni Tokunbo Wahab náà ló sọ eléyìí wọ́n clarify the statement that the state government had not authorized the restriction of movement wọn ò ní kẹ́ máa rìn lákòókò yẹn ẹ lè máa rìn kẹ́dẹ̀ máa ṣe ìmọ́tótó àyíká àdúgbò yín ni ìmọ́tótó yẹ ó ṣe kókó lábẹ́ Lagos State Environmental Management and Protection Law 2027 ọ̀gbẹ́ni Wahab ṣe àfikún wípé ìjọba prioritize ìpolongo yìí fáráàlú òpin ó ṣe kókó bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì ọ̀dọ̀ lọ́ọ̀mà náà mo ṣì wà lọ́ọ̀mà has assured the resident that current waste collection challenges across the state will ease within the 6 to 8 months láìpẹ́ láì jìnà oṣù mẹ́fà sóṣù mẹ́jọ àìrílẹ̀ dalẹ̀nù sí àìráyè dalẹ̀nù sí yóò dohun àfìsẹ́yìn tegun aláàrin fi ṣọ́ di dr lọ́ọ̀mà dókítà àbúyíwá gbadégẹṣin ló sọ̀rọ̀ dánilójú ọ̀hún níbi ètò gbálẹ̀ngbàtà olóṣooṣù ní badagry tí wọ́n lè sọ ní mọ̀ wípé àhesọ ọ̀rọ̀ gbá ní ìròyìn wípé ìjọba kò ṣiṣẹ́ wọn nípa àwọn independent collector initiative àwọn ni wọ́n kólẹ̀ ìjọba kólẹ̀ dọ̀dọ̀ wọn kódọ̀tí mọ́ ọ ní kò sí tó jọ o wọn ni compactor méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìjọba ìpínlẹ̀ Èkó ti rà tí ń ṣe ọkọ̀ kólẹ̀ kódọ̀tí ni wọ́n rà tí wọ́n lè pín káàkiri láti máa lọ kó ilẹ̀ káàkiri ìlú Èkó dókítà gbadege ṣe sọ pé àìtètè kó àwọn ilẹ̀ kan kò sí lórí ibi tí wọ́n fẹ́ da ilẹ̀ náà sí ti ń bẹ ní olúṣoṣù tí ṣe ń lọ ńbẹ wọn dẹ ti ní floor ẹ wọn ti ń wọ gbogbo ẹ báyìí báyìí tọkọ máa wọlé tí ó máa jáde tí ó sì máa da ilẹ̀ rẹ̀ nù
being butchua in here. In order to improve the health of children, school children, and ensure they remain healthy enough to learn and achieve their full potential. Njoba ipinle Eko lato da aje leto ilera and want to get into school health program. Losi awon ile eko kaakiri awon selected school ni opo apa lagbe ifalo mo iko yi lati je ki awon mo wa ni ilera to peye lasiko ti won ba nka be lowo won ni check up general check up waye me the warming ye fun asan aran dental check eyin won ati be lo awon to ye ki won ti yo eyin tooth extraction ibi ye needed ibi to ba ye ki won yo won yo high screening fun awon omo jige ofe fun awon omo awon olukogun itoju fun awon oluko o waye ni Ireti Junior and Secondary Grammar School ati Falomo Junior and Senior High School. Gẹ́gẹ́ bí Dókítà Mansurat Adeleke tó jẹ́ akọ̀wé Lagos State Health District 3 ṣe sọ di mímọ̀ wípé eléyìí bẹ lára làkàkà ìjọba gómìnà Babájídé Sanwó-Olu láti mú ètò ìlera tó péye bá àwọn ògo wẹrẹ tó ń bẹ láwọn ilé ẹ̀kọ́. Wọ́n gba akẹ́kọ̀ọ́ níyànjú láti sọ fún àwọn òbí wọn, àwọn olùkọ́ wọn àtàwọn elétò ìlera ìpèníjà yòówù tí wọ́n bá ń kojú ẹnikẹ́ni tó bá lù wọ́n, ẹni tó bá búlì wọn, ẹni tó bá yẹpẹrẹ wọn, àbí ẹni tó bá tẹ ẹ̀tọ́ wọn lójúmọ́lẹ̀ kan máa sọ fún àwọn alákòóso ilé ẹ̀kọ́. Bákan náà abilékọ Fọláṣadé Adéwìyí tó ń bẹ ní Science and Technology Education District 3 àwọn náà sọ àpèjúwe ètò náà gẹ́gẹ́ bí Welcome Initiative tí wọ́n tẹ́wọ́ gbà tọwọ́ tẹsẹ̀ principal Falomo Senior High School ọ̀gbẹ́ni ọmọ Aigbọ̀ngbé Paul commended Lagos State Government for the program and urged parents to always allow their children to participate in health screening programs pàápàá ní ìbẹ̀rẹ̀ pẹpẹ kí wọ́n lè ní ètò ìlera tó péye ní ọjọ́ iwájú. Bẹ́ẹ̀ ni Èkó Lẹ́sìn ń tẹ̀síwájú àjọ kólẹ̀ kó dọ̀tí ọ̀dọ́ wọn náà mú ṣe wà. Wọ́n ní bàbá ọmọ ọdún 64 kan 56 years old ó ti lọ sí ẹ̀wọ̀n ọ̀sẹ̀ mẹ́rin péré náà ni kó lọ wò wá tí ń ṣe dédé oṣù kan. Adébáyọ̀ Samson wọ́n porúkọ rẹ̀ kí ló dé bàbá ọmọ lọ dalẹ̀ sínú kòtò ọ̀gbàrá ní PWD ni agege wútọ̀ ọ̀rọ̀ odò torí èyí tí ó bá ti sófin ni òṣẹ́ṣẹ́ bó fi bá ti wà ní gúdẹ rẹ̀ a ní wọjọ́ orí kó tó jìyà a ní wọjọ́ orí ká tó fáìní rẹ̀. Wọ́n ju bàbá 56 years sọ́gbà ẹ̀wọ̀n nígbà tí Magistrate Court tó ń bẹ ní Mọ́ládé Òṣòdì ṣe ìdájọ́ rẹ̀ òun gan fúnra rẹ̀ nílòun jẹ̀bi òun sáwíjáde kankan fún òun ju wípé adájọ́ ìdájọ́ yíńdà àjálọ́ ṣe ìdájọ́ rẹ̀ wípé kó lọ sí ẹ̀wọ̀n oṣù kan péré tí ń ṣe ọ̀sẹ̀ mẹ́rin pẹ̀lú iṣẹ́ àṣe kárakárakára in order to maintain cleaner and healthier environment that is sustained good environment in Lagos State. Wọ́n rọ àwọn olùgbé náà láti patronize àwọn PSP tó jẹ́ ti ìjọba nìkan patronize ó láti máa da ilẹ̀ wọn nìkan sì dẹ́kun à ń gbélẹ̀ fún àwọn ọlọ́mọláńké tó lòdì sí òfin ìjọba ìlú Èkó. Illegal parking kọ́ lójú náà ti fi orderliness sí parking to improve traffic flow. Àjọ tó rí sí ọ̀rọ̀ parking authority nípínlẹ̀ Èkó ti dáwọ ènìyàn lẹ́kọ̀ọ́ káàkiri ìlú Èkó wípé má ti torí wọ nìkan kó wá dá súnkẹrẹ fàkẹrẹ ọkọlẹ̀ àbí kó lọ obstruct àwọn èèyàn àbí kó lọ gbọ́kọ̀ síbi tí ò da the general manager LASPA abilékọ Adébísí Adélábú ni wọ́n sọ̀rọ̀ yìí pàtó ń bá oníròyìn sọ̀rọ̀ wípé monitoring and enforcement team of LASPA wọ́n ti wà ń ta báyìí láti máa lọ tọpinpin àwọn òpópónà bí òpópónà Akintoye Road ní Ajérọ̀mí General Hospital àwọn tó kàn ń gbé ọkọ̀ síbi tó wọ̀n láì bìkítà ló pákí zone wọn tí ẹ wó bẹ̀ gbogbo àyè tí ó yẹ kí wọ́n gbé ọkọ̀ sí wọ́n ti fi òfin dè báyìí wípé wọ́n gbọ́dọ̀ gbé ọkọ̀ sí ibi tí kò yẹ ẹgẹ́ bí ìròyìn náà bó ti ṣe gbé wípé àwọn sígínà àwọn àyè ọkọ̀ àyè atọ́nà ọkọ̀ tí wọ́n bá ti fi sójú pópó kí wọ́n máa tẹ̀lé pé bí bá yóò no parking káwọn bá rí jàǹbá ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó. Ara ilé iṣẹ́ gómìnà Babájídé Sanwó-Olu ńlá ń jẹ́ o lójú náà àti jẹ́ kiri new hope agenda ìjọba àpapọ̀ tó ń fojú hàn lambert theme plus agenda ìjọba ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olu tó sì fojú hàn kákàkiri gbogbo ìjọba ìbílẹ̀ ṣe rí pé owó dé ṣìkìṣìkì máa mì ìjọba ìbílẹ̀ ò gbarú owó báyìí rí ìjọba ìbílẹ̀ ò ṣerú ètò báyìí rí wọn ò rí dàgbàsókè tó báyìí rí àsìkò aṣíwájú náà lè ṣe kí ni ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni gómìnà Babájídé Sanwó-Olu wọ́n ń gba àwọn láwọn òyànjú kan à ń bọ̀ ńbẹ̀ láṣẹ ń jábọ̀ ní kálukú ṣe ń ṣiṣẹ́ wọn sí níjọba ìbílẹ̀ ọ̀sẹ̀ tó lọ mọ́sẹ̀ tó lọ lọ́hùn tree planting ó wáyé kákàkiri ìjọba ìbílẹ̀ ọ̀rọ̀ vaccine ló túgbòde kọ́nsìn ẹ̀fà ilẹ̀kẹ́ gba abẹ́rẹ́ àjẹsára wá gba abẹ́rẹ́ àjẹsára.

Ayẹyẹ ìrántí fẹ́ náà lọ́jọ́ mẹ́ta gbáko máa wáyé lágbolo Afrobeat.

akọni tó ṣọwọ́ ní ilẹ̀ adúláwọ̀ darapọ̀ mọ́ wa ní new african shine ìkẹjà láti wá ṣèrọ ti fẹ́ lá àwọn tó ṣàgbẹ́tọ̀ rẹ̀ ope pẹ̀lú àtìlẹyìn first exposure ọmọ tó mọ kọlọmídíà concept egypt 80 bank city boy clothing brand kalakuta museum big bank new african shine ló máa ń gbà lẹ́jọ́ street media ló ṣe onígbàwọ́ ẹ̀.

Bond FM 92.9 náà la wà tá a gbé ń dàbí ẹ̀dùn táà rọ̀ bí òwe lórí ètò àìtó yìí tìfun tẹ̀dọ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ ní tìfun tẹ̀dọ̀ ibi tí a ti máa ṣe àgbéyẹ̀wò àwọn ìlànà àwọn ìtọ̀sẹ̀ àti àwọn ètò tó lè mú kí ètò ẹ̀kọ́ kó yè kooro gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ ààbò ẹ̀kọ́ ò yẹ ẹnikẹ́ni àwọn tó bá kàwé ẹ̀ yanjú torí pé ẹ̀kọ́ náà ní sọ níbi ọ̀gá bí ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè bá ṣe yè kooro sí náà ni ọjọ́ ọ̀la orílẹ̀-èdè náà ṣe máa rí bàbá rí àwọn tó ń gbìyànjú láti ṣèlú nínú ìdánwò ó ti fi àpẹrù dókítà tá a máa ní dókítà tó jẹ́ pé ká fi ẹnu ká dákẹ́ ni bàbá rí àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ òfin tí wọ́n bá ń ṣèlú nínú ìdánwò ó ti fi yé wa irú ètò ìdájọ́ èti a máa ní ìyẹn náà ni pé tí ó máa gbé ààrẹ fún ẹlẹ́bi tí ó sì máa gbé ẹ̀bi fún aláàrẹ bí èrú bá ti wà nínú ètò ìdánwò àwọn tí ó máa po ògùn ọlọ́run ṣàánú èèyàn ò ní lóògùn tán kó lọ já tẹ̀ kí ọlọ́run kí ó ṣàánú wa ń bẹ ètò ẹ̀kọ́ ó ní àwọn orílẹ̀-èdè tó jẹ́ pé wọ́n làmìlaka ní àgbáńlá ayé náà ni wọ́n fi ń mójútó dáadáa bẹ́ẹ̀ bá rántí bí ètò ẹ̀kọ́ bá ṣe yè kooro òun náà ló mú kí orílẹ̀-èdè ní agbára nígbà ìṣèjọba àkọ́kọ́ àwọn orílẹ̀-èdè egypt tó jẹ́ pé àwọn náà ni wọ́n ń ṣàkóso ayé ńgbà náà kí ni àwọn ètò ẹ̀kọ́ tí wọ́n ní wọ́n mọ bí a ṣe ń fi oúnjẹ pamọ́ nígbà ọ̀pọ̀ ìgbà tó máa fi di ìgbà ọ̀hán òun náà ló jẹ́ kí gbogbo àgbáyé kọ́ máa wọ́ lọ sí misra nígbà náà láti lọ ra oúnjẹ torí pé àwọn onírú ìmọ̀ bẹ́ẹ̀ ó tún ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó dórí àwọn rome àwọn roman empire àwọn bí a ṣe ń ṣe ọ̀nà àwọn lọ́gbé tẹkinọ́lọ́jì yẹn dé ọ̀nà òun náà ló jẹ́ pé wọ́n fi kó gbogbo ayé já ní ìgbà náà ó tún ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó kò lórí rome ó bọ́ sọ́wọ́ british àwọn ní ìmọ̀ nípa bí a ṣe ń navigate yẹn ni pé bí a ṣe ń tọ iṣan omi láti ilẹ̀ wọn wọ́n wá sí africa wọ́n wá sí asia wọ́n lọ sí south america àti america lásìkò tí a wà yìí ìmọ̀ ẹ̀rọ òun náà ni ó láyé já báyìí ai náà ni wọ́n ń pè é gbogbo àwọn iṣẹ́ kò jẹ́ pé èèyàn fi ọgọ́rùn-ún ọdún ṣe bó bá ti gbé sí automation èyí tí ó máa yọ kúrò èyí tí ó máa fà yọ èyí tí ó máa tò ó gbogbo ẹ̀ náà ni ó ń lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bí wọ́n fẹ́ rí ṣá mo fẹ́ dá mi jó mi fíìmù báyìí nígbà tó máa pe ẹlẹ́dàá ẹ̀ ní nínú ẹ àgbé give me picture richard mo fẹ́ dá mi jó á sì máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ gbogbo bó ṣe ń ṣe náà ni á sì ṣe fíìmù náà kí gbogbo ẹ̀ á dùn mọ̀ràn ìmọ̀ràn ọlọ́run ló gbé débẹ̀ òun náà láyé sọ pé ètò ẹ̀kọ́ gbọ́dọ̀ yè kooro ní orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni à ń múṣà lóògùn lórí ètò yìí ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ láti aago mẹ́fà àbọ̀ sí méje lónìí kí la tún fẹ́ gbéyẹ̀wò lórí ètò ẹ̀kọ́ àwọn ọmọ wa mò ń bọ̀

bẹ́ẹ̀ni wọ́n ní yíyọ́ ni ọ̀nà ọ̀dọ́ máa ń yọ́ Edumare náà ló máa ń bu ilẹ̀ dú sí kí Ọlọ́run má jẹ́ kí àwọn ọ̀dọ́ wa kí wọ́n ṣìṣe láṣẹ ti Edumare bá ṣe ń sọ pé àwọn ọ̀dọ́ ní àgbà ńlá ayé wọ́n ti ń ṣàmúlò ìmọ̀ ẹ̀rọ artificial intelligence àwọn ti AI tó fi ń ṣonírúurú a rí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n bára wọn nínú ẹgbẹ́ òkùnkùn láwọn àdúgbò káàkiri wọ́n máa fọ́ àwọn mọ́tò jígi mọ́tò àwọn windscreen wọ́n ba mọ́tò jẹ́ rẹ́kẹ́rẹ́kẹ́ àwọn eléyìí wá ní àwọn ẹgbẹ́ ẹyẹ àwọn eléyìí ẹgbẹ́ ààyè wọ́n máa kọlura wọn kí wá ń ṣe pé wọ́n fi mọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà nìkan àwọn orílẹ̀-èdè táwọn ọ̀dọ́ ẹ̀ tún lọ láti lọ kàwé bí àwọn orílẹ̀-èdè United Kingdom America United Arab Emirates wọ́n tún kó àwọn ìwà yìí débẹ̀ kí lẹ rò gẹ́gẹ́ bí òbí àti alágbàtọ́ nílé tó ṣokùnfà irúfẹ́ àwọn ìwà báyìí tó fi ń gbojì kan láàrin àwọn ọ̀dọ́ yàtọ̀ sáwọn tó ń kàwé àwọn tó ń kọ́ṣẹ́ náà tó ń ṣòwò àwọn náà tún ti kó sínú irú ẹgbẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ tó jẹ́ pé àwọn ò ní nǹkan méjì ju kí wọ́n máa faṣọ ara wọn ya àwọn ò ní nǹkan méjì ju pé kí wọ́n máa ba dúkìá jẹ́ àwọn ò ní nǹkan méjì ju pé kí wọ́n máa gbẹ̀mí ara wọn kí ló ń fà á kí sì ni ọ̀nà àbáyọ lórí àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ èyí tó pọ̀ láàrin àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè wa nàìjíríà báwo la ṣe fẹ́ fi òpin sí 0706316916 0706316916 náà ni ẹ máa fi bá wa dá sí ní ìrọ̀lẹ́ ti tòní nìkan ni bond fm 0706316916.

ọkọ̀ àjálẹ̀ o. A kúṣẹ́ lónìí. Ìròyìn àgbáyé rè tó ń dé tó ti gbọ́ yín láti lè ṣẹ̀bọ̀ndà FM 92.9. Ìkẹjà nípínlẹ̀ Èkó ṣíwájú ẹ̀gbẹ́ kúkú tó ń bẹ nínú ìròyìn náà. Àjọ tó ń darí ọkọ̀ bọ̀gì ní Làmátà nípínlẹ̀ Èkó sọ pé tí ó bá fi di ọjọ́ kìíní oṣù kẹjọ wọn ò ní máa gba owó ọkọ̀ lọ́wọ́ aráàlú. Dípò èyí wọ́n máa ṣàmúlò káàdì tí wọ́n fi ń wọlé òtamọ̀ sí káwì. Àjọ INEC kéde wípé ayédèrú ní àlàálẹ̀ ètò ìdìbò tí àwọn kan gbé sórí ẹ̀rọ ayélujára wọ́n ní kì í ṣe àtọ̀dọ̀ àwọn ló ti jáde o. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu buwọ́lu bílíọ̀nù 64 láti fi ṣe àtúnṣe pápákọ̀ òfurufú Mallam Aminu Kano International Airport. Nílẹ̀ òkèrè, Saudi Arabia àti United States kọlu àwọn ológun ajìjàǹgbara kan ní ìlú Iraq. Wàyí o, Rinaure Lakotu látẹnu Abdul Fattah Abdul Gaffar. Àjọ tó ń darí ọkọ̀ Làmátà nípínlẹ̀ Èkó ti ń ṣe ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì BRT tó gbòde kan ni wọ́n ti sọ di mímọ́ pé tí ó bá fi di ọjọ́ kìíní oṣù kẹjọ wọn ò ní láǹfààní àti máa gba owó láti ọwọ́ dí ọwọ́ láàrin awakọ̀ àti èrò ọkọ̀. Bí bẹ́ẹ̀ kọ́ wọ́n yóò fojú winá òfin ìjọba o. Adarí àjọ Làmátà sọ di mímọ́ wípé wọ́n ṣe léyìí láti fi àyè lẹ̀ sún àkọlé kan tó dára. Àti gbangba làṣà ń ta lórí owó ọkọ̀ Làmátà ọ̀hún wípé wọn yóò máa ṣàmúlò ẹlẹ́ńtíríìkì èyí tí wọ́n fi ń wọ ọkọ̀ ọ̀hún tí ń ṣe kaoricard. Adarí ẹ̀ka ètò ìdájọ́ fún àjọ Làmátà Ọ̀gbẹ́ni Idris Akinola ló sọ di mímọ́ wípé àti awakọ̀ àti èrò ọkọ̀ tó bá ṣe pàṣípààrọ̀ owó lọ́wọ́ ara wọn wọnú ọkọ̀ ọ̀hún wọn yóò fojú winá òfin ìjọba. Wọ́n rọ aráàlú láti tẹ́tí bẹ̀lẹ̀jẹ́ gbọ́ ìkìlọ̀ yìí bí bẹ́ẹ̀ kọ́ tí ó bá fi di ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún tá a wà yìí òfin náà yóò bẹ̀rẹ̀ sí ní gbiná wojú ẹnikẹ́ni yẹn kéèyàn yálà kó sanwó tanràn tàbí kó lọ sí ẹ̀wọ̀n ọdún méje gbáko. Ìjọba ìpínlẹ̀ Èkó ti yọ̀ǹda ìwé ilẹ̀ fún àwọn ènìyàn àwọn ènìyàn 80 ní abúlé kan tó ń bẹ ní ìtọ̀ òmù ní ìjọba ìbílẹ̀ Lẹ́kí lágbègbè Sango-Tẹ̀dó látàrí ìṣèdásílẹ̀ àwọn sáré ilẹ̀ fún àwọn ènìyàn láti fi kọ́ ilé sí nínú àwọn abúlé náà. Ròyìn tá a gbọ́ sọ pé ìjọba ìpínlẹ̀ Èkó ti gba sáré ilẹ̀ tó lé ní 84,000 èyí tí wọ́n ṣe sílẹ̀ fún àwọn ènìyàn ní ìlú ìtọ̀ òmù àti agbègbè rẹ̀ tí wọn yóò fi mú ìdàgbàsókè bá àwọn ènìyàn tí wọ́n pèsè ilé fún ní agbègbè náà o. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe ti ọ̀nù gómìnà Babájídé Sanwó-Olu jáde ní Ìbẹ̀jú Lẹ́kí nígbà tí wọ́n yọ̀ǹda ìwé ilẹ̀ ọ̀hún fún àwọn tó ní ilẹ̀ náà tí wọ́n sì sọ pé ìjọba fẹ́ mú ìdàgbàsókè bá ìlú ìtọ̀ òmù náà tó ń bẹ ní Lẹ́kí o. Wọ́n ní eléyìí yóò jẹ́ kí wọ́n pèsè iléègbé fún àwọn ènìyàn náà láti mú àwọn abúlé sábúlé náà kórí ìdàgbàsókè torí wípé ilẹ̀ ń bẹ́ẹ̀mẹ̀ kíkọ́ rẹ̀ ló ṣe kókó tí wọ́n máa dókòwò ṣọ̀rọ̀ ajé àti gbígbé àlàáfíà nínú abúlé náà o. Ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ilẹ̀ nípínlẹ̀ Èkó Ọ̀gbẹ́ni Kamal Olówó Ṣago dúpẹ́ lọ́wọ́ àwọn abúlé náà wọ́n ti ṣe yọ̀ǹda ilẹ̀ náà fún ìjọba láti fi kọ́ ilé ìgbésí eléyìí tí yóò mú ìdàgbàsókè bá ọrọ̀ ajé wọn. Ní kí a mọ̀ sá lórúkọ àwọn tó jẹ àǹfààní ilẹ̀ náà nínú abúlé ọ̀hún Oníbẹ̀jú Lẹ́kí tìlú Ìbẹ̀jú Lẹ́kí Ọba Razak Ọlásùnkànmí rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Èkó láti dájú wípé wọ́n ṣílẹ̀kùn ọrọ̀ ajé lẹ̀ sí ìlú náà kí wọ́n sì kọ́ ilé ìgbé tó yọrantí tó máa jẹ́ ayélujára tí ó lukara wọn láàrin ìlú náà tí wọ́n sì bèrè fún ilé ẹ̀kọ́ technical college sí Ìbẹ̀jú Lẹ́kí tí ó wúlò fún àwọn ọmọ níletò síletò láti kọ iṣẹ́ ọwọ́. Ẹ̀wẹ̀ ẹgbẹ́ olùjà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ti ké sí ìjọba àpapọ̀ láti gbé ètò tó jọmọ́ ti ètò ààbò amóríyá kan kalẹ̀ yàtọ̀ sí dídá iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kalẹ̀ láti wá ojú ìtú sí ìṣòro ètò ààbò tí ò dè lórílẹ̀-èdè Nàìjíríà.
won ni ofin to ba jo multi comprehensive security policy lo ye ki ijoba ipinle a ye ki ijoba ipinle apapo ki won gbe kale ti o kin ile ise olopa ipinle kokan leyin eleyi ni o je ki won ni asiyori to peye ti owo ti won na leka eto abo yo si foju han leleka ajeka adari rule of law to jo multi ajo rule aki ogbeni okesukun wa gunma lo pepe na niwa to ba won iroyin soro nibi ipade won to tenumo wipe abo se koko se pataki yato si eyi awon ile ise gbogbo ti won wuwa je banu ise ati ose airise lowo ati opolopo iwa tanku tanku topolopo awon oloselu lo je ki iwo darun ma gbile ko lo lede Nigeria o won gbeni wa guma so pe ni tooto ile ise olopa o se koko se pataki nipinle kokan amo sha o ni ta gbangba la shanta leka eto ijoba na se koko se pataki be idanleko lori kori ati ikura ni ni ijanu ko ma waye fun awon to dipo asemu lori de Nigeria o ewe legi ma sufin ipinle Cross River ti buwo lu ofin to ma lu di ti awon jeko jeko nurse atawon dokita ti won demi awon eniyan legbodo ni ipinle Cross River en to je omo legbimo asufin to kere julo ni ipinle legbimo asufin ipinle Cross River Davis Etta lo buwo lu lo se agbateru ofin ohun lati se idasile awon igbimo olutopinpin ati esoku gberegbe ti o ma wo gbogbo lewosan to nbe ni ipinle Cross River lati yo awon konda nu resi kuo ninu awon nurse atawon dokita alabere lojuna ati le mo awon ojulowo to je nurse atawon dokita ti o demi awon eniyan ro ni ipinle na alaga igbimo tori se eto ilera to nje asara lore ile igbimo asufin ipinle Cross River Hilary Bisongi kai we na se ti awon akegbe re won si jumo fo un sokan gbaruku ti ofin ohun eleyi ti o je ke eto lera awon eniyan ni ipinle na ko senu re awon malejumo asufin na sa pe ojuwe ofin ohun abadofin na eleyi to dara lasiko ta wa yi ta ba wo bi awon jeko jeko nurse atawon dokita ti se ndemi opolopo awon eniyan legbodo won ni abadofin ohun ti de ipinle keta won si tan lati buwo lu lai ruse lati fi sowo si gomina basi oti ti ipinle Cross River iroyin agbaye le gbo lati le ise bonda fm 92.9 keja nipinle ko

kaabo pada ẹkú tẹ̀dí sí wa. Ìròyìn àgbáyé ń tẹ̀síwájú ẹkú kalẹ̀. Àjọ elétò ìdìbò INEC orílẹ̀-èdè wa Nàìjíríà ti wọ́gilé ìròyìn kan tó ṣe àfihàn àlàálẹ̀ ètò ìdìbò ohun ìpolongo fún ètò ìdìbò ọdún 2027 tí àwọn kan lọ fi sórí ẹ̀rọ ayélujára wọ́n sì ṣe àpèjúwe rẹ̀.

0: gẹ́gẹ́ bí ìròyìn ẹlẹ́jẹ̀ èyí tí ò ní àtẹ́là àánú tí ò sì rẹ́sẹ̀ múlẹ̀ tètè tè ò akọ̀wé àgbà fún àjọ inec ọ̀gbẹ́ni rotimi oyekanmi òun ló fi síta fún àwọn oníròyìn wọ́n ní àlàálẹ̀ táwọn kéde lọ́jọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà ọdún 2026 ni ó sì wà bámúbámú tí ìdíwọ́ kankan ò sì kọlù fún ìdí èyí àwọn ò fi àlàálẹ̀ tuntun mìíràn síta yàtọ̀ sí èyí táwọn ti kéde sẹ́yìn o àjọ inec sọ di mímọ̀ wípé ìpolongo ìbò fún àwọn adíje dupò ààrẹ àti ilé-ìgbìmọ̀ asòfin àgbà yóò bẹ̀rẹ̀ ní pẹrẹwu yóò sì wá sópin ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kínní ọdún 2027 dípò ọjọ́ kẹrìnlá oṣù kínní tí àwọn kan lọ kéde rẹ̀ àjọ inec tẹ̀síwájú wípé ètò ìpolongo ìbò ètò ìdìbò gan yóò wáyé ní ọjọ́ kẹẹ̀kọkàndínlógún oṣù kẹjọ ọdún 2026 nígbàtí ti gómìnà àti àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ kọ̀ọ̀kan ìpolongo wọn yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún ti àwà yìí bẹ́ẹ̀ ni ètò ìdìbò àwọn ààrẹ àti ilé-ìgbìmọ̀ asòfin àgbà yóò wáyé ní ọjọ́ kẹrìndínlógún oṣù kínní ọdún 2027 bẹ́ẹ̀ ni ètò ìdìbò àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin yóò wáyé ní ọjọ́ kẹfà oṣù kẹrin ọdún 2027 àjọ inec wa àwọn oníròyìn láti mọ aráàlú lọ́yẹ̀ lóòrèkóòrè láti mọ pàtó ọjọ́ tí ìpolongo ìbò yóò bẹ̀rẹ̀ àtijọ́ tí ìdìbò gan yóò wáyé pàtó láti má bàa ṣe aráàlú lọ́nà. Obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí sínétò Olúrẹ̀mí Tinubu ti rọ abilékọ Oyin Kansola Badejo Okunsanya SAN tí wọ́n ṣe yàn gẹ́gẹ́ bí obìnrin fún ààrẹ àwọn ẹgbẹ́ agbẹjọ́rò Nigeria Bar Association nílẹ̀ yìí láti fi àpẹẹrẹ rere lélẹ̀ gẹ́gẹ́ bí obìnrin tó níran ọjọ́ ọ̀la fún ẹ̀ka ètò òfin òun ìdájọ́ nílẹ̀ yìí sínétò Olúrẹ̀mí Tinubu gba abilékọ Badejo Okunsanya lálejò àtàwọn ìsọǹgbé ẹ̀ tí wọ́n jẹ́ women legal team nílé-iṣẹ́ ọba tó mẹ nílùú Àbújá wọ́n sì sọ di mímọ̀ wípé ìbọ́ sórí àlééfà rẹ̀ ó jẹ́ ìwúrí fún gbogbo àwọn obìnrin tí wọ́n sì gbárùkù tí ó rọ abilékọ Badejo Okunsanya láti lo ọ́fíìsì rẹ̀ dáradára kó sì ní àkọọ́lẹ̀ rere láàrin àwọn obìnrin wípé obìnrin náà lè dipò àwọn aṣẹ mú nílẹ̀ Nàìjíríà obìnrin àkọ́kọ́ náà ṣe àdéhùn láti tẹ̀síwájú gbígbárùkù ti ẹgbẹ́ àwọn agbẹjọ́rò nílẹ̀ yìí ẹ̀wẹ̀ ṣíwájú ní abilékọ Badejo Okunsanya ti dúpẹ́ lọ́wọ́ obìnrin àkọ́kọ́ nílẹ̀ yìí náà ni wọ́n ti ṣe gbà á lálejò àti ìsọǹgbé rẹ̀ ó tún ìpinnu ẹ̀ sọ gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ NDA wípé àwọn ọmọ ẹgbẹ́ náà ò ní já obìnrin àkọ́kọ́ nítàn mọ́ wọ́n ṣiṣẹ́ bójú tó àti bó ti yẹ láti lé ìṣẹ́wọ̀gbẹ́ láwùjọ wà nípa ìrètí ọ̀tún renew hope agenda tó ń bẹ̀ lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àti wípé ẹgbẹ́ NDA yóò ṣàtìlẹ́yìn fún ìjọba tó ń bẹ̀ lóde yìí àti ìgbárùkù ti àwọn obìnrin. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti buwọ́lu owó tó wọ bíi bílíọ̀nù 16 fún àtúnṣe ìsọ̀rí ẹlẹ́ẹ̀kejì Mallam Aminu Kano International Airport. Gẹ́gẹ́ bí mínísítà torí sí ọ̀rọ̀ ọkọ̀ òfurufú àti ọ̀rọ̀ bàálù ọ̀gbẹ́ni Festus Kìyàmù ti ṣe kéde rẹ̀ wípé ìbuwọ́lù ọ̀hún ṣe kókó ṣe pàtàkì láti tún pápákọ̀ òfurufú ọ̀hún láti tún ṣe dáadáa. Bẹ́ẹ̀ ni wọ́n ní domestic terminal tó ń bẹ ní Muhammadu Adamu Dankabo nípínlẹ̀ Kano yẹn náà yóò gba àtúnṣe. Ọ̀gbẹ́ni Festus Kìyàmù sọ pé iṣẹ́ àkànṣe náà ń bẹ lára àlàkàkà ìjọba àpapọ̀ láti jẹ́ kí àwọn arìnrìn-àjò tó lọ tó ń bọ̀ pàápàá láti òkè ọya àtàwọn tó ń bẹ ní tó rìnrìn àjò lọ sí Saudi Arabia máa láǹfààní àti ríbi dúró sí o. Ẹni tó jẹ́ adarí airport authority ilẹ̀ wa Nàìjíríà abilékọ Olúbùnmi Kúkù sọ mọ́ pé àtúnṣe ti dé bá gbogbo àwọn pápákọ̀ òfurufú ọ̀hún kí ó bá ti ìgbàlódé mu àti ti àgbáńlá ayé mu. Alága fáànù lápapọ̀ dókítà Abdullahi Ganduje kan sára sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí ó ti ṣe mú ẹ̀ka ìgbòkègbodò ọkọ̀ bàálù ní Bàbàrà nípínlẹ̀ Kano àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ wípé àwọn èèyàn tó ń bẹ lókè ọ̀yà mọ rírì rẹ̀ pàápàá ìṣílẹ̀kùn ọrọ̀ ajé fáwọn tó ń bẹ ní òkè ọ̀yà. Nílẹ̀ òkèèrè ìjọba Saudi Arabia àti United States ti ṣe bẹ́ẹ̀ kọlu àwọn ajìjàǹgbara dàlú láàmú kan tí wọ́n ń bẹ ní Iraq wọn kọlù wọn fún ìjọ àjẹ lágbègbè Middle East. Gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́ pé United States Central Command CENTCOM tó mójútó ètò ààbò ni wọ́n kọlu àwọn oníṣẹ́ láabi ajìjàǹgbara láìlẹ́tọ̀ yìí tó jẹ́ ti àwọn alákatakítí ẹ̀sìn kan tí wọ́n pera wọn ní IRGC tí wọ́n kọlu àwọn ológun àti bárékè ilẹ̀ America kò tó di pé wọ́n ba nǹkan jẹ́ ní ìlú náà. nto je olori awon oludalula mu ni ti Iraq na ni won so pe o lewaju ikolu ko to di pe ijoba Saudi fowo so opo mo United States lati kolu awon alakata kiti ohun pada eyin eniyan wa eje agbegbe alaafia lasiko yi kasi wo boju ojo ti se ri lati moju te ilera wa a o ni sahare buruko ami ase idumare atomro ina wa sokun e gbo koko to nbe ninu e lekan si amo pe ajo la mata kede wi pe ti o ba dojo kini osu kejo won ni lanfani ati ma gba owo lati owo di owo ko to ri pe won lo amulo oko bogini na ajo INEC kede wi pe ayedewu alale eto odibo lawon kan lo fi sori ero ayelujara ti o si wa lati ofisi won be ni are bola ahmed tinubu buwo lu owo bilionu meridinia adota lati fi se atunse malam aminu kano international airport be ni saudi arabia ati united states yi pawopo lati kolu awon alakata kiti esin kan ninu iraq to bagbadibagbata tun la dari e ti iroyin agbaye oni ju bayi lo lati le ise bonda fm 92.9 iteja nipinle eko waheed atufagbo lolotu pelu atileyin sidima opada sakore igba mi ta o pade abdul fatahi abdul gafar lo so pe iku ipeta lojuran orin laosun kuda
1: edimare lojiri ewa fakuko o edimare lojiri ewa fakuko baba oke lojiri ewa fakuko o edimare lojiri ewa fakuko nibi kafeje ati polowo o se royin.

àwa ìdáwà ṣe nílé ayé níbo la ti wá tí ọba fi ayé sílẹ̀ níbo la ń lọ ọlọ́run yan fi ìgbà sí ọlọ́dà tó dá wa sáyé kí ni àwọn òfin tí ọlọ́dà fi ń ṣàkóso ọ̀rọ̀ òun ayé ta ló ń jẹ ọmọ ọlọ́run ta ló ń jẹ ọmọ ènìyàn ẹ pàdé wa lórí ètò ọgbọ́n olúwa káyéso níbi tí a ti ń lọ̀rọ̀ lọ́ọ̀rọ̀ nínú ìmọ́lẹ̀ òtítọ́ ìfiránṣẹ́ gbálẹ̀ láti ọwọ́ abdulshay lórí ìkànnì yìí tí yóò máa wáyé ní gbogbo ọjọ́rú wednesday láti agogo mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá àǹfààní wà láti bèrè ìbéèrè nípa ìlú àti ìṣẹ̀dá ẹ má gbàgbé ọgbọ́n olúwa káyéso aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá lórí ìkànnì bond fm 92.9 ní gbogbo ọjọ́rú wednesday láti aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá ẹ kú ìkàlẹ́.

ẹni tó dá wa bí òkúwó.

0: like to do what you do.
1: Bon FM. Band FM
2: 92.9.
3: Bella, you can play.
4: Oti, aso lase. Ipo obini te play jo.
3: Se yin le jo ni. En ti ro, en te pa. E wa n da soro ijo.
5: Ah, de ro nte lenu e. Emi ti so anu ijo ale oni. E da yan mo.
4: E be le o. Ki lo fa to fun mi?
3: Eh, baba, eyin na ti so panu. Ohun ti awon eyan so ni pe ofa ara to ti pe lara yin ti ba isan, egungun ati eran ara yin je.
4: Baba igba te n de duro ni se o. Mo lo igbogi baba igba bi ami gba. Mo so panu.
5: To je bo lon lo yo mi. Lo wa n te ko ni ba. Mo bo lo wa ara tita. Ọ̀rọ̀ sísọ mi ń já dára báyìí. Àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀. Ìyẹn ti dà ti sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta gègé bíi kẹ̀kẹ́ Mario Ọlọ́run gbà wá. Lọ́wọ́ ìsan afinipamọ́, àwọn abíníṣẹ̀sín, ìdèmí já, ojú tó bá fàkókò ẹni ṣòfò. Ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹru, Ìkọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821-6859. Lẹ́ẹ̀kan sí 0806821-6859. Dèrò ǹkẹ́ ó sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀pánù.
6: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́gi lójú ìlú mọ̀ká oníṣègùn ìbílẹ̀ tó ń fi rí àti gbóṣọmọ aráyé lóore. Mo kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò rẹ wípé a ò ní fàìsàn lùgbà.
7: A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹru, Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821-6859 0806821-6859.
6: Lórí àwọn àìsàn kan sí kejì tá a máa sọ̀rọ̀ nípa ẹni àìsàn inú iṣan tàbí wọ́n tó ní àwọn káàbì arúmọléegun. Mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á torí bá lómi ò máa tó máa ń fà á bó ṣe rìn láti rìn dógún omi pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí abẹ́ tó ti ní jàǹbá mọ́tò rí abẹ́ tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti orin kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ṣàdúrà kó di ọ̀ràn mo níwọ̀n tó bá tó ní àpẹẹrẹ pé bóyá ara ń ro mí apariwo ẹsẹ̀ kíkan ẹlòmí ò máa rìn lọ bá ìbà tó máa bọ́ lẹ́sẹ̀ tó fẹ́ jábọ́ tó bá tí láwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nú àjọ ara rẹ ni àti ìròyìn dogun ìbàdí kó máa bu ọ́ṣọ ní gbogbo ìgbà káti ìròyìn dogun ké tí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹlòmí àyà rẹ ó máa já ni ẹlòmí apá kara láti òkè désàlẹ̀ ní òkúta ìta ẹlòmí ìgbà gbogbo nǹkan ló máa ṣe pìpìpì inú àgọ́ rẹ̀ tó bá tí láwọn nǹkan báyìí.
7: A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹru, Ìkọ̀tún. Gbogbo ibi tẹ́ bá ti ń bọ̀ tẹ́ bá ti dé Kọ̀tún underground. Ẹ̀wọ̀ Marua tó ń lọ sí Abarajẹru. Tàbí tẹ́ bá ń gbọ́kọ̀ bọ̀ Abarajẹru ni kẹ́ bèrè. Ẹ̀gbọ́lẹ̀ ní Dele Ara Bus Stop, apá ọ̀tún ọ̀lẹ́ yà sí. Nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹru ní Ìkọ̀tún. Mo kò ní.
6: Ibẹ̀ bàbá àgbà wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pè mí.
7: 0806821-6859 0806821-6859.
6: Ẹ̀yin náà máa bọ̀ gẹ́lí àfíjì ìròyìn ìtakojúbà. Àwọn àmì ò tiẹ̀ láwọn òfẹ́ lóògùn bílẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọ yẹn owó tó ń san lọ́gbọ́n ti ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ìdágùn ara rẹ̀ ìjọ tọ́jú ẹ̀. Tẹ̀gbọ́n wa dé màánú nàlàyé náà. Má bá a sọ pé nàlàyé bàbá àgbà tẹni bẹ́ẹ̀ ló gbé bá ti dé ìta kọ́ máa fún ẹ tọ́ bá ti lónú àgbo ara mo ló òdòdó ti dé òsínbẹ̀ ìwọ náà dáwò kọ́ máa bọ̀.
7: A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹru, Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821-6859
6: 0806821-6859. Ìwọ́n bá ti rí gbogbo fún bóyá ọ̀rìn ẹlòmí ìbí ṣe rìn lójú ọ̀nà ni ó máa jókòó bí ṣe rìn ni ó máa jókòó ẹwú gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ìwò tó jẹ́ pé bá ṣe rìn ẹ máa fẹ́ rẹ́rìn ẹ má rẹ́rìn bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di òun nìyẹn kì í ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn ìwọ tọ́wọ́ ẹ kú àbẹ́gbẹ́ kara kú tó tètè jáde báyìí kó máa bọ̀ wá fún ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewétegbò.
7: Ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹru, Ìkọ̀tún.
6: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́nkúwọ́nkú ọ̀rìn ọ̀ǹtẹ̀kùnùbà àti èyí di ọ̀ràn fún wọn ìwọ́n gan gbogbo ìbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà bó ṣe ń bẹ̀rẹ̀ ní má jẹ́ kí tiẹ̀ di bẹ́ẹ̀ tó bá ti lápẹẹrẹ kéékèèké tètè gbéra báyìí.
7: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà. A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹru, Ìkọ̀tún. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821-6859.
6: Gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí dètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìrìn gbogbo ni àti ṣègbọ̀nsẹ̀ ń dọ̀ràn ni. Ìtẹ́lòmí ti máa bọ́ náà ṣàánú wa to ba gbe wan gbo ka to se igbanse ni be se ngbo mi ba be le mechanic ni elomi e ni le ba soro nitori be elomi o le nawo sagu are agu ara ise pataki lati toju e jade ba e jade ke ma bo gbogbo eyin de ro pe boya e mo ti lo le ko si se ma so be sugbon olorun ba fe nikan si de nikan lo bo olorun se ma ti ko se ti ma bo so be wa olorun ti gbadura e ati mo pe adura ti gba ko to gbara le ni to ba ti ra pere gbogbo olorun ni bata n bo lese re e a se nko paja paja lowo lese ati ire dudu apa ori mi egbe kara ori mi ati gbora gan baba ni pati ya iwe ni lo odo lo ni ogula omo le olorun mo ni jawo gan an gbe ni sugbe ni to an gbe ni sugbe ni to ami ri o an di magidi mo pe ka to ni olorun bi je keri sugba adua la so ran ju ka gbe igbese iko to ni ju olorun to nbe gbogbo ona ti so kan si keji ba ti wa lagu are to flasi tete ma bo
7: si number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerome Ikotun.
6: No, no, Baba, I'm not telling you.
7: Error Banish Rowa is 080-6821-6859. Is 080-6821-6859.
6: Hmm, it's a call. The bank bonale, a GDB and Daji. The bank bonos, a Mati J. Mari, Kefina Bo, Kema Bo, a waffle, Mana, Atalaye, Atiana Bayo. Lori te wo te bo ti o mu kara ni o se kebe kebe elomi ni mato ti o toju mato eyin lo ri do se ni gege be na lo ara wa ara da bi mato ni ta ba gbe mato so na ta ba service e mo le ta ku joju ona odun wo ni won ti wa laye ko ti je to ti mu to n gbadun to si do toju ara e ni ta ma wa so ro pe bye bye le ara o ti wa ji do iro na ma pa ma ba so be o baba agba te ni be le gbogbo bi ti mo n de pata adu ana ma se se ni mo ya gbogbo ara lo te ni ara yin e ni owo kan ni egbe kara ro yin ni to ba ti wa ri awon apere kan ogbono gbe igbese lati wa toju are
7: ni number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerome Ikotun ero ibanisoro wa 080-6821-6859 080-6821-6859
0: e tun ba te si waju
6: ki lo n do la mu kini won ti nawo gbawo nawo le ai sa gba mi lo olorun ma ja ri ogo wahala ya n ru pipi ayin to ejo be n le te gbo gbogbo ti mo so pata awa ni abi o so gbo gbo ni gbogbo to ko je mi lo mi ta so yo sugba won to ba wa wo oju olorun to nbe lo na to light san kan si keji ni agbara iwo kan si baba agba te nbe bileju ona abayo olorun lo se to ba ti de lori gbogbo kan gola le ma fe mi ba gbogbo ti won na ma joko to ri pe se olorun lo bai mo pasa atarun ko ba ti bimo ma bo si
7: number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerome Ikotun
6: tete ma bo ko ma bo mo se soro yi lokun yi lo gbe lo ma de lagba olodun ni so wa de to ma ti ro a to se a fi wa se ewe sugbon kankan lo se oko fa e te ba ti ri papa nku ni ese nku ni abi won to ti sise agbara ri iwo to ti ba won se idana lori sirisi ti na ti gbogbo ara o ma fa kichara abeja o ba nje ko week ojo ori ma nfa ale to ba ti fa ti ro ti ma bo sagbade we ma ru ta kile lodo baba agba ti be gbe to ba ti be gbe won ni ah baba won ni towo la ma do re ah ki n gokere ma di do re eh ele wa ti fo ro iye to ko le bi eyin gbianju mo ti wa bi tele mo ti e ma so be o be se n gbo mi ba yen dije fia e ma bo pia o be je ti wa e mu gbagbo yin lowo te ba ti n bo so lo baba agba te legbe ni
7: number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerome Ikotun
6: e wa ke wa jan fa ni ile ati gbe ni ya fiji eyin le didi ke ma bo ki lo se o fun ile lenu wa lati da mo wo wa nu agba to ti fa so boya ati ile dede ati gbe se bi wahala gbogbo egbe kara ku tai tai je je le bi ni e le wo si bi ni olodun ni je ka wa ro bi ofa ofa buruku ni ba wa fe fe buruku ni fe lu wa o di si se ona lo gba wa elomi afe fe ni ti e elomi ofa lo fa elomi ko tun ba ti e chairman to ba ti de eyin mo wo mo lori ba se bi ati aye wa tin to ba e ka se pe ki lo fa ti leyi so ju orun lo ti sele ni abi ma te lo ni kan kan ba e ti te mo boya boya to wa ti dagu ara to wa nbara je ti mo ba mi ara ni oje ni ogbe olodun je kari sugba de ba ti wa ri e je ka tete gbe se ka mo pe odo baba agba te nbe gbe ni
7: number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerome Ikotun.
0: Then my bag was delivered to me.
7: Ero Banishoro wa is 080-6821-6859. 080-6821-6859.
6: E ma le ti na wa be ti de nikan re e mu gbagbo yin dani. E wa ni bi na wa ta la so e je ni pa le kan na. E gba pe be ba ti ri mi ni le te ba ti bi like odun ati wahala ataisan to na la mo ti se.
7: ẹwọ marwa tó lọ sí abaranjẹ road tàbí tẹ bá ń gbọ́kọ̀ ọmọ abaranjẹ road ní kẹ bèrè ẹbọlẹ ní délé ara bọ́ọ̀sù apá ọ̀tún ẹ̀lẹ́ yas nọmba 20 amọ́ka street délé ara bọ́ọ̀sù ọ̀fà abaranjẹ road ní ìlú ìkọ̀tún lẹ́kọ̀ọ́ ní.
6: ibẹ̀ bàbá àgbà wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bẹ́ẹ̀ lè fi pè mí.
5: 0806852165 ọ̀rọ̀ sísọ mi ń jáde ara báyìí àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀ ìyẹn ti dàfi sẹ́yìn ewo ni kẹ́yàn máa ta gègé bí kẹ̀kẹ́ mario ọlọ́ngbàwá lọ́wọ́ ìsan afinipamọ́ àwọn afiniṣẹ̀sìn ìdè mi já ojú tó bá fàkókò ẹni ṣòfò ajẹ́gùnwà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní nọmba 20 amọ́ka street délé ara bus stop off abárọ̀jẹ̀ road ìkọ̀tún lagos state. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821 6859 lẹ́ẹ̀kan sí 0806821 6859 dèrò ǹkẹ́ òsì rẹ̀ gbọ́n rẹ lọ́wọ́ kó o mú dọ́dọ̀ bàbá àgbà kó o náà lè sọ̀pánù.

0: and ebeni yoba monoro yo mo bo ti ye ko dupe lowo olorun oba alaye beda ba monoro yo mo ba tin dupe lowo olorun oba to je pe ohun nu anu re to tun da wa si tile tile ti o je ki buburu kan subu lu wa ko si je karun karun kan so wa lojo kabiyesi oba mi edumare ti ohun gbogbo ba tin wu wa ko wo tese wa ko wo ba tin soro ko wo wa ti se wa ko to da wa si tile tile ko to pa wa mo bi eyan oju ti o je ka kan lagba mi wahala kan bo tile hun ko mo ogun foruko re loke orun ori ofe la ri gba lodo re ki nse mi mo se wa ki la je ki la mo ki la le da se bi ko se nipa agbara olorun baba to tun fun wa lori ofe lati tun wa sori eto leni eto yin eto wa po gbara gege ba ti ma mu wa se ti igbo yin ni gbogbo asale Wednesday papa julo lagogan bi ta tin soro yi ni Bond FM 92.9 oruko mi o yi pada oludotu omo kolade run lemi nje akanje olohun oro tin fojojumo won olorun oba ti se atoko eto yi lore kore awa la ma wa eyin la si ma ba ati won fi asoko idupa lowo gbogbo awon kan ti won tin fi okan beto ibo lati gba ta aya eto ti bele mo gba ladura pe ile atona yin o ni daru eti ta se fi n gbo wa o ni de o won gba ladura pe gbogbo ohun ti olorun ba emi ti se nnu aye yin ni daada nipasẹ eto yi ise ose aye yi o ni ba be je be ba ti n lu bayi ni o ma dun be ba si ti n pe bayi ni o ma je atutude naa nu ni gege ba ti ma n se lori eto yi eto yi eto wa opo ogbala bibi ti a ti ni ori ofe lati ma gbohun awon baba wa Reverend Dr. Lagun Adesanya awon oluso agutan agba ti ijo Celestial Church of Christ Afonifoji Ibukun Parish to wa ni challenge bus stop ni mo se ni ilu Eko awon ora mi Reverend Dr. Lagun Adesanya ti tun wa lori eto pelu mi ni asale yi lati ma mu wa lo sinu awon asayan oro Olorun lati ori itemimo Olorun wa gege bi ise won lore kore ṣùgbọ́n káwọn bàbá wa tó kọ́ lágbá mi ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bá ti máa ń ṣe lórí ètò yìí.
1: Fún ojú ẹyin tí ẹ ní ohun kan tẹ́ fẹ́ bá àwọn bàbá sọ ní ìdá kọ́kọ́ tàbí o fẹ́ kí àwọn bàbá kó gbàdúrà fún ọ. Tàbí ó ní ohun kan tó ń yọ ọ́ lẹ́nu yálà bóyá fún ìdí kan tàbí ìdí kejì. Ó ní oore ọ̀fẹ́ láti pe àwọn bàbá wa fún àdúrà tàbí ìmọ̀ràn tó yọrantí. Ó ní oore ọ̀fẹ́ láti pe àwọn bàbá mi Reverend Dr. Lagun Adesanya lẹ́yìn ètò yìí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n pè fún ọ yìí. Nígbà tí wọ́n máa pàṣẹ ọ̀rọ̀ sínú ayé rẹ̀ tí gbèsè ayé rẹ̀ ò sì ní rí bákan náà mọ́. 07065896331 tàbí kí ẹ pé 08059681221 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 08059681221
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ pé àwọn bàbá wa Reverend Dr. Lagun Adesanya sí rè lẹ́yìn ètò mo sì ń gbàládùra pé gbogbo àwọn èrè tí bàbá ó máa sún fún ọ ni ó máa mọ́ ọ lórí tí ó máa tó ayé rẹ ṣe tí gbèsè ayé rẹ ò sì ní rí bákan náà mọ́ ní gbogbo àṣálẹ̀ ọjọ́ Wednesday ní dédé agogo mẹ́jọ lẹ́ẹ̀mọ́ bá àwọn bàbá wa Reverend Dr. Lagun Adesanya pàdé lórí ètò yín ètò wa gbogbàlà ètò yín rere tá a máa mú tọ̀yìn wá lọ́gọ̀ọ̀gan bí tá a wà yìí ní Bond FM 92.9 níbi tá a ti ń dábẹ́ ẹ̀dùn tá a ń rọ̀ bí òwe àyà wa ti wá bẹ́lẹ̀ báyìí torí àwọn bàbá wa ti wà ní ìkàlẹ̀ báyìí láti máa mú wa lọ sínú àwọn àṣàyàn ọ̀rọ̀ ọlọ́run àwọn àṣàyàn ọ̀rọ̀ ọlọ́run látorí ìtẹ̀mímọ́ ọlọ́run wá gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣe lóòrèkóòrè nítorí pé ọ̀rọ̀ ọlọ́run ìyè ni ìbùkún ń bẹnú rẹ̀ ìwòsàn ń bẹnú rẹ̀ fún gbogbo ọkàn tó wá gbà á láàyè láti túnlé ayé rẹ̀ ṣe ọ̀rọ̀ ìròyìn náà látún mú tọ̀ wá lónìí fún gbogbo etí tó ń gbọ́ mi lákòókò yìí mo sì gbàládùra pé ìgbé ayé rẹ̀ ò ní wà bákan náà mọ́ ní báyìí a máa pe àwọn bàbá wa Reverend Dr. Lagun Adesanya wọlé báyìí àwọn bàbá wa Reverend Dr. Lagun Adesanya àwọn olórí ìṣọ́àgùtàn àgbà ti ìjọ Celestial Church of Christ Afonifoji Ibukun Parish tó wà ní challenge bus stop ní Mosin ní ìlú Èkó àwọn ni ó máa mú wa lọ sínú àwọn àṣàyàn ọ̀rọ̀ ọlọ́run látorí ìtẹ̀mímọ́ ọlọ́run wá gẹ́gẹ́ bí

0: two priests, Michael Mimo, Latin Oyun, Loti Pewani Uruko. Nibi kibiti e ni kakongbe, jire lo pala wan sibe. Lo ni oluwa, ni bi abagbo hun re, tamache si okon le. Bukbo okon kuta, fi okon yon roko. Ni oruko Jesu Christi. Oro to dapo pelu eran ara to gbe laarin awo eniyan wa gbe nu wa ni oruko Jesu Christi wa so wa di mimo gbogbo nkon ti ke se ti olorun awon oro ti mu lo sinu idajo isun to ti njade kon gbe danu itura ati alafia ko je ipin wa Yesu Oluwa. Hallelujah. Hallelujah. Oro Olorun Zakaria.
1: Angeli si n ba mi soro. Si tun de. O si ji mi. Bi okunrin ti a ji lati oju orun re. O si wi fun mi pe. Kini iwo ri? Mo si wi pe. Mo wo. Sikiyesi apa fitila ti gbogbo re je wura pelu kojo re lori re pelu fitila meje re lori re ati ara meje fun fitila meje je ti o wa lori re igi olifi meji si wa leti re okan ni apa osun kojo na ati ekeji ni apa osun re mo si daun mo si wi pe angeli ti n ba mi soro pe kini iwonyi oluwa mi angeli ti n ba mi soro dahun o si wi fun mi pe iwo ko mo ohun ti awon wonyi ja si mo si wi pe o n ko mo oluwa mi o si dahun o si wi fun mi pe eyi ni oro oluwa si serubabeli wi pe ki se nipa ipa ki se nipa agbara bí kò ṣe nípa ẹ̀mí mi ni olúwa àwọn ọmọ ogun wí ta ní ìwọ ìwọ òkè ńlá ìwọ òdi pẹ̀tẹ́lẹ̀ níwájú serubabeli òun ó sì fi ariwo mú òkúta téńté orí rẹ̀ wá yóò máa kígbe wípé oore ọ̀fẹ́ sí i ọ̀rọ̀ olúwa sì tọ̀ mí wá wípé ọwọ́ serubabeli ni ó pinlẹ̀ ilé yìí ọwọ́ rẹ̀ ni yóò sì parí rẹ̀ ìwọ ó sì mọ̀ pé olúwa àwọn ọmọ ogun ni ó ràn mí sí yín ṣùgbọ́n ta ni a ń kẹ́gàn ọjọ́ ohun kékeré nítorí wọn ò yọ wọn ò sì rí ìwọ̀n lọ́wọ́ serubabeli pẹ̀lú méje wọn ni àwọn ni ojú olúwa ti sáré sí yín sọ́hun ni gbogbo ayé mo sì dáhùn mo sì sọ fún pé kí ni àwọn igi olifi wọ̀nyí túmọ̀ sí tí ó wà ní apá ọ̀tún fìtílà àti ní apá òsì rẹ̀ mo sì tún dáhùn mo sì sọ fún pé kí ni àwọn ẹ̀ka méjì igi olifi wọ̀nyí túmọ̀ sí tí ń tú òróró wúrà jáde lórí wọn láti inú ìkòkò wúrà.
0: Hallelujah. Hallelujah. Igi olifi méjì àbí ìkan máa ń pe náà. Hallelujah. Ìkan dẹ̀rẹ̀ òun sọ fún òkun kó péyà. Àwọn méjèèjì jẹ́ wòlíì àti olófin. Wòlíì ìlíjà máa ń pe náà ṣùgbọ́n fíìl. Mose pín òkun níyà ó wà under the law ó fíìl. Hallelujah. Àbí wọ́n fail? Wọ́n fail. Mose fail Ọlọ́run sọ pé gbòkèrè lọ wo bí tó ń lọ. Òní débẹ̀ kó dẹ̀ kú. Ó dẹ̀ gorí òkè. Ó dẹ̀ kú. Àwọn áńgẹ́lì ló bò mọ́lẹ̀ ń bẹ̀. Tí dèní léni wọn ò mọbi tó kú sí ṣùgbọ́n bẹ́ẹ̀lì jẹ́ ká mọ̀ pé àwọn áńgẹ́lì ló lọ gba òkú ẹ̀ lọ́wọ́ sátani. Hallelujah. Ọmọ tí Ọlọ́run lò nínú ayé nìyẹn lọ. And prophet. Ọlọ́run sì ń sọ fún pé kì í ṣe agbára wọn ló ṣe ń tọ́ ṣe Not by your power, not by mind, but by my spirit. Hallelujah. Abi Olorun ko lo lo won. Olorun lo lo won. Oluwa na o fi wa sile. Sugbon awon mejeji to fail yen na lo lo pa Jesu lori oke. Won so fun Jesu pe awa fail o. O le fail o. Hallelujah. Won so fun ni ori oke. Awon mo yin lo si ori oke. Won ri pe o ye ta pa agbo meta. Ọkan fún ọ ọkan fún Elijah àti ọkan fún Mose. So the spirit you feel, hallelujah, when you follow the Lord or follow prophets, hallelujah, Ọlọ́run jẹ́ ká mọ̀ pé ní ìgbà ìkẹyìn yìí Ọlọ́run sọ̀rọ̀ láti ẹnu ọmọ kì í ṣe lẹ́nu wòlíì mọ̀. Ohun tí Bíbélì jẹ́ ká mọ̀ ni pé ó bẹ́tà kó jẹ́ ọmọ Ọlọ́run ju kó jẹ́ ìránṣẹ́. Àbí èwo ń tájúlẹ̀ gàgì. Ó ní ọmọ ọ̀dọ̀ òmónúkọ tólúwà ẹ̀ ń ṣe. Àbúmọ̀ ìránṣẹ́ tí ó wà tẹ́lẹ̀ gbogbo tí àwọn ìránṣẹ́ tó ti ṣe ìránṣẹ́ fún Ọlọ́run ẹ̀mí Kristi náà lò. Hallelujah. Ọlọ́run sọ pé inú òun bàjẹ́ torí tí mo dá ènìyàn. Ẹ̀mí mi kì yóò gbé nínú ènìyàn mọ́. Orí gbogbo ìwé inú ènìyàn ibi ni. Kí ló ń produce ibi? Hallelujah. Ó tó produce ibi ni envy, jealousy. Hallelujah. Àwọn ohun tí èso ń produce ni. Ẹ jẹ́ mọ bó ṣe produce ẹ̀. Àbá mọ́ bó ṣe produce ẹ̀ ni pé ẹ̀rọ adúpẹ́ lọ́dọ̀ mi. Wọ́n sọ pé tó dá. Wọ́n sọ pé anyhow. Anyhow, Ọlọ́run wa sọ pé èti kejì ẹmú wa ló bẹ́ta. Kò kọ́lẹ̀ ṣùgbọ́n bínú. Hallelujah. Ọlọ́run dẹ̀ ló ní ìbínú. Ọlọ́run sọ pé tó bá bínú má ṣe. Ọlọ́run ló ní ìdájọ́. Hallelujah. Ẹni tó bínú tó ṣẹ̀ ni pé ó fẹ́ ṣe ìdájọ́. Ọlọ́run sì sọ pé tèmi ní ẹ̀sán. Hallelujah. Ẹnikẹ́ni ò gbọ́dọ̀ gbẹ̀san. Now, arákùnrin tí ké nípa Abel. Àbí àìṣe Abel ló pa. Bíbélì sọ pé ẹ̀jẹ̀ Abel kígbe fún ìgbẹ̀san. Bíbélì dẹ̀ sọ fún wa pé ó bò ó mọ́lẹ̀ nínú ilẹ̀ ṣùgbọ́n ohun rẹ̀ jáde dé ọ̀dọ̀ Ọlọ́run. Níbo lòun yẹn ti wá? Hallelujah. Blood. Blood ń sọ̀rọ̀. Blood Abel ló kígbe tí Ọlọ́run sì bọ̀. Ó bèrè pé arákùnrin ẹ̀dà ó ní ṣé èmi jẹ́ my brother's keeper ni. Hallelujah. Ọlọ́run dẹ̀ sọ pé ẹ̀jẹ̀ arákùnrin rẹ̀ ó ti gé pépè mi. Job 16. Job 16 from verse 18. Ha! Ilẹ̀ ayé má gba ẹ̀jẹ̀ mi kí ẹkún mi kó má ní ipò kan. Hallelujah. Ilẹ̀ ayé má gba ẹ̀jẹ̀ mi kí ẹkún mi má ṣe ní ipò kan. Ǹjẹ́ nísinsìnyí kíyèsí ẹlẹ́rìí mi bẹ̀ lọ. Hebrews 12 from verse 22. Ṣùgbọ́n.
1: Ṣùgbọ́n ẹ̀yin wá sí òkè Sioni.
0: Ẹ̀yin wá sí òkè Sioni.
1: Àti sí ìlú Ọlọ́run àlàyé.
0: Sí ìlú Ọlọ́run àlàyé.
1: Sí Jerusalemu ti ọ̀run.
0: Sí Jerusalemu ti ọ̀run.
1: Àti sí ẹgbẹ́ àwọn angẹ́lì àìníye.
0: Àti sí ẹgbẹ́ àwọn angẹ́lì àìníye.
1: Sí ìjọ ńlá.
0: Sí ìjọ ńlá.
1: Àti ìjọ àkọ́bí.
0: Ìjọ àkọ́bí.
1: Tí a ti kọ orúkọ wọn ní ọ̀run.
0: Tí a kọ orúkọ wọn ní ọ̀run.
1: Àti sí ọ̀dọ̀ Ọlọ́run.
0: Àti sí ọ̀dọ̀ Ọlọ́run.
1: Onídàájọ́ gbogbo ènìyàn.
0: Onídàájọ́ gbogbo ènìyàn.
1: Àti sí ọ̀dọ̀ àwọn ẹni ọlọ́ọ̀tọ́.
0: Àti sí ọ̀dọ̀ wọn saints, àwọn tó ti kú.
1: Ènìyàn tí a ṣe.
0: Tọ́ wà lọ́dọ̀ Ọlọ́run sìn.
1: Tí a ṣe ní àṣepé.
0: Àwọn tí a ṣe ní àṣepé.
1: Àti sí ọ̀dọ̀ Jésù.
0: Àti sí ọ̀dọ̀ Jésù.
1: Alárinà májẹ̀mú tuntun.
0: Tó jẹ́ pé òun ló àárín májẹ̀mú tuntun.
1: Àti sí ibi ẹ̀jẹ̀ ìbù wọn ni.
0: Àti sí ibi ẹ̀jẹ̀ ìbù wọn ni.
1: Tí sọ̀rọ̀ ohun tí ó dára ju ti Ébẹ́lì lọ.
0: Hallelujah. Ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ ohun tó dára ju ti Ébẹ́lì lọ ilẹ̀. Má gba ẹ̀jẹ̀ mi. Èyí tí ilẹ̀ gbà ń bèrè fún gbẹ̀san mi. Èyí tó ní ilẹ̀ má gba ẹ̀jẹ̀ mi. Bàbá dáríji wọn tí wọn kò mọ.
2: ṣe.
3: Hallelujah. Olúwa yóò ṣàánú fún wa.
2: Bàbá dáríjì wọn wo.
0: Ṣé èèyàn kan ló ní kó dáríjì? Dáríjì wọn bí wọ́n ṣe ṣe èèyàn lẹ́lòmíì ṣe ta ló máa ṣe ìdájọ́ gbogbo àti ẹni tó ṣe àti ẹni tá a ṣe. Nígbà tí ẹni tó dẹ̀ máa ṣe ìdájọ́ sọ pé dáríjì wọn. Tó dẹ̀ sọ pé tí wọ́n fúnra ẹ̀ ò bá dáríjì, àmì dáríjì ẹ̀. Hallelujah. Ní Zakariah 4 tí wọ́n kà yẹn, wọ́n ní candlestick wà bí, ó ní stand méje, which is the spirit of Christ. Hallelujah. Now, igi olifi méjì wà, wọ́n tán ti ṣe. Ẹ rí pé wọ́n sọ pé candle stand yẹn, there is supply, ó ń kọ́, ó ń flow sínú wọn. Hallelujah. Now, ta ló flow sínú wọn ṣe tó ṣiṣẹ́ pẹ̀lú. It is the spirit of God. Abíṣẹ́mi Ọlọ́run ló bá Mose ṣe. Ṣùgbọ́n Ọlọ́run fúnra rẹ̀ sọ pé you can never be perfect. Except as you are perfect. Ọlọ́run look for perfect people. He's looking for imperfect people to empty them. Hallelujah. Gbogbo tó wà nínú wa ìdọ̀tí yẹn láti gba jáde. Ó ní àwọn Farisi wọ́n fọ òde cup wọn ò fọ inú. Hallelujah. Ó dẹ̀ sọ pé àwọn ọmọ ìyẹn Jésù wọn ò ṣe tí àwọn ọkùnrin ṣe. Jésù dẹ̀ sọ fún pé inú gbọngbọn ló yẹ kẹ fọ kì í ṣe òde. Òde ní òfin. Hallelujah. But níbo ni ọ̀rọ̀ ń gbé? Inú. Ọ̀rọ̀ tó dẹ̀ ń gbé inú ènìyàn. Ó ní ẹ̀mí tí ń jẹ́rìí rẹ̀. Ẹ̀mí mímọ́. Hallelujah. Ẹ̀mí èṣù náà wà. Ẹ̀mí Ọlọ́run wà. Ta ló dá méjèèjì? Ọlọ́run. Níbo méjèèjì ti wá? Látọ̀dọ̀ Ọlọ́run ni. Kò handle everything fún Sátani at all. Ẹ̀mí èṣù tó ń wá látọ̀dọ̀ Ọlọ́run. Bí èèyàn bá tọ̀nà, wọ́n máa tọ̀nà. Jẹ́ wọ́n tan Jacob àbọ̀ tán.

0: nígbà yẹn. Hallelujah. 6 years yẹn ni ó sọ pé mo fẹ́ ṣiṣẹ́ ti ara mi. Pé gbogbo iṣẹ́ tí mo ṣe àná mi ló gbà. Àbí 4-7 years ó tàn mí. Èmi náà ẹlẹ́tọ̀. Mo pàdé ẹlẹ́tọ̀. Hallelujah. Wọ́n tó wà ní end time yìí nìyẹn o. Tànjẹ́ ló kún end time. Bàbí rè sọ fún wa ní verse 10 kí ló wí. For who have despised the day of small things? Nǹkan tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nìyẹn. Problem. Now, nígbà tó máa kúrò, ó fẹ́ bribe ẹ̀gbọ́n ẹ̀ ń pítọ̀ jẹ. Ìyẹn náà lówó lọ. Ṣùgbọ́n ó ti ta ogún ìbí ẹ̀. À ń kò ta fún torí kí ni irú oúnjẹ. Wọ́n dẹ̀ ń wá Jésù, wá jọba lé wa lórí nítorí kí ni torí oúnjẹ. Oúnjẹ lọ̀pọ̀lọpọ̀ ṣe ń wá ọ lọ. Kí ni fẹ́ jẹ, kí ni fẹ́ mu? Kí ni fẹ́ wọ̀, kí ni mo fẹ́ ná? Wọ́n wá ọlọ́run tọkàntọkàn. Hallelujah. Ìjọba ọ̀run kì í ṣe nípa jíjẹ àti mímu. Bí kì í ṣe ayọ̀, ìtura, peace and righteousness of the Holy Spirit. Kí ni in verse 10 wí? Talk about verse 4 náà.
1: Ìbànújẹ́ àwọn tí ń sáré ta ọlọ́run mìíràn lẹ́yìn yóò pọ̀.
0: Ó máa pọ̀ gan.
1: Ẹbọ ohun mímu ẹ̀jẹ̀ wọn.
0: Yes.
1: Ní èmi kì yóò tan sílẹ̀. Bẹ́ẹ̀ ni èmi kì yóò dá orúkọ wọn ní ẹnu mi.
0: Hallelujah. Kí ni ọlọ́run sọ fún àwọn tó ń wá lọ́rùn mi? Kò tiẹ̀ ní pè wọ́n. Èmi kì yóò dá orúkọ wọn ní ẹnu mi. Verse 10 nǹkan.
1: Nítorí.
0: Nítorí.
1: Ìwọ kì yóò fi ọkàn mi. Sílẹ̀ ní ìpòkú.
0: Ìwọ kì yóò fi ọkàn mi sílẹ̀ sí ìpòkú.
1: Bẹ́ẹ̀ni ìwọ kì yóò jẹ́ kí ẹni mímọ̀ rẹ kí ó rí ìdìbàjẹ́.
0: Hallelujah. Àjíǹde ló ń jẹ́ bẹ́ẹ̀. Ohun tí ó lé kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu. Oòrùn gbẹ̀yìn ayé ẹ̀. Mo ló fẹ́ ẹ̀ndẹ̀sì. Hallelujah. Sọ fún Lásàrò kó wá fún mi ní omi kó fi kàn mí lẹ́nu. Ó sọ fún pé ọ̀gbun wà láàrin wa. Láti bí ìsìn. Hallelujah. Lọ sí òkè. Ọrùn. Kí náà pé ọ̀gbun. Ó lè àní já jábọ́ sínú ẹ̀. Tó bá ti jábọ́ bẹ̀ hell. Hellfire ló jẹ́. Hallelujah. Ìsà òkú. Agbára rẹ̀ dà. Ikú. Oró rẹ̀ dà. Kí ló pé agbára ẹ̀ṣẹ̀. Òfin.
1: Ikú oró rẹ̀ dà.
0: Yes.
1: Ìsàkú ìṣẹ́gun rẹ̀ dà.
0: Ìṣẹ́gun rẹ̀ dà.
1: Ọ̀rọ̀ ikú ni ẹ̀ṣẹ̀.
0: Ẹ̀ṣẹ̀.
1: Àti agbára ẹ̀ṣẹ̀ ni òfin.
0: Agbára ẹ̀ṣẹ̀. Òfin ló jẹ́ kó mọ̀ pé you are guilty. Hallelujah. But God now took you out of òfin to bring you under grace and you don't realize it. Hallelujah. Ó ní ìrẹ́ kí ó fi ọkàn mi sí ìsàkú. Ìrẹ́ kí ó jẹ́ kí ẹni àmúrò rẹ. Kí lèèyàn ṣe ń gbé ẹni àmúrò Ọlọ́run? Hallelujah. Bíbélì sọ yìí pé when you die, Lord sọ yìí pé Christ can die. Hallelujah. Wọ́n bèrè pé Jésù sọ̀rọ̀ ikú. Ṣùgbọ́n òfin sọ pé kò lè kú. Ilé ọtí ń sọ̀rọ̀ ikú. Hallelujah. Now, ikú yẹn ní kó lòdì sí àṣẹ Ọlọ́run. Ẹni tí Ọlọ́run dá ò lè gbọ́rọ̀ sílẹ̀. Hallelujah. Torí gbogbo tí Ọlọ́run dá ló ń gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu. Isaiah 48 verse 13.
2: Ọwọ́ mi pẹ̀lú.
0: Ẹ̀ẹ́.
2: Ni ó sì ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀.
0: Ẹ̀hẹ́.
2: Àtẹlẹwọ́ ọ̀tún mi.
0: Yes.
2: Ni ó sì na àwọn ọ̀run.
0: Yes.
2: Nígbà tí mo pè wọ́n.
0: Ẹ̀hẹ́.
2: Wọ́n túmọ̀ dìde dúró.
0: Hallelujah. Nígbà tí Ọlọ́run fẹ́ pa ayé rẹ nígbà wọn mọ ibi tí ó máa ti nǹkan tó fẹ́ lo wa. But every instrument of destruction Ọlọ́run fi pamọ́ sí àwọn ibi tó mọ̀ strategic places. Mo bá lé òsín Ọlọ́run o lè kó ẹrù sínú ilé kí ẹ̀dè kí wá mú ẹnu ilé tó dẹ̀ jẹ́ ẹ̀dè kí ẹ ló máa pa. Wọ́n á dẹ̀ lo nǹkan fún kò níran. Ṣé ìta ló ti gẹ̀tì yẹn? Hallelujah. Ohun tó máa pààyàn ó wà lẹ́gbẹ̀ẹ́. Ohun tó dẹ̀ máa làyàn ó wà lẹ́gbẹ̀ẹ́. Olúwa yóò ṣàánú fún wa. Ojú Ọlọ́run ó lọ sí yìí sọ́run sí gbogbo ayé. Everything tó lùkàkùn ṣe ni Ọlọ́run rí.

0: Hallelujah. Abi kori Olorun to da oju o da fun kini ṣugbọn ko loju to ebi riran lo be riran latare koni owo. Hallelujah. Owo ti e lo fe lo ebi to ba de clean lo fe lo ebi to dirty ni esu fe lo. Hallelujah. So olukaluku lo ma sise igbala e o ba ma gbadura ko le gbadura ko lo ma gbo na ọpọlọpọ ló ń gbàdúrà tí ọlọ́run ò gbọ́ bí ìpápá sọ fẹ́ pé ẹ̀mọ bọ́ ṣe ń gbàdúrà àbí ló ló ń gbàdúrà fún wa ó dẹ̀ lẹ́nu mọ́ ẹ̀mí ẹ̀mọ ló kún gbogbo ara ó dẹ̀ fẹ́ gbàdúrà sí ẹni mímọ́ not possible. Lọ́yọ́ ṣàánú fún wa olúwa tó wa sọ́nà olúwa bò pọ̀ ọ̀rọ̀ rẹ̀ jésù olúwa wa
1: yehova
0: jésù christ michael mímọ́ ọlọ́run rẹ̀ ló ń darí ẹ̀mí ènìyàn toro n to ba fẹ ni ounjẹ kan ṣe ṣugbọn to sọ ni pe o farapamọ sibẹ nṣe lo n lọ sinu ìṣìnà si o wa wo pe emi mọ ọ larada ninu gbogbo n to ti fi pọn wa loju iye oyi wa pada lai jẹ ko fura ara rẹ ṣe ni orukọ jesu kristi ra ọkọ wa ko labẹ ẹtan satani awọn agbara ti n fi pamọ ni ṣẹru ọba ti n de igbekun ni igbekun ẹ̀mí tó fẹ́ dè wá ní ìgbèkùn yóò lù á dè wọ́n ní ìgbèkùn tú àwọn ọmọ rẹ sílẹ̀ tú àwọn ọmọ rẹ sílẹ̀ tú ìjọ rẹ sílẹ̀ gbogbo agbára ní ọ̀run àti ní ayé ní ìsàlẹ̀ ilẹ̀ jésù la fún gbogbo agbára ayé òtún bá ń tẹnu wọn asán ni wọn olúwa fi wọn sábẹ́ àtẹlẹsẹ wa ọgbọ́n láti ọ̀run wá oníkábèrè ọpọn láti ọ̀rọ̀ wa kò ṣòro láti tù lójú tó bá ṣẹ́ má bínú ó tán ẹ̀mí ọlọ́run ló ń jẹ́ bẹ̀ jésù ní ọgbọ́n náà kò ṣe tó wá sọ́dọ̀ rẹ tó kọ̀ sílẹ̀ kí ló fẹ́ ló ń bèrè tó bá sì sọ wàá ṣe ní orúkọ jésù kristi ọmọ ọlọ́run alààyè àwọn ìbéèrè wa má fi dùn wá lò wá ìrẹ́ nìkan ṣoṣo ló lè mú wa yàtọ̀ síbi àṣejẹ́ lónìí jésù olúwa wa.
1: Adúpẹ́ lọ́wọ́ yín bàbá wa Reverend Dr. Olagun Adesanya fún àṣàyàn ọ̀rọ̀ ìmísí ìtàṣálẹ̀ yìí. Adúpẹ́ fún ìmísí Ọlọ́run nínú ayé yín. Wọ́n gbàládùra pé bí ẹ ti ń jáfáfá sí iṣẹ́ Olúwa bá ti ń pè yín tẹ̀ ń jẹ́ wa. Ọlọ́run ọba ẹ̀mí yóò ṣe gbogbo iṣẹ́ yín ní àṣẹ pé ẹ ní tẹnu gbólọ bí ọwọ́. Ìjọba ọ̀run náà ti gbogbo wá sì wà nílépa báyìí Ọlọ́run ní ṣe ilé ìwọ̀fun kó wá wa. Àmì ní orúkọ Jésù. Fún gbogbo ẹ̀yin tẹ́ wá fẹ́ ìmọ̀ síwájú sí lórí àkórí ọ̀rọ̀ tí bàbá ti fi bá wa sọ̀rọ̀ ní àṣálẹ̀ yìí. Bóyá ẹ fẹ́ kí bàbá kó gbà yín ní ìmọ̀ràn kan tàbí ìkejì tàbí ẹ fẹ́ bá àwọn bàbá sọ̀rọ̀ ní ìdàkọ́ńkọ́ tàbá fẹ́ kí àwọn bàbá kó gbàdúrà fún yín kán pàṣẹ síbi orísun ìgbàlódé ayé yín tàbí ó ní ohun kan tí ẹ dáwọ́lé tàbí tí ẹ fẹ́ dáwọ́lé tí ẹ fẹ́ kí àwọn bàbá kó fi àdúrà ràn yín lọ́wọ́ ẹ ní orí ọ̀fẹ́ láti pé àwọn bàbá wa Reverend Dr. Olagun Adesanya sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí nígbà tí wọ́n máa bá yín sọ̀rọ̀ tí wọ́n sì máa pàṣẹ ọ̀rọ̀ síbi ìgbésí ayé yín tí ayé yín ò sì máa gba àtúnṣe ìgbésí ayé yín ò sì ní rí bákan náà mọ́ ẹ pé àwọn bàbá wa Reverend Dr. Olagun Adesanya sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08059681221 08059681221 tàbí kí ẹ pé 07065896331 07065896331 wọ́n sì wá ń gbàládùra ìpé bí wọ́n sì máa gbàdúrà fún wọn tí wọ́n máa pàṣẹ ọ̀rọ̀ sí bí orísun ìbànújẹ́ ayé rẹ yóò dayọ̀ èmi yóò máa wá fi èyí ṣàlọ ní àṣálẹ́ yìí lórí ètò yín ètò wa òpó ìgbàlà nígbà tá a tún máa padà bọ̀ ní ọ̀sẹ̀ tó bọ̀ láti túnjọ gbádùn ara wa lórí ètò yìí ètò òpó ìgbàlà àní gbogbo jíjáde àti ìwọlé wa nínú ọ̀sẹ̀ yìí ni yóò mú ìmísí àti ìbùkún ọlọ́run dání eré o ó dàrọ.

ìgbéni dé pẹ̀lú ìlé olórun alaye prophet peter b oladejo glorious child wákàtí ìgbéni dé ó tún ti tó àsìkò fún ọwọ́ olórun láti kan gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ agbára láti inú ìwé mímọ́ pẹ̀lú àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wòlíì wákàtí ìgbéni dé wòlíì peter b oladejo glorious child iṣẹ́ wo ni ọlọ́run rẹ̀ yìí sì wà lónìí.

0: what is it?
1: Say, yeah.

0: 14th.
1: Woo!

0: ọba mímọ́ sọ ọ̀rọ̀ tèmi náà dayọ̀ lálẹ́ tòní. Fọ́nrán abita ní kí n gbà ládùúrà fún gbogbo apékè ọba mímọ́ sọ ọ̀rọ̀ wa dayọ̀. Ẹyin èèyàn mi ò ṣe wà pa bó ni fọ́nrán abita màá ló tún wọ́n mi sí yín o. Wọ́n kéyìn àti wá sọ ọ̀rọ̀ ọmọlúàbí ká wá sọ ọ̀rọ̀ papọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ síra wọn. Fọ́nrán abita àwọn ni wọ́n ní bó ni o ṣe gbẹ ń lọ dédé ọlọ́run ní fi wá sílẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ tí ọmọ ìyá méjì bá tilẹ̀kùn tí wọ́n bára wọn sọ tí wọ́n rojú. Òótọ́ ọ̀rọ̀ ni tí wọ́n bá bára wọn sọ tí wọ́n lẹ́ni jáde irọ́ ń bẹ́ẹ̀ ni o. Fọ́nrán abita wọn láwọn olóòótọ́ ọ̀rọ̀ táwọn fẹ́ bára sọ lálẹ́ tòní. Fọ́nrán abita gbogbo ara mọ ọtí tá ń sọ yìí. Kí ọtí gbogbo òru ti gbà báyìí pé òun ni bàbá ńlá bàbá kú bàbá bàbá bita. Fọ́nrán abita wọ́n wá ní kí wọ́n jẹ́ iṣẹ́ yìí fún gbogbo ẹ̀yin oníbàárà wọn. Atọ́kùnrin àtobìnrin tó mú fọ́nrán abita pàápàá jùlọ láwa tí a mọ̀ pé ó pọn dandan kí a pé ọdún méjìdínlógún sókè ká tó fẹnu kan fọ́nrán abita. Ìwọ́n tó ń ta má ta fún ẹni tí ò bá tí ì pé 10 years sókè. Ìwọ́n tó bá tí ì pé 10 years ìkìlọ̀ pàtàkì rèé láti ilé iṣẹ́ tó pọn fọ́nrán abita má mú torí ọlọ́run kò bá òfin mu. Fọ́nrán abita wọ́n wá ní ìdí ó jẹ́ mọ̀ pé fọ́nrán abita kì í ṣe ọtí tó jẹ́ pé ó wá láti pa àwọn èèyàn lára. Ìdí ìyẹn tá a fi pọ́n lọ́nà ìgbà lóde lọ́nà tó tọ́ tó fẹlẹ̀ lẹ́nu. Ìfẹ́lẹ̀ rẹ̀ lẹ́nu kò wá túmọ̀ sí pé kó mú mukúmu kó mú àmupara. Fọ́nrán abita kò fẹ́ kí ìwọ tó mú òun kó wá di ìdàkudà torí pé òun fọ́nrán abita. Ìgbádùn ni fọ́nrán abita wà fún. Kódà àní fọ́nrán abita kò dìgbà tó bá mu fọ́nrán abita. Tó wá di ohun tó wá ń ṣe kí ni tó wá ń ṣojú bàlàbàlà tó ń bijú tó ń lajú tó wá ń tàkì tó ń ṣubú tó wá ń sọ fún àwọn èèyàn pé ẹ dákun ẹ ta ló jẹ bàtà mi ẹ mọ́tò mi kí ló tẹ ẹ gbé mi. Àwọn òbú èrè òdì ìbéèrè tí ò bá gbà mu ìbéèrè tí ò borí pípé gbé tí ò borí pípé mu. Fọ́nrán abita ìwọ tó bá mu o mọ̀ pé o gbọ́dọ̀ bá débi wípé ọjọ́ ọ̀la rẹ ti ń polúkúmuṣu rárá o. Fọ́nrán abita sáà fẹ́rú ẹ̀. Fọ́nrán abita wà fún àwọn tó mọ ìtumọ̀ ká gbádùn ara wa ká ṣayé ká ṣe fàájì ká tẹra wa sí afẹ́fẹ́ tó gbádùn. Afẹ́fẹ́ ìgbádùn túmọ̀ sí pé ṣe fàájì mọ níwọ̀n. Wo wọn náà mọ tí mo sọ olólùfẹ́ fọ́nrán abita tó jẹ́ olùmú fọ́nrán abita ó gbọ́dọ̀ mọ̀ pé ó gbọ́dọ̀ mú fọ́nrán abita pẹ̀lú ìlàkàyè ni. O gbọ́dọ̀ mọ̀ gbà tó ti bá ẹ lára mu dé ibi tó ti tó ìgbà tó ń bá ti dáwọ́ dúró. Ẹ wà fọ́nrán abita ní pé kó o mú kó o lọ sílé ìgbọ̀nsẹ̀ kó o ṣe gbọ̀nsẹ̀ wọ́ọ́rọ́wọ́ kó o jẹun dáadáa kó o sùn polówófẹ́ bá wà tòsí láì fipá mu kẹ̀sẹ̀rẹ́ fẹ́ kó gbádùn ẹ kó ṣe ìkíní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀karùn-ún ẹ̀kẹfà ẹ̀kẹjẹ. Fọ́nrán abita nìyẹn. Ẹni bá mu fọ́nrán abita kò yẹ kó máa wá sọ pé ẹ mo lánà yẹn ẹ mọ́tò fẹ́ gbá òun tó ń wọn tí dáadáa. Fọ́nrán abita sò sí fún yẹn o. Wọ́n fẹ́ ìwà nípò tó da pàápàá yes class láwọn èèyàn gidi fọ́nrán abita nìyẹn. Jọ̀ọ́ mo fi ọlọ́run bá bẹ̀ẹ́ ìwọ tó bá mu fọ́nrán abita fi ìlákàyè ni wọn fi ọpọlọ mú mú mọ níwọ̀n kó o lè bá rí tọ̀ lámú mú tèmi mọ níwọ̀n kó o má bàá tẹ́ kó o lè bá mú tọ̀ rárá fọ́nrán abita kò fẹ́ ẹ jọ̀ọ́ ẹnu fọ́nrán abita mọ níwọ̀n ní pẹ̀lú làákàyè ní pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ mo ní ibi tó jẹ́ pé ìwọ̀ngàn lè mú yangàn pé mo mu fọ́nrán abita ó ṣiṣẹ́ tó dáa lápò ara lára mi torí náà fọ́nrán abita ìdìbò tí torí náà fọ́nrán abita ni ayé ń fẹ́ mo sì fẹ́ kó o máa mu fọ́nrán abita lórí kóró wà nílé ìtajà káàkiri tó ìgbà tí pé ọdún méjìdínlógún máa mu fọ́nrán abita kò sì sí fún aláboyún tó ní fọ́nrán abita ó ní ọtí nínú àmọ́ gbogbo ọkùnrin àtobìnrin tó fẹ́ ìṣùkínì tó fẹ́ gún rédé fọ́nrán abita ló dára jù kẹ́ máa mu fọ́nrán abita mú pẹ̀lú ọpọlọ mú wọn níwọ̀n kò sì mú pẹ̀lú làákàyè pẹ̀lú.
1: FM 92.9
2: ìgbàláwọlé tán.

0: John Brand's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Bọ̀sún ọ̀rẹ́ mi, ó jẹ́ kú palẹ̀ mọ́.
2: Wo, à ń pamọ́ jàre.
1: Kí ló dé tó tún wá fajú ro?
2: Lóòótọ́ gbogbo ètò ti tó. Àmọ́ nǹkan tí àwọn èèyàn máa jẹ ló ṣe kókó jùlọ. Táwa ló rò pa lè gbóúnjẹ yìí fún gan.
1: Kò yẹ kí yẹn tún jẹ́ wàhálà mọ́. Ṣé ò tí gbọ́ nípa ó já sọ́pẹ́ Food Palace níbi tọ́rọ̀ àwọn èèyàn ti ń já sọ́pẹ́?
3: Wo, ó já sọ́pẹ́ Food Palace ní ìdáhùn fún àwọn aláyẹyẹ nígbà tó bá ti dé bí oúnjẹ yìí tó ní mílì bíi rice, fried rice, jollof rice, amala, iyán, ẹ̀bà, bẹ́ẹ̀ làsáró ẹlẹ́mìí méje náà ò gbẹ́yìn. Bí wọ́n ti ń dáná èyí tí wọ́n ń tà, bẹ́ẹ̀ ni wọ́n ń dáná fún àwọn aláyẹyẹ. Tí wọ́n náà bá fẹ́ kàn sí ó já sọ́pẹ́ Food Palace, ìwọ náà máa bọ̀ ní number 67 Ijegun Road, Car Wash Bus Stop, Ìkọ̀tún nípínlẹ̀ Èkó, tàbí kí ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 070-6364-5272 070-6364-5272 tàbí 080-7976-0217 080-7976-0217 Ó já sọ́pẹ́ Food Palace níbẹ̀ lọ.

mọ̀lẹ́bí gbogbo olólùfẹ́ anímọ̀káyé a ò ní fi àìsàn lò gbà ó a fi àsìkò yìí fi tó yín létí fún ẹni tó bá ní ìṣòro kan tàbí ìkejì ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn ara tàbí àrùn tí ẹ ti náwó sí tó wá lọ tó ń bọ̀ ní àgọ́ ara yín tí o ò gbádùn ara rẹ ẹ má bọkàn jẹ́ iléeṣẹ́ anímọ̀káyé baba tata worldwide odún ni wọn kì í ṣe àìmọ̀ fún olóko agbára ewé àti egbò ka ibikíbi tí ẹ bá ti ń bọ̀ ẹ wọ mọ́tò abúlé ẹ̀gbá ẹ bọ́lẹ̀ ní abúlé ẹ̀gbá bus stop ẹ ti rí ilé epo ní apá ọ̀tún yín ẹ bèrè number 61 Santos Avenue ojú òpó wọn rèé 08033735570 08033735570 bákan náà àwọn ogun èyíkéyìí tó dààmú rẹ lórí ìgbésí ayé rẹ àbí ogun ìdílé àyànmọ́ kádàrá irú àwọn ìṣòro yìí agbára àdúrà kà ní ẹ̀kan sí ẹ pé 08033735570 08033735570 iléeṣẹ́ anímọ̀káyé baba tapa worldwide agàbà ni baba ẹni abálábà ni baba.

0: ọmọdé.
1: Àṣírí ń bẹ lọ́wọ́ àwọn bàbá wa tó mú wọn gbẹ̀gbẹ̀ ayé rọrùn kí wọ́n tó fi bọ́ lọ́wọ́ ìlà ìlú ayé. Ewé àtẹ̀gbò ni Olódùmarè wa fẹ́ nìkan jẹ́ nìkan lọ. Àgbà ìṣègùn tí wọ́n mọ̀ nínú ewé àtẹ̀gbò tí Ọlọ́run fún ṣe ní bàbá pápá. Anímọ̀ káyé ọ̀kan pàtàkì ni wọ́n. Kí ni wọ́n là kọjá? Kí ló dojú kọ? Kí ló dojú kọ? Ọlọ́run fún ara ẹ̀ ti lànà àbáyọ fún gbogbo èèyàn láti bọ́ lọ́wọ́ ìdojúkọ ayé. Ìwọ sáti kọ̀ sí bàbá pápá. Anímọ̀ káyé lónìí ní nọmba 61 Santos Avenue Abúlé Ẹgbà Lega. Tàbí tẹ máa pe 08033735570 lẹ́ẹ̀kan 08033735570 Anímọ̀ káyé bàbá pápá kòkó méjì.
0: Ṣé dáadáa ni dé?
2: When need is strong, reliable, and lasting steel fabrication, look nowhere else than R.O. Odubanjo Steelworks Limited.
3: As you dey waka, cough fit start anytime because of smoke and dust. Use comics, make you dey relieved.
4: Oga chemist, I beg, I need cough medicine. Where if you work, sharp, sharp.
3: Oh yeah. Try Comics cough syrup. Yes, so Comics get active ingredients. We will clear your cough. Just here, drink and be relieved. Comics now confirmed.

0: ni to won pe ni ogbo
1: wa rere e je ka se dada ka se to hu wa rere tori oni ko tori ola ni e je ka se dada agora bua o yo ba se ri o ti gbe jo se
2: alabi aru baba to ya ta ko ni owo ojo
3: ari ke ri ke eni lo de to roju koko bayi
4: oju mo si se mo ti ma bo je
3: ah eni mo se
4: eni ba le bo se ni fun koko fun koko bi eni bi le se kidi le ka to wo gusu yo pe eni se kidi lo nko la se de re la ni be ke o ke pe o ni ti to sade da di ona ti o ti ka ri bo mi bi ko lo to be nko yi
3: ah ai sa ta ru mo se kan o ibo wa ni fi se bayi mo ni fe ni
4: se emi ni ma se so fun pe ke lo mo ti to ara yin but e ba o fa ga ma kari o o le mo gi baba o ke ho
3: to wi ni iwo na soro soke salaye bo se se fun baba o ke o ko ma ra yo to gbo ija le re fun ku je o pe yin to
0: ati mo yi pe oni to ni won pe ni ogbo ntarigi onisegun bile e ma wo pe mo npa asamo kini di asamo mi mo tun ti ni alejo pataki gege bi ise wa baba e ba mi ki ara ali kesi daruko yin
5: e seun atokun oruko temi ni Taufik Ajiboro eni ti gbogbo aye mo si baba oke o ona lo nki wa pe ni alaafi olohun oba koni ti gbogbo asile
0: e e ja asami witi witi
5: abi
0: eh baba oke o ama tun ri yin
5: ese un atokun be na la bi ni bo se je pe bile ba ti nsu be na ne le mo o na lo fa te fi tun ri baba oke o la ko tun nipa ilera ara wa ndori go e mo pe nipa ilera eda o je baba oke o logun pupo e si mo baba oke o lori pe baba oke o kin se amolumola o lori nkan yo kan soso o na ni sara
0: gege bi ibere ti a ma nbi ni gugu gba kini awon nko to ma nfa ipenija isara
5: ese un atokun laka yin o ni daru
0: ise
5: nipa ipenija to ma fa isan inu ara akoko nbe o ni pe teyan ba ni arun tan pe ni arun gbadumo ri tan pe ni atosi a ma sakoba fun isan inu ara elekeji o ni keni to nba obirin sere lasiko to nse alada re lowo a ma sakoba fun isan inu ara eleketa oni ka ma seyo bi emeji bi emeta kile to mo abika yo ti wa ko te mo jade dada ko mo jade sere sere a ma sakoba fun isanu ara o nta sabapade re latara ile gbonse gbogbo awon nkan wonyi a ma sakoba fun isan inu ara ti ko ni jekeje oribi lo dada to ba li ti ko ba isan ara o ni se dada mo gbogbo awon eyan si mo pe abo ke o mo nkan meji ju isan ara ne kana lo lori aise isara yi to ba ti wonu ara a ma fa ile se dede fun omokunrin tan pe ni idakole iwo omokunrin to wora e dada to je pe laarin seju kan si meji ara re o ti wale abi wo to je pe o ti e nile ba obirin re sere le meji bi e meta kile to mo abi wo to ti e je pe ni ara ti o ti e ni gbira dada depo pe o le se ojuse re mo ni to ba ti nipa enija nipa isan ara ti ma fa idakole fun omokunrin bidele ma bo baba boke o ni shop number 10A Oyekola Plaza opposite Deepa Life Church ni Jakande Isolo Road ibe ni baba boke o wa bayi ero banisoro to le pe baba boke o zi 08094471143 lekan zi 08094471143 08022613442 08022613442 omo odun melo ni wo o ti ju omo 40 years lo o ti ju omo 50 years lo o ti ju omo 70 years lo to je pe laarin seju kan si meji o ti da to wa ele monito ba wa baba boke o iwo gan o mo ipe ni olohun be leyin baba boke o awo mo nkan meji o ju isara ti ma fa idakole fun omokunrin ti ki je ki omokunrin le soju si e dede lodo aya re lori isara ti baba boke n so nipa yi nkan to ti sele se mi gan fun ra mi ri ni ti mo si lori sirisi ogun lori nkan yi ti nkan yo lo yo tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo se toju arun idakole ifun mi on lo fi je si pe ni gbogbo eyan to wa sodo baba oke o lori idakole ti mo so omo okunrin dole awon na gba pe ah olohun be leyin baba oke o pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nbe to ba dodo baba oke o ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ti Solo Road ibe ni baba oke o baba yi pelu ate lodo Olorun ti enu ni so rese ero bani soro baba oke o 08094471143 lekan si 08094471143 abi 08022613442 08022613442
6: On le ti gbọ yen se mo wi pe Yoruba bo won ni iriri lagba on ti o ba ti se ni ri ki awo so a o le so pe bayi ni won se se iwosan re on le ti gbọ lenu baba oke oyi on to ti se won fun ra won ri ni ki Olorun to lo eyan fun won eni t'Olorun wa lo fun won yi o tun wa je ki baba oke o na tun lo wa imo kun imo lati mo nipa itoju aisan isan ara baba oke o nipa aisan onibe ta to mo nbara won rin ojura arabeku ati dakole kini iyato to wa laarin meteta
5: e se wa tokun idakole ran tin ba obirin re sire to jaji pe ni yo le se ndede bo si ye ko si sugbon ko ne lagbara lati se elekeji arabeku ara o dide laarin seju kan si meji ara ti wale ojura nti te ara o dide kiyan fe ba obirin re sire yo da igba to ranti nkan kan ara re o ba wale ti o ba ti ri be nde le ko ma bo wa kan si baboku lase lodo olohun lagbara lodo olohun to ba dodo baba oke o ogba olohun bo lodo wa olohun si ba wa se
6: baba oke o ka ma te si waju yato si pe nkan lomokunrin aisan isara yi se o ni bi to tin ko ipalara ba obirin atokunrin lapapo
5: e seun atokun be ni gbogbo alamo ipe ni isan ni waya ninu ara nigbati eje o ba ti ri bi lo bo si ye ko mo lo to ninu isan ninu ara yo bere mo mu awon ipenija kokan wa akoko na nu pinja o sese ko je ti kwarin laarin seju kan si meji ka bere si mo mi elele elomi yo mo rin gege bi eni ti bata fe boyo ninu ese re karin ka mo terin elomi yo da bi gba to te igbomole ni tori pe atele se o mo kan gorogoro elomi pajapaja lowo pajalapaja lese elomi owo mo gbon be ni gbogbo aro bere si mo gbon elomi nbe nko mo rin kakiri inu ara titi eni abi kinu ara bere si tayan elomi nbe o ti eni le rorun sun dede kori mo fu elomi elomi ese re yo bere si wu ni ka te bayi abe kelomi o ti eni ri gbese se dede dada eyin yo mo fa elomi so ise ese ko mo fa elomi so ise fa ko mo fa eso awon nkan yi ipenija isan inu ara ti ejo ri bi wole to ninu awon ise ni awon yi lo nsa ko ba fun awon ise yi pẹlú ògo lọdọ ọlọrun tó bá dọdọ baba oke o ìwọ gan ó gbà pé ní ọlọrun bẹ lẹyìn baba oke o nítorí baba oke o mọ nǹkan méjì ju iṣan ara yìí tí máa sọ ọmọkùnrin di ọlẹ tí kò ní jẹ kí ọmọkùnrin lè sojúṣe ẹ déédé àbí tó máa sọ ara di ọlẹ tí kò ní jẹ kéèyàn rìn déédé dáadáa tí kò ní jẹ kéèyàn lè gbẹsẹ déédé kí sálẹnu máa kànyàn kẹyìn máa fàyàn ọpẹ yìí kó máa roni gorogo eruku ko bẹrẹ sí ro ẹlòmíì ẹlòmíì ń bẹ tó jáde gbàjọ pé pajápajá ọwọ́ pajápajá ẹsẹ káyà máa lu pipi kẹlòmíì má rorun sùn déédé kórì máa bẹrẹ sí fọ́ni gorogo kójú èèyàn máa sú ẹlòmíì ń bẹ gan máa rìn káàkiri inú ara ẹ ni àbí kí nǹkan máa sọ kúlúkúlú àbí kára bẹrẹ sí tàyàn tó o bá ti ní ìpèníjà yìí pẹ̀lú agbára lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àṣẹ tọlọ́run tí mo fi ń sọ̀rọ̀ yìí tó o bá dọ́dọ̀ bàbókè o ìwọ náà gbà pé ọlọ́run bẹ lẹ́yìn bàbókè o bàbókè o ti wá wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní Isolo Road ibẹ̀ ni bàbókè o wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 080-944-71143 lẹ́ẹ̀kan sí 080-944-71143 àbí 080-226-1-3442 080-226-1-3442.
6: O lágbára o, ohun tẹ́dọ̀ ò bá máa ṣàgbára o. Èmi ò mọ̀ wípé àìsàn inú ṣara ó kó gbogbo nǹkan tó pọ̀ tó báyìí ó kó sínú àti bẹ́ẹ̀ ṣe ń la ayé wa ó dẹ̀ ti wáyé wa yékè báyìí. Àwọn tí irú nǹkan bẹ́yẹn ń ṣe lọ́wọ́lọ́wọ́ nílé báyìí bọ́ ṣe ń gbọ́ yín wọ́n á ti máa gbìyànjú àti pé ojú òpó yín. Ṣùgbọ́n ká tó máa ká sètò yìí ńlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹjọ́ wà nílànà kan náà máa ń sọ wípé ẹ wá fún ajẹ́gùn ẹ wá fún ajẹ́gùn o. Ṣùgbọ́n mo rí i pé ẹ̀yin máa ń fi nǹkan kan kún ajẹ́gùn tọ̀dọ̀ tí ń pé ajẹ́gùn àdáyébá. Ṣé ìyàtọ̀ ń bẹ láàrin ajẹ́gùn lásán àti ajẹ́gùn àdáyébá ni àti pé kí ló bí àdáyébá tó wà nínú ajẹ́gùn tọ̀dọ̀ tí ń.
5: Atọ́kùn ìbéèrè tẹ béèrè ìbéèrè tó lágbára púpọ̀ ẹ máa tọkùn ìkọ púpọ̀. Ajẹ́gùn àdáyébá tí mo ń sọ̀rọ̀ nípa bàbá tó bí bàbá mi ló ni ajẹ́gùn yìí nítorí pé ọdẹ ni wọ́n àná ni ajẹ́gùn àdáyébá yìí nípa ìmọ̀ lọ sóko ọdẹ ìdẹ̀nà ti bá pàdé. Nígbà tí wọ́n wá bá pàdé wọ́n ti sàtọ́ tẹ́lẹ̀ pé tí ọmọ mi bá ti bímọ ọkùnrin ní kẹ gbélé lọ́wọ́ òun ni wọ́n fi wá pèpè bàbá òkè o. Àdìjú tó ń bẹ nínú ajẹ́gùn àdáyébá ti wá tó fi yàtọ̀ tó fi jẹ́ pé ní ajẹ́gùn àdáyébá òun ni wọ́n pè nù.
6: Kábíyèsí Elédùmarè.
5: Ló fi já sí pé ní mo ti ná gbára mo ti ná gbòòrò mo ti lọ wá mo ti lẹ̀yìn tó bá dọ́dọ̀ bàbá òkè o. Àwọn náà máa rí i pé Ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá òkè tọ́rọ́ ló ń bá wa ṣe.
6: A dúpẹ́ fún Ọlọ́run yìí pé ó ń bá yín lọ́wọ́ sí bẹ́ẹ̀ ṣe ń ta báyìí tẹ́ ń tọ̀ Ọlọ́run jẹ́ kó di ẹran nídìí mọ́ mi lọ́wọ́. Ẹ ká tó máa lọ ẹ bá wa pé àdírẹ́sì ọ́fíìsì yín lẹ́ẹ̀kan sí kẹ́dẹ̀ sọ ojú òpó ẹ wá fara balẹ̀ pé torí àwọn ẹlòmíì tí wọ́n ń tètè rí nǹkan mú.
5: Bàbá òkè ó ti wà ní shop number 10 in Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní Ìsọ̀lọ̀ ibẹ̀ ni bàbá òkè wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pe àbò kèrò sí 080-944-71143 lẹ́ẹ̀kan sí 080-944-71143 àbí 080-226-1-3442 080-226-1-3442. A sì ní ẹ̀rọ ìgbàlódé yìí tá a máa fi ṣe àwòṣe ò fáwọn èèyàn tí wọn náà máa fojú rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ara ó sì máa rí àwọn ìpèníjà tó bá bá iṣan kọ̀ọ̀kan pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú tiwa tó mú kó ń bẹ̀ mo nígbà ògbó tiẹ̀ náà nìṣòro ṣe. Bàbá òkè ó ti wá wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ti Ìsọ̀lọ̀ ibẹ̀ ni bàbá òkè wà.
6: Ọ̀lẹ́ ti gbọ́ yẹn gbogbo ènìyàn gbéra fún.

0: ìwọ náà ṣe ìgbésẹ̀, wọn a máa retí rẹ níbi iṣẹ́ bàbá òkèrè.
1: Kéré o, àríkẹ́ríkẹ́. Ẹni lọ́dẹ tó rojú kókó báyìí.
2: Ojú mo sì rí tí àwọn tí màá bọ̀ ẹjẹ́.
1: À èmi ló ṣe.
2: Ẹni bá yọ ọdún sí ní ìfìlẹ̀ kọ̀kọ̀ fìlẹ̀ kọ̀kọ̀ bí ẹni bí èmi ṣe kìdí lẹ̀ ká tó wọ̀ bùsùn.
3: Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń tó lọ sí ìdí eré lánàá. Bẹ́ẹ̀kẹ̀ òkétẹ̀yẹ ò ní ti tọ́ sàdédàdì ọ̀nà. Tí ó ti kárí wọnú bí èpò ló tó fẹnu kan yìí.
1: À àìsàn àtàrò yóò máa ṣe nǹkan o. Èmi wá ní ti ṣe báyìí nínú ìfẹ́
2: ṣé èmi ni màá sọ fún kéka lọ mójú tó ara yín. Bọ̀dá báwo
1: ìwọ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe é fún bàbá òkè o kọ́ máa ráyé tó gbó ìjà lẹ́ẹ̀rẹ́ fúnúgbòjẹ́ ọ̀pẹ́ yìí tó.

0: ẹ̀sọ̀ tàbí àrùn tó fẹ́ dàbí gúlẹ̀ bàbá òkè òwe kalẹ̀ sí shop 10A Oyekola shopping complex ládojúkọ Deeper Life Church Jákàndé gate Egbòro ìsọ̀rọ̀ ìpínlẹ̀ Èkó ẹ̀pẹ̀ 08094471143 08094471143 bàbá òkè o èmi kò di bèbè dèbè.
1: Nine.
2: Ìwé ìwádìí oṣù ta kò mọ́gbọ́n. Ẹ ṣáà máa tẹ̀lé wa ká lọ́rùn.

0: Ọláńkọ̀.
1: Ọlọ́run mà jẹ́ kí n bẹ́ni tí ó wá yí wà lára rẹ̀ ṣe.
0: Bíi ti báwo.
1: Ojoojúmọ́ ló ń pín sí ibi bí ìgbà tí mẹ́sẹ́ńjà bá ń pín lẹ́tà ilé-iṣẹ́. Ó ṣòwò, ó fìdí rẹ ni. Bó ṣe ń ṣe àjò ló ń jò dànù.
0: Tí ó ti wá ní ẹ̀dùn ànímọ̀káyé bàbá tátà.
2: Ànímọ̀káyé
0: Ànímọ̀káyé bàbá tátà. Sọ̀pọ̀ náà gbóná ẹlẹ́gbọ́n rẹ̀ ló gbóná. Ó gbóná tó gbóná lójú jẹjẹrẹ bí ajere. Ewé ń bẹ ẹgbẹ́ wà. Gbóná wà dú àtọ́rùn ogun ayé pa ń bẹ lọ́dọ̀ ànímọ̀káyé bàbá tátà. Gbogbo ẹni tó ń bẹ náà fọ ọkàn aya. Ọmọ rere ẹni tó ń ṣòwò tó fẹ́ jèrè. Ó wáṣẹ́wáṣẹ́ ò iṣẹ́. Jẹ́ kánímọ̀káyé bẹ lọ́hùn fún ẹ. Gbogbo ayé bá sọ rẹ̀ dọ̀rọ̀ mọ̀dìmọ̀dì tó sopọ̀ ẹ̀ lọ́rùn kan ló ṣòro bàdájá. Ewé tó ń tẹ̀gbẹ̀ àtẹ̀gbẹ̀ àdúrà ànímọ̀káyé ò fi jáde-ànù. Number 61 Santos Avenue Abúlé Ẹ̀gbá la ànímọ̀káyé bàbá tápá fìdí kalẹ̀ sí o. Tó ti ń fi ewé àtẹ̀gbẹ̀ ṣe bẹ́bẹ́ 08033 7575 70 08033 7575 70.
1: Ẹ̀rọ fọlá kú oríire o, mo ti fẹ́ rọ́nà báyọ̀.
0: Mọ̀sùn ní ìwé ọ̀lẹ́ o máa rún náà. Aruwo ni iwo pẹ̀lú.
3: Honorable Aruwe túbọ̀ fún Aruna. Ẹ kú oríire. Ọdún kan tọ̀tọ̀ntọ́n ti ẹ̀ lórí àlééfà. Gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ Mọ̀ṣẹ. Ọjọ́ náà rèé bí àná. Tí gbogbo àwọn olùgbé pàwọ́ pọ̀ gbígbé àlọ́yè. Àwa dúpẹ́ pé ti rúwé ìdàgbàsókè ọlọ́pàá òjọ̀kan. Látorí ìbáyégbádùn àwọn òṣìṣẹ́ tó fi dórí àwọn àkànṣe iṣẹ́. Modern infrastructure, better healthcare, quality education, àtúnṣe ilé-ìwé, àtúnṣe àwọn òpópónà, solar street light, ICT centers, àyẹ̀wò ìlera ọ̀fẹ́, oògùn ọ̀fẹ́, ambulance service, ìrónilágbára, àkàǹkàtánigi tí ewé rù pẹ̀lú ẹ̀ka àti ẹtútù ẹ̀ ló múnú àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ Mọ̀ṣẹ́ dùn pé àwọn lẹ́nire láṣíwájú. Náà ṣe ní ká máa kí yín kú àkínṣe. Gbogbo èròǹgbà yín ní ti dáadáa láti jẹ́ kí ìjọba ìbílẹ̀ Mọ̀ṣẹ́ máa tẹ̀síwájú lóòrèkóòrè. Ọlọ́run ọba ti rọ̀ yín lọ́rùn o. Àbí wọ́n yẹ in office. Honorable Túbọ̀sún Aruna Aruwe, the executive chairman, Mọ̀ṣẹ́ local government.
4: Igbákejì Honorable Sẹ̀mí Ukaraole Camps.
3: Àwọn ìgbìmọ̀ alákòóso àti gbogbo òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ Mọ̀ṣẹ́. Management team and entire staff of Mọ̀ṣẹ́ local government ló lùkéde.
5: Ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ọwọ́jà iléeṣẹ́ rédíò tẹ ti ń gbẹ́wà yìí dé. Yorùbá ní

báyìí òun ló ń ṣọba gbọ́mi kọ́kọ́.

0: dédé wo yi ni gbogbo ibi ti owo ja ile ise radio te tin gbe wa ide yoruba ni igba to to ba bayi ohun lo nso ba gbon mi gbon mi koko to to koko ohun lo nje balẹ lodo ta ba ri ogbon tarigi to mo nipa ewe ise ti ewe nse egbo ati ojegi ise to nse ati mo yi pe oni to ni won pe ni ogbon tarigi onisegun bile Emma wo pe mo npa asamo kini di asamo mi mo tun ti ni alejo pataki gege bi ise wa baba e ba mi ki ara ile kesi daruko yin
1: e seun atokun oruko temi ni Taufik Ajiboro eni ti gbogbo aye mo si baboke o ona lo nki wa pe ni alaafi olohun oba koni ti gbogbo asile
0: e ja asami witi witi
1: amen
0: e baboke o a ma tun ri yin
1: e seun atokun be na la bi mi bo se je pe bile ba ti nsu be na lele mo o na lo fa te bi tun ri babo ke o la ko ton nipa ilera ara wa ndori pe mo pe nipa ilera eda o je babo ke o logun pupo e si mo babo ke o lori pe babo ke o kin se amolumola o lori nkan yo kan soso o na ni sara
0: gege bi ibere ti a ma nbi ni gbogbo igba kini awon nko to ma nfa ipenija isara
1: e seun atokun lakayi o ni daru
0: ise
1: nipa ipenija to ma fa isan inu ara akoko nbe o ni pe teyan ba ni arun ta npe ni arun gbajumori ta npe ni atosi a ma sakoba fun isan ara elekeji o ni keni to nba obirin sere lasiko to nse alada re lowo a ma sakoba fun isan ara eleketa o ni ka ma seyo bi emeji bi emeta kile to mo abika yo ti wa ko ti e mo jade dada ko mo jade sere sere a ma sakoba fun isanu ara o nta sabapade re latara ile gbonse gbogbo awon nkan won yi a ma sakoba fun isan inu ara ti ko ni jekeje ori bi lo dada to ba ji ti ko ba isan ara o ni se dada mo gbogbo awon eyan si mo pe aboke o mo nkan meji ju isan ara ne kan na lo lori isan ara yi to ba ti wonu ara a ma fa ile se dede fun omokunrin tan pe ni idakole iwo omokunrin to wora e dada to je pe laarin iseju kan si meji ara re o ti wale abi iwo to je pe o ti e nile ba obirin re sere le meji bi e meta kile to mo abi iwo to ti e je pe ni ara ti o ti e ni gbira dada depo pe o le se ojuse re mo ni to ba ti nipa enija nipa isan ara ti ma fa idakole fun omokunrin Didele ma bo wa baba boke o ni shop number 10A Oyekola Plaza opposite Deeper Life Church ni Jakande Isolo Road ibe ni baba boke o wa bayi ero banisoro to le pe baba boke o zi 08094471143 lekan zi 08094471143 08022613442 omo odun melo ni wo o ti ju omo 40 years lo o ti ju omo 50 years lo o ti ju omo 70 years lo to je pe laarin iseju kan si meji o ti da to wa ile mo ni to ba wa baba boke o iwo ge o mo ipe ni olohun be leyin baba boke o awo mo nkan meji o ju isara ima fa idakole fun omokunrin ti ki je ki omokunrin le soju se dede lodo aya re lori isara ti baboke o nso nipa yi nkan to ti sele se mi gan fun ra mi ri ni ti mo si lori sirisi ogun lori nkan yi ti nkan yi o lo yo tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo se toju arun idakole ifun mi o n lo fi je ti pe ni gbogbo eyan to n wa sodo baboke o lori idakole ti mo so omokunrin dole awon na gba pe ah olohun be leyin baboke o pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nbe to ba dodo baboke o ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ti Isolo Road ibe ni baboke o baba yi pelu ase lodo olohun ti enu ni sorose ero oba ni soro baboke o 08094471143 lekan si 08094471143 abi 08022613442 08023442 08022613442.
0: Nlẹ ti gbọ yẹn ṣe mọ wípé Yorùbá bọ̀ wọ́n ní ìrírí lágbà ohun tí ò bá tí ṣe ni rí kí a wò sọ a ò lè sọ pé báyìí ni wọ́n ṣe ṣe ìwòsàn rẹ̀ Nlẹ ti gbọ lẹnu bàbá òkè òyí ohun tó ti ṣe wọ́n fúnra wọn rí ni kí Ọlọ́run tó lo èèyàn fún wọn ẹni tọ́lọ́run wá lò fún wọn yìí ó tún wá jẹ́ kí bàbá òkè òyí náà tún lọ wá ìmọ̀ kún ìmọ̀ láti mọ̀ nípa ìtọ́jú àìsàn iṣan ara bàbá òkè òyí nípa àìsàn oníbẹ̀ ta tó mọ́ ń bára wọn rìn ojúra arábẹ́kú àti ìdákọ́lẹ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta
1: ẹ ṣeun atọ́kùn ìdákọ́lẹ̀ rẹ ti ń bá obìnrin rẹ ṣeré tó jẹ́ pé ní yóò lè ṣe ń dèdè bó ṣe yẹ kó ṣe ṣùgbọ́n kò ní lágbára láti ṣe ẹlẹ́ẹ̀kejì arábẹ́kú ara ó dìde láàrin ìṣẹ́jú kan sí méjì ara ti wálẹ̀ ojúra ń ṣiṣẹ́ ara ó dìde kéèyàn fẹ́ bá obìnrin rẹ ṣeré yóò da ìgbà tó rántí nǹkan kan ara rẹ ó bá wálẹ̀ tí ó bá ti rí bẹ́ẹ̀ ìdè lè kọ́ máa bọ̀ wá kàn sí bàbá òkè o láṣẹ lọ́dọ̀ ọlọ́run lágbára lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbá òkè o ọgbà fọlọ́ ń bẹ lọ́dọ̀ wa ọlọ́run sì ń bá wa ṣe.
0: Bàbá òkè o ká máa tẹ̀síwájú yàtọ̀ sí pé nǹkan ọlọ́mọkùnrin àìsàn iṣan ara yìí ṣé ó níbi tó ti ń kó ìpalára bá obìnrin àtọkùnrin lápapọ̀.
1: Ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀ ni gbogbo alamọ̀ ìpele iṣan ni wáyà nínú ara nígbà tí ẹ̀jẹ̀ ò bá ti ríbi lọ bó ṣe yẹ kó mọ lọ tó nínú iṣan inú ara yóò bẹ̀rẹ̀ mọ mú àwọn ìpèníjà kọ̀ọ̀kan wá àkọ́kọ́ nínú ìpèníjà ó ṣeéṣe kó jẹ́ sí kárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí mọ́ mí ẹlẹ́ẹ̀lẹ́ ẹlòmíì yóò mọ rìn gégé bí ẹni tí bàtà fẹ́ bọ́yọ nínú ẹsẹ̀ rẹ̀ kárìn ká mọ tẹ̀rìn ẹlòmíì yóò dàbí ìgbà tó tẹ ìgbòmọ́lẹ̀ nítorí pé àtẹlẹsẹ ó mọ kan gorogoro ẹlòmíì pajápajá lọ́wọ́ pajápajá lẹ́sẹ̀ ẹlòmíì ọwọ́ ó mọ gbọ̀n bẹ́ẹ̀ ni gbogbo ara ó bẹ̀rẹ̀ sí mọ gbọ̀n ẹlòmíì bẹ́ẹ̀ nǹkan mọ rìn káàkiri inú ara títí ẹ̀ ni àbí kí inú ara bẹ̀rẹ̀ sí táyàn ẹlòmíì bẹ́ẹ̀ ò tiẹ̀ nílé rórun sùn déédé kórì mọ fún ẹlòmíì ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí wú ni ká tẹ̀ báyìí àbẹ́kẹ́lòmíì ò tiẹ̀ ní rígbọ́n ẹsẹ̀ ṣe déédé dáadáa ẹ̀yìn yóò mọ fa ẹlòmíì so iṣẹ́ ẹsẹ̀ kó mọ fa ẹlòmíì so ìsapá kó mọ fa yẹn so àwọn nǹkan yìí ìpèníjà iṣan inú ara tí ẹ̀jẹ̀ ò rí bi wọlé tó nínú àwọn iṣan ni àwọn yìí ló ń ṣàkóbá fún àwọn iṣan yìí pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbá òkè o ìwọ gan ó gbà pé ní ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o nítorí bàbá òkè o mọ nǹkan méjì ju iṣan ara yìí tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe ẹ̀ déédé àbí tó máa sọ ara di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kéèyàn rìn déédé dáadáa tí kò ní jẹ́ kéèyàn lè gbẹ́sẹ̀ déédé kí sàlẹ̀nu máa kàyàn kẹ́yìn máa fàyàn ọ̀pẹ́ yìí kó máa roni gorogo eruku kó bẹ̀rẹ̀ sí ro ẹlòmíì ẹlòmíì ń bẹ tó jẹ́ àjẹgbà tó ṣe pé pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ káyà máa lu pìpì kẹlòmíì máa rorun sùn déédé kórì máa bẹ̀rẹ̀ sí fọ́ni gorogo kójú èèyàn máa sú ẹlòmíì bẹ gó máa rìn káàkiri inú ara ẹ̀ ni àbí kí nǹkan máa sọ kúlúkúlú àbí kára bẹ̀rẹ̀ sí táyàn tó bá ti ní ìpèníjà yìí pẹ̀lú agbára lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àṣẹ tọlọ́run tí mo fi ń sọ̀rọ̀ yìí tó bá dọ́dọ̀ bàbá òkè o ìwọ náà ó gbà pé ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o bàbá òkè o ti wá wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní Ìsọlọ̀ Road ibẹ̀ ni bàbá òkè o wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442.
0: Ó lágbára o ohun tẹ́dọ̀ ò bá máa ṣàgbára ẹ o inú ò mọ̀ wípé àìsàn inú iṣan ara ó kó gbogbo nǹkan tó pọ̀ tó báyìí ó kó sínú àfi bẹ́ẹ̀ ṣe ń là ayé wa ó dẹ̀ ti wáyé wa yékè báyìí àwọn tí irú nǹkan bẹ́yẹn ń ṣe lọ́wọ́lọ́wọ́ nílé báyìí bọ́ ṣe ń gbọ́ yín wọ́n á ti máa gbìyànjú àti pé ojú òpó yín ṣùgbọ́n ká tó máa ká sètò yìí ńlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ jọ wà nílànà kan náà máa ń sọ wípé ẹ wá fún ajẹ́gùn ẹ wá fún ajẹ́gùn ṣùgbọ́n mo rí i pé ẹ̀yin máa ń fi nǹkan kan kún ajẹ́gùn tọ̀dọ̀ tí pé ajẹ́gùn àdáyébá ṣé ìyàtọ̀ ń bẹ láàrin ajẹ́gùn lásán àti ajẹ́gùn àdáyébá ni àti pé kí ló bí àdáyébá tó wà nínú ajẹ́gùn tọ̀dọ̀ tí.
1: Atọ́kùn ìbéèrè tẹ béèrè ìbéèrè tó lágbára púpọ̀ ẹ máa tọkùn nǹkan púpọ̀ ajẹ́gùn àdáyébá tí mo ń sọ yẹn pé bàbá tó bí bàbá mi ló ní ajẹ́gùn yìí nítorí pé ọdẹ ni wọ́n àná ni ajẹ́gùn àdáyébá yìí nípa ìmọ̀ lọ sóko ọdẹ ibẹ̀ náà ti bá pàdé nipa ti won wa ba pade won ti sato tele pe ti omo omo mi ba ti bimo okunrin ni ke gbe le lowo oni won fi wa pe pe babo ke o abi tu to nbe ninu ajegun adayeba ti wa to fi yato to fi je pe ni adegun adayeba oni won pe nu
0: kabiyesi ile bimare
1: to fi je si pe ni mo ti nagbara mo ti nagboro mo ti lo wa mo ti leyin to ba dodo babo ke o awon na ma ri pe olohun be lodo babo ke toro olohun ba wa si
0: a dupe fun olorun yi pe o nba yin lowo si be se nta bayi te nto olohun je ko di eran nidi mo lowo e ka to ma lo e ba wa pe address office yin le kan si kede so oju opo e wa fara balẹ pe tori awon elomi ti won tete ri nkan mu
1: babo ke o ti wa ni shop number 10 in Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Solo road ibe ni babo ke o wa ero ibani soro ti ele pe aboke ozi 08094471143 lekazi 08094471143 abi 08022613442 08022613442 a si ni ero igbalode yi ta ma fi ti awo se o fun awon eyan ti wo na ma foju ri gbogbo nto sele ninu ara o si ma ri awon ipenija to baba isan kokan pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nbe mo ni gbagbo ti enu ni soro se babo ke o ti wa wa ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ti Solo ibe ni babo ke wa
0: o le ti gbo yen gbogbo eniyan gbera fuya ko koja si shop number 10A to ba tin bo lati Solo bayi bi eni pe o nlo si Ikotun to ba ti de Jakande Gate bi shop meji si meta o ti ri Oyekola Plaza ni waju church nla kan Deeper Life Church to wa nbe iwo sha ti wo be bere shop number 10A ibe ni babo ke o kale si ero ba ni soro won le kan si 00 94 47 11 43 o tun le pe 08022613442 aisan ko ni fi agbo ara wa se gbugbe o iwo na se igbese won a ma reti re ni le se babo ke o o digba kana
2: kere
0: o
1: a rite rite emi lo de to roju koko bayi
3: oju le si ti awon ti ma bo nje
2: ha emi mo se
3: eyin ba le bo se ni fun koko fun koko bi eni pe le so kidi le ka to wo gusu yo ro pe ni se kidi lo ko la se de re la ni beke o ke te o ni ti to sa de da di ona ti o ti ka ri wo ni de polo to fe nu kan yi
2: ha ai sa ta ru ni ma se kan o emi wa ni ti se bayi ni mi fe mi
3: se emi ni ma se so fun pe ka lo mu ti to ara yin bere ba o fe da ma kari o ni mo gi baba o ke ho
2: ti ro wi iwo na soro soke salaye bo se se fun baba o ke Come on, you don't put your letter for the day. Oh, wait, don't do it. Aratita, you need to pass. Oh, my bonus or many of the swan. Tell the Russian or Senator, that people are watching. Is Sarah don't do so. But okay, the little Gatura, you can yes, of a young, to bed that you do it. But okay, you can see shop 10A or your color shopping complex. Ladu to Kotipa Life Church, Jack on the Gate, a guru, Solo Glen, you at 08094471143 08094471143 Baboko, a little debate.
4: 92.9
5: You are the Osipa.
4: Hey, hey,
5: hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, h

Ciao, ciao.

0: 21 081 39 68 2421. Bàbá Yíká ló ní àǹfààní ẹ̀dínwó yìí, ìwọ náà jẹ́ bẹ̀ kó tó tán.
1: Mo kí ni ọmọdé, mo kí ni àgbàlagbà, bẹ́ẹ̀ ni mo kí ni ẹlẹ́ni ká mi rò. Mo kí ni gbogbo náà pé a kú àlágbá ọdún tí a ti kọjá. Ilé mi ò rí mi ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Èyí tí mo kí náà ni bàbá Yíká tí gbogbo wa mọ̀ sí Adisekin International Limited. A kú ọjọ́ mẹ́ta. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní kò ní fi san ara wa dè wá. Ṣùgbọ́n ká tó rí gbìnà, ẹ jẹ́ kí a tó sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa, kí a lè rí àǹfààní kan àti ìkejì níbẹ̀. Òun náà ni 08084 27 61 37 08054 27 61 37 That is 08139 68 2421 08139 68 2421 08181 713350 08181 71 33 50 At 08148 25 60 32 08148 25 60 32 Ẹ kàn sí wa lórí gbogbo àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa yìí tí ẹ bá ti pè wá. Bí ògbó ṣe jẹ́ ti Ọlọ́run, èmi tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Kínní International Limited ni mo máa gbé. Àrẹ́jọ sọ̀rọ̀ nítorí ìlèbí bí ògbó ṣe jẹ́ ti Ọlọ́run. Ẹ rí pé bí ọdún bá parí báyìí, a máa ń fúnra wa ní àwọn ẹ̀bùn nípasẹ̀ iléeṣẹ́ wa. Àwọn egbògi èyí tí a ti ṣe sílẹ̀ ìtẹ́lẹ̀ jẹ́ pé ohun pàtó lọ bí àyíra. Nípasẹ̀ àwọn tí wọ́n bá ní àwọn àìsàn kan ṣèkejì lápèjúwe, bóyá orí èèyàn ń gbáyì àbí èyí ní bádi odò kó sọ̀rọ̀ síta tẹ́nu rẹ̀ máa rùn. Eléyìí nǹkan tí kò dá rárá ni. Èyí pé irú nǹkan bẹ́ẹ̀ ní ìsàlẹ̀ ikùn elétò ọ̀hún nǹkan yẹn ti ń wá. Ó dẹ̀ ti lè lo many things kó tìbó sí kí nǹkan kọ́ máa lọ. Ó dẹ̀ máa ń ta ìgbóhútì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Irú nǹkan báyìí tó bá ń ṣe ní ẹ̀yọjú sí iléeṣẹ́ wa. Bákan náà, kí ẹgbẹ́ orí kan kó máa fọ́yàn ní gbogbo ìgbà bóyá o ti lọ ṣàyẹ̀wò láì mọ iye ìgbà o ti rò pé bóyá malaria àbí typhoid fever ò ní ṣe ọ́. Ṣùgbọ́n nígbà tí wàá lọ sí àyẹ̀wò, wọ́n sọ pé kì í ṣe nǹkan ìlú nǹkan tó lẹ̀ láàmú. Irú eléyìí ó lè jẹ́ àfẹ́lù, ó lè jẹ́ àránsí, ó lè jẹ́ pé bóyá ẹni tó ti ń wọ nǹkan yẹn fún ọkọ̀ jálọ ní ìlú tí wọ́n da omi tí wọ́n fi fọ orí ẹ̀ sí ìbẹ̀rù nǹkan ti wọlé sí ọ lára. Irú mẹ́wàá ń ṣẹlẹ̀ o, àìsàn tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìpè mọ́ kò mọ ọ̀nà tí nǹkan yẹn gbà wọlé sínú àgọ́ ara wọn torí pé àjọjú bá àìsàn ọwọ́ àánú ara. Ìtọ́jú pé ìjọjú bá àwọn nǹkan yìí lára bàbá àbíyá rẹ̀ ni. Bákan náà, àkóràn wà. Nǹkan àgbẹ̀ lákòóràn òun náà ni pé ìbálòpọ̀ akọ àtabo látara nǹkan yìí. Ó lè jẹ́ pé jẹ́ èyí tí a mọ̀ sí àwọn gbajúmọ̀ ìmọ̀ tó lè nira kápẹ̀ ní àtọ̀ sí. Ìbórí nǹkan báyìí wọ̀nyí àkóràn ni látara obìnrin. Ìrún náà wà. Kẹ́lómi ti kó. Ó lè jẹ́ ọkùnrin ló lè jẹ́ obìnrin náà. ni loko la ni ara won toro yi yo sa yi pe ni kan bi reje abi bi oyun abi bi etutu kon jade ni oju ara won abi ki ni ko ma jade ko da de bi ogi ni le le ina asin kan pe ni afon na ni ki e ba yo bi si le se wa kon olohun ka ti e be re ni ayo ado mi ba ta so le kan na e ri pe lomi wa to je pe gbogbo ba ni orun lo ni ajaja ti elomi wa fe se nkan so e ri mo yan ba ri yo sa ni e ni ta se pe bo se me lo lu ma le ni pe ori mi o e se mi ya mi o ko bo ni nkan bi lati je ti nkan ti se eleyi ni je agbegbe ba ko je pe iya ti e gan bona se si le bi se aye ni awan ro e wo ti nkan landa lam mo de ki nkan ko ma lo be ko ma je pe omo ti wa na wa tun bi bo bo go ba iru nkan ni
2: 27 61 37 ati 081 48 25 60 32 081 48 25 60
1: Free International alias Babayisa Olorun ni fun wa se bakana awati abayi pe atelese o ma nku ta ta yi lo po lo po ba ni o da de de pe a ri ri bu abi ni da to ke de pe won le pa yi abi gum won le ma wa lese ati so nipa arthritis ateromatism awon ni on cause awon symptoms ti a so yi sugbọn ẹlẹ́gbẹ̀ẹ́ kan gbàgbé pé kò sí tí ayé kìí sí èèyàn o ẹlòmíì bá sùn lálẹ́ ló sùn pẹ̀lú àlàáfíà ṣùgbọ́n tó bá di láàrin òru ó lè máa wá gàgà kan máa fi wó ẹsẹ̀ nípasẹ̀ pé àwọn ènìyàn òkùnkùn kan ní kò wọlé sí lára àwọn eléyìí ìlànà ọ̀tọ̀ ọ̀nà ọ̀tọ̀ là ń gbà tọ́jú wọn lẹ́yìn tó jẹ́ pé bóyá ogbó àbọ́jú orí àbí nǹkan yìí nípasẹ̀ pé àwọn sísítẹ̀mù ara ó ti ń rẹ̀ mọ́ díẹ̀díẹ̀ ló fa arthritis àbí rheumatism kéèyàn mọ́ lè lè dáadáa àbí kọ́ mọ́ stada kọ́dà débi ìgbà tí ń tíyàn àbí kéèyàn ó rìn bí òpónà kan tó jókòó bí ìgbà mẹ́rin àbí ìgbà márùn-ún sí àkíyèsí ní ilé àwọn ẹgbẹ̀rún òkú tí ẹ lè gbé àwọn màmá wa bàbá wa ní ìwà tó yẹ pé ìlera gbadun ni wọn kọ sílẹ ṣùgbọn lábà àǹfààní àti gbé òkè ìsàlẹ ni wọn kó wá nípasẹ pé orunkun àbí bàràdì àbí kókósẹ àbí àtẹlẹsẹ bó ṣe ń kan bẹẹ náà ló ń tí kìí dẹ sí pé wọn ní kébẹkẹbẹ gbogbo eléyìí tí ẹ bá yọjú sí iléeṣẹ wa mo fi ń dá lójú pé ìgbà ọlọ́run kà ẹ ní àlàáfíà gidi ló máa ní tẹ́bẹ̀ ó rẹ̀ sáré torí pé àwọn bàbá wa wọ́n dogún nǹkan wọ́n dẹ̀ fi lé wa lọ́wọ́ ẹ̀mí ẹ̀ yẹjú ẹ wá wo àràtọ́ ọlọ́run ọba tí ó fi àwa náà dá àtàràtọ́ ọlọ́run fẹ́ fi ẹ̀mí náà dá fún wa náà nípasẹ̀ pé àwọn ọlọ́run máa ròyìn wa fún náà ebi ká yọjú sí ilé iṣẹ́ tó ní ìtánisẹ́nu ló ń tẹ̀ ẹ mọ́gbàgbé láti pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08 0 54 27 61 37 08 0 54 27 61 37 àti 08 1 39 68 24 21 08 1 39 68 24 21 àti 08 1 81 71 33 50 08 1 81 71 33 50 at 08 1 48 25 60 32 081 48 25 60 32. Gbogbo ẹyin tí owó rẹ̀ tí ó ń ro ẹjẹ́ pé bóyá iṣẹ́ ìdúró àbí iṣẹ́ ìjókòó o lè ń ṣe ìtẹ́jọ́ pé ẹni ọ̀pọ̀lọpọ̀ àsìkò hours láti fi yàn ró àbí láti fi jókòó ṣùgbọ́n ẹ̀yìn jẹ́ kẹ́kẹ́ gbádùn ẹnu ìjáyà mi òbí lọ́wọ́lójú pé o ti wà nínú ìgbésí ayé tó rọrùn tí ẹ bá ti kà sí ilé iṣẹ́ international limited. Nítorí àbá mọ̀ àbí sọ pé àmọ́ ní àwọn bàbá wa wọ́n ti wọ́n pa lóhùn wọ́n sì kọ́ alẹ́kọ̀ọ́ pé ẹgbẹ́gbẹ́ ta ọjà ayẹ̀pẹ̀ ìbòwò òkúta. Ogun náà ẹ yọjú sí wa o pé ogun tá wá kálẹ̀ yìí kí ẹ bá ti rí àpẹẹrẹ pé àwọn nǹkan yìí ó ń dààmú yín nínú àgọ́ ara bí ògbó ṣe jẹ́ ti olódùmarè bí ìṣe rí lọ́wọ́lọ́wọ́ yìí fún àwọn àsìkò péréte tí a fi ní sọ̀rọ̀ lórí àwọn nǹkan yìí mọ́ tàbí táàbí dá àwọn egbòogi àbí àwọn owó tá a fẹ́ dà lọ́wọ́ yìí padà sí iye tá à ń tọ́jú àwọn nǹkan yìí tẹ́lẹ̀ ẹ tètè yọjú 1,500 tá à ń pè ní 50,000 naira ni wọ́n dà lọ́wọ́ yín fún èyíkéyìí ní gbogbo gbàkálẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ ẹgbẹ́ ìrọ́nà àbáyọ ẹgbẹ́ ìrọ́pẹ́ fọ́lọ̀ ní ààrùn ẹ̀sìndẹ́nì rẹ̀ ẹ má wàá jẹ́ àgbàdé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà lórí òní yìí tó ṣe pé ẹnu olóbi kó bára rẹ̀ àpàtó ẹnu àsọjù ọ̀rọ̀ ká má ní sùúrù ìlú bíbí lápẹjù ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà lórí òní tó jẹ́ pé ọkọ ti ní jáde nípasẹ̀ pé ìhàwọ̀ ni ọkọ̀ mi lò nígbà tí mo dé lọ́ra mọ́tò méjì lọ́ra mọ́tò mẹ́ta kò bí ma tẹ́lẹ̀ èmi mọ làlágùn nígbà mo dé lọ́kọ́lé káàkiri nígbà ọkọ̀ gbọ́ eléyìí ọjọ́ ìmọ̀ tó gbin nínú lọ́ba ní ọ̀dà ìràwọ̀ rẹ tó ní èmi ni mò ń lò ọwọ́ àjáde síta ó fààyè lẹ̀ fún mi wọn náà lọ dá ìràwọ̀ rẹ wò láti pé níwọ̀ náà dá kọ́ dá wà bọ́kọ sí lé ọ̀pọ̀lọpọ̀ obìnrin jáde lóde òní ìlẹ̀ àkóbá ẹnu ló ń torí eléyìí nígbà tó ti wáá dá wà náà kí n dáwọ́dà rẹ wáá dà fún ìgbà yìí wọ́n ti ń bí ọmọ ìlú ìlú ìbílẹ̀ gbogbo àwọn tó yẹ kó sàánú ẹ ọ̀rá mi gbà wọ́n ti ẹ̀ ti ń sàánú ẹ tẹ́lẹ̀ wọn ti ẹ̀ ń sàánú ẹ ìdí eléyìí ọ̀sẹ̀ akọ́kùnrin ìyá ti gbé jáde láti pé ó mú wa tún lọ bí àyèrà gbogbo ẹni tẹ́ ti fa àfààtó fúnra yín ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà lóde òní tó lè gbé àgbàdo àgbáfà mi bàbá mi tiẹ̀ tún kọ ọmọ sí ìyá mi lọ́rùn nípasẹ̀ lọ́mọ adáhán òun bá gbèsè ayé tiẹ̀ lọ ní eléyìí kí ló lọ́wọ́ fẹ́ ṣe eléyìí gbà sọwárí ìyàrá ẹ lọ́wọ́ ẹ̀yin boys ẹ̀yin boys fẹ́yìn bẹsẹ̀ gbádùn kiri tẹ́ ń lọ bí iṣẹ́ tí wọn àgbà yín gbóyè ẹ̀yin èèyàn tí wọ́n fẹ́ gbà níbi iṣẹ́ kan nígbà tọ́kàn wọ ni wọ́n máa lọ láì lórí yìí fẹ́yìn ìkọ̀wé kó fura sí ara rẹ kí èyí lé ọ̀bá méjì obìnrin ìjẹ́ kú mọ́lù àmọ́bọ́ ìyàwó ni tẹ́lómi àmọ́bọ́ ọkọ ni tẹ́lómi wọ́jọ́ orí rẹ̀ oye ọmọ tó rà wọ́n jẹ́ fojú kan náà lọ wà kò sì kan rá kóòrò náà ni ọ̀rọ̀ alẹ̀ fún ní wọ́n gbà lọ́wọ́ rẹ ọ̀rẹ́ kejì wọ́n gbà lọ́wọ́ rẹ ilé ìlọ́sẹ̀ ló yìí gbà ẹ yẹ kí wọn náà fura pé òkòrò tí ń yẹ ẹ̀fọ́ ìgbé ẹ̀fọ́ lọ́wà mọ́gbẹ́gbẹ́ sí ayé òsì mọ́gbẹ́gbẹ́ sí ayé aláìlójútó ìbílẹ̀ o ẹ wá ara ọ̀sẹ̀ akẹ́kọ̀ọ́ 7,500 ọwọ́ àgbọ̀yẹ ẹ má gbàgbé orúkọ ọlọ́run pọ́nlélé ìyá fi gbé jáde ìfọ̀ oṣù ọ̀ká ìfọ̀ àbí ọ̀ká ti babaláwo ọ̀ká aláàfà olóbìbì olóyè èrè àlábìbì èrè kúnyín àwọn sọ fún ara wa pé kẹ́lì má ti láì ìyá lóye ìyá kẹ́lì má ti láì ìyá àìbọ̀lẹ̀ ìyá ọlọ́run ló borí gbogbo nǹkan sí ni ìwọ náà wá bí ó ń lò pé wọ́n bá tiẹ̀ ká lù ẹ́ nígbà bá ká lù ẹ́ kó ṣubú nílẹ̀ kó dìde nílẹ̀ ọlọ́run wọ lójú òní ló fa ni wa ẹ̀yin ò ní. A máa ń sọ fún yín láì mọ iye ìgbà pé ibi téèyàn bá ṣe sí ilẹ̀ ní sí jẹ́ o ẹ tọ́jú àwọn ọmọ wọ̀nyí o ẹ tọ́jú wọn dáadáa o ẹ tọ́jú wọn o ẹ̀rọ sí akópéyàn ẹ̀rà fún wọn ọwọ́ ọmọ rẹ ti jí sówó tiẹ̀ tí ń rówó díẹ̀ díẹ̀ nílẹ̀ ìyá nìkan dúdú rí ni èmi ìjọba fún ẹni ó tiẹ̀ ti dámọ̀ràn pé ẹ bóun lálẹ́ àbí pé ẹ bóun lálẹ́ àbí n sọ fún yín pé ilé ayé ilé ogun ni ìpìtì náà tò nílé ayé ọlọ́run ní owó tá a ní ọmọ tá a bí ìyàwó tá a fẹ́ sílé ọkọ tó fẹ́ wa ìpìtì náà tò ní wọn jẹ́ ká sọ̀rọ̀ fún wọn pẹ̀lú pé ọba tó dá yé yẹ o ní tó lè ká kó sọ̀rọ̀ fún àwọn ìyàwó ìnájú ilé àwọn àbí sọ̀rọ̀ fún wọn àwọn ọ̀dọ́ mọ́lá tọ̀ lọ. Nǹkan mọ̀ yóò mọ̀ nílọ̀ ráyè mú ìrora rẹ̀ ń rákùn fífẹ́ la fí ọ ta ní ọmọ ìgbóná mọ́ lè ọ̀rọ̀ ajọ́mọ́ mọ́ lé wàhálà ta ni wàhálà tara rẹ ni kọ́ wa tó dà bẹ́ẹ̀ kàn sí ilé iṣẹ́ wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08054276137 08054276137 àti 08139682421 08139682421 àti 08181713350 08181713350 àti 08148256032 08148256032 nítorí wọn fẹ́ tẹ̀ mọ́ ní pé gbogbo ẹ̀rọ mẹ́rẹ̀ẹ̀rin tá à ń pè fún èyí no network relay kò sígbà tẹ́ pé tí kò ṣiṣẹ́ a máa ń retí yín.
2: Ogbosi ogbagede meji yo fofo baba isa rukun koloju oloro fin international alias baba isa agba pati fi agbara alquran isewo san ile lo pewe ile lo bebo ise agbara jogunba okewu oketumo ko si oke soro kan ti agbara alquran o ka o adua no nilo babo ki baba isa wa te wa adua solo eni o moju aja ni de eni o moju ogun ni dabi ni e baba isa rukun koloju oloro afa ti fi gbogbo agbara ile ko olorun abajo ko fi ke gbo olorun tolo si nle olorun iwo na ma bo ki won bo pe lo lori gbogbo oke soro re o di pẹtẹlẹ fini international alias baba isa wa ni nọmba 41 ogun b street idimu lati idimu ẹju ọkadà tàbí kẹkẹ rúwá ẹ sọ wípé nọmba 41 ogun b street lẹ lọ lọdọ baba isa tàbí kẹkẹ wọn sórí àwọn nọmba wọnyí 08054276137 tàbí 08181713350 àti 08139682421 baba isa ọlọ́run ti gbà fún yín kò ní kọ fún yín o.
1: Ẹ má gbàgbé mo promise yín pé gbogbo ìyóò tó lè máa ṣe nínú àgọ ara àmì gbàgbé fi tẹ ká ọmọ mi rà lọ́wọ́ yín ẹ̀yin gan fún ara wa ẹ bọ́ sí orí ní bó ṣe jẹ́ pé aláwọn kan tó jẹ́ pé àwọn ni wọ́n ń sanwó program wa àrọ́ ọlọ́dún mẹ́wàá ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dógún sìn tá a ṣe rí kọ́nẹ̀ bẹ́ẹ̀ náà láti rí àwọn oníṣòwò tó jẹ́ pé mo fi wálẹ̀ nígbà kankan pé ọlọ́run tó fi wá ṣe sábàbí àwọn nínú ìtàgé sí ayé àwọn àfitáwọn bá kú àwọn náà tó fi wá lọ́rùn ilẹ̀ sóòdì eléyìí mo fẹ́ pé wọn náà jẹ́ kan
3: Lagbole Afrobeat New African Shrine Ikeja Ipin Eko ni July 31st, August 1st àti August 2nd. Arararara orororo àwọn òkọrin jàǹkàjàǹkà ló ń bọ̀ ńbẹ̀. Ọmọ bàbá fúnra ẹ̀ Seun Kuti ìràwọ̀ òkọrin Fuji Alhaji Sule Alao Malaika Fuji Mandiba Tẹ̀rí Àpàlà Destiny King Jaga ìràwọ̀ tó ṣáná Portable Ògo Ìbàdàn Alhaji Kiri Leda Candy Mix àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. July 31st ọ̀fẹ́ ni wọlé, August 1st ọ̀fẹ́ ni, August 2nd ọjọ́ àṣekágbá 5000 naira péré lẹ́bàá fi wọlé o. Pẹ̀lú ẹ̀bùn ọ̀fẹ́ tó bá wa máa bọ̀ kájọ mọ̀rí ọjọ́ ọ̀la akọni tó ṣọ̀wọ́n ní ilẹ̀ adúláwọ̀ darapọ̀ mọ́ wà ní New African Shrine Ikeja láti wá ṣèrántí ìfẹ́ lá. Àwọn tó ṣagbátẹrù ẹ̀ Action Beater Chelsea London Dry Gin Bullet Ope pẹ̀lú àtìlẹyìn First Exposure ọmọ tó mọ Color Media Concept Egypt 80 Band City Boy Clothing Brand Calakuta Museum Big Bank New African Shrine Roma Gbàlejò Street Media ló ṣonígbọ̀wọ́ ẹ̀.

0: start anytime because of smoke and dust. Use comics, make your day relieved.
1: Oga chemist, I beg, I need cough medicine. Where if you work, sharp, sharp.
2: Oh yeah, try comics cough syrup.
0: Yes, so comics get active ingredients. We will clear your cough. Just yeah, drink and day relieved. Comics now confirm. Cough? Drink comics. ED relief cough. If symptoms persist after 3 days, go see your doctor.
3: Ayẹyẹ ìrántí fẹlẹ́ ọlọ́jọ́ mẹ́ta gbáko máa wáyé lágbolé Afrobeat New African Shrine ìtẹ́jà ìpínlẹ̀ Èkó ní July 31st, August 1st àti August 2nd. Arararara òróróróró. Àwọn òkọrin jàǹkẹ̀jàǹkẹ̀ ló ń bọ̀ ńbẹ̀. Ọmọ bàbá fúnra ẹ̀ Ṣéun Kútì, ìràwọ̀ òkọrin Fújì, Aláàjì sí àlàó Màláìkà Fújì máa ń ní ibà. Tẹ̀rí àpàlà Destiny King Vaga, ìràwọ̀ tó ṣáná. Pọ́tẹ́bù Ògo Ìbàdàn, Aláàjì Tìrí Lẹ́dà, Candy Mix àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. July 31st ọ̀fẹ́ ni wọlé, August 1st ọ̀fẹ́ ni, August 2nd ọjọ́ àṣekágbá. 5,000 naira péré lè máa fi wọlé o. Pẹ̀lú ẹ̀bùn ọ̀fẹ́ tó bá wa, máa bọ̀ kájọ mọ rírì. Ọjọ́ ọ̀la akọni tó ṣọ̀wọ́n ní ilẹ̀ Adúláwọ̀ darapọ̀ mọ́ wa ní New African Shrine ìkẹjà láti wá ṣèrántí ìfẹ́ lá. Àwọn tó ṣagbátẹrù ẹ̀ Ope pẹ̀lú àtìlẹyìn First Exposure ọmọ tó mọ Columbia Media Concept, Egypt 80 Band, City Boy Clothing Brand, Kalakuta Museum, Big Bank, New African Shrine ló máa gbà lẹ́jọ́. Street Media ló ṣolúgbọ̀ wẹ́ẹ̀.
4: Àwa àwọn ọmọ tún pẹpẹ rẹ̀ dálẹ̀ ni.
5: Ó dé! Bàbá
6: ìdí tọ́lọ́rù ń gbìn ọkọ̀ arúgbó bàbá olóòtú ọkọ̀ ara.
7: Ìwọ lọ́wọ́ kó bẹ̀rẹ̀ lọ́wọ́ ògbó ọkọ̀ ara ni.
8: Ìyá alábá ti ń tàrí lọ́nà àgbàdì.
9: Ìyá ọwọ́ àti ẹsẹ̀ ní gbòtìgbòtì yẹ.
10: Ká máa rìn sóṣù òṣó bí ẹni tẹ ìgúnmọ́lẹ̀.
11: Ká má lè rìn dáadáa tàbí bẹ̀rẹ̀ mú nǹkan.
12: Bàbá rẹ́lẹ̀ mú tàbí ra ògiri mú.
13: Àwọn àpẹẹrẹ wọ̀nyí kì í ṣe ń tó bójú mu.
14: Gbogbo ẹ gbọdọ̀ dà fi ẹyìn.
15: Fún àwọn kẹ́ alágunlagun ṣọ́ọ̀gun ṣọ́ọ̀gun tó lè máa ba omi tàbí ẹ̀jẹ̀ ara jẹ́.
16: Ìyẹn yọjú sí wa àyẹ̀wò fínífíní lọ́nà ti dà lóde tó ń tìbílẹ̀ làkọ́kọ́.
17: Ká tó wá fi wí àtẹ̀gbò tó ń gbọ́dọ̀ bí mọ̀nà wá kojú ẹ̀.
18: Pè wá kájọ ṣe mọ̀nà papọ̀ 08054-7004-01.
19: Nídé òwò yìí gbogbo ẹ̀ tó láǹfààní láti máa gbọ́ mi àkànṣe ètò lélẹ̀ èyí tó ní ṣe pẹ̀lú ìlera. Oore tẹ́nìkan lè ṣe ẹnìkan ni pé kẹ́nìkan sọ fẹ́lòmíì tó kó jẹ́ ká jọ jàǹfààní ìwọ̀nba ìṣẹ́jú tí mo ní pẹ̀lú yín. Bàbá ẹ̀dákọ̀ ẹ̀ bá ń dakọ̀ yín fáwọn ará ilé ká mọ̀ pé lóòótọ́ ilẹ̀ wà nínú ìkulò pẹ̀lú mi.
20: Ẹ kú kalẹ̀ gbogbo etí tó láǹfààní àti gbọ́ mi lórí ètò yìí bí ti ń lọ lákòókò yìí. Àìrẹ́kọ̀ọ́ ta lẹ́ẹ̀mejì o, èmi ni bàbá Gidọ́ lọ́hùn gbìn olóòótọ́ ọfà ara. Ẹ̀yẹ méjì yìí sì jáde ẹ bí n bá jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí lórí ìwòsàn ọmọ ẹ̀dá èèyàn àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú bá ṣe gbáyé pẹ̀lú àlàáfíà. Pàápàá jùlọ bárò bá dọ̀rọ̀ ewé àtegbò bá a ti lò ó ti ṣe rí bó ṣe yẹ orí. Báwọn bàbá wa ti lò ó kí o tó fi lé àwa náà lọ́wọ́. Bó ṣe jẹ́ pé ayé náà dayé òyìnbó tó kò dé agbára ewé àtegbò kù. Ó ń ṣiṣẹ́ bí ìmọ̀nà wà láti ìgbà pípẹ́ wá. Ó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú àṣẹ elédùà tó darí ayé. Yóò tó mọ ṣiṣẹ́ títí ayérayé ni.
19: Bàbá ọjọ́ ti pẹ́ tá a ti máa ń gbọ́ ọfà ara. Ṣé ayé àtijọ́ nìkan lọ ọfà ara wà bó sì ń wà nísìnyí? Àti pé kí ni ọfà ara gan?
20: Olóòtú ọfà ara nǹkan tó lágbára pọ̀ ni. Ó ti wà tipẹ́tipẹ́. Orúkọ tí kálukú kú lójú ó yàtọ̀. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ò mọ ohun tí ẹ̀ ń pè bẹ́ẹ̀. Wọ́n wà mọ́ fún lórúkọ mi. Ṣùgbọ́n ẹ jẹ́ ń fún aláwọn àpẹẹrẹ tó ṣe kó ṣeé ṣe kí a fi fura pé ọfà ara rèé. Alákọ̀ọ́kọ́ òun ni pé yóò mọ dàbí pé nǹkan rìn kiri ara ẹ̀dá èèyàn. Ibi tó bá sì rìn dé o kì í ṣe pé yóò mọ dùn mọ́ o. Ìnira ni ó mọ jẹ́ ń bẹ̀. Nígbà míì wà bónítọ̀ ń bá ní kò ń fẹsẹ̀ tẹlẹ̀. Ṣé ni ó dàbí kó fẹsẹ̀ lérí ẹ̀gún, kó fẹsẹ̀ lérí ìgò, àbí wọ́n da ata sí lára nítorí ọfà ara yìí. Èyí mọ wọ́nà láti ba inú ẹ̀jẹ̀ jẹ́ àti inú ara ni. Kò wá síbi tí ó lè rìn dé nínú ara. Bó bá ń ṣèyàn lọ́wọ́lọ́wọ́ a máa fẹ̀fọ́ rí. A sì máa fakójú oṣù wúyè bí kókò kò fẹ́ súngbà míì. Nígbà míì sì rí a máa ṣeni láyà tí ó mọ ṣọni láyà kìkìkì. Táyà ó ṣàdédé mọ já pàpàpàpà. Ẹ sì tó bá ti rí báyìí wàhálà ti bá ń tí ń bí ọkàn ni. ọ̀fàara ni kò sẹ́ni tí ò lè ṣe àmọ́ ọ̀ṣọkùnrin àmọ́ ọ̀ṣọbìnrin àmọ́ ọ̀ṣọmọdé àṣìmọ́ ọ̀ṣẹ́ àgbàlagbà jẹ́jẹ́ mi mo jókòó kò sí ní ọ̀rọ̀ ọ̀fàara o bó bá wọ́dẹ́ ṣe ò lè wọ́ dápá kò sì ní wá pẹ̀lú ìrọ̀rùn ìmọ̀ ẹ̀jẹ̀ kára ó ní ẹni tó bá ṣe ni ṣùgbọ́n pẹ̀lú ewé àtegbò gbogbo ẹ̀ pátápátá ní ògbò gbàgbé tẹ́ni tí ń ṣe ìṣeun tí ó padà dẹ̀ tó lálàáfíà.
1: Bẹ́ẹ̀ ti ẹ̀ fojú kàn tá báyìí. Àwọn òjòjú kọ inú ara wo ni ká gbà ẹ pé yóò dùn àfisẹ́yìn tí kò ń fi sọ.
20: Ẹ jẹ́ ń kọ́kọ́ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà.
21: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 070-3144-5626 070-3144-5626.
20: Ẹlòmíì àmọ́ fẹ́ báyẹn sọ̀rọ̀ àṣírí lórí tẹlifóònù. Nígbà bá sì gbàláyé tó dáa tó fọkàn rẹ̀ balẹ̀. Yóò mọ̀ pé kóun gbéra kóun wá lókù torí ó lè bá mi sọ̀rọ̀ lórí tẹlifóònù kò lè gbé oògùn látòrí tẹlifóònù o. Ṣé ẹ rí ní tí jẹ́ kòkòrò inú ẹ̀jẹ̀ nǹkan tó burú gbáà ni. Bí kòkòrò bá wọ inú ẹ̀jẹ̀ yóò bá ṣan ọmọlúàbí jẹ́. Ẹ sì rántí pé sara wa dàbí wáyà tí ń múná láti ibì kan síbì kan ni. Bí ṣan ò bá ti sí ẹ̀dá ò ní lè rìn gerege. Bí ṣan ò bá ti sí ẹ̀dá ò ní lè gbápá gbẹ́sẹ̀ dáadáa bó ṣe yẹ ogbe. Bí ṣan ò bá sì sí ẹ̀dá ò ní lè ṣe lọ́kọ láyà lọ́dọ̀ obìnrin. Èyí ò ní fà tẹ́lòmíì fi mọ owó ìyàwó rẹ̀ bí àbúrò rẹ̀ tí ò gbọdọ̀ fọwọ́ kàn. Yóò sì mọ rí nǹkan ẹ̀tọ́ gẹ́gẹ́ bí nǹkan èèwọ̀ tó rẹ́rù ó mọ̀ bá ni. Ewé àtegbò tán bàbá wa lò tí wọ́n fi níyàwó kan ní méjì ní mẹ́ta tí wọ́n sì ṣojúṣe. Bọ́ọ̀ bá tiẹ̀ lágbára àti níyàwó méjì mẹ́ta ìkan tó bá nínà gbọ́dọ̀ jí ó mọ̀ pé ọ̀kọ̀lọ̀kọ̀ òun nílẹ̀ Yorùbá tá a wà yìí àrọ́bà aládé tó ti lé lẹ́ni 70 ọdún tó sì níyàwó mẹ́rin márùn-ún mẹ́fà tá a sì gbọ́ rí pé kò ṣe déédé. Ṣé ẹ rí àìlèṣe déédé ọmọkùnrin nǹkan aburú ni àìlérìn dáadáa nǹkan aburú ni. A sì mọ́ fà tí kòkòrò inú ẹ̀jẹ̀ ìbá gbìnà yàtọ̀ òun àtọ̀ fara a mọ́ jẹ́ kó dúró fẹ́ mọ́ wo bàìbàì. A sì mọ́ fa kí apá kan rí kò mọ́ fẹ́ fọ́yàn yẹ́. Nígbà míì sì wà tó ṣe pẹ́ lòmíì báyìí kò ní rí oorun sùn ọwọ́ rẹ̀ kan ní kọ̀kọ́ kú rírí bí kò ṣẹ́jẹ̀ ń bẹ. Ẹlòmíì sì rí ẹsẹ̀ rẹ̀ kan ní kú rírí bí kò ṣẹ́jẹ̀ ń bẹ. Ẹlòmíì ẹsẹ̀ méjèèjì àtọwọ́ méjèèjì ní kú rírí bí kò ṣẹ́jẹ̀ ń bẹ. Ṣé ẹ mọ̀ pá àwa gbọdọ̀ dákẹ́ ká mọ owó owó èèyàn oníran. Ìta a sì ṣe lọ́rùn ìwé àtegbò kì í ṣe páṣẹ lọ ìlú òyìnbó lọ rí ìwé àtegbò wá. Ibi tá a ti níwé àtegbò náà là wà ṣíṣe rẹ̀ àti lílò rẹ̀ ló ṣe pàtàkì. Nígbà bá ṣàyẹ̀wò tán táyẹ̀wò dúró tá àwọn tí ń ṣèyàn á wàá ṣe kíni á wàá gbégbèsẹ̀ lórí ẹ̀. Béèyàn bá ti lo oògùn bí ẹ ṣe ní òlù kò ní sòrò dandan ni kó ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́. Bàbá igi tọ́lọ̀ ń gbé olóòtú ọ̀fà ara ìtí ẹ fi pè mí lólóòtú ọ̀fà ara nù mọ́ ọ̀bọ̀ báyìí.
21: Lagos Abeokuta Expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀.
20: Ibẹ̀ ni ó kalẹ̀ sí. Sì mọ́ ọ̀gbá mi láago. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ojú àmọ́ ti sọ̀rọ̀ lórí tẹlifóònù. Nígbà bá sọ̀rọ̀ tí n bá bí ọ lóríṣiríṣi ìbéèrè ọ̀rọ̀ ìwọ náà rí pé rere lolúwa.
21: 070-3144-5626 070-3144-5626 Bàbá wà ní Lagos Abeokuta Expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀. Gbogbo bíríjì ọba tí ń bọ̀ sáà ti pe fóònù ọba wọn.
20: Àwọn nǹkan tí mú kọ́mọkùnrin ó mọ́ lè gbé pápápá láàrin àwọn ẹgbẹ́ rẹ̀. Àwọn tí mú kí ọkọ láyọ̀ ọmọ jìjà ilé ìṣọ́ ta kọ́mọkùnrin ó mọ́ lè ṣe bí ọkùnrin. Àtàwọn tí sọ ní darúgbó kàǹgẹ́kàǹgẹ́ ẹlòmíì wọ́n ń fà á wọ̀ dáńfó wọ́n ń gbé ìgọ̀kadà wọ́n ń gbé sọ̀kalẹ̀ ni. Bẹ́lòmíì bá gbẹ́sẹ̀ kan wọ́n sẹ̀ bá gbé kejì ni. Ọfà ara mọ́ ṣiṣẹ́ kíṣẹ́ lára a sì mọ́ da ìgbésí ayé ọmọkùnrin àtọmọbìnrin láàmú. Olóòtú ọ̀tẹ́ tílẹ̀.
22: Ìdí tọ́lọ́run gbé ọkọ̀ arúgbó bàbá olóòtú ọkọ̀ ara.
23: Bí ọlọ́run gbọ́dọ̀ ọlọ́run gbọ́ ọkọ̀ ara mi.
24: Bí àràbá ti ń tàrí lọ́nà àgbàdì.
25: Bí ọwọ́ àbí ẹsẹ̀ ní gbòtìgbòtì yẹn.
26: Ká máa rìn sóṣù tó bí ẹni ń tẹ ẹ̀gún mọ́lẹ̀.
27: Ká má lè rìn dáadáa tàbí bẹ̀rẹ̀ mú nǹkan.
28: Bàbá rálẹ̀ mú tàbí ra ògiri mú.
29: Àwọn abẹ́rẹ́ wọ̀nyí kì í ṣe tó bójú mu.
30: Gbogbo ẹ gbọdọ̀ dà fi ẹ̀yìn.
31: Fún àwọn ká lagunlagun ṣọ́ọ̀gùn ṣọ́ọ̀gùn tó lè máa ba omi tàbí ẹ̀jẹ̀ ara jẹ́.
32: Ẹ yọjú sí wa
0: yo finishing lono ti gba lo de ko ti bile la koko
30: ati wa fun ya ti ko to gbono bi mo na wa ko ju e pe wa ka jo se mo na papo
0: 08017 0401
19: ṣùgbọ́n ó gbé ìgbìyànjú ẹ náà kọ̀ sọ̀ ní ń bọ́ sí bóò ló ti rí bàbá.
20: Olóòtú ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ó bá gbìyànjú ọ̀gbọ́ ni wọ́n ní ayé ìkáláṣe kò kú iṣẹ́ ẹ̀yìn bá ṣe kù tí ò ṣe tán ayé ìkíkú iṣẹ́ èèyàn ṣe tí fi débi àpẹẹrẹ ni sọ̀rí bẹ́yàn bá dààmú lo kò dààmú lojò orí tí ó gbèrè àmọ́ gbá wore kò ní wẹ́lòmíín gbò bá lóun fẹ́ kírun àbò fẹ́ gbàdúrà nílé ìjọsìn ó gbàgà fún lọ́tọ̀ ni ọmọ ọdún mélòó ni ọtí ẹ̀ ń gbàgà fún ọ pé ọba tí ẹ̀ fẹ́ tẹ̀ pa ń bọ́ sì tẹ ọ̀pá afárí lèèyàn tẹ̀ tó bá ti dọ̀pá apọ́ ń fi gíísì kẹta iṣẹ́ láì tí ìpọ́nmọ ogójì ọdún ìpọ́nmọ àádọ́ta ọdún òun bí ìwọ náà rí mi ń gbà fún ọfẹ́ wọnú kúrú ní ààyè ọdí pé fúnra mi ni mo bọ́lẹ̀ ló mọ́tò kì í ṣàì mọ mọ́tò wà ọlá ni mo fi ṣe tí mo fi ní dẹ́rẹ́bà tó wà ní àsìbọ́lẹ̀ àwa náà awọnú ààyè ń gbọ́ adétọ́ ní kí ó ra ẹlẹ́rìndòdò ní

0: ja gbugbu ara je ni belomi ba we bayi wahala ni bi o we na wahala ni awon ti kokoro na je ni se o po ayewo la koko se awa na lo gba lo de mo ti ana a fi bere bi aise lugo si ewo to ba taye mu le mo ba kan ide mu ogbo awon baba wa ni asa ni je lubulubu oju ologun ni je be agbo isegbo ibile iwe ategbo atesu ati epogu ba ti n fawo oyinbo je n bo lati bi ogoji odun o le pesepese ta ti wa lenu e ti n gbawosan lodo wa mo awa ko eledua oke lo fase se n ta se ṣugbọn iwadii ise iwe ategbo bi oti ilu gele ewe ta wa funra wara le ta gbe ti a nise mo fowo ra ewe teyan fi bi odidi eka ale kan gbe lorisirisi ewe n ta gbe si ti omi n ta gbe si inu ibi iyo n ta gbe si ibi bojuwa lorisirisi to je pe ani na se wa kaakiri mo n ta ti se le wa nbe iwo ni o jara re para o wa laafia funra re bo ba ti laafia n ten ti o ti ku lo ni gboke yin o ni gboke o na number le
1: 07035626 07031445626 Ke wa bayi mi baba gi tolorun gbe oko arugbo olooto ofa ara baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo gbogbo ba tin bo sa ti pe phone number won
0: ofa ara lare ede eyan ki ba ni ware o iwo lo ni gba agbara ojo ko won ni lewo eni to ni le ni o ni gba fun awon apere to ba wa ri to mo tu mo re to mo ko re iwo pe ni lori telephone alaafia ara wa ko ni gbadanu bu ni elubo o
2: baba e ku atoto mo era kan ba n pe phone number ile kan si se mo pe elomi o le ma raye sugbon ti won ti mu phone number yi elomi ati ele lati mo pato ngbo lo wa gan ati bo ni ati ba yin soro
1: baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni waju bridge elese gbogbo gbogbo ba tin bo sa ti pe phone number won 070 31 44 56 26 gbọ mi dada o 070 31 44 56 26 Baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese
0: iberu kale si gbọ mi dada o
1: ke jade wa o ke wa bayi mi baba gi tolorun gbe oko arugbo olooto ofa ara baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo gbogbo ba tin bo sa ti pe phone number won
0: ibi gbogbo ni sokan to osupa ijojumo onile molotun
1: 070 31 44 56 26 070 31 44 56 26
0: amore ti
2: ọ̀rọ̀ lẹ́tí gbọ́yàn ẹ̀yìn èèyàn ṣe mọ̀ pé oríire ìfẹ́ kè é ṣe ń báyìí ìwọ náà jara rẹ gbà lónìí àlàáfíà wa kò ní di fíàfíà.
3: ó dé. bàbá ìdí tọ́lọ́run ń pè ọkọ̀ arúgbó bàbá olóòtú ọba ara.
4: ìwọ náà kò tọ̀ lọ́wọ́ ogun ọba ara mi.
5: ìyá bàbá ti ń dàní lọ́nà àdáàdì.
4: tí ọwọ́ àbí ẹsẹ̀ ní ń bọ̀ kí bó ti yẹ.
6: ká máa rìn sóṣù òṣù bí ẹni tẹ
7: ìgúnmọ́lẹ̀. ká
8: máa lè rìn dáadáa
9: ìyẹn yọjú sí wa àyẹ̀wò fínífíní lọ́nà ti gbà ló dé tòun ti ìbílẹ̀ làkọ́kọ́.
10: ká tó wá fi wí àkekò tó ń gbóná bíi mọ̀nà wá kojú ẹ pè wá kájọ ṣe mọ̀nà papọ̀ 080 54 17 04 01.
11: kọjá dá o 08 054 70 04 01.
12: ọkọ̀ ara ò ṣe é dúró wò ìwọ náà máa sùn.
13: 92.9 Fun FM.

0: àwa ẹ̀dá wá ṣe nílé ayé níbo la ti wá tí a bá fi ayé sílẹ̀ níbo la ń lọ ọ̀nà wo ni a fi ń gbà sí ẹlẹ́dàá tó dá wa sáyé kí ni àwọn òfin tí ẹlẹ́dàá fi ń ṣàkóso ọ̀rọ̀ òwò ayé ta ní jẹ́ ọmọ ọlọ́run ta ní jẹ́ ọmọ ènìyàn ẹ pàdé wa lórí ètò ọgbọ́n olúwa káyé so níbi tí a ti ń yànnà lọ́rọ̀ nínú ìmọ́lẹ̀ òtítọ́ ìfiránṣẹ́ Bradley láti ọwọ́ Abdulrasheed lórí ìkànnì yìí tí yóò máa wáyé ní gbogbo ọjọ́ Wednesday láti aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá. Àǹfààní wà láti bèrè ìbéèrè nípa ìyè àti ìṣẹ̀dá. Ẹ má gbàgbé ọgbọ́n olúwa káyé so aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá lórí ìkànnì Bond FM 92.9 ní gbogbo ọjọ́ Wednesday láti aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá. Ẹ kú ìkàlẹ̀ o.
1: Bond FM 92.9 ní báyìí ẹ jẹ́ kí agbára dì láti lọ gbọ́ ètò àìsí ọgbọ́n olúwa káyé so tó dá lórí ìfiránṣẹ́ Bradley láti ọwọ́ Abdulrasheed Agbọ́dúnrún.

olùpilẹ̀ṣẹ́ ìfiránṣẹ́ gráàlì wí mo sì ṣe àgbàsọ rẹ̀ ìwà tí ó tọ́ ó dàbí ìgbà tí àrá ńlá dúdú rọ̀dẹ̀dẹ̀ sórí aráyé àyíká mú ooru agbára ìrí ọkàn olúkúlùkù ń ṣiṣẹ́ tìlọ́ra tìlọ́ra lábẹ́ èéfún aséni ní èémí àwọn fọ́nrán ìmọ̀lára náà nìkan tí wọ́n ń ṣiṣẹ́ lórí ìyára àti ìwà àdánidá ẹranko nínú àgọ́ ara ni ara wọn kò balẹ̀ ara sì ń pọn wọ́n gógó atáwọn níbi sókè ní ìfi ọgbọ́n ṣe nípasẹ̀ àṣìṣe ẹ̀kọ́ èké ìwà èké àti ìtanra ẹni jẹ lọ́nà yìí ènìyàn òde òní kò rí gẹ́gẹ́ bí ìlànà bí kò ṣe pé ó ní ara rẹ̀ lára pẹ̀lú ìwà ìbálòpọ̀ àdánidá kan tí ó ti di òkùnrùn sí i lára tí ó gbèrú dé ìlọ́po mẹ́wàá fún títorí èyí tí òun gbìyànjú lọ́gọ́rùn-ún ọ̀nà àti àrà láti gbé àṣà kan kalẹ̀ tí kò lè ṣaláì má mú ìparun bá aráyé gbogbo bí àjàkálẹ̀ àrùn ti ń ranni tí ó sì ń tàn ká ní gbogbo yìí ṣe ń ṣiṣẹ́ bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ lórí àwọn wọn ní pàápàá tí wọ́n sì ń gbìyànjú láti dèrò pẹ́kípẹ́kí mọ́ àpẹẹrẹ dídára jùlọ kan èyí tí ń farapamọ́ lágbède méjì iyì àmọ̀dénú ọkàn wọn wọ́n nu apá wọn sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú áyún nítòótọ́ ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n bá tajú kán wo àyíká wọn wọ́n mú wọn wálẹ̀ nígbà gbogbo pẹ̀lú ìmí ẹ̀dùn àìnírètí ohun ìrẹ̀wẹ̀sí ọkàn láì lè rí nǹkan kan ṣe sí i rárá wọ́n ń wò pẹ̀lú ìpayà bí ojú tí ó mọ́lẹ̀ kedere ní ti ìwà tí ó tọ́ àti ìwà ìtọ́ ṣe yára kánkán wò bàìbàì bí agbára àti ṣèdájọ́ ṣe sọnù àti bí àwọn èròǹgbà wọ̀nyí ṣe yípadà tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ìbá sì mú kí a kórira wọn kí a sì kẹ́gàn wọn láìpẹ́ ọjọ́ sẹ́yìn rárá ni ó yára kọ́kọ́ di ohun tí a tẹ́wọ́ gbà gẹ́gẹ́ bí ohun tí ó ṣe déédéé dójú àmì tí kò sì tilẹ̀ yanilẹ́nu mọ́ ṣùgbọ́n aago náà yóò kún dẹ́nu bámúbámú láìpẹ́ ìtají tí ó banilẹ́rù gbọ́dọ̀ wáyé lákòókò yìí ẹ̀wẹ̀ àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ ènìyàn wọ̀nyí tí ìfẹ́kúfẹ́ ara ti nà ní pàṣán ni ohun kan ṣẹlẹ̀ sí nígbà mìíràn gẹ́gẹ́ bí ohun tí ń múni kárí bọnú tojútojú lójijì láì fi ìfẹ́ inú ṣe àti láì ní ìyẹ̀ àmọ̀dénú rárá àìnídánilójú yóò di ọkàn ọ̀pọ̀lọpọ̀ múṣinṣin níṣẹ́jú àyá ṣùgbọ́n èyí kò mú ìtají kankan wá tàbí ìkíyèsí tí ó hàn kedere nípa ìwàkiwà wọn wọ́n kàn túbọ̀ múra sí i kíkankíkan lẹ́yìn wá ìgbà náà ni láti gbọn irú àìlera tàbí ìfẹ́péré tí ó ṣẹ́kù lára ìwà àtijọ́ bẹ́ẹ̀ dànù tàbí kí wọ́n tẹ̀ẹ́ rì pátápátá ìlọsíwájú lọ́nàkọnà ni ó gbọdọ̀ jẹ́ ṣùgbọ́n ènìyàn lè tẹ̀síwájú lọ́nà méjì sọ́nà òkè tàbí sọ́nà ìsàlẹ̀ bí ènìyàn bá ṣe yàn bí nǹkan sì ṣe rí nísinsìnyí ọ̀nà ìsàlẹ̀ ni ó ń lọ pẹ̀lú eré burúkú àṣàdójúdélẹ̀ nígbàtí wákàtí náà bá lù fún àwọn tí ń súré tètè lọ ìsàlẹ̀ láti rọ́lu àtakò líle kan ìkọlù náà gbọdọ̀ fọ wọn sí wẹ́wẹ́ nínú àyíká tí ó mú ooru yìí àrá ńlá náà túbọ̀ nípọn sí aburú tí ó mú bọ̀ wá sì ń pọ̀ sí nígbàkúùgbà láti ìsinsìnyí lọ ni kí a retí mọ̀nàmọ́ná àkọ́kọ́ tí ó ń fa òkùnkùn náà ya tí ó sì ń tan iná sí i ó sì tan ìmọ́lẹ̀ kedere sí ohun tí ó ń bẹ ní kọ̀kọ̀ jùlọ láì lè dá lọ́wọ́ kọ́ àti lọ́nà tí ó múná tó bẹ̀ẹ̀ tí yóò mú ìgbàlà bá àwọn tí wọ́n ń wá
tin lakaka fun imole ati imogara ṣugbọn imole gbọn iparun ba awon ti ko ni ayun fun imole bi ikuku yi se ni asiko ti to ninu okunkun ati iwuwo re lati dilu be na ni monomono ti yo mu jade wa yo se mole kedere ti yo si bani leru to afefe ti o nfe worowo to si muni lokun lo na yo pora eyi ti o je wi pe ninu isepo ti ilorarin re mu wa ni iwa ife kufe ti nyo wole sini lara farapamo si nitori monomono akoko ti o ko yo tun mu ki isan ategun alafia ti o mu ni saragiri wotele leyin bi o ti to to si mu iye titun wa ninu imole kedere ti o da saka na gbogbo eso buburu ti o ti inu ero kero jade wa ni yo duro ni hoho lojiji bi a se fa aso agabagebe iro ti o gbe woya niwaju araye ti n gbon ririn fun iberu itaji na yo rolu awon okun na gege bi enimi ara nla ti o mile titi ki orisun omi iye otito alailabawon na ba le ru jade wa ki o si san sori ile ti a ti mude bayi ojo ominira bere si fi ara han igbala lowo idi iwa ito ti o ti n be fun egbegberun odun to si n de opin idagbasoke re nisisiyin e wu ayika yin e kiyesi iwe ti awon eniyan n ka ijo won aso won bi o se n wo gbogbo ala ti o n be laarin eya obinrin ati okunrin lule akoko ti a wa yi n gbiyanju ju ti atẹyinwa lo lati sokunkun iwa mimo ire okan nisise n tele ki o si ba lewa je ninu isokunkun yi ki o si tun gbe iboju ti o n se ni lona wo bi o ba si se se lona kona ki o fun pa nigbeyin nigbati iye meji ba dide ninu awon eniyan wonyi a o ra niye pelu oro kabiti kabiti sugbon bi a ba gbe yewo fini fini o han pe o kan dide lati inu iwa adanida ibalopo ti o wu won gidigidi lati inu oko won wa ni ki won ba le fun ife kufe won ni ounje lakotun lai dawo duro ni aimoye ona pelu ogbon ati lai gbon ni koko ati ni gbangba won soro nipa igbedide ẹ̀dá ọmọ aráyé olómìnira aláìgbáralé ni nípa ìdàgbàsókè ìdúróṣinṣin nínú nípa àṣà ìmúragíríṣara lóore ẹwà inú ìbíǹbí eré ìdárayá tí ó gbéni níyì àti nípa ẹ̀kọ́ tí yóò mú ọ̀rọ̀ nì wáyé lójú ẹni mímọ́ ohun gbogbo ni mímọ́ ní kúkúrú ìgbéga ìran ọmọ aráyé nípa sísọ ìtìjú gbogbo nù kí a bá lè gbé ènìyàn ọlọ́lá olómìnira dìde ẹni tí yóò di ọjọ́ ọ̀la mú ègbé ni fún ẹni náà tí ó láyà láti sọ̀rọ̀ tako èyí irú ẹni tí ó láfojúdi bẹ́ẹ̀ ni a ó yára kébò sí tantan lé lórí a ó sì sọ òkú ọ̀rọ̀ ẹ̀sùn lù ú níṣe déédéé pẹ̀lú ìtẹnumọ́ náà wípé èrò búburú nìkan ni ó lè jẹ́ kí òun rí ohun tí kò dára nínú rẹ̀ omi ẹ̀gbin tí ń poyì kíkan rékọjá ni ó jẹ́ láti inú èyí tí àyíká ti ń rani níyè tí ó sì ń poró síni lára ti tàn kalẹ̀ èyí tí ó ń múni ṣarán gẹ́gẹ́ bí oògùn olóró mọfíìnì apanibíọ́ tí ṣe ń ṣe sínú èyí tí ẹgbẹgbẹ̀rún jọ̀wọ́ ara wọn láti yọ̀ láì lè dá dúró títí tí ó fi mú wọn lókun lọ tí wọ́n sì rì sínú rẹ̀ arákùnrin ń gbìyànjú láti kọ́ arábìnrin rẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn ọmọ sì fẹ́ kọ́ àwọn òbí wọn bí ìjì líle ni ó ṣe ń jà lórí aráyé gbogbo
ìgbìlílé sì farahàn níbi tí àwọn ọlọ́gbọ́n díẹ̀ wọn ni tí wọ́n kórìíra àwọn nǹkan wọ̀nyí gidigidi sì dúró bí àpáta tí ó dá dúró nínú òkun àwọn wọ̀nyí sì ní ọ̀pọ̀lọpọ̀ rọ̀ mọ́ tímọ́tímọ́ àwọn tí agbára wọn ń ṣe bí ẹni pé ó fẹ́ tán nínú ìjì líle náà ó dùn mọ́ni nínú láti rí àwọn àgbájọ kéékèèké wọ̀nyí tí wọ́n dúró gẹ́gẹ́ bí ilẹ̀ ẹlẹ́tù lójú láàrin aṣálẹ̀ bákan náà bí irú èyí ṣe ń tuni lára bẹ́ẹ̀ náà ni ó ṣe ń pe arìnrìn-àjò náà kí ó rí ìsinmi àti ìmúláradá lẹ́yìn tí ó ti ṣe làálàá láti jagun la inú ìjì iyanrìn náà kọjá lọ èyí tí ó ṣe bí ẹni pé ó fẹ́ parun ohun tí à ń wàásù nípa rẹ̀ lónìí lábẹ́ ẹ̀tàn ìlọsíwájú tí ó rẹwà lójú kìí ṣe ohun mìíràn bí kò ṣe àtìlẹyìn àbòsí fún àìnítìjú pàápàá ìporó sí gbogbo ìrí ọkàn gíga púpọ̀ nínú ènìyàn àjàkálẹ̀ àrùn búburú jùlọ tí ó kọlu aráyé tí irú rẹ̀ kò ṣẹlẹ̀ rí ni ó jẹ́ ó sì yani lẹ́nu ó dàbí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ wulẹ̀ ti ń retí irú nǹkan yìí tí yóò fún wọn ní àwáwí tí ó fẹ́rẹ̀ jọ òtítọ́ tí wọn yóò fi sọ ara wọn di ẹni yẹpẹrẹ fún àìmọye ènìyàn ohun àríyọ̀ gidi ni ó jẹ́ òpin ọ̀rọ̀ àgbàsọ.

ọgbọ́n olúwa káyesu lẹ̀tọ̀ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ ìjìnlẹ̀ ètò tí ó pilẹ̀ lórí iṣẹ́ ìnì nínú ìmọ́lẹ̀ òtítọ́ ìfiránṣẹ́ gíráàlì láti ọwọ́ abushin

0: ti ní àwọn ìbéèrè kan nílẹ̀ báyìí báyìí báyìí. Ìbéèrè kíní lọ báyìí wípé ǹjẹ́ ẹni tí ó jẹ́ ọmọ Yorùbá nígbèsè ayé yìí, ǹjẹ́ tí ó bá máa tún padà wá sáyé tí ẹ bá fún láǹfààní tí ó bá wá ayé àtúnwá, ṣé ọmọ Yorùbá náà ni yóò tún máa jẹ́ bí? Ìdáhùn sí ìbéèrè yẹn ni pé kò di dọ́dọ́gbọ́n pé kí ó jẹ́ ọmọ Yorùbá o. Ó wà lórí iṣẹ́ tí ó ti ṣe sílẹ̀. Ẹlòmíì wà tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ ẹ̀ àti ọ̀rọ̀ tó ń sọ ni o, àti èrò tí ó ń rò ni o, àti ìwà tó ń wù ni o. Ìyẹn ló máa darí ẹ̀ sí tí a bá fún láǹfààní láti wá ṣe wá ayé àtúnwá, láti wá ṣe àtúnṣe. Òun ló máa darí ẹ̀ lọ sí ibi tí ó tọ́, tí ó máa fún láǹfààní láti ṣe àtúnṣe. A ní àjọkẹ́ ń gbè láti Oshòdì. Àjọkẹ́ láti Oshòdì, à ń gbọ́ ẹ o.
1: Ẹ
0: kalẹ̀ o.
1: Ẹ jọ sá, mo fẹ́ bèrè nípa èyí tẹ sọ wípé ó kò ní tìjú, ó múra láti jábọ́lẹ̀ gbẹdá nílé òye mi dáadáa. Mo jẹjẹ wọlé ni mo lọ wò.
0: Ó dáa. Tí ẹ bá wo ọ̀nà tí à ń gbà ṣe ìmúra lóde òní, yálà láàrin ọkùnrin ni o tàbí obìnrin ni, ẹ rí pé kò sí ìwà ìtìjú kankan mọ́. Lákòókò tí a wà yìí, ẹ wá rí pé ìtìjú ti kásẹ̀ ńlẹ̀ ní gbogbo àgbáyé, pàápàá láàrin àwọn obìnrin. Ìwọ ọ̀nà tí obìnrin ń gbà múra ká máa ṣíra sílẹ̀, ká máa pàti ara, àwọn nǹkan wọ̀nyí kò dára rárá, ó lòdì sí òfin ẹlẹ́dàá wa. Torí náà ló fi jẹ́ wípé tẹ bá wo bí ìwà gbogbo bí nǹkan ṣe ń lọ ní àgbáyé nsìn, ẹ rí pé gbogbo nǹkan ó ń doríkodò, ó ń doríkodò, ó ń doríkodò ni. Nítorí pé ìwà tí àwọn ènìyàn ń wù á ti kẹ̀yìn sí ẹlẹ́dàá wa, á ti tàpá sí òfin ẹlẹ́dàá wa. Yálà nínú ọ̀nà tí à ń gbà múra ni o, tàbí ọ̀nà tí à ń gbà sọ̀rọ̀ ni o, àti oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀. Ẹ̀kọ́ tí à ń kọ́ra wa pàápàá, nǹkan tí ó fà á nìyẹn. Nínú ìfiránṣẹ́ gíráàlì tí a fi fún ni láti ọwọ́ Abushin, ó wá ń ṣàlàyé fún wa oríṣiríṣi ewu tí ó ti ìdí ẹ̀ jáde. Fún àpẹẹrẹ, obìnrin múra, ó ṣe gbogbo ara sílẹ̀. Ọkùnrin wù ú, oríṣiríṣi èrò ó dìde láti inú ọkàn ọkùnrin. Àwọn èrò tí ọkùnrin rò yìí á gbé àwọ̀ wọ̀. Àwọ̀ tí èrò ẹ gbé wọ̀ yìí á rìn lọ bá ẹni tí ó ń wò, ìyẹn obìnrin tí ó ń wò yìí. Àwọn àwọ̀ ìrísí èrò yìí tó jẹ́ pé nǹkan ẹ̀gbin ni á lẹ̀ mọ obìnrin lára. Kò ṣe kan tálẹ̀ tí ojú àgọ́ ara eré o, ṣùgbọ́n àwọn ìrísí wọ̀nyí, ìrísí èrò wọ̀nyí, tó bó ṣe lẹ̀ mọ́ obìnrin yẹn lára, á bẹ̀rẹ̀ sí máa fa àwọn ìrísí èrò búburú dúdú bẹ́ẹ̀ tí ó ń rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ́ kiri láyìíká. Bẹ́ẹ̀ ni ó ṣe máa pọ̀ lára obìnrin yìí. Tó bá pẹ́ ó yá, á bẹ̀rẹ̀ sí máa poró sí ìrí ọkàn obìnrin yìí. Ẹ̀gbin, ẹ̀gbin ni lára obìnrin. Ìtorí náà ló fi dá pé kí obìnrin tó bá ń múra, kó máa múra, kó bo gbogbo ara, kò dá kó máa ṣíra sílẹ̀.

bí ṣe ń sọ̀rọ̀ nípa ìbéèrè tí a ń sọ̀rọ̀ kí ó tó di pé ìbéèrè wọlé wá pé ọmọ Yorùbá ṣé tó bá láǹfààní àti padà wá sí ayé ṣé gẹ́gẹ́ bí Yorùbá ni àbí báwo ìdáhùn sí ìbéèrè yẹn sí ni pé ó wà lórí iṣẹ́ ọwọ́ ẹ̀ ibi tí iṣẹ́ ọwọ́ yìí bá ti dé ó lè jẹ́ pé tó bá máa padà wá sílé ayé àwọn ibi tí iṣẹ́ ọwọ́ tó ṣe nígbèsí ayé àkọ́kọ́ ibi tí ó máa kórè ẹ̀ ìrẹ̀lẹ̀ àmà ti lọ fún àpẹẹrẹ ẹni tó jẹ́ wípé nǹkan ogun ìjà ló ń tà tó ń tà tí ó sì ń jẹ́ pé ó ń ṣe ọṣẹ́ fún àwọn ènìyàn òun ló fi ń ṣe ìgbésí ayé tiẹ̀ tí ó bá máa láǹfààní àti wá sí ayé láàrin ibi tí wọ́n ti ń jagun la máa gbé sí kóun náà lè mọ rírì iṣẹ́ ọwọ́ tó ṣe ní ìgbà àkọ́kọ́ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà nígbà tá a bá ń kórè iṣẹ́ ọwọ́ wa yìí ìkùnsínú àìnítẹ́lọ́rùn àti ìrégbè la máa wí dípò kí a ronú padà dípò kí a ronú jinlẹ̀ káwo pé àwọn nǹkan tí ó ń kọlù wá yìí iṣẹ́ ọwọ́ wa ni nítorí òfin ẹlẹ́dàá wípé ohun tí a bá gbìn ni a ó kà á.

ẹ̀yà tún dáhùn béèrè kan sí. Wọ́n ní nígbà tí a bá lálàá tí a ṣalábàápàdé àwọn tí wọ́n ti papòdà. Ṣé òdì kejì ayé níbẹ̀yẹn ni tàbí níbo ni? Ṣẹ́rí ìdáhùn sí ìbéèrè yẹn ni pé ṣẹ́rí ní ilé ayé tá a wà yìí títí lọ dé ibi tí à ń pè ní Paradise. Ìpele ni ó pọ̀ jàmbúrata. Nígbàtí olúwa wa Jésù Kristì tó sọ wípé nílé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà. Àwọn ibùgbé yẹn nínú ìfiránṣẹ́ gíráàlì láti máa mọ̀ wọn. Èwo ló tẹ̀lé ilé ayé ta wà yìí? Bẹ́yìn èyí tó tẹ̀lé yẹn, èwo ló tún tẹ̀lé ní ìpele níṣìṣẹ́ ń tẹ̀lé lọ bẹ́ẹ̀? Àti tó bá sì jẹ́ pé ọwọ́ ìsàlẹ̀ sínú òkùnkùn ni, ìpele wo ló wà ń bẹ̀? Téèyàn bá ti fi ayé sílẹ̀, ibi tó bá bàbá rẹ̀ ó wà lórí irúṣẹ́ ọwọ́ ẹ̀ ni. Ṣùgbọ́n nípa ìbéèrè eléyìí, àwọn ibi tá à ń pè ní ibi tí a máa ṣalábàápàdé àwọn tí wọ́n ti papòdà, ó súnmọ́ tòsí ayé ń bí. Ní òdì kejì ayé ni ibi tá à ń sọ yìí. Níbẹ̀ àwọn tí wọ́n ti papòdà ẹ lè rí wọn. Tẹ́yìn náà bá sùn lálẹ́ tí oorun yẹn wo ara gan, àgọ́ ara yín á yẹra fún ẹ̀mí tó wà nínú yín. Ẹ̀mí yẹn á láǹfààní láti léfò láti máa ṣe ìrìn àjò láti ṣe alábàápàdé àwọn tí wọ́n ti papòdà. A ti dé òpin ẹ̀kọ́ ti ọ̀sẹ̀ yìí, ṣùgbọ́n kí a tó máa lọ, lẹ́yìn ètò àwọn tí ń wá kiri lè kàn sí wa lójú òpó Facebook wa Ọgbọ́n Olúwa Káyesu, tàbí kí ẹ pé nọ́mbà yìí 0803-457-6961 tàbí 0708-955-2842. Pẹ̀lú ọ̀rọ̀ mi, mo darí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run àti sí ọ̀dọ̀ Jésù pẹ̀lú. Àmọ́ lọ́nà tí ó wà láàyè púpọ̀ ju bí a ti ṣe mọ̀ ọ́ látẹ̀yìn wa lọ, tí kìí sì ṣe gẹ́gẹ́ bí àwọn ènìyàn ti ṣe gé e kúrú nípasẹ̀ ìtẹ̀sí wọn fún ìdẹ́ra nínú ẹ̀mí. Ọ̀rọ̀ Abrushin, olùpilẹ̀ṣẹ́ ìfiránṣẹ́ Gíráàlì. Títí tí a ó fi pàdé lọ́sẹ̀ tí ń bọ̀, èmi ni Dr. Túndé Agboola tó ń kí yín wípé ká sùn láyọ̀ o.

0: Balabọ̀rọ̀ ọ̀rọ̀ abẹ́ aṣọ láàrin lọ́kọláyà lẹ́ ń gbọ́. Ètò bàbá ètò Whispers of the Night. Ẹ darapọ̀ mọ́ wa lórí social media, lórí Instagram orúkọ wa ni Labalabọ̀rọ̀, ẹ like Facebook page wa Labalabọ̀rọ̀ Radio. Ẹ má gbé kúrò.
1: Ẹ káàlẹ́ lé ẹ̀yin olólùfẹ́ àti ẹbí Labalabọ̀rọ̀. Ẹ káàbọ̀ sórí ètò ètò yín ètò wa. Ètò ọ̀rọ̀ abẹ́ aṣọ láàrin lọ́kọláyà ti ilé iṣẹ́ Health Communications Limited pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Bond 92.9 FM ti agbéwá fún àǹfààní lọ́kọláyà ńlé. Mọ̀ pé Bond ni Radio Station of the Year. In fact, for many years, Bond náà ṣàníṣà Bond ni. Pàtàkì jùlọ lórí irú ètò báyìí. Ṣèbí kan wá ní pé nǹkan Bond ó lẹ̀ pẹ̀lú Bond. Kò dẹ̀ sí Radio Station míì. Tí ẹ kí lọ́kọláyà ti ẹ̀ máa gbé dada tó máa gbóríyìn fún bí ò ṣe Bond, because Bond yẹn ba orúkọ gan ló fẹ́ kí kọ́kọ́ àtìyàwó ká máa ṣe kí ni ká máa lẹ pọ̀ kí lábá kó máa plus lábá kó wá máa di la. Olúwa tó ẹ̀yìn orúkọ mi ní ìsinmi orúkọ padà ó ti ìdẹ̀rù bí máa yẹ orúkọ padà akọ̀lẹ̀ máa fi kún àwọn bí oyè bí labalábá wọn North Africa. Bí mama Africa gẹ́gẹ́ bí princess ṣe máa sọ bí yèyè labalábá bí duchess gbogbo à ń bọ̀ ní àfíìdì ẹ káàbọ̀ inú mi dùn gan-an láti pàdé wa lórí ètò ní alẹ́ yìí. Èmi ni kọ́kọ́ mú wa lórí ètò gbogbo wa ojú pé ẹsẹ̀ pé àdúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ Mariam Bola Sade Beskes.
2: Ẹ kalẹ́ ẹ̀yin ènìyàn wa o. Ṣé ibi tá a bá yín ṣe ń gbé tan létan ni àbí ẹ̀yìn lẹ́sẹ̀ lẹ́sẹ̀? Ẹ jẹ́ kó máa rú ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Bola Sade Aya Ajayi.
1: Àbílẹ̀kọ Mama Behind the Door lẹ́yìn ilẹ̀kùn lórí lórí Instagram tẹ bá ń wá wọn tẹ bá ti ṣe at behind the door bí mẹ́ta ló wà ń bẹ ṣẹ́ dẹ́mọ̀ pé dúdú ó ga jù. A ti bẹ̀rẹ̀ ètò náà nìyẹn. Ẹ jẹ́ ká kọ́kọ́ fi ọ̀wọ̀ fún ẹni tí ọ̀wọ̀ yẹn ká bọlá fún ẹni tí yẹn ká bọlá fún. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn atajọ́ ń ṣe ètò ní alẹ́ yìí. A dúpẹ́ lọ́wọ́ màmá wa Giwa Bond 92.9 FM ìyẹn ọmọbabìnrin Princess Adenike Yura Ola Adigoke. Màmá yìí máa ń sọ́pọ̀tì wa not be small. Ẹ ṣe gan ni ma God bless you fún wa. A lè dúpẹ́ lọ́wọ́ programs manager náà níbí báyìí àwọn tó head programs Prince Wale Adeyemi ẹ̀ṣẹ̀ gan ni àti Madam Dorothy àwọn tó wà lórí marketing yẹn gbogbo àwọn engineers wa a dúpẹ́ lọ́wọ́ yín àti ọlọ́wọ́ bọ́tùnì wa àti olóòtú wa ìyẹn Bàbá Dọlá Pọ́n Kọ́láwọlé Bàbá Ìròyìn Ọmọ Bákàrè. Ẹ ṣeun gan ni Princess Ọláyinka Anigbeya. Wọ́n ní kan sáré ṣe pápápá ẹ mọ̀ nǹkan táwọn olóyìnbó ń pè ní kwikì tó wà fún wọn láyè torí fi pé kí ni lórí ètò labalábá tó bá ti jẹ́ labalábá fẹ́fẹ́ mi afọwọ́ sí infact afẹsẹ̀ sí infact gbogbo ara wa àti tìfẹ́ tó bá ṣe díẹ̀ Princess náà a máa jọ ni wa. Ètò alẹ́ yìí ó máa ní adùn ó máa lárinrin ó máa lóyún ó máa dùn ó máa infact ó máa yín ó máa pẹ́ ó máa gùn ó máa kí ó máa yín àti yàn kí nìyẹn. Ẹ jẹ́ àlọ́sókè náà ná ká lọ fẹsẹ̀ rájò dúdú kánú dúdú kẹ́ lábá plus lábá ikọ́ sí lálálálálá.

labalábá ọ̀rọ̀ ọ̀rọ̀ abẹ́ aṣọ láàrin lọ́kọláya lẹ́ ń gbọ́ ètò bàbá ètò whispers of the night. Ẹ darapọ̀ mọ́ wa lórí social media, lórí Instagram orúkọ wa ni labalábá ọ̀rọ̀, ẹ like Facebook page wa labalábá ọ̀rọ̀ radio, ẹ má gbé kúrò.

Ẹkáàbọ̀ sí eré ètò wa ètò yín labalábá ọ̀rọ̀. Ètò ọ̀rọ̀ abẹ́ aṣọ láàrin lọ́kọláya ti iléeṣẹ́ Health Communications Limited pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Gbọ̀ngàn 92.9 FM tí a gbé kalẹ̀ fún àǹfààní gbogbo lọ́kọláya. Ṣàlàáfíà ni mo bá wa. Báwo lọ̀dẹ wa ti rí? Ṣé à ń lo weather ta wà yìí weather for two? Ṣá ń jẹ́ kó jẹ́ weather for two? Àbákan ń jẹ́ kó jẹ́ weather for one? Ṣé mọ̀ pé tí weather bá wà tó bá jẹ́ weather for two? Tabá lọ fi ń ṣe weather for one, ooru ló bá dé, àbò tútù ló bá dé. Ṣùgbọ́n bó jẹ́ gba ooru ni, tawá lò pé weather for two, ìrọ̀rùn ló máa bá dé. Tó bá dẹ̀ jẹ́ gbé òjò ni, ta lò as weather for two, warmth ló máa bá dé. Pé aka jẹ̀lẹ́ńkẹ́ jollof ló máa bá dé. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí èmi ní tí nítòótọ́ olúwa tóyìn the labalaba one of Africa. Inú mi dùn láti wá sí orí ètò ní àṣálẹ́ yìí. Inú mi sì dùn

lọ́wọ́ Elédùmarè. Bákan náà la dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àwọn ọ̀gá wa nílé iṣẹ́ Bond 92.9 FM láti orí gíwá wa bàbá wa àgbà pátápátá lókè lọ́hùn títí di ọ̀dọ̀ àwọn managers wa títí kan olótú wa ẹni orí ètò yìí. Àdúpẹ́ fún Ọlọ́run fún yín ẹ̀rí pé Olúwa tí ó ń bá wa wà pẹ̀lú yín kò ní fi yín lẹ̀ láéláé. Ẹ̀jẹ̀rẹ̀ iṣẹ́ yín o, iṣẹ́ kékeré èrè ńlá ni Ọlọ́run ni ó ṣe fún gbogbo wa. Bákan náà ilé iṣẹ́ wa ò ní jóná, irinṣẹ́ wa ò dẹ̀ ní daṣẹ́lẹ̀, lábalábá wa kò ní fapá kan fò, kò sì ní ṣe lápá yóò mọ fò ní ọ̀tún ní ojoojúmọ́ ní lágbára Ọlọ́run. Bákan náà ni a dúpẹ́ lọ́wọ́ Olúwa fún ẹbí lábalábá ọ̀rọ̀ ní gbogbo ibi tí a wà tí ẹ ti ń gbọ́ wa báyìí báyìí báyìí. Ọlọ́run a máa pò wà pẹ̀lú wa náà, nǹkan tí a rò kò ní ba etí à ń rò jẹ́ ní agbára Olúwa. Ní aṣálẹ̀ yìí lórí ètò a máa sọ nípa nǹkan kan tó ṣe pàtàkì tó jẹ́ pé ó tiẹ̀ wà lára nǹkan téèyàn lè sọ pé àdúdùn, bóyá aphrodisiac, nǹkan téèyàn fi ń rẹra àyàn tẹ́ tí labalábá máa fi fò dáadáa. Kò ṣe ibi tọ́kàn yín lọ yẹn o, another place ibòmíì la máa ti gbà wọlé. Kẹ́lẹ́ bá mọ̀ pé tí labalábá tí yóò bá máa fò dáadáa ní ẹ̀yìnlẹ̀kùn wa, ó ju pé kankan fẹ́ pé ìyá alágbájá ẹ̀yà kẹ́yìn ẹ̀ sílẹ̀ mo fẹ́ wọlé ó jùlọ. Tẹ̀yìn àwọn tó wà ní ara ìyàwó mi kínní àbí kínní kan ṣe nǹkan kan, àwa rí i pé oríṣiríṣi nǹkan ló wà lárọ̀ọ́wọ́tó wa tọ́lọ́run ti ṣètò ẹ̀ sílẹ̀ pé tábàkàn ti ń mu tá a mu lò yóò mọ lọ ní mẹ̀lọmẹ̀lọ ni. Ṣùgbọ́n kí a tó bẹ̀rẹ̀ ètò rárá, ẹ jẹ́ a lọ bá olótù wa kó wọ́n fún wa lórí ráńpẹ́ ká fẹsẹ̀ rajó. Mọ̀ pé máa ń sọ fún wa pé lórí ètò ẹni orin tá a bá gbé wa ẹ̀yìn connect ẹ̀ sí labalábá kẹjọ́ níbi tẹ bá wà. Ẹ lè má fẹsẹ̀ jó, ẹ lè fẹsẹ̀ ẹsẹ̀ kẹta jó, ẹ dẹ̀ lè fi sẹ́mọ̀ oríṣiríṣi nǹkan ló lè jẹ́ sẹ̀ tẹ máa fi jó, oríṣiríṣi ọ̀nà lẹ lè fi jó tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ labalábá ni. Ẹ̀yin lẹ́wọ̀ Ọlọ́run awaláwọ̀ à ń bí lágbára Ọlọ́run Bond 92.9 FM Dẹ́láwà tákẹ́lẹ̀ sí nọmba 1A Adékúnlé Fájúwe ní Ìkẹjà GRE nílùú Èkó ń bí ẹ̀yà lọ sókè lọ́hùn.

kàwọ̀ padà sí orí ìtòwọ́ ìtòyìn làbàlábọ̀ rọ̀ tó bá jẹ́ pé ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa ni ètò tí ẹsẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ náà ni àkànṣe kí wa ní ẹjẹ́ ká kí wa ní ìkíni pàtàkì tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ máa gbọ́ ètò yìí rè àbí tẹ máa gbóhùn yìí lórí rédíò yín bó jẹ́ orí rédíò yẹn bó jẹ́ fóònù lẹ ti ń gbọ́ bó dẹ̀ jẹ́ orí rédíò gangan lẹwà nílé bó dẹ̀ jẹ́ orí afẹ́fẹ́ lẹwà anywhere tẹ bá fi ń gbé ohun yìí tẹ ní mi gbóhùn yìí rí ẹ̀yin ẹ máa wọrí ohun labalaba ni èmi là ń pè ní labalaba one of Africa olúwa tóyìn tìyín ètòtọ́ gẹ́gẹ́ bó ṣe sọ pé ní àṣálẹ̀ yìí a fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan kan tí ọ̀nà kan tí a fi lè gbà wọ

acabou para Silvio White em Lava Plus, Lava Plus, Lava. O Adi, la la la la la. Ala yi jelenke ni ihun bi e ti gbo lohun wa nu jelenke ni mo lero pe ba se ngbo eto yi awon nkan ta nso ba se nso ba be se ngbo eyin ni se lo ni se nlo ni bi te wa mo ti ma so fun wa pe ba se ngbo eto yen to nlo e se te ba ngbo eto yi e ma fowo rara e ma fi ara kan ara ki nkan bere si ma warm up ni be yen so da ti to ba ma fi tan o bo ti e se nlo lowo ke ma kin kan bon kan emi e te ba fe ti bo yin le ni n se bi o mi so mo ni ta ba pada de ma so inu re bamba bamba nkan to ye pe pep ko si bo se kere to o ma gbe ife ti nla jade seri adura ti mo de fe ka gba ni ibi ta de e je ka pause ka gba adura pe owo ti mo ma nilo ti mo ma fi je eyan pataki ninu oro labalaba mi ti labalaba mi fi ma fo dada oluwa ma je ko won mi pese fun mi ti ba sise kekere ki gbowo nla si emi e sinu ise owo mi lana fun mi ki ma tawo na se ti gbadura yen kan nitori pe kini ko ti ba se fe se pe inu re okan re nkan kan beyen ta ni need lati ra nkan fun ra wa igba mi gan kekan wo yawo ni for instance bi baba ni business eyen o n se dada wa no da ke o se gba 10 naira yi o mi ni pe lo ye wo ore mi n ba mi soro lana ni iyan kan fun o ri se ribiri bi ma to se wa lenu se o se wa bayen de wa o ni o da ran pe we are far also won to wa ni area bi ti school won wa o da won ya a ri se 13 se si school lati gba 30 de bi o school to ti ri jagejege tele o be se study another oni lojo na no baba yen de wa 200 naira lo fa won mi na be fe so pe 200,000 won ni no 200 naira won de gba won so pe se 200 naira ni afa yen mu wa ko fun won ṣugbọn mama yen ni nkan táwọn rí ni pé bàbá yẹn rí iṣẹ́ ribiribi tí ọlọ́run lo àwọn láti ṣe ní skul yẹn wọ́n wá wò pé gbúdọ̀ fún ìyá yìí nìkan ó kéré òun ni ó ń di àwọn ẹ má jẹ́ àṣẹ àwọn sí ara wa bóyá nǹkan tá máa pè ní kindness ni pé àìmáṣàwọn anímáṣàwọn a má ṣe àwọn síra wa sẹ́rí no matter bó ṣe súnmọ̀ sí ó kàn yẹ pé àwọn obìnrin gbà mí lérò pé ibi tó ti fún mi ní 200 bíi 200,000 ló wà ní ó ṣe fún mi ní 200 ìyẹn má wò yẹn then àwa ta fẹ́ fúnra wa náà ẹ má jẹ́ ka kàn fi ojú kékeré ka fi dá léèyàn bá ṣe káràmásì kíyàn sí ló ṣe máa gbé nǹkan tó tóbi wá sí bẹ́ẹ̀ bá ṣe ní sí ni o so ìgbà míì dádì ẹ kàn rà recharge class 500 ìyẹn wo rí ètò yìí 500 náírà la máa ń ṣe recharge ta bá fẹ́ fún wa náà ó dẹ̀ sì pàtàkì tó yẹ pé àwọn èèyàn wọ́n sì gbúdọ̀ sọ pé èmi ń wò pé tó bá jẹ́ ènìyàn láti ní kọ́bọ̀ máma kín ni ó ní bí gift ẹ̀bùn bó ṣe máa ń rí kò sí bówó ẹ̀ ṣe kéré tó ẹ̀bùn ni ẹ jẹ́ ká fúnra wa ní ẹ̀bùn èèyàn nídìí owó fún yẹn ìgbà míì kò ń ṣe ẹ̀bùn tó nídìí owó tó nídìí kara nǹkan o ẹ̀bùn ara wa gangan ẹ jẹ́ ká fi ara wa ṣe ẹ̀bùn fún ara wa as lọ́kọláya ṣùgbọ́n once in a while ẹ mọ́wó jáde ẹ fún màmá ó mọ̀ nǹkan má wo lè bọ́dà láti se oúnjẹ lénìí àbí oúnjẹ tèmi àti ẹ máa jẹ ká lọ jẹ ní ìtì a lè jẹ gbogbo oúnjẹ lé ànádà má wọ rírá gbogbo oúnjẹ lé ká èmi àti ẹ àti mọ ẹ jẹ ká ṣe ń gbòǹ kẹlẹ fọmọ àwọn ọmọ nǹkan táwọn ọmọ bá ṣe kéré ẹ jẹ káwọn ọmọ jẹun káwọn wá pera wa pé inú wọ ẹ ká wa lọ jẹun ká ṣe ní kẹlẹkẹlẹ lọ láàrin ìlà wa ni kò ń ṣèta àwọn nǹkan tó máa ń mú kéré dùn nìyẹn ó dàbẹ pé àrán ṣe ojúbo ojú ṣé kí n ṣe ìyẹn kò sí bó ṣe kéré tó tí ẹ̀mí ọkàn ta fi ṣe ló wá láti inú re mo ní problem pẹ̀lú obìnrin tó yẹ pé ọkọ fún ní nǹkan ní kí ni ṣé nǹkan táwọn ẹgbẹ́ yín ṣe ni ìyàwó kọ́ yẹn o ìyá mi tó bá ń gbọ́ mi ní alẹ́ yìí ìyàwó kọ́ yẹn o ìyá dẹ̀ kọ́ yẹn o ìyá nìyẹn o because anything tó bá wá látọ̀dọ̀ ọkọ ẹ̀ sí ọkàn tó fi mú wá òní ló má ta ìyẹn ló wá jẹ́ kí n máa sọ fáwọn jáde wa náà pé ọkàn tẹ́ máa fi mú wá yẹn ẹ jẹ́ pé kó jẹ́ ọkàn rere inú rere
o pe ke won ti so pe ka fun yan ti ni 200 o ya gba recharge 200 be de mo pe 2 million wa nbe yen o ti e mo pa won irun awon bi labalaba mi o ri be awon bi labalaba mi ti mo mo asa won bi eto yi o ni pe 500 naira pe ilu wa lowo baba a wo pe ah yawo mi iwo gba 300 yi tori en se sile ni en pon mi si kini amura yin ni to ba je iyawo to wa pa o ko de mean pe ati pe 70 ati pe 80 na ko ni gbogbo yen mo no inu relationship o si gbudo continue so ti wa o gbudo ma lo be o gbudo ma lo ni melo melo e je o ma lo be tori pe kini nkan teyan ti mo kin eyan kin sa lai momo bi aye teyan tin gbe bi te tin babo and all that nkan te ma continue ni yen e mo kon wa so oni oro titi o ma yo bi lapo apo lohun lohun lo bi wa o to oro titi yen o gbe agobi obi yoju sita arobi nta obi data aroju enta ni bi ti apo jinse o ji but oro titi lo fa jade nbe o si isele dola o de si isele nbi ta wa sin mo akonse sile ni ko sele nle nitori pe owo ta fe ngbe wa gan ni eje iyawo mi e yen ti a de ni emi ifarada a la mu mora a gbudo ni ifarada ka de ni emi dariji ka de ni amumora o se pataki ti inu rere wa je ki inu rere wa ko ni emi dariji ka ti le mu nkan mora ka de le sacrifice nkan ti mo wa ni ka ji ani ma saun inu okan wa tokan wa mo okan rere inu re si ololufe wa oko wa tabi aya wa eyin e wo bo se ma sise lori labalaba so that boya nkan mi lo fa pe e se keta baba ogbere dada no da 31 rai 1 ano ise yin a wa lo dada awon baba mi won a ibojumo lo fa ju aranse si oluwa to yin labalaba pe ah iwon to gbe wa yi o nkan nkan be yin o sugbon ko si irepo nu ile ile kon lo lo si italo ti ri lo de ye ko ri be ko ye ko ri be e je ki o el oloko ki o roko sinu oko are e ma pasita awon mi ti ro pe ita yen gan ni mo tin je ti baye mi se ntoro e je ka pada wa le ko de pe ju ta ba decide nsin ipo yin no wo awon mi jeji ati gbeto itele mi se ma fe pe loko laya e je ajo gbeto ipapo ta wa se ko okay a fe bere si a fe se ni otun enu pe eyan meji to wa involved lo mata o ko si bi nkan ba se ti ya to te ba so fun ra yin pe o ya a fe jo won ara wa lati ri wi pe a tun kini to o de gorege o possible inu rere ta ba bere lati be a ko a wa very very very okay ati e wa bere si dun ti tateyin wa lo a wa da be pe oluwa wa si otun si aye wa papa tojo ori wa wa da be ba awon ya ah baba ise wa young si ni mama ise wa young si ni tori pe kini nkan ta nje a nje lati ona inu rere la nje si inu rere de lati gbe jade adodun to ko si o e ba lo wa ke lo dis ke lo that awon nkan ti mo de nso good gan mo se ti inu rere o ba je ko nkan le fi se pot te fi se gbogbo obe yen ko si bo se ma o se ma lo dada o ko ni lo dada struggle ni to ba de ya gan stress yen la to wa pada wa awon mi ti ara won gbe pe ti gbogbo nkan lo dada tori gbogbo bi nkan fi wo lati bi ti ati so re nla tabi ase ni o ti wo gbogbo to ba de ti wo ni yen ko sin ka de be se wo a le bere si tun to inu rere ta ba wa lati angle inu rere a bere si tun to a bere si ma jora won gbogbo nkan bere si lo a wa di otun awon mo ti dagba nsin won ti don ri pa ah o ga o a ti e wa laarin mommy ati daddy mo o si e tori ni inu rere le gbe wa debe ko ti amu wa fun wa ni ale ni ba ma gbagbe oro tutu oro iwuri ka ma so fun ra wa ki gbogbo ile ma lo ni me lo gbogbo e je lo soke lohun ni ranpe ma se idije kinkini fun wa tama fi ka dagba eto yin o ti aleyi nile

0: labalábá ọ̀rọ̀ ọ̀rọ̀ abẹ́ aṣọ láàrin lọ́kọ̀láyà lẹ́ ń gbọ́ ètò bàbá ètò whispers of the night ẹ darapọ̀ mọ́ wa lórí social media lórí instagram orúkọ wa ni labalábá ọ̀rọ̀ ẹ like facebook page wa labalábá ọ̀rọ̀ radio ẹ má gbé kúrò.
1: Tọ́ òun ni ká jẹrun pẹ́lẹ́nu òun fa ọfun ni ò jẹ́ adúpẹ́ lọ́dọ̀ náà níbi tí wọ́n ràn wá lọ́wọ́ dé láti padà ti bẹ̀rẹ̀ ètò yìí ní alẹ́ yìí. Ó wá ti àti ń lọ síbi gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tá má ti wá máa sọ pé báyìí gàrí ṣùgbọ́n ká tó lọ ẹ jẹ́ kí n ṣe ìdíje ráńpẹ́ fún wa. Kí la sọ ní alẹ́ yìí pé ó jẹ́ àdúdùn tí a sọ̀rọ̀ nípa ẹ̀ lálẹ́. A máa fi àwọn ìdáhùn a máa fi ránṣẹ́ o ká lè jẹ́ research card. Èèyàn márùn-ún àkọ́kọ́ tí wọ́n bá gbà tán bá lọ síbẹ̀ dáadáa. Kí ni nǹkan tá a pè ní àdúdùn tí a sọ̀rọ̀ nípa ẹ̀ lálẹ́ ìyẹn ni number one. Number two, ẹ sọ ọ̀nà mẹ́ta tí a fi lè lo àdúdùn yìí. Ọ̀nà mẹ́ta tí a fi lè lo àdúdùn yìí tí ó máa fi jẹ́ kí ọ̀rọ̀ abẹ́ aṣọ wà kó tún dán mọ́rán ju tàtẹ̀yìnwá lọ. Ọ̀nà mẹ́ta wo la lè fi lo àdúdùn yìí ìyẹn ni number two. Number one ni kí ni àdúdùn tí a sọ̀rọ̀ lórí ẹ̀ lórí ètò ní alẹ́ yìí. Number two ni pé ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wo láti lè jẹ́ kí àdúdùn yìí a fi lè gbé jáde tí ó fi wúlò fún ọ̀rọ̀ abẹ́ aṣọ wa. Ẹ fi ìdáhùn yín ránṣẹ́ sí nọ́mbà wa tẹ́tí mọ̀. Ẹ kọ orúkọ yín, ẹ kọ àgbègbè tí ẹ ti ń gbọ́ wa tẹ́tí fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí 08023535773. Nọ́mbà yẹn náà lẹ máa fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí tí ẹ bá fẹ́ A1 àbí flusha. Tí obìnrin ọba tó bá ti dáwọ ọmọ dúró ọmọ bíbí dúró tó bá tẹ̀ ti wọ menopause pàápàá flusha yẹn náà ìyá lè lò. Àwọn tó máa ń sọ pé ìyàwó mi àròtẹ̀kẹ́ mú rárá ẹlòmíì infection ló ti ṣe léṣe tí ó pa action síbẹ̀ torí máa ń bèrè lọ́wọ́ àwọn ènìyàn pèsè láti lẹ̀ ara yóò ti mú rán nínà ìgbà tó dìgbà báyìí nígbà tó dìgbà báyìí gbà míì ó lè jẹ́ infection àbí pé àwọn ìdọ̀tí oríṣiríṣi ó ti block àwọn bí tí signal lè ti wọlé. So flusha ó máa ràn wá lọ́wọ́ even tí obìnrin ò bá tiẹ̀ ti ṣe nǹkan oṣù mọ́ rárá bí ò tiẹ̀ ń ṣe ti infection àti bàbá o àti màmá o ẹ̀ǹkan ní oṣù mẹ́ta ẹ jẹ́ ká gbé flusha lura kó kàn bá wa fọ àwọn nǹkan jáde lára so that gbogbo ẹ̀ a máa ṣe kí ni a máa síntọ́ ìlera. Tí ìlera bá dẹ̀ ti ń síntọ́ lára wa gbogbo nǹkan tá bá fẹ́ ṣe ó máa máa lọ dáadáa ni pàápàá jùlọ ọ̀rọ̀ abẹ́ aṣọ wa. Àwọn ẹlòmíì máa ní à kò sí nǹkan tá à ń ṣe máa ti ṣe gbogbo ẹ̀tọ́ yòókù ìsinmi à ń sinmi ni èèyàn ń sinmi ọ̀rọ̀ abẹ́ aṣọ o as long as pé tí èèyàn ń sinmi láti sùn èèyàn kí ń sinmi láti gorí bẹ́ẹ̀dì àbí dùbúlẹ̀ sórí ẹni láti sùn títí èèyàn máa fi wọlẹ̀ the same way ni o tí oorun bá ti wà labalábá náà gbúdọ̀ wà bí ṣíṣe ẹ̀ lè yàtọ̀ síra wọn a lè ti reduce gbogbo jìgbìgbìgbìgbì ànáńdà ṣùgbọ́n labalábá yẹ kó máa fò lóòrèkóòrè ni tí agbára bá ti wà táyé dẹ wà ó yẹ kí labalábá máa lọ ni ní mẹ̀lọmẹ̀lọ. Àwọn ọ̀nà oríṣiríṣi la lè fi ṣe o ọ̀nà tó tọ̀nà ni mo ń sọ o mi ò sọ àwọn ọ̀nà ẹlẹ́yàmẹ̀yà o no normal ọ̀nà. So tí gbogbo ẹ bá ń set tọrọ abẹ aṣọ wa náà dẹ ti set yòókù kéré o láti ibi tọrọ abẹ aṣọ wa ti set yẹn ọlọ́run lè gbàbẹ kó tó gbogbo every other thing. Mo dẹ̀ gbà ní àdúrà pé gbogbo ọ̀nà tó dàbí ẹni pé ó dí kí ọlọ́run là fún gbogbo wa gbogbo nǹkan tá à ń fi ọkàn wa gbàdúrà fún tá à ń gbàdúrà sọlọ́run fún olúwa ṣe wọ́n fún wa o lórí ọmọ lórí ọkọ lórí aya lórí owó wa àbí iṣẹ́ ọwọ́ wa ọlọ́run alànà fún gbogbo wa á bùkún wa á bù sí Èdùmarè àní táwọná gbogbo nǹkan ta nílò láti fi gbé ìgbé ayé ìrọ̀rùn olúwa á pèsè ẹ̀ fún gbogbo wa láṣẹ Èdùmarè àwa tí a jẹ gbèsè olúwa á ràn wá lọ́wọ́ láti sọ torí àwọn ẹlòmíì gbèsè tán jẹ yẹn ló wà lọ́kàn wọn ara ò lè múùvù ẹsẹ kẹta máa kú o nítorí pé kí ni ó ti wà láyà wọn bá ó ti di ẹrù síbẹ̀ pé ìyá bá dẹ̀ ti tó bá ti ru ó wá ti rí bẹ́ẹ̀ yẹn tí pressure bá ti wà labalábá ò lè fò dáadáa o ṣùgbọ́n tí àdúgbò ta sọ lálẹ́ tó bá wà in place ta bá ń lò ó sì yẹ ká lò á bẹ̀rẹ̀ sí máa gbé ìrọ̀rùn pa gbogbo ona wa lati ipa yen a ni ruju bayi lo lori eto ni ti ale yi adupe lowo Olorun ti won ran wa lowo de bi a si dupe na lowo awon oga wa ni bon92.9 fm latori giwa wa titi ti oja awon managers wa awon engineers wa ati olutu wa ogbeni bi odun folorun so ati baba adini labalaba oro ton ba jupo ninu ale bayi oba noa ati gbogbo ati atetigbeto ti ojo mejo ni ase idumare yi mini ti ni toto oluwa to yin ni mo nje e ma npe mi ni the labalaba one of africa and the universe.